Band FM.

0: a kẹ́kọ̀ọ́ àtọ ọmọ ẹ̀kọ́ṣẹ́
1: gbogbo ọkàn tó ń gbọ́ mi ní òwúrọ̀ yìí lọ́kùnrin lóbìnrin pé ọlọ́run yóò dá sí ọ̀rọ̀ ayé yín àmì dáfídì mọ rírì iṣẹ́ ọlọ́run nínú ayé rẹ̀ òun ló ṣe kọ àwọn sáàmù wọ̀nyí jáde mo fẹ́ kí àwa náà máa kọrin ìṣẹ́gun orin ọpẹ́ sí ọlọ́run wa tí a bá ti mọ rírì ọlọ́run tí a sì fi ọlọ́run ṣe ìgbẹ́kẹ̀lé wa yóò gbà wá lọ́wọ́ ìjì ayé yóò gbà wá lọ́wọ́ aninilára ìwé onísàmù 16:1-6 ẹsẹ̀ ìkẹjọ wípé nítorí tí ìwọ gba ọkàn mi lọ́wọ́ ikú ojú mi lọ ọwọ́ omijé àti ẹsẹ̀ mi lọ́wọ́ ìṣubú èmi ò máa rìn níwájú olúwa ní ilẹ̀ alààyè ẹ fi ìwà ẹ̀tàn sílẹ̀ ẹ jẹ́ kí a rìn ní pípé níwájú olúwa gẹ́gẹ́ bí òjíṣẹ́ ọlọ́run alààyè mo gbàdúrà fún yín ní orúkọ jésù kristi pé yóò dá sí ọ̀rọ̀ ayé yín yóò gba ọkàn yín là lọ́wọ́ ikú yóò gba orílẹ̀-èdè rà lọ́wọ́ ìdààmú orílẹ̀-èdè wa yóò wà ní àlàáfíà ẹ̀yin tó ń ṣe àìsàn ẹ kò ní di òkú ọlọ́run yóò nu omijé nínú kúrò pàápàá ẹ̀yin àgàn ní gbogbo ọ̀nà ọlọ́run yóò sọ ìdí ọlọ́mọ gbogbo àwọn àgbààgbà wa àti àwọn tó jẹ́ aṣíwájú wa ẹnikẹ́ni wa ò ní ṣubú ara orin akọrin ìjọ wa ní ìjọ kérúbù àti sẹ́ráfù sọ wípé èmi á dúró ti jésù.

rìn àjọ ayé mi nítorí òun ló le gbà mí òun ló le gbà mí ẹ jẹ́ ká dúró ti Jésù òun ló le gbà wá nítorí òun nìkan òun ni alábárò òun ni kò lè jẹ́ kí ẹsẹ̀ wa kó yẹ̀ má se gbàgbé wípé alágbára ni Ọlọ́run ẹ̀yin iléeṣẹ́ Body FM ẹ̀yin náà yóò di aṣẹ́gun ẹ ò gbé gbá ọpẹ́ ẹsẹ̀ yín kò ní yẹ̀ ní orúkọ Jésù Kristì Olúwa wa àmì ayọ̀ ni o.

0: ẹjẹ́ kí n mọ̀ bóyá ẹ ti jí o. láàárọ̀ ọjọ́ ọdún iléyà aṣẹ ti ń gbaradì fún yìí ní aago mẹ́sàn-án mẹ́wàá láàárọ̀ tòní. bóòdẹ̀ ni ẹyin tí ẹ fẹ́ lọ láàárọ̀ yìí ẹnu ọyin sókè kí n gbọ́ yìí ẹja àárọ̀ ilẹ̀sẹ̀ fẹ́ lọ rẹran tí yín ẹjẹ́ a ní ẹnu ọwọ́ sókè mú mọ̀ yín. ẹ ti mọ̀ pé àwọn tí wọ́n ń tẹran yẹn wọn ò ní fẹ́ wo wọ́n mọ ọmọ lásìkò tá a wà yìí wọn á fẹ́ ta lọ kókó ńbẹ ọdún ti wọnú. ẹ jẹ́ ń bá wọn sọ̀rọ̀ ẹ̀yin tẹ̀ ń lọ ra ẹran ọ̀pọ̀ lọ́dọ̀ àwọn àbókí 07063161916. ìyá o ẹ jẹ́ kí n fún èèyàn mẹ́wàá láǹfààní láti kí èèyàn mẹ́wàá fún ọdún iléyà tòní. bí bá ṣe pàtàkì sí ẹjù lọ ló máa kíyàn o. 070-63-16-1916 tàlẹ́ tó ṣe pàtàkì sí ọjù lọ tó fẹ́ kí fún ọdún iléyà tòní nọ́mbà tó máa pè nìyẹn. ẹ má gbàgbé àti rédíò yín lọlẹ̀ tẹ́ ẹ bá mi fẹ́ pè àwọn tẹ́ ẹ bá pè ẹ máa gbádùn ara yín bó bá ṣe tẹ́ yín lọ́rùn. ẹ kàn má di onílé kejì lọ́wọ́ àbò níyàrá kejì lọ́wọ́ mo fọ́ ọlọ́run ọba bẹ̀ wá. kádìra wa lọ́wọ́ pẹ̀lú ariwo kò bá ìlànà ọlọ́run ọba àtijọba pàápàá. sálẹ́kùn.
1: amílẹ̀kùn sálà.
0: a kú ọdún òní o.
1: àwa ni ẹ̀dá ṣọpọ̀ ẹ̀.
0: orúkọ yín sáà tálẹ́ fẹ́ kí fọ́dún iléyà tòní.
1: ọlọ́run ajẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé láyé láyé rí o.
0: aminam aminam yes sir 07063-16-1916 ni nọ́mbà tí alàdà jami lò 07063-16-1916 ni nọ́mbà yẹn.
2: ni alamọ ni a kì í bẹrù ẹ jẹ́ ká ṣe dáadáa kàkà yìí ò wá rí.
0: asalaamu aleykum. èmi wá sọpọ̀ ẹ̀ láyé orúkọ yín sáà ta ni tẹ fẹ́ kí fọ́dún.
1: ọ̀dáyọ̀ ló ń sọ̀rọ̀ láti ọ̀tá ọbẹ̀ ẹ̀ kí bọ́dà mi gómìnà wá sí.
0: kí ló orúkọ wọn sà. hello kí ló orúkọ bọ́dà yín tó mú wá sí àwa ò lè mọ bọ́dà yín tó mú wá sí kò sà.
1: mo ta ẹ wákìlù wákìlù.
0: akílù lórúkọ wọn.
1: wákìlì wákìlì.
0: wákìlì kí ni wọ́n ń jẹ́.
1: bákindé.
0: ẹjẹ ń dá ẹkọ ní bọ́dà yín tó mú wá síkù bóòlù àti fẹ́ mọ bọ́dà yín tó mú wá síkù ẹ tún ní wákìlì wákìlì kí ni wákìlì pọ̀ tó bá dojú ọ̀mí ṣẹjọ́ ó dá ẹ̀mí gbogbo àwọn ṣọ̀pọ̀ ẹ̀ láyé 07063-16-1916 a kú ọdún iléyà tòní.
3: adéwálé babs. mo ní.
0: èmi wá ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé àti láyé wa.
3: obìnrin bá ṣe lò gbèsè ayé ẹni tó.
0: ẹ ṣe jẹjẹ o.
3: fi ládùn kó òfin lọ́la.
0: ìwọ̀ntúnwọ̀nsì ni nǹkan o.
3: pé òfin òfin ọlọ́run ni ẹja tẹ̀lé òfin ọlọ́run wọn bá.
0: ẹjẹ́ aṣọ ọdún mọ níwọ̀n ẹjẹ́ aṣọ ọdún yẹn jẹ́jẹ́.
3: àwa obìnrin.
0: ẹjẹ́ a fi ọpọlọ pípé ṣe ẹjẹ́ a ṣe gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run ọba. sálẹ́kùn. orúkọ yín sà ta ni tẹ fẹ́ kí fọ́dún iléyà òní.
1: orúkọ mi ni olùdarí ahmed fẹ́ kí ìyàwó mi àti ìyá mi àti àwọn ọmọ mi.
0: ṣe èmi wájọ sọpọ ẹ láyé ó ṣàdámi lójú pé ìyàwó olùdarí ahmed gbọdọ mọ pé èmi ni ìyàwó olùdarí ahmed àfi tó bá pé ìyàwó pọ. ìyá tó dẹ̀ bí olùdarí ahmed kò lè pé méjì.
2: ṣèjábà sí ẹ.
0: bàbá ló lè pé méjì àbí bò ni.
2: ṣe dá
0: sálẹ́kùn.
1: ẹ̀kọ́ ojúmọ́ wa pọ̀ ní o.
0: orúkọ yín sà ta lè fẹ́ kí fọ́dún iléyà òní.
1: orúkọ mi ni tọ́pẹ́ gold láti gbàgádà.
0: ta lè fẹ́ kí fọ́dún òní sà.
1: mo fẹ́ kí alájà dft supermarket kú ọdún òní.
0: ẹ̀mí ó ṣọ̀pọ̀ ẹ̀ láyé sà alàgbà tọ́pẹ́ gold àbí sí mo gbọ́ orúkọ yín yẹn láti gbàgádà àbí. iléeṣẹ́ bond 92. bẹ́ẹ̀ bá ní nọ́mbà yín lọ́wọ́ ẹ jẹ́ ń tún pé 07063-16-1916 07063-16-1916. a ní ju ìṣẹ́jú márùn-ún lọ́mọ a ti gba ìpè mẹ́rin mẹ́wàá mo dẹ̀ ṣèlérí abi se merin lagba bi marun
4: wa ni o se
0: wa ni mo de se iliri lasiko yi di ago merin abo
4: ta
0: tun lo sori eto akoko isotele san alekun eku odun o
1: eku odun o ko pe sa
0: oruko yin sa ta le te be ki fodun leya oni
1: oluwani oruko mi se ni okosola
0: yes sir
1: se ki oko aguro mi ibrahim to oko odun e na so pe
0: amen am amen am bi e ba ri muslimi ododo to ba se odun e ri ilanu esin yen lara e pelu apere to da salekun alaikum
1: assalam
0: oruko yin sa ta le te be ki fodun leya oni
1: eni ni se tijani adesegun alaseboro won ki gbogbo ebi alaseboro ko afodun akuye to asope o
0: aminam sheik eranko
1: ẹ
0: ti wa kule lẹfẹ ran si baye sheiki e me mo de kilo lale ana se ti lo wo laaro yi bo se so wa juta bo so ko ga ku mu ero e wole lale ana inu yara da lo kitchen e wo inu ko bodu obe lo e ke so mo eni sheik se ti lo wo laaro yi
1: a so
0: po nu ọpọlọpọ ti lọ jiwo ẹran wọn láàárọ yìí àwọn tí wọn so mọta tí wọn so mẹkùlẹ pé joshua mẹjọ ẹ ní sórí burúkú o ẹ ní nílá burú ẹjọ láàlékún. mọ̀mí wa ohun yìí lọ lè ju orúkọ yìí tàbí fẹ́ kí ẹ bá ṣe kíákíá ohun yìí lọ lè ju.
1: first
0: time caller ìgbà àkọ́kọ́ tẹ ẹ pé o tún ajọjọ ọdún léyà àbí kí n tiẹ̀ kí n wo oṣù kí n pè é màlúù ni ṣé ẹ fẹ́ màlúù. I feel my look. I lie to tell you. You're not telling
1: me.
0: No, you're my look. Tomorrow, for you, no. Hey, Rama. Oh, yeah. Oh, look, I'm telling you. Keep on doing it, man. Yes, ma. Ebi, kilo look, Ebi, kilo look, Oti.
1: I'm going to be fantastic.
0: Look, Oti, ma. E ma bin ohun yen lole madam Amidat Fasasi lo ki gbowo mole bi Fasasi
5: ara to ni mo ta beto ni
0: eyi lojo e lole edakun alekun
1: alekun assalam
0: oruko yin era ma oruko emi wa so pe ma
1: oruko mi awon tala e mo tala e
0: adiyemi ramotala mo ti e fe ran be yi pe yen bi afa mi kan mo ti lai bo se ma poruko onu mo ti lai ramote lai oruko to dala ni era ma
1: mo fe ki awon omo mi ata awon omo mi
0: yes
1: mo fe ki won pe won ko de ni o aso po do
0: amen am
1: ke won ma lo
0: amen am
1: mo dupe lowo won o won toju mi o
0: Allah alhamdulillah
1: o ba mi o je mi o ni ri bi o mo dupe o
0: chodo odo inu won ti be sodun leni
1: odo mi ni gbogbo won bo de ni won ti wa la na tun ma wa leni
0: eroda mama eroda
1: malu wa nta ola won ni
0: ah ita le be won si mama e si lo wo
1: mo ti ago meta ni mo ti wa nta mo e se won ni mo fe be mo fe be
0: o to ni ah elo mi bayi o lo da la ago mokola o lo da
1: gbo ti malu e se wo ah bi won fe ti mo ya lo sita
0: ah ni la buro da be ma emi wa jo pe laye ah ni la buro ma mi la ogbo ti ma ni en je o tanu e ja so gugu di ago marun si ago marun ko ja iseju me dogun ti soju ago amo ni bayi a lo sori eto mi e da e ma iko ni le se bond night to
4: dot to ba mo bairo
0: wal lak sheik olori gbogbo afa lakakiri agbalaye world wide kakiri agbalaye olori gbogbo afa la to tun wa je are president league of imams and ulama kakiri agbalaye ni salamu si pe assalamu alaikum wa rahmatullahi wa barakatuh aku odun leya o mo si bo ase awon adura odun fun gbogbo wa daada te mo palu e se mo palu aminam sewu aminam sewu sewu ah eyan foko bale mo bo lodo yin tori olohun

ara ye ko le ba opin o ninu owo re. Lawo yi this morning gba

Mòríkà ká ilé rí ìfẹ́ rẹ̀. Àwọn àngẹ́lì wa dúró lápá ọ̀tún. Mo kí gbogbo Mùsùlùmí kú ayẹyẹ ọdún iléyá tẹ̀ ń ṣe lónìí. Mo sì gbàdúrà pé kò ní jẹ́ àṣemọ fún gbogbo yín o. Bákan náà mú kí àwa ọmọdé ikú ò ní pa wá bẹ́ẹ̀ àrùn ò ní gbé wa dé o. Gẹ́gẹ́ bẹ́ ẹ ṣe mọ̀, orí ètò ojú ọjọ́ ṣe rí lẹwà yìí láti iléeṣẹ́ Bond FM 92.9 tó wà ní Ìkẹjà Lẹ́kọ̀ọ́. Èní ni ọjọ́ ìrúwé náà ń ṣe ọjọ́ 27 oṣù karùn-ún ọdún 2026. Olúmiyídé Ọlálérè Olúmayí ti lórúkọ tèmi o. Mi ò mọ̀ bóyá ẹ máa ń ṣàkíyèsí ẹ̀ lọ́dọọdún nínú àyájọ́ ọjọ́ òní, bóyá táwọn Mùsùlùmí tí wọ́n bá ń pa ẹran lọ́wọ́, òjò máa ń sábà ṣe wẹ̀lìwẹ̀lì lásìkò náà. Lẹ́yìn náà lẹ́ni náà láàrin aago 2-3 ọ̀sán ó ṣeéṣe kí òjò ṣe wẹ̀lìwẹ̀lì, ṣùgbọ́n látàárọ̀ ni yóò ti máa fààyè gba oòrùn pẹ̀lú atẹ́gùn tútù gan. Ẹ̀rẹ̀ máa rí kòròkòrò tí a máa ṣe bíi pé ó ń lọ lójú òfurufú. Àmọ̀ràn mi wá rèé, léyìí tí àwọn ọmọ tí wọ́n wà nílé yìí, ẹ gbìyànjú kẹ ẹ wọṣọ òtútù fún wọn o, àtàwọn arúgbó yín a ò ní jẹ̀bi lórí wọn o. Tó ẹ̀ tún pàdé mi lásìkò yìí kan náà ní ọ̀la alágbára Ọlọ́run. Ọpẹ́ lọ́wọ́ Mr. Pilot Olúmiyídé Ọlálérè Olúmayí ti lórúkọ tèmi. A kú ọdún o.

0: ẹtún kú ojúmọ́ ẹ̀ka àbọ̀ sórí ètò yín ètò wa ọ̀rọ̀ àgbà eléyìí tí iléeṣẹ́ mtn nigeria tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ akíyín o a sì tún kìyìn abdulrazak abdulgani mr gra olóko mi ẹkú kalẹ̀ ẹ̀yin èèyàn mi àkọ́ ọdún iléyà eid mubarak ẹ̀gbọ́nà kí ni orúkọ pàtó tí ó máa mú àpèjọ dúdùn lárinrin lákòókò ọdún iléyà ẹ̀yin ni oúnjẹ mi òótọ́ mi ẹ̀rín ìdùnnú bẹ́ẹ̀ náà ni ṣùgbọ́n ká mú parọ́ tara wa jẹ gbogbo wa la mọ̀ pé íńtánẹ́ẹ̀tì tó dúróore la nílò láti lè fi àwọn àwòrán tó rẹwà ṣọwọ́ sí àwọn olólùfẹ́ wa ìdí rèé tí iléeṣẹ́ ìbánisọ̀rọ̀ mtn ṣe gbé ìfàfàlálà fàlàlà eid offer kalẹ̀ fún wa bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n títí di ọgbọ̀njọ́ oṣù karùn-ún ọdún yìí ní àǹfààní ẹ̀dínwó lórí àwọn ọjà mtn wọ̀nyí jẹ ìgbádùn 75% lórí 4g standard router 10% lórí 4g premium router àti 5g router bákan náà pabambarí rẹ̀ tún ni pé ọ̀fẹ́ ni yóò gbé wá fún yín nílé ìyẹn free delivery lásìkò ọdún iléyà yìí jẹ ìgbádùn aláìlẹgbẹ kí o sì máa wà lórí ayélujára láti mọ gbogbo bó ṣe ń lọ live it 100 pẹ̀lú mtn ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n títí di ọgbọ̀njọ́ oṣù karùn-ún ọdún yìí ni kí ni àǹfààní yìí wà o láti jẹ àǹfààní yìí lọ sórí ayélujára shop.mtn.ng tàbí èyíkéyìí ọ́fíìsì mtn tó bá so mọ́ mtn Barca de Sala. Anso ite efe. Ati okpolo. Anso obo lane. Ite do weni o. Ti weni ogbe jwa agbara no. Obefe la bata. Oyo beti. Omino muku. Ito bi itrenye. Ila nye meme. Eme ba mekano. Ilo okpolo bata efe la ya. Ola wojo sare ije. Kadi esi lo ya. Ibuso me dogme sini wojo sa. Lefe bere. Efe. Ati opolo wa jo duro ni bi ibuso akoko eni to dabi eni tin dari ere ije o mu fere lowo po po po po po po efo bere ga ga ga ga ga ga ga ga kiti kata kata kata o ti lo waju eni keni ori ori efo mo opolo si wa nbi to tin se poko poko poko tin fo emi ti yin to to efo sa lo e mu gbagbe wi pe ibuso me edogbe ni won sa o 25 kilometers. Bi efo se de ibuso keji to wo wi pe opo ni o ti e wa leyin mo mo ti la lo ba tori opo lo waju bo lo se se efo tun mu ere kiti kiti kiti kiti kata kata kata kata kata kata kata kata kata kata o de ibuso kata o tun bo opo lo nbe kiti kiti kiti kiti kata kata kata kata ibuso keri nigba ti yo fi de ibuso ogun ti re o sa n bo opo lo waju ni nigba to di ibuso keedogbon yo ba tu bo opolo nbe ha o subu nile ni wogogo awon oko ti fe gbe ori odo kan teleru o tenu bodu ohun o bere si mu don ibe le fun gba to fi ku ni kabiyesi atawon aralu ba pe opolo bo lo se se opolo ni ogbe jagbara lo baba ohun ko lo ohun be ni gbogbo ibuso tori o ni awon omo ohun tawon jojora si opolo a mo jora won o lo fi si ibuso kọọkan o lo si fati efo fi n saere saere saere o ni ọgbọn lohun lo fun ti efo fi para rẹ sori ere gbogbo eyan ni ọgbọn ju agbara lọ fi ọgbọn olukun to n se meji o jẹ agbara nikan ni ko ni pe ro joko nigba mii ru ọna ti nkan nikun fi rọrun si ti yoo si mu orire wa si ju ko kan mo sasagbasula sagbasula lai ti ironu jinlẹ nípa n tó fẹ́ ṣe ọgbọ́n ju agbára lọ wá gbọ́n o ó lè wé jẹ́ pé wọn nìkan ló ní ọgbọ́n ọ̀hún o ó lè fi ọgbọ́n ọlọ́gbọ́n náà sọgbọ́n kí àláàrẹ kó sàtẹ̀ wá sí iléeṣẹ́ ni àbí tí mo ń ṣe òye yín ẹ̀kú kalẹ̀ iléeṣẹ́ mtn nigeria olóṣèlúgbòwú ètò yìí ọ̀rọ̀ àgbà abdulrazak abdulgani mr gra olóko mi ẹ̀kú kalẹ̀.
1: Ètò ìre òwúrọ̀ lógun orí afẹ́fẹ́ lórí ìkànnì yìí wòlíì adéníyì olóòpọ̀rọ̀kú ni yóò máa fi ọ̀rọ̀ ọlọ́run bọ́ wa bàbá ẹ káàárọ̀ sà.
2: ó máa ní fún ọlọ́run ní òkè ọ̀run.
3: aleluya.
2: ọlọ́run àánú ò ṣe o.
4: ẹ ṣe jésù.
2: fún òní ọjọ́rú.
4: ẹ ṣe jésù.
2: ọjọ́rú tó gbẹ̀yìn nínú oṣù karùn-ún.
4: ẹ ṣe jésù.
2: ó ṣe gan-an.
4: ẹ ṣe jésù.
2: ilẹ̀ jẹ́ ìyẹn ọlọ́run.

0: kọlẹ ogo foruko oluwa
1: pari oju gbogbo eniyan lo pe baba mi baba mi
0: baba mi baba mi
1: ko mi lati gba ipin mi pada
0: ko mi lati gba ipin mi pada
1: ko mi lati gbe igbese
0: ko mi lati gbe igbese
1: lati gba ipin mi pada
0: lati gba ipin mi pada
1: ma gbadura pe
0: ogo je so baba mi come lati gba ipin lati pada come lati gba igbese lati gbe igbese
1: lati gba ipin mi pada
0: come oluwa baba mi baba mi baba mi baba mi come lati gba ipin mi pada
1: oluwa wa
0: amen
1: paro pe
0: olorun anu
1: nipase anu re
0: nipase anu re
1: yi egun pada si ibukun lori
0: yi egun pada si ibukun lori
1: Iye
0: egun pada si ibukun lori awon omo
1: mi.
0: Iwe egun ipinle.
1: Iwe egun ma lola.
0: Iwe egun ma lola.
1: Iwe egun ma riran lowo.
0: Iwe egun ma riran lowo.
1: Iwe egun adagbe adaso.
0: Iwe egun adagbe adaso.
1: Iwe egun aisan.
0: Iwe egun aisan.
1: Iwe ipe alalobo.
0: Iwe ipe alalobo.
1: Sipo lori mi.
0: Sipo lori mi.
1: Pelu ejeje.
0: Pelu ejeje.
1: Amen. E won ti iya iso. Aporoko re ni Agari in Genesis chapter 21. Ibeli so fun wa pe Abraham ni ko jade kuro ninu ile ohun. Won lo bi akobu fun Abraham. Aporoko mo ni Ismaeli. Bi Abraham ti lowo to, won ni igomi eyo kan lo fun ati akara. Ni verse 14 ni Abraham fun ni igomi kan ati akara. O si ni jade lo. Ibeli so fun ese kedogun o ni omi e gbogbo ọ̀nà lọ́wọ́ tó máa ráyé bá fún ọ nínú tán ní sí ìrànlọ́wọ́ tó èèyàn fún èèyàn ti ìtàn ìdí nínú wọn fi ẹlẹ́ra ṣe ìgbẹ́kẹ̀lé orísun ọlọ́run nìkan ní jẹ́bẹ̀ ọlọ́run lórísun gbogbo ẹ̀dá láyé bó bá lu ẹnìkan fún ó wù láti lò ní ó lè wọ́n lu ọkọ rẹ̀ fún ó lè wọ́n lé ìyàwó rẹ̀ fún ìyàwó rẹ̀ lọ́wọ́ bí sẹ̀kẹ̀rẹ̀ ó lè wọ́n lu àwọn òbí rẹ̀ fún wọ́n sì máa lò mí lọ́wọ́ ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n ti mọ̀ ó lè wọ́n lò fún ẹni tí ẹ̀gbọ́n ti rìn lọ́wọ́ rẹ̀ ó lè wọ́n lò èmi Joseph sọ fún ẹni bó ti ń jáde lọ́gbọ́ ó ní tó bá dé ààfin kò rántí mi bẹ́ẹ̀ ló sì gbàgbé ẹni tọ́lọ́run bá gbé dìde ní ìrìn ìrìn lọ́wọ́ ẹni tí ọlọ́run bá fẹ́ ní mọ̀ ń rìn lọ́wọ́ lórúkọ Jésù. Àdúrà mi sí ọni wípé ayé ò ní ti bí ọmọ mú ọ. Bíbélì sọ fún wa wípé omi ẹgbẹ́ omi yẹn tán. Nígbà tó wá dé bá 16 ó sọ ọ̀rọ̀ kan tí gbogbo abiyamọ tí wọ́n fi gbọ́dọ̀ fi ṣàdúrà. Ó ní ó gbé ọmọ yẹn sí ìta fàṣí kan. Èdè tó jáde lẹ́nu ọjọ́ ni wípé kí èmi kó má ṣe rí ipò ọmọ mi. Ohun tó burú jù ni kí abiyamọ rí ipò ọmọ. Obìnrin ìyá kan dẹ̀ ń bá mi sọ̀rọ̀ ní Jerusalem bọ́mọ ẹ̀sìn kó dẹ̀ ń pé gbogbo bó ṣe ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn. Jọgbọ́n ẹ̀ ti pọ̀ jù lọ́kàn obìnrin náà. Ìṣẹ́ni tó dáa kí èèyàn yọ fọ́tò ọmọ kan kúrò láàrin àwọn fọ́tò. Ìṣẹ́ni tó dáa kí wọ́n pa aṣọ ọmọ kan jáde kán nìkan lọ tún náà bí kan lọ fi tọrọ. Nítorí kò sí láàrin yín. Kankan ní àwọn ọmọ rẹ̀ ò ní yọ sọ. Ọmọ ò pè sí ọlọ́run. Ó ní kí èèyàn má ṣe máìlì lọ́ọ̀kan tí ẹ̀ ní rí nkankan ju yẹpẹ̀ tí ọmọ fẹ́ bọ̀. Ẹgbẹ́ sà gbogbo ohun tó tán lọ́wọ́ rẹ tó fẹ́ gbẹ̀mí tó fẹ́ mẹ́mí lọ. Lórúkọ Jésù ìpèsè tuntun wọ́n wà. Ní bá 16 ó ní kí n má rí ipò ọmọ. Ó bẹ̀rẹ̀ kún bẹ̀rẹ̀ àdúrà. Ní bá 17 ó ní ọlọ́run sì gbọ́. Ọ̀sẹ̀ yìí ni ọ̀sẹ̀ tí a pè ní ọ̀sẹ̀ ìrí kọjá bọ́ sí oṣù tuntun. Olúwa gbọ́ ti ẹ̀ lọ́rẹ̀. Bá 17 yẹn wípé ọlọ́run sì bọ̀ ìgbé ọmọ náà. Áńgẹ́lì olúwa ké láti ọ̀run sí obìnrin tí a pè ní agá yìí ó ní wọn bẹrù olúwa ti gbọ ìgbé ọmọ náà. That is why òun gbọdọ mọ gbàdúrà kò ní káwọn ọmọ rẹ máa sùn. Ó mọ bóyá òun lọlọ́run gbọgbẹ wọn ọlọ́run gbọgbẹ agá torí agá ò sínú májẹ̀mú ìmọ̀ ọmọ yẹn ara Abrahamu ti jáde májẹ̀mú wà lórí ọmọ. That is why Tọ́lá máa ń sọ pé ẹni méjì sàn ju ẹnìkan lọ́nà àdúrà ní ṣọ́ọ̀ṣì ẹlòmíràn máa ṣe bẹ́ẹ̀ lákọ̀wé. Ẹ gbàdúrà fúnra yín kò ní bóyá àdúrà yín tó kọjú sí ẹ̀ lọ́lọ́run gbà lórí ọ̀rọ̀ yóò lè sọ bẹ́ẹ̀ ìwé onígbà sí orí kẹrin ẹsẹ̀ kẹsàn-án sí kọkànlá ó ní ẹni méjì sàn ju ẹnìkan lọ. Bẹ́ẹ̀ni ó ní bí kan bá ṣubú èkejì ó gbé ọgbà rèdè ó lè gbóni fún ẹni tó ṣe òní kan. Ó ní ní tí ẹ̀yin méjì bá fóun kan pọ̀ ló má pọ̀ òun pọ̀ tí wọ́n bá bẹ̀rẹ̀ òun kò láyé ọlọ́run sí tẹ́ni méjì tàbí mẹ́ta. Dínú yẹn àdúrà ọkọ àti ìyàwó máa ń ṣe tẹ́wọ́gbà ní mọ́nàwá. Dínú yẹn túbọ̀ sọ pé ẹ mọ̀ mọ̀ bínú síra yín ẹ mọ̀ mọ̀ jà. Ó ní kí àdúrà yín mọ̀ bà ní dènà ẹ tẹ́lẹ̀ bá. So ara nǹkan tí kẹ́ mọ bára yín jà máa ń se ni pe ma nje ki dena wa ni adura yin tori mi ni sokan mo tele ba n gbe soke yin na ma gbe sile ele n ba ni eje atu yin ma de so o se en to fe gbo adura yin din ni emi sokan gbodo ninu ijo ti o ba lo oke sokan gbodo wa nbe e gbodo ma gbe soke keni kan ma gbe sile si sokan mo in Psalm 133 oni ni sokan nibe ni olohun ti pase ibukun olo dabi owo ti ada lori aro ni o san si irungbon re to san si aso re oni ni be ni oluwa ti pase ibukun gbogbo be latori o de san si gbogbo ara won de jo gbagbo ninu kankan na egbe sa gbogbo eni ti ajo pade laaro e ni May 27 to je ojo ayajo awon ewe ni agbaye lagbaro olohun a o ni foju sun kan
0: amen
1: gbogbo awon mo wa ni ile iwe university ni secondary ni primary a o ni da won
0: amen
1: gbogbo awon mo re ni agbaye won sori
0: amen
1: ose yi bo tin lo o ro olohun
0: amen
1: o si rona lo
0: amen
1: gbogbo eni ti won fi aso dudu wo yi ina bo olohun
0: amen
1: ina bo olohun
0: amen
1: ina bo olohun
0: amen
1: aso dudu mo wo yi ina bo olohun
0: amen
1: ina bo irin ajo to lo to ni pada o ni ba won
0: amen
1: ogun accident okunkun olohun gbe se
0: amen
1: awon olohun
0: amen
1: amunu re
0: amen
1: o ti ri be
0: amen
1: o yi pada
0: amen
1: jesus oluwa wa
0: amen
1: to ba wa de ola Thursday yi gbogbo eyin eyan wa ni Lagos Island Thursday ni lafia ji community center yen ni Lagos Island ago meje aro si ago mesan ajo nla ni no mi se o ni lafia ji Friday ajo ni Kunik Event Center ni 84 Akute Road ni egbe Access Bank ni asori ajo Friday yi ma je ojo to lagbara ma mi se e je mu fe sise gbogbo abiyamo pata ipade awon abiyamo odun yi gbogbo nte je temu ni won ti pese ori o ma je igba ti ama wa ti olohun fi se eni keji mi to je eni to feran olohun pupo ma se birthday won ni June 11 on de tun je ojo ti won ma fenda won ma retire kuro ninu active civil service as a lawyer ni Ondo State awon bere so jiyan o pade ododun da ma nse lekan lodun retreat yen o ma wa bere ni June 11 yen 11 to je Thursday Friday o ma je ipade nla Saturday o ma feju pupo ina gbogbo bi to ba wa ninu eko abiyamo awon woli gbogbo won bo mi gun lo bi kan kan ajo joko sibe ni lo wa fe o fe te ogun opolopo mole eyin abiyamo tun ji ya lori omo eyin ti en ji ya lori aisan ti won fe fi aisan won fe fi san fun gbogbo ojo ojo wahala yin lori omo agbara olohun omo ni fi po si san fun moto ni o fi san ile so gbogbo abiyamo ni ilu eko ni ogun ni ibadan kaakiri ilu si mexican magboro to ba ti lohun lo si magboro egbe mefe ba ti lohun lo si mexican ni abule oba won ti si ona bayo iseju marun mefa won ti rin ona tan o olohun adupe o tori na gbogbo bi to ba wa ma bo ni pade awon abiyamo lati on the 11 12 13 14 gbogbo gbogbo re ti setan won ti mo gbogbo de wa bi ta ma sun ni ta ma je ni eyin te ba le gba challenge challenge 1 eyin te de fe ma sun ni church eyin te fe gba te fe won fun yin ni mattress gbogbo e lo wa egbegberun yen ni won mura de agbara olohun ti e o ni soro wa ri gba mo
0: amen
1: o ti ri be
0: amen
1: joni ti o
0: amen
2: e mo pe fun adura ba ti n pare eto ti won mo gbadura won ka ti kan fun yin ni lakola ti ogun si mo se
1: 070 4912 3572 ati 080 5986 3301
3: eto ere owurọ ni esese gbọ tan yen lati ile ise iranse Love of Christ Chapel International baba wa adeni olopo oku ni won fi onje mi bo wa anu olohun ko ni fi gbogbo wa sile ki olohun ki o bu ko fun yin jesu loluwa
4: oni ma jo oni ma jo na na re oni ma jo na na ni kan

0: Children's Day, ọdún 2026. Ó tún wá papọ̀ mọ́ ọdún iléyá. Ẹ rí pé ọjọ́ ìdùnnú inú gbogbo èèyàn ó máa dùn. Ọlọ́run dákun bá mi dùn gbogbo ẹni tó ń bẹ̀bẹ̀ fún ọmọ. Ọlọ́run dákun bá mi dùn wọ́n nínú o. Láti àsìkò yìí sí oṣù mẹ́sàn-án, Ọlọ́run dákun bá mi dùn wọ́n nínú o. Níwò yìí oṣù mẹ́sàn-án, kínú wọn bẹ̀rẹ̀ sí ní láti òní lọ kínú bẹ̀rẹ̀ sí ní dùn. Ó ṣe máa rí nìyẹn lọ́la ànábọ̀ wa Muhammad Salala Aniwasala. Lórúkọ àwọn gbogbo àfa ńlá ńlá lábí tèmi báyìí. Àwọn ṣéèkì ńlá ńlá bíi tèmi báyìí. Lórúkọ lọ́la gbogbo àwọn séwù ńlá ńlá káàkiri àgbáyé. Ẹ káàbọ̀ sórí ètò wa bọ́nà ṣe rí apá kìíní iléeṣẹ́ Bond 92.9. Àkànṣe ètò ní tòní. Ọjọ́ iléyá káàkiri àgbáyé ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 2026 ọjọ́ tá à ń ṣe ayẹyẹ àwọn ògowẹrẹ lórílẹ̀‐èdè nàìjíríà àti káàkiri àgbáláyé children day. Ẹ̀yin ọmọ yìí ẹ ní sọ́kún máa wò bí lójú o ẹ ní sọ́kún mọ́ wa lójú o ọlọ́run ó bá mi di gbogbo ẹ̀yin ọmọ yìí ẹ̀ẹ́dì ńlá o. Ọlọ́run ọba Muhammad ẹ̀yin ọmọ yìí ẹ̀ẹ́dì ńlá o ẹ̀ẹ́dì ńlá o ẹ̀yin ọmọ yìí ẹ̀ẹ́tayọ o ẹ̀ẹ́ ṣàṣeyọrí ẹ̀ ní rínira o ẹgbẹ́kẹ́gbẹ́ tí ń bà wàre jẹ́ ọlọ́run ò ní jẹ́ ẹba pàdé ẹ̀ ní kẹ́gbẹ́ burúkú o. Àwọn abatọmọ jẹ́ abatẹni jẹ́ abatọmọ jẹ́ ọlọ́run jẹ́ kí wọ́n ba ti ń jẹ́ o. Ẹ̀yin ọmọ yìí agbára ọlọ́run ó dìín mọ́ ọlọ́run ó bá mi dìín mọ́ ẹ̀ sì ráàánú gba gbogbo tẹ́ ẹ bá dá olè ẹ̀yin ọmọ yìí ó yọrí sí rere. Lọ́la ànábọ̀ wa Muhammad Salalaha ni wọ́n sàlà. Akúọdún sà akúọdún máa o. Akúọdún gbogbo jọ̀ mọ́ pátápátá. Ẹni wa yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé àti láyé wa o. Ẹ dákun ṣé a lè ṣe ọdún iléyá kádẹ̀ kìí dì ká má dínà mú ẹnikẹ́ni lójú pópó. Bẹ́ẹ̀ ni a lè ṣe ẹ̀sìn wa mùsùlùmí ẹ̀sìn ànábì wa Muhammad Salalahu alayhi wa sallam. Ó ṣe ẹ̀sìn ìdínà àbí ẹ̀sìn ìdín tó ń dín ìrìn lọ́wọ́. A lè kírun a lè kídì káde fi àyè gba àwọn míì tí wọ́n kọjá lọ tí wọ́n kọjá bọ̀. Kódà láì fi ariwo dí ìyàn lọ́wọ́ ó ṣeé ṣe. Bẹ́ẹ̀ ni ẹ gbà bí mo sọ fún yín. Ẹ̀sìn ọmọlúàbí ni ẹ̀sìn mùsùlùmí. Ẹ jẹ́ kí àpẹẹrẹ ọmọlúàbí kó hàn nínú gbogbo ohun tá a ṣe lónìí ọjọ́ ọdún iléyà. Ẹ má wá gbàgbé. Mo gbọ́ pé ọkọ̀ ọsàn wọn torí àti aago márùn-ún àná lèmi ti wà nú ọgbà yìí. Mo lè jáde kí n wọlé lánà àmọ́ èmi ò mi lọ kódà. Ẹ má jẹun gbogbo ẹnu sọ pé wọn ò tí rẹ̀. Àwọn òde fọyín tẹ bá jẹun láì jẹun. Síbò ń gbé ọjọ́ aṣọ ni pé àwọn tí wọ́n ti jáde tí mo ti bá sọ̀rọ̀ wọn pé kò sọ́kọ̀ púpọ̀ èrò dẹ̀ pọ̀. Ẹ ń tẹ̀ ń lọlé ọdún ẹ ṣọ́ra o ẹ ṣọ́ra yín mò ń sọ ẹ má rìnrìn ìdájí ju o. Ẹ má kolé àyàfi tí aago márùn-ún àbọ̀ aago mẹ́fà bá lù o. Aago mẹ́fà kan ló ti ẹ̀dúwẹ́ lù ẹ lè má kó lé báyìí. Ẹ lè má gbéra o ẹ̀yin ọkọ̀ tẹ́fẹ́ gbéra láwọn ibùdókọ̀ bẹ́ẹ̀ bá máa fi dé bẹ́gà ọ̀yà ti làjú báyìí lọ. Mi ò fẹ́ ní aago mẹ́rin òru o. Àní ṣì ni o àní kó wà àní ṣọdún dáràn o. Ẹ má gbàgbé àwọn oníṣẹ́ ibi wọ́n ṣàṣ wọ́n ń bẹ lóde o. Wọ́n bẹ mo gbọ́ pé wọ́n bẹ ń ta wọ́n lọ wọ́n bọ̀ o. Ọkọ̀ tó o bá mọwọ́ ẹ̀ tẹ́lẹ̀ tó o wọ̀ rí tó o rojú rẹ̀ rí. O kò bá wọn tí wọ́n ń bà níbùsọ̀ èrò kò kí èèyàn wọn kí. Òòrè èèyàn bá sọ̀rọ̀ dáadáa ó sàn léjú wọ́n ṣe bíbá pé ara ń fún ẹ̀sìn wọn má wọ̀. O ò lè pẹ́ lè kan kí wọ́n nu ẹ̀ lé ni. Ọlọ́pàá ò lè mú wa ọdún lóde tá à ń ṣe. Alàgbà láre ni wọ́n pè mí ṣe àwọn ilé ìfowópamọ́ tún sí lè ní. Alàgbà láre ẹ tún lọ ilé ìfọ àwọn òṣìṣẹ́ ilé ìfọ àwọn jẹ́ báǹkì ó sì lónìí ni. Kódà alàgbà láre ẹ jẹ́ sáré báyìí sọ̀rọ̀ kí n tó ṣe ojú agbó ga yìí. Alàgbà láre mo ní kọ́ pè mí kí n ṣe bàbá ọdẹ rárá bàbá ọdẹ yín kọ́ mo fẹ́ bá sọ̀rọ̀. Bí bá ti ṣe ojú aago bàbá ọdẹ yín bá yín sọ̀rọ̀. Alàgbà láre mo fẹ́ bá sọ̀rọ̀. Lórúkọ àwọn aláṣẹ ilé iṣẹ́ rédíò Nàìjíríà lápapọ̀ rẹ̀ látọ̀dọ̀ màmá wa Ajia ọmọbabìnrin Adenikewura Ladioke.
1: Ó tún ṣe délé.
0: Wá sí ọ̀dọ̀ ọ̀gá wa nílé iṣẹ́ Bond 92.9.
1: Ayé mi kì í
0: rẹ̀. Alhaj Abdulwahab Alade Akosile.
1: O ti fi iṣẹ́ àti rẹ̀.
0: General Manager Bond 92.9.
1: Láti ládàbà.
0: Wọ́n ní ká kí gbogbo Mùsùlùmí pálápátá pé a kú ọdún iléyà tó ní. Lórúkọ gbogbo àwa ọmọlẹ́yìn wọn nílé iṣẹ́. 92.9.
1: Ayé mi kì í rẹ̀.
0: Alhaj Abdulwahab Alade Akosile.
1: O ti fi iṣẹ́ àti rẹ̀.
0: General Manager Bond 92.9. Wọ́n ní ká kí gbogbo Mùsùlùmí pálápátá pé ọdún iléyà tó ní. Pálápátá pé a kú ọdún iléyà tó ní. Lórúkọ gbogbo àwa ọmọlẹ́yìn wọn nílé iṣẹ́. Bond 92.9 àti Rédíò Nàìjíríà lápapọ̀. Pé Barika Desala. Alàgbà láńlé sà.
2: Ẹ kú ojúmọ́ o.
0: Níbo lẹ tún ń lọ?
2: Ìbòlẹ́
0: rán mi. Lẹ́yìn ẹni sùúrù.
2: Mo lọ lálẹ́ àná ni ẹ̀yin orí wo tráfìkì tẹ̀dálẹ̀ ń kòròdú.
0: Ẹ wá lọlé lánàá.
2: Mi ò lọlé lánàá o.

jákàdé sára ẹ kú ọdún ògúngbò mùsùlùmí pàápàá jùlọ ẹyin mùsùlùmí ìlú ẹpẹ honourable musa inú ìtọbùn balógun ìlú ẹpẹ ló ń kí yín kú ọdún kú ìyẹdùn ojú gbogbo wa máa rọdún inshallah bí kúrò ṣùlá a ò nífẹ lè ṣàṣìmọ ẹ má jẹ àgbàgbé ẹkọ tí ọdún ilé yakọ wa kí á jìnà sí ìwà burú gbogbo ìwà ìbìkítà ìmukúmu ìjẹkújẹ gbogbo kí á súnmọ ọlọrun kí á sì máa ṣàánú ọmọ làkejì wa àṣeyí ṣàmọdún àṣàmọdúnṣe mi olùkíni lórúkọ honourable musa inú ìtọbùn balógun ìlú ẹpẹ ni àwọn like my

0: will ever hang with the GT Bank airtime and data loan.
1: Ìyá kíké lọmọ, ẹbí ló dé dárú wọ́n gba gbogbo ilé kan lórí àti ìyàwó ọmọdé báyìí.
2: Ẹ̀yin náà wí bẹ́ẹ̀, kò sígbà tá ya kíkẹ́ lọmọ tí kì í sunkún. Torí ṣe ló máa ń kan. Bẹ́ẹ̀ kẹ̀, irun àwọn òkúrò lójú kan.
1: A jẹ́ wípé ò tí ì gbọ́ nípa Mediana Zero to ten Living Growth Conditioning Milk nìyẹn. Láti ìgbà tí mo ti ń lò fún àwọn ọmọ mi, ni irun ò ti kan wọ́n mọ́. Ọmọ tó bá lo Mediana Zero to ten Living Conditioning Milk ò ní sunkún bí wọ́n bá bá aya run ẹ̀. Bẹ́ẹ̀ ni irun ó máa dùn sí. Tó bá tún wá lo Mediana Zero to ten Hair Booster Cream, ìyẹn gan fún ẹ̀. Ojogun ni bó ṣe ń ṣiṣẹ́ fún irun láti rọ̀ ni yóò tún máa mú kún tí yóò sì máa gùn sí. Irun rẹ̀ jẹ́ níwájú tàbí nípakọ̀ ọmọdé ò sí níbi tí Mediana Zero to ten Hair Booster Cream bá wà.
2: Bó ni màá ti wá rí àwọn èròjà tí ń ṣe Mediana ọmọdé yìí.
1: Gbogbo èròjà tí ń ṣe Mediana wà káàkiri, pè wọ́n sórí 0702-500-7861 àti 0809-179-9333. Mediana,
3: gbogbo ohun tí ò rẹ̀ nílò.
4: I'm in love with my boy.
5: How refined vegetable soybean oil extracted from soybean, a vegetable oil that won't cake or leave sour taste or aftertaste in your mouth. How pure vegetable soybean oil is produced by professionals for over 2 decades. Try biorefined vegetable soybean oil today to cook or to fry your plantain, akara, kimchi, meat, chicken, pork, buns, fish, yams, and before the taste of plate-leaning in meal. Bio vegetable soybean oil, making it rich in omega 3 and 6. It's cholesterol free and enriched in vitamins A and E, available from 1 liter to 25 liters packages. Biorefined vegetable oil is available in all markets and supermarkets across the nation for retail and bulk distribution. Please call 0704007149 or 0802306-7149. Bio vegetable oil is produced, packaged and distributed by Boran Foods Limited, number 33, Kankuti Bus Stop, Lagos Ibadan Expressway, Ibato, Ogun State, Nigeria.
6: Àríkẹ́ríkẹ́, èmi ló dé tó rojú kòkó báyìí.
7: Ojú lo ṣì rí, tí àwọn tí máa bọ̀ jẹ́.
6: Èmi ló ṣe.
7: Ẹni bá yẹ bó ṣe ní fùrùkọ́kọ́ bí ẹni bí olè sọ kìdí lẹ̀ ká tó wọ̀bù sùn. Yóò rò pé iléeṣẹ́ kìdí ló ń kó lọ sí ìdérẹ́ lánàá. Bẹ́ẹ̀ kẹ̀, òkè tẹ̀yẹ ò ní tì tan ṣàdédàjì ọ̀nà. Tí òfin kárí wọnú bí Èkó ló tó fẹnu kan yọ.
6: Àìsàn àtàrò yóò máa ṣe nǹkan o. Èmi wá ní ṣíṣe báyìí olólùfẹ́ mi.
7: Ṣé èmi ni màá ṣàlùfẹ́
6: ìwọ́n náà sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o. Kọ́ mara yóò tó gun ja lẹ́ẹ̀rẹ́ fún lóko jẹ. Ọ̀pẹ́ yìí tó ń ronú gorogo. Ara títa jẹ, ara títa ara yíyí. Kí bàtà ó máa bọ́ lọ́sọ̀ ọmọ ènìyàn kò fún ọ. Bàbá òkè ò lè nípò gí atura. Lórí èyíkéyìí àìsàn tàbí àrùn tó fẹ́ dani gúlẹ̀. Bàbá òkè ò kalẹ̀ sí. Shop 10A, Oyèkọ́lá Shopping Complex, Ladojúkọ Deeper Life Church, Jákàndé Gate, Òkè-Afá Igbó Road. Ẹpẹ 08094471143. Bàbá òkè ò, èmi kò kí dèbè dèbè.
8: Máa bọ́ ọ̀gbẹ́ yìí ìṣọ̀pẹ́ fún wa.
9: Ìdùnnú àtẹ̀yìn láti ń ṣe nínú àpapọ̀ ìgbọ̀nmọ́ LCDA. Alhamdulilayi, Office of Senior Special Assistant on Religious Matter, Islamic Affairs, àpapọ̀ ìgbọ̀nmọ́ Local Council Development Area. Ni wọ́n kí bàbá wa, alága ìjọba ìbílẹ̀ tó ń retọ́ ọmọlàkejì mẹ́tìẹ̀. Ọ̀nàdùbí Jimọ̀ Ọláwálé Sọ́ọ̀lù, the Executive Chairman, àpapọ̀ ìgbọ̀nmọ́ LCDA. Bí ẹkú ọdún ẹkú ìyẹ̀dún, ọ̀pọ̀ ẹ̀ná ó ṣeré kéèpẹ̀. Bákan náà la mọrírì, oore ribiribi, èlé ìtẹ̀sí fún àwọn ulama àti gbogbo jẹ̀mọ́ mùsùlùmí lápapọ̀. Ẹran ti wọlé dé o. Àwọn àtẹ̀ràn ti dúró wọ́n dàbí orin lákàtàgbọ́ àjànàkú àbúrò bàǹbà ní àwọn ibùdó òkìrù kọ̀ọ̀kan bíi Marine Beach, Bábíà Ìjọra, Ọlọ́jọ̀wọ̀n
10: Òkè Ọjà,
9: Sáré Ìdọ̀mú àti ojú ọ̀nà àwọn Imam fún ọbẹ̀ náà pàgọ́ mú LCDA. Bákan la ń kí bàbá wa Israel Majesty Ọba Abdul Fatah Aremu Arúgbẹ́rẹ́ di Ọjọ́rọ́ Àfìjọ́rọ́ Àníjọ̀mú Kingdom. Gbogbo àwọn political leaders, bàbá màmá tí wọ́n bẹ ní ọ̀pọ̀ ìgbọ̀nmú LCDA, àṣeyí ṣàmọ́dún o. Olùkéde Honourable Imam Abdul Fatah Olomoda, Senior Special Assistant on Religious Matter, Islamic Affairs to the Executive Chairman, Àpapọ̀ Ìgbọ̀nmú LCDA.

0: Bẹ̀sùnà 2026 gbogbo ẹni tó ń pọ̀ gbẹ fún ọwọ́ agbára ọlọ́run fún ìṣẹ̀lẹ̀ ayọ̀ àtọ̀run rere nínú ayé káyé gbogbo ènìyàn ó lè nítumọ̀ bẹ̀sùnà ní ìdáhùn sí ìbéèrè wọ̀nyí àwẹ̀ àti àdúrà fún odidi oṣù kan gbáko tó ti gbé ọ̀pọ̀lọpọ̀ dìde ní Nàìjíríà àti lókè òkun ìpàgọ́ àdúrà lójoojúmọ́ fún gbogbo ènìyàn bẹ̀rẹ̀ látago 5 ìrọ̀lẹ́ June 1st, June 30th, 2026 Bishop Theophilus Adjose, National Secretary, Renewed Ministry of Christ International, Pastor C.G. Koka, Chairman Kan, Ojokoro Center, Pastor Akamu Moses, Treasurer P.F.M. Ifakoyidari Province, Olugbalejo ni, Prophet Ojo Dayo Sunday. Mọ̀jẹ̀ gánigáni ó tán, agbára Jésù wà síbẹ̀. Yóò fàyè rẹ̀ sí ìyanu 08027068740. Ìwọlẹ̀ rí kan.
1: Alhamdulillah, yo amudalila. Alhamdulillah, shukrulillah.
2: Eku odun eku yedo, obolu asegun Adeyemi Ajasa, Olashide 1, Kuya Bisidi 3, the Awuse of Olugbogbo Kingdom. Aku amojubo odun tutun, Idil Kabir, odun Ileya, Kabiyesi, asodumodun lawo asodumodun, asosunmosun lawo asosunmosun. Be ba sodu eleyi tan, e o tun se bi ise tomotomo, aleku owo, ifrebale, ebi gigun to naraja, fun yin ati gbogbo olugbo Olugbogbo lapapo. Ba se nki ilanki awon oloye Olugbogbo, gbogbo bale to nbe labe Olugbogbo. Be ba ngbogbo jigbejo, obolu asegun Adeyemi Ajasa. Olashide the first, Awuse of Olugbogbo Kingdom. Awon alase ri ojire ka ti pile ko, na be princess Wurola Adeleke Adegboke. Lage bi general manager Bondo FM. Alhaji Wa Abalade Akosile, oruko gbogbo awon osise, nki yi.
3: Wọ́n ní kàgbà lé wọ́n ní kàgbà ta.
4: Wọ́n ní kàgbà kò lé kàgbà bọ̀dà kò lè wà ta.
5: Gbọ́kọ̀ sọ fọ́lẹ́jọ́ kọkùnrin gbọ́kọ̀ sọ fọ́bìnrin kọ́mọdé gbọ́kọ̀ sọ fáwọn àgbàlagbà pé ọjọ́ sátidé ọjọ́ kàrúndínlógún oṣù kẹrin ọdún tá a wà yìí lè tó gbálẹ̀ gbàtà yóò bẹ̀rẹ̀ padà nípínlẹ̀ Èkó yóò sì máa wáyé ní gbogbo ọjọ́ sátidé tó bá gbẹ̀yìn oṣù láti àsìkò yìí lọ àárín aago mẹ́fà àbọ̀ sí aago mẹ́jọ àbọ̀ àárọ̀ lè tó gbálẹ̀ gbàtà ọ̀hún yóò máa wáyé àárọ̀ gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó kí wọ́n rí i pé wọ́n kópa nínú ètò ọ̀hún dáadáa gbogbo wa la ni ojúṣe kíkún gọ́tà iwájú ilé wa gbígbá àyíká wa ká sì tún rí i pé à ń gé gbogbo oko tó bá rù láyìíká ilé wa bẹ́ẹ̀ náà la gbọ́dọ̀ rí i dájú pé a yọ gbogbo ìdọ̀tí wa sọ́tọ̀ọ̀tọ̀ a dùn wọ́n sínú ọ̀rá a sì gbọ́dọ̀ máa gbé goro ìdalẹ̀mí wa síbi táwọn òṣìṣẹ́ àjọ ọlọ́mà pàṣẹ pé ká máa gbé sí àwọn òṣìṣẹ́ ọba yóò máa lọ káàkiri láti ṣàbẹ̀wò sáwọn ìjọba ìbílẹ̀ àtàwọn agbègbè ìdàgbàsókè lásìkò tí ètò gbalẹ̀ ògbàtà bá ń lọ lọ́wọ́ ní gbogbo ìgbà ẹ jẹ́ kó máa yé yín o gbogbo wa la gbọ́dọ̀ pawọ́pọ̀ gbẹ́gi nínú àtọ̀kálẹ̀ àrùn àti àìsàn láwùjọ wa ìmọ́tótó borí àrùn mọ́lẹ̀ bọ́yẹ ṣe ń borí ooru ìgbéga ìpínlẹ̀ Èkó ajúmọ̀ṣẹ́ ni o ilé-iṣẹ́ ètò àyíká ìpínlẹ̀ Èkó olùkéde.
6: Is it

0: bá ti bí màmá wa ṣe máa ń tètè jí láti fi oúnjẹ àárọ̀ fún un.
1: A gbọ́dọ̀ wá oúnjẹ tó ṣe fún màmá o.
2: Ó yá ṣojú fún màmá rẹ pẹ̀lú ìrìnàjò lọ sí Zanzibar lọ́dún yìí nínú ìdíje ìyárere fọ́ndù 2026 ti Three Crowns Milk. Kọ̀kọ́ àrùkọ kan pẹ̀lú lílo lẹ́tà kọ̀ọ̀kan nínú orúkọ màmá rẹ, kó o sì fi ránṣẹ́ pẹ̀lú àwòrán ọjà Three Crowns Milk tí iye owó rẹ̀ tó ẹgbẹ̀rún márùn-ún náírà sí www.threecrowns.com.ng tàbí sáwọn ibùdó ìgbẹ̀bùn wa, kó o sì rí àǹfààní láti jẹ ẹ̀bùn. Ó ní ìlànà àti òfin o. Three Crowns Milk, ìlera àwọn màmá àjọ ẹbí.
3: Bàríkà di sálà, mọ̀mìnì mọ̀mìnà tó kàkiri àwọn akọ́dún.
4: Alága ti ṣe ẹ̀rẹ́kọjá àgbéléwọ̀n, ọ̀rọ̀ ibu Jimoh Ọlọ́wọ́lé Sọ́lẹ̀. Ni wọ́n ń tú gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó pé akópo kò ṣẹ̀ṣẹ̀ ọdún iléyá, pàápàá jùlọ àwa ti àpapàgọ̀mọ́ LCDA. Wọ́n kí aṣojú Bola Ahmed Tinubu, GCFR, ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, ìyàwó wọn, Sẹ́nitọ̀ Olúrẹ̀mí Tinubu, gómìnà ìpínlẹ̀ Èkó, Ọ̀gbẹ́ni Babájídé Oníṣọlá Sanwó-Olu, Dr. Kádìrì Ọbáfẹ́mi Hamzat, ọ̀rọ̀ ibu Sọ́lẹ̀ gba aládùn àpérè tó wọlé tọ̀ yìí yóò tún jáde mọ́. Right ọ̀rọ̀ ibu Múdàṣírù Àjàyàn Bọ́sá, Speaker Lagos State House of Assembly àti gbogbo ọmọlẹ́gbẹ̀mọ aṣòfin ìpínlẹ̀ Èkó, bàbá wa Prince Tajudeen Olúyọ̀lé Olúsì ni wọ́n fi ń tú gbogbo GAC, tí wọ́n sì ń fi bàbá wa ọ̀rẹ́bù Pastor Cornelius Ọ̀jọ̀lábí kí gbogbo ọmọ ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Èkó. His Royal Majesty Ọba Fatai Aremu Aromire, di ọjọ́rọ́ ìjọra Ànìjọ̀mú Kingdom, ni wọ́n fi ń kí gbogbo orí adé ọrùn tó ń lè jìgbàrà lẹ̀kẹ̀ ní ọ̀pọ̀ ìdọ̀mú LCDA. Ọ̀rẹ́bù Sọ́lì wá rọ̀ wá pé lákòókò ọdún, gbogbo àwọn ọ̀dọ̀ títà bá lò ká ṣe wọ́n lọ́jọ́ sílùú ọ̀rá, tọ́jú wọn fún àwọn tó ń kólẹ̀ kó dọ̀tí. Ọ̀pọ̀ ọdún la ó ṣe lókè èèpẹ̀. Olùkíni Ọ̀rẹ́bù Jimoh Ọláwọlé Sọ́lẹ̀, the executive chairman ọ̀pọ̀ ìdọ̀mú LCDA.
5: Àwọn olùgbé ìlú Èkó tó ń lẹ́tàlejò pápá jùlọ àwọn tí a jọ gbédè ara wa. A kú oríire ti bàbá jẹ́ bí Alhaji Kọ́lé Ọbáfẹ́mi Hamzat tí wọ́n jáwé olúborí ìpele àkọ́kọ́. Típele kejì yóò bọ̀ sí ìrọ̀rùn pẹ̀lú àṣẹ Elédùmarè. Bàbá jàgà báyọ̀nà ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Ẹ kú oríire sà. A ó yọ fẹ́yìn náà tí ẹ̀rín ó pa ẹ̀kẹ́ gbogbo ọmọ ẹgbẹ́ pátákó. Jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà náà ní Fẹ̀mí ẹnikẹ́ni ṣòfò. Ọba ìlú Èjè ní Nàìjíríà bú òdòdó. Alága fún gbogbo ọmọ ìlú Èkó. Wọ́n dúró fún ìpolongo Alhaji Kọ́lé Ọbáfẹ́mi Hamzat àti bàbá wa jàgà báyọ̀nà ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Alága wa rọ gbogbo baálẹ̀ nìkọ̀kọ̀ o. Gbogbo òlú pátá wípé ká ṣàlàyé fún àwọn olórí, kọ́ olórí sọ fún àwọn ọmọ, kọ́ ẹ̀gbọ́n sọ fún àbúrò, kí àbúrò sọ fún àwọn ọ̀rẹ́ rẹ̀ gbogbo. Pẹ̀lú ọ̀rọ̀ àgbà pé ojú kan náà látọ̀ sí kò lè wo. Ẹgbẹ́ òṣèlú wa kò ní dojúrú láéláé. Ọba ìlú Ètò lóyè àgbàdo ilé àìní ẹ̀gbọ́n òdòdó olódodo baálẹ̀ ìlú òdòdó. Alága àpolongo fún gómìnà ìpínlẹ̀ Èkó àti bàbá wa ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu.
6: For this Nigeria, everybody go chop. Whether you be man, woman, pikin, you don't go fit the skipper. You go chop for this new close-up red hot 130 grand promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 grand promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close up red hot 130 grab, your mind gonna tell you say you go chop something. This offer will last from April to July.
7: Mubarak adupe lowo Ọlọrun Ọba wipe odun ileya odun yi o ti soju wa alhamdulillah olodun ni modun.

0: APC ìyẹn Pastor Cornelius Ojelabio àti gbogbo ọmọ ìgbìmọ̀ ìṣàkóso tí wọ́n jẹ́ commissioner àti special assistant ní ìpínlẹ̀ ti Èkó wọ́n tún tara ṣàṣà kí gbogbo ọmọ ẹgbẹ́ òṣèlú APC wọ́n ni wọ́n kú ọdún wọ́n kú yedun wọ́n láwọn jẹ́ ìdúpẹ́ àwọn ọmọ olóore bí wọ́n ṣe yan àwọn láti jẹ́ ẹni tí ó díje lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APC bí ìbò bá ti á lọ́dún 2027 wọ́n láwọn ọmọ olóore inú àwọn dùn ayọ̀ àwọn kún báwọn ṣe ń kí Yorùbá pé ẹ ṣeun làwọn kí àwọn Indigbo pé dáálú àwọn ò gbàgbé àwọn Hausa pé Nagode wọ́n wá ń tẹ̀síwájú pé ìdàgbàsókè tó lóòrìn tá à ń retí ní ìpínlẹ̀ Èkó kò ní sẹ́yìn wa o ojú gbogbo wa ni ó ṣe o gẹ́ bí ọ̀mọ̀wé Kádírì Ọbáfẹ́mi Hamzat tí wọ́n jẹ́ igbákejì gómìnà nípínlẹ̀ Èkó bó ṣe ń kí gbogbo mùsùlùmí àgbáńlá ayé àti àwọn lẹ́kọ̀ọ́ lẹ́nu lọ́rọ̀ nípínlẹ̀ ti Èkó àti orílẹ̀-èdè Wàràjà pé wọ́n kú ọdún wọ́n kú ìyẹ̀dùn.
1: Àbíọ́dún fọlọ́run ṣọ́ ẹni mọ̀ yìí ò mọ̀ yìí mo bá mi rí Dr. Hamzat bá mi kí wọn bá sọ pé I love him so much.
2: Èèyàn
1: ni o. Co-contents wájú inú wẹ́rọ in the nation tó jáde lóòwúrọ̀ tòní ẹgbẹ́ ń gba gbogbo òṣèlú lọ o nínú wẹ́rọ in the nation ìròyìn ti gbé wípé kò síbi tí wọn ti ń kárí ìyálẹ́ o ó di fìgbọ̀n fígbọ́n ó di gbódògbódògbódògbódò nínú ẹgbẹ́ òṣèlú èyí tó jẹ́ ti ADC inú ètò ìdìbò abẹ́lé èyí tó wáyé o níbẹ̀ ni gómìnà mínísítà tẹ́lẹ̀ rí fún ètò ìrìnà lórílẹ̀‐èdè wa Nàìjíríà Rotimi Amaechi àti parakò yìí oníṣòwò Muhammad Hayatuddin ni wọ́n ti sọ mọ̀ pé ṣe ẹ rí ìdìbò abẹ́lé tó wá inú ẹgbẹ́ òṣèlú ADC tí wọ́n lọ ń kéde Alhaji Atiku Abubakar gẹ́gẹ́ bí ẹni gbégbá orókè wọn ni irọ́ o bara abrakadabra ni wọ́n ṣe ní bàràgàdà wọ́n pẹsẹ̀ ọ̀tẹsẹ̀ lébọ̀ ni Atiku ti ṣe àtìlẹ́yìn ohun àbẹ̀tẹ́lẹ̀ fún gbogbo àwọn tí wọ́n bẹnu ètò ìdìbò abẹ́lé ọ̀hún wọn ni wọ́n gbà wá lójú ni o Amaechi sọ ẹni mímọ̀ ó ní tòun tòun ìdìbò tó yanrantí tó ní ìtẹ́wọ́gbà lòun máa ń kéde lòun sì ń ṣe àtìlẹ́yìn fún wọn ni eléyìí wọ́n ti tẹsẹ̀ lébọ̀ Atiku ti gbọ̀nà ẹ̀bùrú gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ bó ti ṣe máa ń ṣe Amaechi ló sọ ẹni mímọ̀ bẹ́ẹ̀ o ṣe wá róníṣòwò Hayatuddin lòun sọ ẹni mímọ̀ ń tirẹ̀ ó ní ibi tí wọ́n ti ń ka ìbò tá a mọ̀ sí collation center ibẹ̀ lòun ti ẹ̀ ti kó agbádá rẹ̀ ló ti sá kú ó ní eléyìí ohun tóun mọ̀ pé ohun tó máa gbẹ̀yìn ẹ̀ ni wípé màdàrú ni ó padà gbẹ̀yìn rẹ̀ fún ìdí èyí àwọn méjèèjì wọ́n ní ètò ìdìbò abẹ́lé o èyí tí wọ́n ti kéde Atiku gẹ́gẹ́ bí ẹni tó máa gbé àṣẹ ẹgbẹ́ òṣèlú ADC dání nú ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ wọ́n láwọn ò tẹ́wọ́ gbà á wọ́n sì ní àwọn yí ìdànù bí omi ìṣọwọ́ o kí n kò ń bẹ̀ kí n lọ sí ọ̀dọ̀ àwọn tó jẹmọ́ ti ẹgbẹ́ òṣèlú èyí tó jẹ́ ti PDP láti gbọ́ wípé sínétọ̀ tó ń bẹ ní àárín gbùngbùn ìpínlẹ̀ Cross River tẹ́lẹ̀ rí Sandy Honor òun ni wọ́n kéde gẹ́gẹ́ bí adíje dupò tó máa dipò àsí ẹgbẹ́ òṣèlú PDP mú bí ètò ìdìbò ààrẹ tó bá yá bẹ́ẹ̀ náà ni nípínlẹ̀ Cross River gómìnà ọbẹ̀ tẹ́lẹ̀ rí Donald Duke òun ni wọ́n kéde gẹ́gẹ́ bí adíje dupò ààrẹ tó máa gbé àsí ẹgbẹ́ òṣèlú People's Redemption Party PRP ló máa gbé dání o ẹja lọ́dọ̀ Accord Party Gbenga Ọláwẹ́pọ̀ Hashim òun ni wọ́n kéde gẹ́gẹ́ bí adíje dupò ààrẹ nu ẹgbẹ́ òṣèlú ọ̀hún Honor Sandy Honor wá ń kíye sọ Wike Babalábújá o wípé ó ṣeré bẹ́ẹ̀ òun ló jẹ́ kóun gbégbá orókè ẹ̀ka síwájú sí nínú ìwé The Nation tó jáde láàárọ̀
0: nínú ìwé Daily Trust tó jáde láàárọ̀ tòní wọ́n ní ohun tí ẹ bá tó ni kẹ́ ẹ wí ìwọ̀n tẹ bá wọ̀n ni kẹ́ ẹ wọ̀n wípé ìwọ̀n oníwọ̀n lèèyàn kì í mọ̀ yẹn gbọ́dọ̀ mọ̀ wọn ara ẹ o ó máa ní ọ̀rọ̀ tí ó máa sọ fún àjọ elétò ìdìbò ilé wa ìyẹn àjọ INEC o wọ́n ní ilé ẹjọ́ náà ló pa á láṣẹ fún wọn o wípé tá a bá wò ó dáadáa kò sí bí mo alágbàṣe ṣe lè gùn tó ẹni tó gboko fún lọ̀gá o wípé òfin orílẹ̀-èdè wa Nàìjíríà tá a mọ̀ sí constitution àti electoral law òun náà ni ọ̀gá tó ṣe atọ́nà fún àjọ INEC lórí bí wọ́n ṣe ṣe ètò ìdìbò wọn wọn ní àjọ INEC ló máa ń pàṣẹ ló máa ń wọlẹ̀ wípé àìwọlẹ̀ fẹ́ bí ẹjẹ o fún àwọn ẹgbẹ́ òṣèlú gbogbo pé ìgbà báyìí ẹ gbọ́dọ̀ parí ètò ìdìbò àbẹ̀lẹ̀ yìí wọn ní ilé ẹjọ́ ti wá dábàá pé ohun tó kàn ẹ́ ìyẹn INEC tó o bá fẹ́ ṣègbélẹ́yìn ẹnikẹ́ni tàbí ẹgbẹ́ òṣèlú kan ni pé òfin sọ pé àwọn tó bá fẹ́ ṣe ìdìbò abẹ́lé wọn wọ́n gbọ́dọ̀ taaré ọ̀rọ̀ ṣe pé a ó ṣe ìdìbò abẹ́lé wa táwọn sí nọ́tíìsì ní ọjọ́ mọ́kànlélógún kan tó ṣe ìdìbò abẹ́lé wọn wọ́n ní ẹ̀ṣẹ̀ ẹlẹ́ni o wọ́n ní ẹlẹ́ẹ̀kejì ni pé òfin sọ yí pé wọ́n gbọ́dọ̀ taaré orúkọ sí ọ kó tó di ọgọ́fà ní ọjọ́ mọ́kànlélógún kan tó ṣe ìdìbò abẹ́lé wọn wọ́n ní ẹ̀ṣẹ̀ ẹlẹ́ni o wọ́n ní ẹlẹ́ẹ̀kejì ni pé òfin sọ yí pé wọ́n gbọ́dọ̀ taaré orúkọ sí ọ kó tó di ọgọ́fà ọjọ́ tí ìbò yóò wáyé ohun tó fi sọ yẹn ṣùgbọ́n kó wá jókòó kó o fẹ̀yìntì wọ INEC lórí àga rẹ kó o máa pàṣẹ pé PDP ìjọba ìlẹ̀ gbọ́dọ̀ parí ètò ìdìbò yín o ADC ẹgbẹ́ ìhánì àá òfin ògùn o ta ló sọ ẹdí mọ̀ ẹni tí ó jẹ́

0: am a Darvix woman.
1: Ni omo yin na ni o ya ni ja ni mo wa ni ta ba gba ti le mo bi awon eyan ti se da mo magic chicken flavor si o ya esi te ni celery
0: s e l e r I e
1: celery ah boda mi esi pe esi pe ni boda celery o ya no ko gbo ni esi pe ni turmeric
2: t u r l e r s e turmeric
1: e ta re pa ni o mi se be magic chicken flavor ko fun yin
3: o mi se be magic chicken flavor pelu eroja alubesa celery ati atale pupa o ni yi pada ayo
4: Wọ́n ni kàgbà lé wọ́n ni kàgbà ta. Wọ́n ni kàgbà kò lé kàgbà bàtà tó lè wà pa.
5: Bẹ́ẹ̀rẹ̀ o! Bọ́n ni lé gbọ́kọ̀ sọ fẹ́lẹ̀jò. Bọ́kùn ni gbọ́kọ̀ sọ fẹ́bìnrin. Bọ́kùn ni gbọ́kọ̀ sọ fẹ́wọ̀n àgbàlagbà. Ní ètò gbálé ọgbà ta bẹ̀rẹ̀ padà nípínlẹ̀ Èkó. Yóò sì máa wáyé ní gbogbo ọjọ́ Sátidé tó bá gbẹ̀yìn oṣù láti àsìkò yìí lọ. Àárín aago mẹ́fà àbọ̀ sí aago mẹ́jọ àbọ̀ àárọ̀ lẹ̀tọ́ gbá ní ọgbà ta ọ̀hún wáyé. Àárín gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó kí wọ́n rí i pé wọ́n kópa nínú ètò ọ̀hún dáadáa. Gbogbo wa la ni ojúṣe kíkún gọ́tà iwájú ilé wa gbígbà àyíká wa ká sì tún rí i pé à ń gé gbogbo oko tó bá wù láyìíká ilé wa. Bẹ́ẹ̀ náà la gbọ́dọ̀ rí i dájú pé a yọ gbogbo ìdọ̀tí wa sọ́tọ̀ọ̀tọ̀. A dì wọ́n sínú ọ̀rá a sì gbọ́dọ̀ máa gbé gbogbo ìdalẹ̀ ni wa síbi táwọn òṣìṣẹ́ àjọ ọlọ́mà pàṣẹ pé ká máa gbé sí. Àwọn òṣìṣẹ́ ọba ló máa lọ káàkiri láti ṣàbẹ̀wò sáwọn ìjọba ìbílẹ̀ àtàwọn agbègbè ìdàgbàsókè lásìkò tí ètò gbalẹ̀ ògbàdà bá lọ lọ́wọ́ ní gbogbo ìgbà. Ẹ jẹ́ kó máa yé yín o. Gbogbo wa la gbọ́dọ̀ pawọ́pọ̀ gbégi dínà àtọ̀kálẹ̀ àrùn àti àìsàn láwùjọ wa. Ìmọ́tótó borí àrùn mọ́lẹ̀ bọ́lẹ̀ ṣe ń borí ooru. Ìgbéga ìpínlẹ̀ Èkó ajúmọ̀ṣẹ́ ni o. Iléeṣẹ́ ètò àyíká ìpínlẹ̀ Èkó olùkéde.
6: Gbogbo ẹ̀yin olóyè tẹ́tẹ́ ṣe ìwúyẹ̀ nílùú òkè àgbẹ̀dẹ lọ́jọ́ Sátọ̀dẹ̀ 30 May 2026 bẹ̀rẹ̀ látòrí kábíyèsí ọba Pascal Adéwálé Olóròdé alágbẹ̀dẹ òfòkè àgbẹ̀dẹ ìlú Fẹ́mi Lóyè Fẹ̀rin Gbadé ọmọ Kìnìún Ẹ̀yà Júdà Àríjẹ tẹ́lẹ̀ Oyè Ìmọ́lẹ̀ Ẹgbòkè Òkùnkùn Faraṣoko Chief Rashid Abẹ́lẹ́wà Báàlà òfòkè àgbẹ̀dẹ Chief Alhaji Kasari Fanilu Jagun òfòkè àgbẹ̀dẹ Chief Ogundiran Peter Kayode Akọ́gbọ́ òfòkè àgbẹ̀dẹ Chief Ogundiran Ṣèyí Olúọmọ òfòkè àgbẹ̀dẹ Chief Sanmi Awasu Dagun òfòkè àgbẹ̀dẹ èyí tí ó wáyé nínú ọgbà Community Primary School òkè àgbẹ̀dẹ níjọba ìbílẹ̀ Ẹ̀mẹ̀pọ̀n Àfọ̀ní ìpínlẹ̀ Ògùn lọ́gbọ̀n ọjọ́ oṣù karùn-ún ọdún yìí ni o Chief Rashid Abẹ́lẹ́wà Báàlà òfòkè àgbẹ̀dẹ lọ́gbọ́n bùkátà àkọlóńgò yìí gbogbo olóyè o ẹ kú oríire o ọbẹ̀ ìdùmọ̀ràn ajẹ́kẹ́ ẹdínwé àpẹẹrẹ òyè mọ́fì

0: 100 naira. Na Nigerian Dental Association self Dr. B.
1: Fẹ́lá ni kẹ́ pé.
2: Ó sì fà tó na fẹ́.
1: Ibọ̀ ọ̀bìnrin kẹ́ pé jọ.
3: Ṣé yìí lè jọ ni? Ẹ ń tiro, ẹ ń tẹ̀pà. Ẹ wá ń dá sọ́rọ̀ ìjọ.
2: Dèrò ń tẹ́ lẹ́nu ẹ. Èmi ti fọkánu ìjálẹ̀ òní. Ẹ dáyàn mọ́.
4: Ẹ bẹ̀lẹ́ o, kí ló fa tó tó mù?
3: Bàbá, ẹ̀yin náà ti sọ̀pánù. Ohun tí àwọn èèyàn sọ ni pé ọfọ̀ ara tó ti pẹ́ lára yín ti ba iṣan, egungun àti ẹran ara yín jẹ́.
4: Bàbá àgbà tẹnu bẹ gidi ògùn ṣe o. Mo rí egbòogi bàbá àgbàdúrà mi gbà. Mo sọ̀pánù.
2: Tó jẹ́ pọ́nà ló yọ mí lọ́wọ́ àní tẹ̀ kòlùbà. Mo bọ́ lọ́wọ́ ara síta. Ọ̀rọ̀ sísọ mi ń jáde ara báyìí. Àtẹ́lẹsẹ̀ tó mọ̀ mí lè mọ̀. Ìyẹn ti dàbí sẹ́yìn. Èwo ni kẹ́yàn máa ta gègé bíi kẹ̀kẹ́ Mario? Ọlọ́run gbà wá. Lọ́wọ́ ìsàn fini pamọ́. Àwọn afiniṣẹ̀ sí. Tìde mi já. Ojú tó bá fàkókò ẹni ṣòfò. Ajẹ́ ìdúnwà lọ́dọ̀ bàbá àgbà. Bàbá àgbà wà ní nọmba 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹru, Ìkọ̀tún, Lagos State. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0806821-6859. Lẹ́ẹ̀kan sí 0806821-6859. Dèrò ǹkẹ́ kó o sì rẹ̀gbọ́n rẹ lọ́wọ́.

0: Supreme Noodles with real chicken essence.
1: Supreme Noodles, mom, mom.
2: Sit up, Supreme Noodles.
3: Ajawani, Ijewani, Edeka, De La Ruge.
0: Aṣáwani, Iyewani, àwọn máa gbe lárugẹ. Bí a ti ṣe ń ṣe àjọyọ̀ ojúde ọba lọ́dún yìí, Indomie aládùn tí ó kún fún èròjà aṣaralóore ń bá wa yọ̀ pẹ̀lú.
4: Here you go there.
5: Mom, you didn't add milk.
4: No need to. Teach students see why.
5: Wow, but how?
4: Is it milky?
5: Yes.
4: Is it creamy?
5: Yes.
4: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
5: I love it, Mommy.
6: Give your kids Milo 3-in-1. Milky and creamy. It's truly milky. It contains calcium to help root champ win every day. Milo, energy to go further.
7: Milo!
5: Mami, se ba ri bi mo se fo ile igbonse yen. Ewo, o mo gidi gan ni.
8: O le won loju looto. Sugbon lilo Hypo toilet cleaner tun bo ma pa awon kokoro efojuri tun wa nibe.
9: Be ni o, ma pa fa awon kokoro efojuri de abobo ile igbonse re lojojumo pelu Hypo toilet cleaner.
10: Today, I'm making my mother's smoky jollof recipe. The secret? Cook it with love. And because I love my family so much, I'm switching it up with Golden Penny Soya Oil for that wholesome goodness that my family deserves. You too can do the same with Golden Penny Soya Oil and vegetable oil refined palm olein that's a size for every pocket and rich with essential vitamins to fortify and nourish your body. Get yours at retail outlets near you. Golden Penny Oil. Eat well. Live well.
11: Gbogbo ẹni ọdún báláyé ó yẹ kó ṣọpẹ́ o. Lẹgbẹ́ Nigerian Union of Medical Herbal Practitioners fi ń kí gbogbo Mùsùlùmí àgbáyé pé a kú ọdún a kú ìyẹ̀dún. Ojú a máa rọdún àlámọ̀ àmì. Bákan náà ni wọ́n kí gbogbo ọmọ ẹgbẹ́ kú oríire tọdún iléyá tó ṣojú ẹ̀mí. Ọ̀ọ̀ni fọdún èyí ṣàṣemọ. Ire owó, ire àìkú, ire àìrùn yóò wọlé gbogbo wa. Lọ́lá Aláù, àmíyá Rọ́bì. Ẹgbẹ́ Nigerian Union of Medical Herbal Practitioners rọ olórí Tẹlẹ́mù láti máa ṣíta àdéhùn gbogbo tí a bá ṣe. Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ pàtàkì tọdún iléyà kọ wa. Báríkádé sálà gbogbo Mùsùlùmí. A kú ọdún a kú ìyẹ̀dún. Ọdún ayàbò fún gbogbo wa o. Olùkíni Dr. Wàsíù Ayọ̀adé, Acting Secretary, lórúkọ National President, Ààrẹ Dr. Àríyá Akíọ̀dé, National President, Nigerian Union of Medical Herbal Practitioners.
12: Fẹ́ṣọ̀ ló ń kí gbogbo àwọn Mùsùlùmí lọ́kùnrin lóbìnrin pé a kú ọdún a kú ìyẹ̀dún. Báríkádé sálà ẹ̀mí wá ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Wọ́n ní tí Ọlọ́run bá gbò wá láṣìírí táàrú rẹran kò sóhun tó kù ju ká wá ọ̀bẹ àti àdá tó mú dáadáa tí kò ní là wá lóògùn tí a bá fẹ́ pa ẹran wa. Èyí ni ó kúnlẹ̀ fẹ́ṣọ̀ fi ń rọ̀ wá láti wá ra ọ̀bẹ, náìf, àdá àti àáké. Ó sì jẹ́ pé ọkọ tàbí èyíkéyìí ẹ̀yà ẹ̀rọ lẹ́yìn fẹ́ rà ní ẹ máa bọ̀ wá sí ó kúnlẹ̀ fẹ́ṣọ̀. Bákan náà ni ẹ lè pọ́n àwọn ọ̀bẹ yín, àdá, àáké ní ó kúnlẹ̀ fẹ́ṣọ̀. Ó kúnlẹ̀ fẹ́ṣọ̀ tún lè bá yín lọ ògì, àgbàdo, wíìtì yín ní owó tí kò gani lára. Wọ́n wà ní Shop 109/110 Ìdẹ̀rà Market, Ọjà Òkè Bus Stop, Máfolúkún Oshòdì. Ẹ lè pè wọ́n sórí 08034754041 tàbí 08058806409. Ó kúnlẹ̀ fẹ́ṣọ̀ ló ní ìdìlì kẹ̀bí kàkábàlà láwọn mi ná wọ̀mí ìkùn. Olùkéde ó kúnlẹ̀ AKA Baba Chairman.
3: Ajawani, Ijewani, Edeka, De La Ruge.
13: Ìjẹ̀bú ọmọ ẹ̀rẹ́ ni wà. Àwọn ọmọ ń ṣe ni ọ̀yọ̀yọ̀yọ̀.
0: Ojúde ọba Ìjẹ̀bú, Aṣáwani, Iyewani, àwọn sì máa gbe lárugẹ. Bí a ti ṣe ń ṣe àjọyọ̀ ojúde ọba lọ́dún yìí, Indomie aládùn tí ó kún fún èròjà aṣaralóore.

0: ti vorrei io, mai finito da mai e te, ora lasciò giù.
1: Benio, Bond FM, lasciò giù a ogni dire in lagbara e dumari. Nínú ìwé rẹ̀ New Telegraph tó jáde láàárọ̀ tòní, wọ́n ní ẹni bá fẹ́ sáré kó máa sáré o, kó máa dẹni tó fẹ́ sá tiẹ̀ lẹ́sẹ̀ mú, àti pé ẹ̀fọ́ kì í lẹ́fọ́ láwo. Ó máa ní ọ̀rọ̀ tí ilé ẹjọ́ máa sọ fún àwọn kan tí wọ́n gbé alàgbà Gúlọ́ Jonathan lọ sí ilé ẹjọ́ o. Wọ́n ní alàgbà Gúlọ́ Jonathan, àwọn gbọ́ fìrìnfìrìn, ipò fẹ́ kópa nínú ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ lọ́dún 2027 pé ó fẹ́ díje du ààrẹ. Wọ́n ní àwọn ò fẹ́ àwọn ò gbà pé kò gbọ́dọ̀ jáde láti du ààrẹ ní orílẹ̀-èdè wa Nàìjíríà mọ́. Ẹnìkan tó gbẹ́jọ́ náà lọ sí ilé ẹjọ́ náà ni wọ́n pè ní agbẹjọ́rò kan tórúkọ ẹ̀ ń jẹ́ John Mary Jide Obi. Wọ́n ní ó péjọ́ náà nígbà tí onídàájọ́ tó gbọ́ ẹjọ́ náà tí ó dájọ́ náà ìyẹn onídàájọ́ tí wọ́n ní ó jẹ́ ti ilé ẹjọ́ gíga ti olúlẹ̀ wa Àbújá. Wọ́n dá ẹjọ́ náà pé tá a bá wo òfin orílẹ̀-èdè wa Nàìjíríà tọdún 1999 ó ní ọ̀rọ̀ òfàjà o Jonathan ní ẹ̀tọ́ láti jáde kí ó díje o. Ó ní gẹ́gẹ́ bí onídàájọ́ Peter Lifu bí wọ́n ṣe sọ di mímọ́ o. Wọ́n ní ọ̀rọ̀ igan wọ́n ti lọ sí ilé ẹjọ́ kan tó jẹ́ ti ìjọba àpapọ̀ ní ìpínlẹ̀ Bayelsa ní ìlú Yenagoa wípé wọ́n ti dá Jonathan láre. Wọ́n ní ilé ẹjọ́ kan náà tó jẹ́ kò tẹ́milọ́rùn ti olúlẹ̀ wa Àbújá wọ́n lọ ti dá Jonathan láre wípé ẹni tó wá gbé ẹjọ́ ìwá ìyẹn John Mary Jide Obi wọ́n ní bígbà tó ń fi àkókò ilé ẹjọ́ ṣòfò ni pé torí náà kó lọ san mílíọ̀nù lọ́nà oko náírà tá a mọ̀ sí 20 million fún Gúlọ́ Jonathan. Wọ́n ní àwọn tó tún wá fà sínú ẹjọ́ náà tó jẹ́ amòfin àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà ìyẹn Attorney General wípé ó fún ní mílíọ̀nù kan náírà wípé ó di 21 million náírà pé ẹ gbọ́dọ̀ máa fi àsìkò ilé ẹjọ́ ṣòfò. Ìyí tí ilé ẹjọ́ kan ti dá tẹ́lẹ̀ tó jẹ́ ilé ẹjọ́ gíga tìjọba àpapọ̀ náà ni ṣé tí wọ́n gbé wá sí ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ míì ṣé jẹ́ mi da ẹjọ́ ti Yenagoa ni ṣé mọ̀ pé kankan náà ni wọ́n federal high court Yenagoa federal high court Abuja. Nítorí náà pé Jonathan ó lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin láti díje dupò ààrẹ lọ́dún 2027.
2: Kọ̀ọ̀kan nínú ìròyìn tẹ̀síwájú nínú ìròyìn leadership tó jáde lówùúrọ̀ tòní nínú ìròyìn wà wípé ẹni tó jẹ́ mínísítà fún ètò ìkànsíra ẹni ohun ìdókòwò nílànà díjítà ọ̀jọ̀gbọ́n Isa Ali Ibrahim Pantami la gbọ́ pé ó ti gbégbá orókè o nínú ètò
1: ìdìbò
2: mínísítà tẹ́lẹ̀rí la gbọ́ pé ó gbégbá orókè nínú ètò ìdìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Gombe èyí tó fi hàn wípé òun ni ó gbé àṣẹ ẹgbẹ́ òṣèlú PDP dání nínú ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà ní ìpínlẹ̀ Gombe. Ìròyìn gbé wípé ẹgbẹ́ òṣèlú APC ló ti ká àṣà rẹ̀ kúrò láìpẹ́ yìí torí pé gbogbo ìlàkàkà rẹ̀ láti gba tíkẹ́ẹ̀tì gẹ́gẹ́ bí adíje dupò ẹgbẹ́ òṣèlú APC sípò gómìnà ní ìpínlẹ̀ Gombe ló já ti pàbó tí wọn ò ṣàtìlẹ́yìn fún un lójú ẹsẹ̀ ló kẹrù rẹ̀ kúrò ńbẹ̀ tó dapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú PDP. Gẹ́gẹ́ bí alága ètò ìdìbò inú ẹgbẹ́ òṣèlú PDP lábẹ́lẹ́ náà ṣe kéde rẹ̀ pé Pantami ó yanrantí o òun ló sì gbégbá orókè pẹ̀lú ìdìbò tó jẹ́ 182,195 ìbò tó fi borí àwọn akẹgbẹ́ rẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP ní ètò ìdìbò abẹ́lé tó wáyé kọjá o.
1: Ó ní bùyẹ̀lérí ojoojúmọ́ ni fẹ́ ẹ̀gbà ń bùyẹ̀lérí inú àwọn ọ̀tá ń bàjẹ́. Wọ́n ní kí ló dé tó jẹ́ pé ojoojúmọ́ ni fẹ́ ọmọ abẹ́ olúmọ ń fọre. Bí ò bá sí tiṣu kílà bá pè níyán, tí ò bá sí tàgbàdo kílà bá pè lógì, tí ò bá sí tẹ̀gbà mọlí ṣàbí ni ọ̀làjú ìbá ti dé Áfíríkà o. Gẹ́gẹ́ bó ṣe ń sọ ní mọ̀, wọ́n ní ẹ̀gbá wọ́n ṣe kísà o, ẹ̀gbá ni bàbá o. Ní ìpínlẹ̀ Èkó yìí, ní ìpínlẹ̀ Ògùn, ní ìpínlẹ̀ Ọ̀yọ́, awáṣá ni bàbá, awáṣá ni bàbá. Lẹ́gbà Lẹ́kọ́ olólùyọlé o, awáṣá ni bàbá. Ó wà ní ọ̀rọ̀ sí àwọn ẹgbẹ́ kan tí wọ́n pè ní ìtẹ̀síwájú ojúde ọba Abeokuta tí wọ́n sọ fún tolórí tẹ́lẹ́mú ọmọ ẹ̀gbà o. Ìpè wálé o iṣu tí ò wálé dura ẹ̀ níyàn o, àgbàdo tí ò wálé dura ẹ̀ lógì, ọlọ́mọge tí ò wálé ó dura ẹ̀ lọ́kùnrin o. Wọ́n ní gbogbo ẹ̀yẹn ẹ̀gbà mọ́lí ṣàbí agbòǹgbò àkàlà. Ẹ̀yin ọmọ oníbẹ̀m̀bẹ́ àlùlà oníbẹ̀m̀bẹ́ àlùlù lówó pé ẹ máa bọ̀ o. Ìpè kájọ wá ṣe ni o, ó ṣe é ṣe náà ẹ̀jẹ̀ kájọ ṣe ẹ̀yin ráà wa. Àgbẹ̀yìn gbí iṣu ìyẹn àjíyán, àgbẹ̀yìn gbí gbàdo ìyẹn àjẹkọ, àgbẹ̀yìn kò kan ọbẹ̀ ìyẹn ara ṣu. Ọmọ Èkó ni mi, ọmọ ọba Èkó. O mọ̀ pé bàbá mi alálẹ̀ ọba níliwánu, ọmọ olówó òdùrú, ọmọ ajífẹ́gbé ṣeré. Bákan náà ni bàbá tí wàá jẹ́ ọmọ odù.
2: Odù kí ni?
1: Ṣé kí n sọ fún ẹ? N fẹ́ tọ́jú ẹ. Kí n sọ fún ẹ torí jẹ́ mi, odù fún wa.
2: Odù fún wa.
1: Níjẹ̀bú.
2: Níjẹ̀bú.
1: Níjẹ̀bú òde.
2: ati ile baba kama ni le
3: e ma pe wa la leje mo
2: mo si apart
3: ko ayi la le ke e ma ke wa la leje mo
2: oluwa mi o njo
3: baba wa lo le
2: ke
3: e ma pe wa la leje mo
2: iba nu so ayo ki obo iba gbe
3: o so di mo pe e wa le gbogbo igba mo li sabi won ni bi gbogbo awon oje gbode o ma jagalura ma fidi pote mole bi won se n wale odun fun odun ti ojude oba won ni ojude oba igba ola ni o ipe ola ode na ni yo waye ni ori omi ni oke sokore je bi en to je alaga fun awon itesiwaju ojude oba abeokuta iyen bale akibu adio oseni ti won je bale ladipo mo je so di mo pe e ma wale pe jije mimu irorun ni o lori omi oke sokore ni abeokuta ni bi ti a ti se ojude oba abeokuta e wale o ile la wa o
2: o ti da won na ti gbo a jo se mi ni
3: ami
2: edumare kokonu wero yi o nte siwaju o se bi e ni pe ka lo abala gbe o
3: o da be
2: tori pe ka le lanfani ati ka gbogbo awon atejise ti o wa nle yi lagbara ti olorun kama mu won lokokan ijiji bayi to ropun ni alaji salaudin oko le orisun bare sasa oni odun de ya eko lagiri nipa adehun ati beru olorun eyo oloshedu wa e wa o kose rara nabi ibrahim opo adehun le n ba wa se nipa ina eto abugbugbo gbugbo egbugbe iro lasan ohun lari idajo olorun bo o lori gbugbo yin o
3: idajo olorun wa lagbara alaji yusuf adekeye olowo laye mo mushi olowo laye mo gbogbo agbede ikorodu won ni odun leya o ko wa ni eko chishika adehun won ni alkawa ni eru olorun ni won ni ka ma jamba adehun gbogbo eni ba ti sadehun ko gbiyanju ko muse pe awon baba ma so pe a sadehun ma muse ota olorun ni
2: pastor Toyin Alabi JP mo ki gbogbo awon musulumi jakejado orilede pe aku odun aku iyedun odun yi ko wa nipa igbagbo ati igbekele ninu Olorun takan na ki a ma mu adehun wa se alukawa ni eru Olorun ni o
3: aku odun o oga abe odun la o ma se o odun ayo la o ma se o oro awon ololoselu ko la oro adehun la nso akon ma pere wa ni o won ni awon ololoselu wa iki Olorun ma sanu wa ni adehun alukawa ni adehun ki won gbiyanju ki won gbiyanju lati ma mu adehun se e ba mi ki baba mi onisasa emi ni oloye Akim Adebowale Otuba Sasa Kingdom
2: kabesi oba Abatunde Akobi Oguru bi Akin of the Force onisasa of Sasa Kingdom lara won ti won toju awon mo egba ni e
3: won toju wa egba la won na nigba to nbo lati fe won ko do ni ogo duro bi akon to duro lota o won be ba ki wa ki won mo fe a ki won mo ta eh awa na de egba to lo mo ro lota a jo to na ni family ni wa ile lo je ke ma yara yin so pe ya wori eh awa ti fi folorun eh sori oro le family ni
2: fun oro le o
3: family ni wa ile lo
2: ri ni o
3: ile lo yi fa
2: so ta n ta n ba o so ni sajo o le joba leku o ta n so fun
3: won ni e fun olohun ta ba joba
2: aroko roko dele yi ni alagbaro ri won o ti pa na bi gana lati lasan maja eko ti odun leya ko wa ni pe ka ni gbagbo ninu olorun pelu sisika adehun eta ba se
3: olabode empo lati oregun o dera ka ma mu adehun se o opolopo awon oloselu ton ba fe gori alefa won ni eloko mo ibi won se gun balu o nigba baba wa de beta ni mi mo pe nkan ti mo ma ba mi o ti balẹ je jina
4: fm

ìjẹ̀bú, àṣà wa ni, iyì wa ni, àìsí máa gbé lárugẹ. Bí a ti ṣe ń ṣe àjọyọ̀ ojúde ọba lọ́dún yìí, Indomie aládùn tí ó kún fún èròjà aṣaralóore.

0: Ọ̀rẹ́ kò ní bínú.
1: Atutu arere, atutu arere. Iro pataki la mu wa seyin bi atalagba to.
2: Lati ilewe girama waru Islam agege.
1: A se gudugudu meji yaja mefa ni ilewe wa.
2: Bawo mo wa si yege ninu eko won lododun.
1: Be ni won gbugbo oruki ninu ere idaraya ati ifagagbaga ninu ise opolo.
2: Gbogbo oluko ni wa lo poju osumo. Ki ko ni ni rorun. Yele eko science, computer ati bebe lo wa jaburata.
1: Lebi ni wa ti tun ku fu orisirisi iwe asiko. Ibugbe awon mo lati we.
2: Àbùtún nípa wà fáwọn ọmọ wa. Ìròyìn kò tá fojú bá.
1: Fún ìlọsíwájú àwọn ọmọ wa, Awari Islam Model College, number one Oníwáyà Road tó pọ̀ mọ́ Agége, lọ́nà tó yè kooro. Ẹ má dàgùn lá. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, ẹgbẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 003-385-6059. Lẹ́ẹ̀kan sí 0803-385-6059.
3: Today, I'm making my mother's smoky jollof recipe. Her secret? Cook it with love. And because I love my family so much, I'm switching it up with Golden Penny Soya Oil for that wholesome goodness that my family deserves. You too can do the same with Golden Penny Soya Oil and vegetable oil refined palm oil that's assigned for every pocket and enriched with essential vitamins to fortify and nourish your body. Get yours at retail outlets near you. Golden Penny Oil. Eat well. Live well.
4: Band FM
5: 92.9. Gbọ́dọ̀ tẹ ṣe oríire lẹ́kọ̀ọ́ ẹ má dalẹ̀ o. Má dalẹ̀ o. Now.
6: Arìnrìn àjò ní gbogbo wa.
5: Mi ta ni. Àrìnrìn bá kọ́ àtúndìṣe tìlú mú sí ẹkún ọdún iléyà o. Iléyà kọ́ wa láti jẹ́ ẹni rere kí a má gbàgbé àṣà àti ìṣe wa o. God save Nigeria.
6: Ẹ káàárọ̀ ẹ̀yin atọ́kùn wa kú ọdún ẹ̀mí á ṣe ọ̀pọ̀ rẹ̀ ọdún yìí kọ́ wa pé ká ní ìbẹ̀rù Ọlọ́run kí a sì máa hùwà bíi pé Ọlọ́run wà pẹ̀lú wa pòǹgbò ohun tí à ń ṣe Ismail Sódípọ̀ láti Sómolú.
5: Ògbóni kì í ti gbé o kí àwọn olóṣèlú kan máa rántí àdéhùn ni wọ́n ṣe fún mẹ̀kúnù. God bless Aworiland ọmọọba Wahab Ogunji. Ẹ sọ fún pilot kò ṣọ ara ẹ̀.
6: Ọmọọba Ogunji. Ẹ má yí pilot bínú ó ń compile àwọn ìwé kan ìjọba yìí kò ní dá o. Ibrahim Ọlábànjí Ọ̀tàrò Torílẹ̀ Agége ẹ kú ètò ẹ̀yin ọ̀jọ̀gbọ́n Bond FM. Mo kí gbogbo Mùsùlùmí àgbà ńlá ayé pẹ̀lú gbogbo òṣìṣẹ́ Bond FM. A ṣe ọ̀pọ̀ ọdún láyé o. Ẹ bá mi kí gbogbo àwọn ará yín bẹ̀ yẹn o. Ẹni bá ṣe àdéhùn kó máa mú àdéhùn ṣe o. Torí Ọlọ́run fẹ́ràn àdéhùn múṣẹ púpọ̀. Kí Ọlọ́run jẹ́ ká ṣe ọ̀pọ̀ ọdún láyé. God bless Nigeria. Irú Ibrahim Ọlábànjí.
5: Ọ̀gbẹ́ni Ẹlẹ́ṣin wa láti Ìjẹ̀ṣà tẹ̀dó. Ṣé ẹ rí ohun tí ọdún iléyà kọ́ wa ni pé ká bẹ̀rù Ọlọ́run kí àwọn olóṣèlú sì kẹ́kọ̀ọ́ ńbẹ̀ nípa àlùkáwà ní tí ń ṣe àdéhùn ẹrù Ọlọ́run.
6: Chief Shakirudeen Ọlákù Olórógun Agége Bàbá. Ó yẹ kẹ́ mú tan àgbo kan wá torí àwa ẹ̀gbàlà fún yín lọ́mọ ẹ̀yìn àwórí lọ́mọ tó ń bí dáadáa fún yín. Ọ̀là ọgbọ́dọ̀ àkúyè dúró ìrọ̀lẹ́ àyàgbó fún wa ẹ̀ mú ìtàn.
5: Bárikádì sálẹ̀ ni yóò forúkọ ẹ̀ síbẹ̀ o. Òkè òṣùpá ànábì láti lásán màjà ẹ̀kọ́ tí ọdún lé ọkọ wa ni pé ká nígbàgbọ́ nínú Ọlọ́run. Mo ti kà yín lẹ́ǹkan. Alhaji Ridwan Aludeen Kashankari read one. Ẹ jẹ́ kí a fi àánú wo ara wa bí ẹ̀mí ayẹyẹ ọdún iléyà ti ṣe gbòde kan ká sì pín ẹran ọdún iléyà sí ọ̀nà mẹ́ta. Ẹ mú fúnra yín ẹ fún àwọn aláìní kí ẹ sì fún àwọn tí ó bá béèrè àtẹni tí ò bá béèrè Aludeen Kashankari ló fi ránṣẹ́ o.
6: Àáfàá Ṣéwu Alágbo láti Oromọ́là akú ọdún akúyèdú ọdún ayàbò fún wa. Ẹ̀kọ́ pàtàkì tí ọdún iléyà kọ́ wa náà ni pé kí a máa mú àdéhùn ṣe ó dàbọ̀.
5: Ká máa sòtítọ́ ká sì bẹ̀rù Ọlọ́run kí gbogbo wa jẹ́ olóòótọ́ ènìyàn ká sì nífẹ̀ẹ́ ara wa ìyá Bólú Oṣù Sànyà láti Bàrúwá Inside.
6: Chief Lukman Akétépe Ọlọ́ta ti ìlú Mushi Ìṣàgá òkèrè inú ayé o. Lágbára akú ọdún akúyèdè máa má àdéhùn ṣe òun náà ni ẹ̀kọ́ tí iléyà kọ́ wa.
5: Ọlálérè àgbé ilé ọba ìlú ìlérò àdéhùn ṣe pàtàkì ẹ jẹ́ ká máa ro dáadáa àti ẹ̀tọ́ tó ń bẹ nínú àdéhùn ṣíṣe. Bárikádì sálà.
6: Sheikh Ọláwálé Trimisiu Ṣéjọ Prayer Warrior Ọlọ́ṣogo Street ẹ̀kọ́ tí iléyà kọ́ wa náà ni mímú àdéhùn ṣe nígbà tó wọ̀ àti ìgbà tí kò wọ̀. Ẹ jẹ́ kí a gbìyànjú láti máa mú àdéhùn ṣe. Sheikh Ọláwálé Trimisiu Ṣéjọ Prayer Warrior Ọlọ́ṣogo Street Mushi.
5: Ó sá ọba ọ̀fíbalan ṣí alápẹ́ ó yẹ kí a máa ṣíkà àdéhùn ka si ma toju awon alaini aku odun aku yedu opolopo re la o se laye o
0: eku odun eye osise bond fm odun ayabo fun wa o alagba ola bash lati mushin oro nipa odun leya eko pataki ti o ko ara ni pe ka ma mu adeun se
5: oba ile to bi je ododo ai shi jelile abo lododo o ye ki a ma so ododo ododo ni gbe ni leke awon to dipo ase mu ki won si ma toju awon ara ilu aku odun aku yedu
0: odun leya eko la ni fun gbogbo agba nlaye nipa adehun ati ibere olorun eyin oloselu e wa o ko se lara anabi ibrahim o tele adehun olorun opa adehun le ba wa se ko si ina eto abo me eyin mu idajo olorun
5: o da alaji morisiku aji se bi anabi jegun central mox adehun ti anabi ibrahim se kawa na tele ka ma mu adehun se o mo ki oba nure ni olomi titu oni jegun ati oba ile ti je ododo idil mubarak
6: gafar o ma deun se niko bi osu meta se mo ni fe gbo oba ile ti mo o de so fun mi pe o ku die ku die adehun lo se le lo ngbe mi sori
5: o ku die gbo ni la ma
6: te ba de ti tete a mu omo ye bo
5: e ma dowo
6: lati saga
5: ma te so eh mi saga 7 days no be age
0: e ka wa bond fm be ba ri je ba pe bi ko te tan awo ri ori je
5: a ma ri ju a ma ri ju ku die ku
0: Baba ba ye se ni e ma se mo iwo pilot lo o ba dide o pe tori wa yin ni
5: o wo
0: e ka ra bond fe ogbe ni biodo ati alaji abdul gafar aku odun emi a se pupo inshallah se ri gbogbo nkan teyan ba fe se laye ani e lo ma siwaju ise sugbon sa agbodo gbiyanju lati ri pe a mu adehun wa se o opolopo won o ni iberu olorun o gbogbo nti aba fe se ka si deku ara isi bayram se isi bay to nta ramu ni
5: gba ko ma de
0: a ji aro si da lati korodu lo so mi fi se won ni ka deku ara isi
5: bay
0: isi bay ba wa ki ko ra gbe wa to lu ka
5: gbese je o gbese ni o
0: a na foju sun a gbowo osu to nbo
5: ah civil servant gbogbo lo lo lo e ja ba si fe kan
4: band fm
5: 22.9 tori koko lo se wa o pilot olotu wa wa nitori erun ati resi amọ ṣugbọn ṣawalaake kan ba gbe oni baba wa olooku ba gbe resi bi ti awise ba gbe resi bi ko si life o je amọ tori koko lo se wa
0: ba se le ma je ka yi adehun adehun ni pa ma gbe ni irepo o kawon kan ma tori oro ile fe so pe awa kan a nso mo ya
5: mo wa wa accommodating
0: a nso mo ya mo
5: tegba ati saga ati ko imora
0: bi a se fe ma lo ni aro ti tori ka ma je ise olotu tori pe olotu na ni o ni eto gege bi olotu se ro happy birthday to you olotu se ni ki a je ise pataki olotu wa
5: won olojo bi kan na wa ayaworan wa adefemi
0: ba kan na olotu ni ki won ni ni ojo ti happy birthday to you oluwa toyin anima shawon omo baba adisa omo eko pataki long life peace and prosperity ti e ba ngbo ye oluwa to ya ni ma se nitori ka ma kina ni otuba abiodun ilugbaju ati taiwo fashion fun gbogbo ebi
7: oruko mi ni yeye lua toyi adegbola mo si sile ni 50 odun igboke gbodo ni po gan ninu ise ti mo yan layo gege bi osere ori itage awo mi si nji pepepe si bi tomo tuntun e fe mo di abajo ateje se ogun ton fi epo eja cod liver oil se joy food supplement ni eroja epeleke o n tara se o maradan o n je ko mo de dagba daada o si n je ki agbalagba ma ta kebe
8: ti o da tun ti won ara se leyin iwadi imejile a tun fi eroja cod liver o ni pe ja si o fi wa di ogun meje ta papo sinu eyo kososo ka fi pe ni immune plus ti se ti pharmaceutical industry

0: escucharlo.
1: Ìjẹ̀bú, àṣà wa ni, iyì wa ni, a ó sì máa gbé lárugẹ. Bí a ti ṣe ń ṣe àjọyọ̀ ojúde ọba lọ́dún yìí, Indomie aládùn tí ó kún fún èròjà aṣaralóore ń bá wa yọ̀ pẹ̀lú.
2: Kéré, àìbámọ̀, tẹ bá ní èyíkéyìí ọkọ̀ tó jẹ́ Nigeria Youth Abandon Car, Jeep, Buses tó ti bàjẹ́ tàbí èyí tí ó ti gorí odó tó ń dòbò sí lójoojúmọ́ tàbí èyí tí jíà àti ẹ́ńjìn ti bàjẹ́ tó ti park tipẹ́tipẹ́ sí mechanic workshop, school, church, street tàbí nínú compound yẹn, bó sì jẹ́ ọkọ̀ tí ọjọ́ ti lọ lórí ẹ̀mí tó fẹ́ tà á fira tuntun tó bá ìgbà mu tàbí o fẹ́ fi owó náà ṣe nǹkan rẹ̀ bóyá ilé ló fẹ́ parí ni tàbí owó ilé ẹ̀kọ́ ọmọ ẹ tí wàá sì gba owó lọ́wọ́ kan lójú ẹsẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ now now ọ́fíìsì wọn wà ní 188 Ìjẹsà Road Ìtìrẹ Lagos State. Pé iléeṣẹ́ Caldrezi Enterprises sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí wàá wá sọ̀dọ̀ yín tàbí kó WhatsApp wọn lórí 080-89-29-86-74 lẹ́ẹ̀kan sí 080-89-29-86-74 lẹ́sẹ̀kẹsẹ̀ now now ni wàá gbowó ẹ.

0: Béyàn bá ti jẹ ìjẹkújẹ yóò padà pọ̀ ìpọ̀kúpọ̀ o.
1: Sọ́túrí ìdọ̀nà dé.
0: Àdẹ̀dọ̀. Ṣé níwè? Ẹ níwè?
1: Ọgọ́kùnrin mo gbó bìrì lọ́màdé.
0: Ẹ tí ì rí nǹkan kan.
1: Onílégbà ẹ lálẹ́ ìjọ.
0: Ìjọ tí yóò bá máa jáde báyìí.
1: Pákó wa
0: mọ̀. Àìmọye tí ó lọ sí.
1: Wọ́n kì í lo ọdún. Ìdílé adíyá táàbọ̀.
0: Kódà.
1: Lé a. Ọdún aláàlú.
0: Gbogbo owó òrùlé. Tẹ́gbà ẹ dà padà.
1: Gbogbo ayé la bí. Ọdún ẹ̀yà ti dé. Ìdílé ayá.
0: Ilé iṣẹ́ 492.9 Àmàkù ọdún Akúnyè dúró. Gbogbo àwọn mùsùlùmí pátápátá. Àkọ́ ọdún Akúnyè dúró ẹ̀mí òṣọ̀pọ̀ ẹ̀ láyé àti láyé wa. Ẹ dákun torí Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ lọ ra ẹran gẹ́gẹ́ tò lọ́wọ́ àwọn àbókẹ́ ti mọ̀ pé wọn níbi tí wọ́n fẹ́ tì í sí. Wọ́n á tà á lọ́pọ̀ lónìí. Ẹ jọ ẹ má jẹ́ àdínà. Mo dẹ̀ ti bẹ̀bẹ̀ lórí bọ́nà ṣe rí àkọ́kọ́ nítorí Ọlọ́run ọba mo fọlọ́run bá bẹ̀ wá. A lè kí dì láì dínà mọ́ àwọn tó kù. Ètò la nílò láti kàn jọ ṣe. Ẹ já jọ ṣe ètò mo fọlọ́run bá bẹ̀ wá lẹ́ẹ̀kan gbogbo ibi tá a ti kí dì lónìí. Ẹ jẹ́ ká rí dájú pé a kó àwọn ọlọ́pàá ìdì jáde kí wọ́n ṣe ètò bí àwọn ọkọ̀ ti dúró kí wọ́n ṣe ètò bí táwọn èèyàn ti kírun kí wọ́n fi ààyè ọkọ̀ sílẹ̀ kó lọ kó bọ̀ ààyè ẹsẹ̀ sílẹ̀ káwọn èèyàn lọ kán bọ̀ àlàáfíà ni ẹ̀sìn àlàáfíà lẹ̀sìn mùsùlùmí. Torí náà ẹ̀sìn tó fàyè gba àwọn ẹ̀sìn tó kù tó fàyè gba gbogbo èèyàn ni ẹ dákun ẹ já ṣe ọdún níwọ̀tún ìwọ̀sí ká ṣe gẹ́gẹ́ bí ọmọlúàbí ti àjẹ Ọlọ́run ò sì ní jẹ́ kí a ṣe ọdún ṣe lọ́la nọ́bí wa Muhammad sallallahu alaihi wasallam. Lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ kí n kí gbogbo àwọn òbí torí pé mo kí yín ẹkú iṣẹ́ takuta lórí gbogbo àwọn ọmọ tí wọ́n ṣe ayẹyẹ ọjọ́ tòní tó jẹ́ ayẹyẹ ọjọ́ àwọn ògo wẹrẹ wa. Mo ti gbàdúrà gbogbo ẹnikẹ́ni tó ń gbọ́ mi àtẹni tí ò gbọ́ mi tó ń bẹ Ọlọ́run fún ẹ̀bùn ọmọ yẹn Ọlọ́run bá mi dùn yín níwòye oṣù mẹ́sàn-án sásìkò tá a wà yìí nítorí pé àpẹẹrẹ ọjọ́ ìdùnnú òní iléyà àti ọjọ́ ayẹyẹ àwọn ògo wẹrẹ papọ̀ àpẹẹrẹ ńlá níwájú Ọlọ́run ọba Ọlọ́run ọba irú mi rò pé irú ẹ̀ ti ṣẹlẹ̀ láàrin ọdún mẹ́wàá sẹ́yìn torí náà Ọlọ́run ọba mi dùn yín oṣù mẹ́sàn-án sásìkò tá a wà yìí ẹ dúpẹ́ ẹ rẹ́rìn ayọ̀ lọ́la nọ́bí wa Muhammad sallallahu alaihi wasallam. Ẹ ẹ dákun bí bá lé ilé àti ìyàwó ilé bẹ bá ṣe ń jẹ ẹran mẹrin nú abọ ẹ jẹ kí àwọn ọmọ yìí náà máa jẹ mẹfà o ẹ dákun tó lọ lọ àwọn ọmọ ọlọjọ tó ní o ilé yà wá bá o ilé yà wá bò ní ìní o wà láì tàlà àìsàn ìlàyé wá bá ní o àjọ ìsìn méjì kò sì ní dìbànújẹ mọ alọ lọlá nọbù wa Muhammad sálàlá ni wàsá ẹ wo ní nǹkan kan tá a fẹ jọba wa sọjú pé ká gba níyàn jù lọ ẹ dákun ẹ má mutí tẹ bá máa wakọ lónìí ẹ sì máa wakọ tẹ bá mọ pé ẹ ti mu ọtí. Ẹ dákun ọtí àmúparagun lúrú ọjọ́ ọdún báyìí kò dáa ó máa ń ṣìwàwù ni ẹ má tó àga àti bàbà sójú pópó kẹ lọ́dún lẹ́yìn ṣe ọlọ́pàá ò lè mú yín. Ẹ dákun tẹ́ ẹ bá ní aráàlú lára ó ṣe ti kọ́ lóhun òbí wà o ẹ̀yin tẹ́ ẹ mọ́ ṣe patí ọdún lójú pópó ó kù díẹ̀ káàtó. Ẹ dákun bẹ́ẹ̀ bá tiẹ̀ máa má pa àbí kan ẹ fi àyè sílẹ̀ fọ́kọ̀ kó máa lọ kó máa bọ̀ pé ọmọ láàlọ́dí wá ó lẹ́rú kú lọ́wọ́ kò sí tẹ́nìkan fi ẹ ṣe àbò ọmọ DPO ọmọ AIG ọmọ gíwá ọlọ́pàá ọ̀gá mi ẹ̀gbọ́n mi Ọlátúnjì Rínú Àdísù ó wá torí náà ó tó àti bàbá kánópì sọ́nà ó tó àga sọ́nà pé ta ni ó mú ẹ ìwọ̀n CDA chairman ẹ káre o bẹ́yìn ò bá mú yín Ọlọ́run ó mú yín ẹni tọ́lọ́run ò sì lè mú Ọlọ́run ò dá o mo fẹ́ kí a ṣe gbogbo nǹkan níwọ̀ntúnwọ̀nsì nítorí Ọlọ́run. Èyí tó ṣe pàtàkì lọ ni ìjàmbá kọ ẹja sáfún lónìí o ẹ dákun o ní ìdíbànújẹ́ o èyí tó ti kọjá tí tó ti ṣẹlẹ̀ kọjá ilé ìwòsàn lẹni ẹ wà ó sì nǹkan rere kí wọn máa sọdún iléyà ilé ìwòsàn gbogbo àwọn tí wọn wá ń bẹ nú àìsàn tó ń bẹ nílé ìwòsàn kọlọ́ba mi wo ọlá tòní bákan náà kọlọ́ba mi tù wọn lára kọlọ́ba mi wọ́ sàn o kọlọ́ba mi gbé oyin dìde ọlọ́la nọ́bí wa Muhammad sallallahu alaihi wasallam. Ìkáàbọ̀ sórí ètò bọ́nà ṣerí pẹ̀lú Fadlak Sheik ìmáàmù àgbà olórí gbogbo ìmáàmù káàkiri àgbáláyé ààrẹ gbogbo ìjókòó ìmáàmù nílẹ̀ lókè òkun ìmáàmù gbogbo àwórì pátápátá ìmáàmù nọmba wán ìmáàmù àwórì nọmba wán ṣéwù àwórì nọmba wán Sheik gbogbo àwórì pátápátá pátápátá pátápátá ẹ wo ẹ wo ẹ jẹ́ sí ojú aago 0818150 9290 èèyàn kan ṣoṣo lẹ́yìn lórí ọ̀fẹ́ àti àǹfààní àti kí o èèyàn kan ṣoṣo lẹ́yìn lórí ọ̀fẹ́ àti àǹfààní láti kí o ẹ jẹ́ kí àwọn ọlọ́jọ́ ọ̀bí ní kíákíá ìkan nínú àwọn táàjọ́ ń ṣiṣẹ́ iléeṣẹ́ bond fm 92.9 ni arábìnrin dẹ́kẹ̀rẹ́ àgbọ̀dọ̀ kóyún ẹ̀ kéré nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ yìí ìyẹn stúdíò yìí ajá adéfẹ́mi òjì kùtù ìgbà ọdún kan ni o ẹ ṣọpọlọpọ ọdún láyé o màmá wa ẹ̀gbọ́n wa ọ̀rẹ́ wa táàjọ́ ń ṣiṣẹ́ pọ̀ ajá adéfẹ́mi òjì kùtù àti bá ní mo bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí ní dárúkọ ajá àlímà ìyẹn sẹ́kítì gm ba bere se ni daruko awon to nke gbogbo patan le se loruko mama wa princess adenike wa ladegoke loruko baba wa alaji abdul wahab alaji akosile aki ajia adifemi ojukutu e se opopolopo odun laibe so jo mi loni igba odun odun kan ni fun yin o ki wa lo sodo comrade said omo muka alaji taufik adewale rufai kinke o said omo muka ni osodi igba odun odun kan ni bo yin so jo bi eleni gbogbo awon isakoso traffic ambassadors won ki alagba bayo ti won je okan ninu wa won ni lojo bi ti won na e sopopolopo odun laye ati laye yin o loruko gbogbo isakoso le se radio nigeria ble latodo mama wa mo babre adenike wa ladewoke ati oga wa alaji abdul wahab alaji akosile ni gbogbo awa ose ile ise born 92.9 ikudobale lawa ikunle lawa lati gbogbo eyin olori ilu parapata gbogbo eyin olugbo wa parapata lokunrin lobirin lomode lagbalagba pe eku odun ileya tuni emi o se opopolopo re laye ati laye wa o gbogbo awa o gorere wa na awon omode akiyin o e di nla o e la agbaye ja o eyin omo yi e di nla o ibi ta wa obi yin ode e jugbe lo o aseyori tri o ronun fa awon obi yin Olorun je ko ronun feyin eyin omo e sorire o Lola Nobu Muhammad Sani Wasala 0818159290 number en musari pe yen e je npe le nkan si mi o ni pe leyin igba yen mo tori kero ma ba poju 0818159290 ta le ni to se pataki si o julo to fe ki fodun le ya toni iwo to fe ki eni yen ki loruko ti e oruko en to fe ki ni lekun rere o
2: hello
0: oruko yin ma ta le fe ki le ya yes ma
2: it's called on soro
0: ta le fe ki le ya ma
2: awo le jaba awo le jo ira wo ri ti wa o a po ju be na o
0: o da mama e to gburu
2: go
0: ami e ma pada wa be mi sha o
2: ko ri fa omo e
0: ami ma ama Mrs. Cole Miss Cole Miss Cole
2: aburo bi ni
0: ni babalawori awon tin bebe awon ti gba kamu awon
2: won ti
0: gba kamu won tin bebe
2: pe kini
0: ah mama o ye ki e ki okan fodun leya
2: mo ki omo mi gbogbo omo mi pata latokere lata omo mi
0: awon omo mi si school oda ma e se 0818150 9290 0818150 9290 hello
2: Hello sir.
0: Oruko yin e pa radio yen ma e ma je

0: 0815092900. 0818150 9290. Hello. Ẹ̀tù àlórí afẹ́fẹ́ rẹ̀ ló. Orúkọ yín ṣàtàlẹ́ fẹ́ kí fọ́dún.
1: Orúkọ mi ni Mr. Fatai láti Oríṣi.
0: Ṣàtàlẹ́ fẹ́ kí fọ́dún sá.
1: Mo kí àwọn ọmọ mi àtàwọn ọmọ mi fọ́dún pé ìrìnàṣẹ́ fọ́dún láyé.
0: Àmì àmì. 0818150 9290 ni nọ́mbà yẹn o. Hello.
2: Hello.
0: Ṣàtàlẹ́ fẹ́ kí fọ́dún sá.
2: Ẹ káàárọ̀ sá.
0: Ma ẹ káàárọ̀ ma orúkọ yín.
2: Yes ma. Mo fẹ́ kí ọkọ mi olólùfẹ́ mi fún ọdún àti àwọn ọmọ mi fún ọdún.
0: Ẹ morúkọ ọkọ yín ni mà.
2: Ọkọ mi Abiola Adeniyi.
0: 0818150 9290. Hello. Ẹ ti wà lórí afẹ́fẹ́ o. Orúkọ yín ta lè fẹ́ kí fọ́dún o. Hello. 0818150 9290. Hello. Ẹ ti wà lórí afẹ́fẹ́ o. Hello.
3: Ẹ káàárọ̀ sá o.
0: Ta lè fẹ́ kí fọ́dún sá orúkọ tí náà sá.
3: Jẹ́tọ̀ Jẹ́tọ́lá ló ń sọ̀rọ̀.
0: Ta lè fẹ́ kí fọ́dún bàbá.
3: Mo fẹ́ kí Alhaji Kabiru Sàlàkọ́ pé wọ́n kú ọdún o.
0: Èmi ń sọ̀pọ̀ láyé sá. 0818150 9290. Hello.
4: Mr. Pilot Ekaro.
0: Orúkọ yín ta lè fẹ́ kí fọ́dún.
4: Mr. Malaya Bello ló sọ̀rọ̀.
0: Ta lè fẹ́ kí fọ́dún mà.
4: Mo fẹ́ kí bàbá mi Alhaji ayé ni rọ́mọ. Ọlọ́gbọ̀n ọmọ tó yà kọ̀ọ̀kan wọ́n kú ọdún ẹ̀nà wọ́n pẹ́ fún wa.
0: Àmì. 0818150 9290. Hello.
5: Hello.
0: Orúkọ yín sá, ta lè fẹ́ kí fọ́dún sá.
5: Orúkọ mi ni Ekuda. Mo fẹ́ kí Alhaji Abudira ka Salami fún ọdún.
0: Wọ́n á sọ̀pọ̀ ẹ̀ láyé sá.
5: Àmì.
0: 0818150 9290. Hello. Orúkọ yín sá, ta lè fẹ́ kí fọ́dún.
6: Orúkọ mi ni Táyọ̀lì Kẹ́hìndé.
0: Ta lè fẹ́ kí fọ́dún sá.
6: Ṣé àwọn ọmọ mi ọkọ̀ ọdún akúnyè dùn ẹ̀mí wá ṣe kú pẹ̀lú wa ni wọ́n ní kọ̀ọ̀kan sí
0: ọ. Àmì nàám. 0818150 9290. Hello.
7: Hello.
0: Orúkọ yín sá, ta lè fẹ́ kí fọ́dún ilé yà òní.
7: Adébáwọ̀ ṣe ọ̀sẹ̀ ló ń sọ̀rọ̀.
0: Ta lè fẹ́ kí fọ́dún sá.
7: Ọ̀rẹ́ mi Abimeko láti Ìgbégun.
0: Ẹ sà nígbà tá a bá ní ẹyin rédíò yìí lọlẹ̀ ẹ ní dáhùn gbogbo tẹ́ ẹ̀ sọ́ sí kò sí tó ta tiẹ̀ gbọ́nú ẹ̀ orúkọ ẹni tẹ dágun àgbẹ̀ kankan tá a bá sọ fún yẹn ní gbọ́ ẹ ní gbogbo orúkọ tẹ dá kò sí ìta gbọ́n bẹ̀. Hello. 0818150 9290. Hello.
8: Hello Mr. Pilot.
0: Orúkọ yín sá, ta lè fẹ́ kí fọ́dún ilé yà òní sá.
8: Mubarak Daud ló ń sọ̀rọ̀ látàrí ṣe.
0: Ta lè fẹ́ kí fọ́dún sá.
8: Mo kẹ́ fi mo kí àsìkò yìí kí gbogbo ìdílé pátápátá Daud family.
0: Èmi wá sọ̀ pẹ̀ láyé sá. Ẹ ṣe iléeṣẹ́ Bond 92.9 mo fẹ́ pe nọ́mbà kan. Nọ́mbà yẹn ni a fi máa gba ẹ̀bùn ọdún tòní 5,000 naira látọ̀dọ̀ Alhaj Moruf Adio Okandeji. Ẹ dákun tẹ́ ẹ bá ti pè wọlé mi ìbéèrè béèrè lọ́wọ́ wa orúkọ yìí mo kàn fẹ́ kọ sílẹ̀ ẹ ti gba 5,000 naira 5,000 nù gẹ́gẹ́ bí ẹ̀bùn ọdún iléyà látọ̀dọ̀ Alhaj Morufdin Adio Okandeji aláṣẹ Murphy Automobile. Ẹ lọ bá mi sórí WhatsApp kẹ wọn sí Nàìjíríà wọn wà Saudi báyìí wọn bẹ sáré pé kẹ bá mi ṣàdúrà ránṣẹ́ sí wọn 0706316 1916 nọ́mbà yẹn ni ẹ kò sásìkò mọ́ o. Ìpè márùn péré mo fẹ́ gbà báyìí o 5 calls 0706316 1916 kò sójú ṣáájú bẹ́ẹ̀ o nọ́mbà tó bá ti wọlé orúkọ ẹ̀ tí bá ti pè é báyìí lẹ́yìn ètò ẹ lọ fi account number yín ránṣẹ́ sí mi lórí WhatsApp màdé confirm ẹ̀ orúkọ yín o. Orúkọ yín sá.
9: Ọláníyí
0: Ọláyíwọlá.
9: Yes, láti Olóko.
0: Ọláyíwọlá àbí láti ibo lẹ pé.
9: Olóko.
0: Ẹ lọ fi àkáǹ nọmba yín ránṣẹ́ sí mi lórí WhatsApp nọmba tí máa pè lẹ́yìn ètò yìí. Hello.
10: Hello.
0: Orúkọ yín mà.
10: Fàsásí Adébíkẹ.
0: Fàsásí Adé.
10: Nìkẹ.
0: Adé Nìkẹ ẹ sọ̀rọ̀ sókè Adé Nìkẹ.
10: Bẹ́ẹ̀ni sà.
0: Tolúkọ yín bá ti yàtọ̀ sákà nọmba tẹ bá mi ránṣẹ́ mi ní fowó ránṣẹ́ sí yóò àkáǹ nọmba ọlẹ́ máa fi ránṣẹ́ sí mi.
10: Okay.
0: Màmá lè tiẹ̀ lọ fún ránṣẹ́ sísìn yìí o tó bá jọ̀ọ́ láyẹ̀ gbáwó mọ́ o 0706316 1916.

0: rẹ kò ní bínú.
1: Àṣà wa ni ìṣe wa ni ẹ̀jẹ̀ káàkiri lárugẹ.
2: Ìjẹ̀bú ọmọ ẹ̀rẹ́ ni wà. Àwọn ọlọ́mọ ń ṣe ni ọ̀yọ̀ yọ́ yọ̀. Ayọ̀yọ̀ ayọ̀ mọ́ ọmọ ẹ̀sọ́.
3: Ojúde ọba Ìjẹ̀bú, àṣà wa ni iyì wa ni a ó sì máa gbé lárugẹ. Bí a ti ṣe ń ṣe àjọyọ̀ ojúde ọba lọ́dún yìí, Indomie aládùn tí ó kún fún èròjà aṣaralóore ń bá wa yọ̀ pẹ̀lú.
4: People symbol Lawrence Olarewaju Yere Foundation nilu Oshodi won ki gbogbo omo egbe oselu APC Oshodi solo constituency 1 pe barricade sala eku odun pataki arewa Bola Ahmed Tinubu gagaban latari yiyan won fun sa elekeji ni primary election asiwaju e kaju e bakan na ni won tun ki Dr. Bafemi Hamzat fun yiyan eni ti oshodu egbe APC fun ipo gomina Eko Olorun Oba Yomi Ide Ile Ileri pelu gomina lowo lowo Babajide Sanwo-Olu, Eku Odusa, Senator wa, Honorable Ide Atoluranti Adebule, Akinyima, Eyin Rep wa, ni Oshodi Solo, Constituency 1 and 2, Eku Odun, House of Assembly Oshodi Solo, Constituency 1 and 2, Eku Odun, Gbogbo Elders, Eyin Baba, Mama, ni Oshodi Solo, Constituency 1, Akinyi, Lawrence, Olarewaju Yere Foundation, ni Odun Ileye Odun yi, koni jase mo, LOI, People Symbol, Olukede, Lawrence, Olarewaju Yere Foundation, Oshodi.
1: Alhamdulillah, you're Amudalillah. Alhamdulillah,
5: Eku ogun oku yedo obolu asegun adeyemi ajasa onashide 1 kuya bcd 3 the awuse of olugbo kingdom aku amojubo odo tutu edun kebir odo ileya kabesi asodun modulawo asodun modun o asosunsunlawo asosunsunsu be ba sodun eleyi tan e o tun se bisi tomotomo o aleku owo ifebale ebigigun to naraja fun yin ati gbogbo olugbo olugbo lapapo ba se nki la nki awon oloye olugbo gbogbo bale to n be labe olugbo be ba ngbogbo jigbe Obolu Asegun Adeyemi Ajasa Olashide the first Awuse of Olugbogbo Kingdom Awon Alase Orilejire Kati Ipinle Eko Lame Princess Wurola Adeleke Adegboke Lagbegbe General Manager Bondo Fem Alhaji Wa Abalade Akosile Oruko Gbogbo Awon Osise Bonki Yiwu
2: Fẹ́lá ní tẹ́pẹ́.
6: Rótì àti onáfẹ́.
2: Hip-hop ní tẹ́pẹ́ jọ. Ṣé yìí lè jo ni? Ẹ ń tiro, ẹ ń tẹ́pa, ẹ wá ń dá sọ́rọ̀ ijó.
6: Ah, dèrò ntẹ́ lẹ́nu ẹ. Èmi ti fọkánu ijó alẹ́ òní. Ẹ dáyàn mọ́.
7: Ẹ bẹ̀lẹ́ o, kí ló fa tó tó nù?
2: Bàbá, ẹ̀yin náà ti sọ̀pánù. Ohun tí àwọn èèyàn sọ ni pé ọfọ̀ ara tó ti pẹ́ lára yín ti ba iṣan, egungun àti ẹran ara yín jẹ́.
7: Bàbá àgbà tẹni bẹ́ gírígbì ṣe o. Mo ní egbògi bàbá àgbàdúrà mi gbà. Mo sọ̀pánù.
6: Tó jẹ́ pọ́nà ló yọ mí lọ́wọ́ à ń tẹ̀ kòlùbà. Mo bọ́ lọ́wọ́ ara títa. Ọ̀rọ̀ sísọ mi ń jáde ara báyìí. Àtẹ́lẹsẹ̀ tó wọ̀n mí lè mọ̀. Ìyẹn ti dà fi sẹ́yìn. Ewé ni kẹ́yàn máa ta gègé bíi kẹ̀kẹ́ Mario. Ọlọ́run gbà wá lọ́wọ́ ìsan fi ni pamọ́. Àwọn afiniṣẹ̀sìn dìde mi já. Ojú tó bá fàkókò ẹni ṣòfò. Ajẹ́ ìgún wà lọ́dọ̀ bàbá àgbà. Bàbá àgbà wà ní nọmba 20 Amoka Street, Dele Ara Bus Stop, Off Abarojẹru, Ìkọ̀tún, Lagos State. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 00682.

0: náà le sọ pánù.
1: Àmì àṣẹ́ǹtẹ̀ Jùmàrè, èyí ni Chief Dr. Mrs. Bintu Fatima Tinubu, ìyálòdì of Lagos, Finikanaki Alainuwa, Ọba Ridwan, Àrẹ̀mú Oṣuọ́lálẹ̀ Akíọ́lú, Olówó Èkó Bàbá Fuad, Ọba of Lagos, kúpọ̀ pọ̀ṣẹ̀ṣẹ̀, ayẹyẹ ọdún mẹ́tàlélógún, 23 years on throne, eléyìí ò ní jáṣe mọ́, ọ̀dọ̀dún làárọ̀ ogbó, ọ̀dọ̀dún làárọ̀ òòsà, ọ̀dọ̀dún làárọ̀ mobi lórí àtẹ, Ọba Ridwan Akíọ́lú, ọmọ ológun kútere asàlógún, òòsà ní ẹ̀ṣẹ̀ rẹ̀ máṣẹ̀ kútere, òòsà máa gbowó, òòsà máa gbòbì, orí ni kútere àgbà lọ́wọ́ ẹni. Ẹ ó pẹ́ lórí àpèrè bàbá ńlá bàbá yìí. Bákan náà, lọ́tún ní ká máa kí wọn kú pọ̀ pọ̀ ṣìṣì. Ayẹyẹ ọdún iléyá tó gbòde kan, a ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Ọdún iléyá yìí kò ní jẹ́ ṣe mọ. Bí ìdúnlà, àbóyúnlé nínú Èkó a máa bí wẹ́rẹ́, àwọn àgàn wọn máa tọwọ́ làbósùn. Tẹ bá wa ń gbọ́ ní gbèjègbèjọ, Ọba Ridwan Akíọ́lú, Ọba of Lagos, Chief Dr. Mrs. Bintu Fatima Tinubu, ìyálòdì of Lagos, lọ ní ká máa kí yín.
2: Ìdùnnú àti ọ̀la fi ń ṣerú ní àpapọ̀ ìgbìmọ̀ LCDA. Alhamdulilayi, Office of Senior Special Assistant on Religious Matter, Islamic Affairs, àpapọ̀ ìgbìmọ̀ Local Council Development Area, ni wọ́n ń kí bàbá wa, alága ìjọba ìbílẹ̀ tó ń retọ́ ọmọlàkejì ní tiẹ̀. Honorable Jimoh Olawale Sanu, the Executive Chairman, àpapọ̀ ìgbìmọ̀ LCDA, ní ẹkú ọdún ẹkú ìlú, ọ̀pọ̀ ẹ̀lá òṣèlókè ìpẹ́, bákan náà la mọ rírì, oore ribiribi, èlé ìjọsìn fún àwọn ulama àti gbogbo jẹ̀mọ́ mùsùlùmí lápapọ̀. Ẹran ti wọlé dé o. Àwọn àtẹ̀ránra ti dúró wọ́n dàbí orin lákàtà bú àjànàkú àbúrò bàǹbà ní àwọn ibùdó òkìrì kọ̀ọ̀kan bíi Marine Beach, Bàdíà Ìjọra, Ọlẹ́jọ̀wọ̀n,
3: Òkè Ọjà,
2: Sáárì Ìdàmú àti ojú ọ̀nà àwọn ìmọ̀ọ́mù fún ọbẹ̀ náà pẹ̀ gàmú LCDA. Bákan là ń kí bàbá wa Israel Majesty Ọba Abdul Fatah Àrẹ̀mú Arúgbóre, the Ọjọ́rọ́ of Ìjọra and Ìdàmú Kingdom, gbogbo àwọn political leaders, bàbá màmá tí wọ́n bẹ ní àpapọ̀ ìgbìmọ̀ LCDA, àṣeyíṣẹ́ àmọ́dún o. Olùkéde Honorable Imam Abdul Fatah Olomoda, Senior Special Assistant on Religious Matter, Islamic Affairs, to the Executive Chairman, àpapọ̀ ìgbìmọ̀ LCDA.
4: Wọ́n ní ká gbá lé, wọ́n ní ká gbá ta.
5: Wọ́n ní ká gbẹ́ kò lé, ká gbọ́ bàtà tó lè wà pa.
6: Nílé gbọ́kọ̀ sọ fẹ́lẹ̀jò kọkùnrin gbọ́kọ̀ sọ fẹ́bìnrin kọkùnrin gbọ́kọ̀ sọ fẹ́wọn àgbàlagbà ètò gbálẹ̀ ọgbà tà bẹ́ẹ̀ rẹ̀ padà nípínlẹ̀ Èkó. Yóò sì máa wáyé ní gbogbo ọjọ́ Sátidé tó bá gbẹ̀yìn oṣù láti àsìkò yìí lọ. Àárín aago mẹ́fà àbọ̀ sí aago mẹ́jọ àbọ̀ àárọ̀ ètò gbálẹ̀ ọgbà tà ọ̀hún wáyé. Àárọ̀ gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó kí wọ́n rí i pé wọ́n ń kópa nínú ètò ọ̀hún dáadáa. Gbogbo wa la ni ojúṣe kíkú gọ́tà iwájú ilé wa. Gbogbo àyíká wa ká sì tún rí i pé à ń gé gbogbo oko tó bá wù láyìíká ilé wa. Bẹ́ẹ̀ náà la gbọ́dọ̀ rí i dájú pé a yọ gbogbo ìdọ̀tí wa sọ́tọ̀ọ̀tọ̀. A dì wọ́n sínú ọ̀rá, a sì gbọ́dọ̀ máa gbé goro ìdalẹ̀mí wa síbi táwọn òṣìṣẹ́ àjọ ọlọ́mà pàṣẹ pé ká máa gbé sí. Àwọn òṣìṣẹ́ ọba ló máa lọ káàkiri láti ṣàbẹ̀wò sáwọn ìjọba ìbílẹ̀ àtàwọn agbègbè ìdàgbàsókè lásìkò tí ètò gbalẹ̀ ògbà tàbá lò lọ́wọ́ ní gbogbo ìgbà. Ẹ jẹ́ kó máa yé yín o. Gbogbo wa la gbọ́dọ̀ pawọ́pọ̀ gbé gbígbóná àtọ̀kálẹ̀ àrùn àti àìsàn láwùjọ wa. Ìmọ́tótó borí àrùn mọ́lẹ̀ bọ́lẹ̀ ṣe ń borí ooru. Ìgbéga ìpínlẹ̀ Èkó, ajúmọ̀ṣẹ́ ni o. Iléeṣẹ́ ètò àyíká ìpínlẹ̀ Èkó, olùkéde.

Àtóríyàwó àti ìyárere bí Mujidat Olamiji aya Dr. Fred Omojole ó dọ̀run alákejì la fi kéde ètò ìsìnkú Mrs. Mujidat Fred Omojole tó jáde láyé ní ọjọ́ kẹrìnlá oṣù kẹrin ọdún 2026 ní ẹni ọdún 68 years. Báyìí ni ètò ìsìnkú yóò ṣe lọ ọjọ́ Wednesday ọjọ́ kẹta oṣù kẹfà 3rd June 2026 ní ìtẹ́ ẹ̀yẹ Wéèkì tó bá wá dọjọ́ Thursday ọjọ́ kẹrin oṣù kẹfà 4th June 2026 fífi ara olóògbé hàn ní gbangba Lai Estate ní ilé olóògbé. Lẹ́yìn èyí ni ètò ilé ìjọsìn fún olóògbé church service láago mẹ́wàá àárọ̀ sí aago méjìlá ọ̀sán ní RCCG Rose of Sharon Center 65 Adékúnlé Fájú Ìwé Ìkẹjà GRA by PWD Bus Stop Lagos State. Lẹ́yìn èyí ni ìfẹ́rúfẹ́rú ìfìyẹ̀pẹ̀ fún yẹ̀pẹ̀ kí wẹ̀jẹ̀wẹ̀mú àti ìgbàlejò tó tẹ̀lé. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ máa pe 0802-831-5907 tàbí 0707-255-7280. Ọkọ, ọmọ àti ọmọọmọ ló gbẹ̀yìn màmá wọ nínú re Mrs. Mujidat Fred Omojole, ọmọ Alhaji Ahmed Mọ́tọ́lá ní Sàlàkọ́, ọmọ Òrónà, ọmọ Ìyáàna Àṣàbọ̀ Kẹ́gẹ̀, ọmọ Òjílórun Kẹ̀rìrì, ọmọ Ògbẹ́rìrì Lókùn, ọmọ Òṣùpálẹ̀ Àní Ògún, ọmọ Agbóró Ajé. Bàbá mi ló ní ẹni ọwọ́ ẹ̀ bá tó kó tún ṣe. Ọmọ Kọ́lé Fìdíbọ̀dí. Bàbá mi lọmọ alárábí ẹni ṣàwọn ròde àtàwọn àtọ̀gbẹ̀rì pa wọ́n pọ̀. Mujidat Olamiji Sunre o. Olùkéde ọkọ̀ olóògbé Dr. Fred Omojole lórúkọ gbogbo ẹbí.

Ọlọ́run ti ajé bulé Lagos West Senator Abiru Lagos East pẹ̀lú Senator Echilokun Lagos Central. Ẹ kú oríire o. Ọlọ́run tó bá yín ṣe primary successfully ló bá wa ṣẹ́ ní ìbò àpapọ̀ o. Ní agbára Ọlọ́run lẹ́yìn ìbò 2027 pẹ̀lú ìjọ àti ayọ̀ gbogbo máa wà o. Ẹ kú oríire o. Ọlọ́run Abdulrasaq Akorede Ọlọ́jẹ̀dẹ́ alága ìjọba ìbílẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà fún jíjáwé olúborí fún gẹ́gẹ́ bí olùdíje padà gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ àsíá APC. Ẹ kú oríire o. Ọlọ́run t

mo ki gbogbo eyin lori ti ngbo mi ni akoko yi Adewale omo ba ni oruko mi saju eko number yi sile 08063422699 leko si 08063422699 a o ni waye aso o ṣugbọn ki a ma ba waye aso tabi wonu ogun afakoko eni sofo ile ise Pips Arcade Forex Academy ni won se run mi jade ti won ko mi jade bi omo ijo mejo lati kede lori ero agbagbe yi wipe ki gbogbo eyan dide fuya kuro ninu ise ati oshi Pips Arcade Forex Academy jẹ ile ise to wa kaakiri agbaye ti won fi ona han gbogbo eniyan lati kuro ninu ise oshi ati aini lati ma pawo wole ni si apo ara eni pelu suuru ni ona ti o ba ofin mu Pips Arcade Forex Academy yi igbe aye eniyan pada si daada ti iwo na si ma di eniyan pataki lawujo ti wa ma ri owo mu lo senu ọpọ eniyan ti won so wipe o se ogun owo tabi o da ogun si tabi o te nidi ni won ko se bee ṣugbọn won di ọlọrọ lọna wipe won ko wa agbara ṣugbọn won ni imọ bi eniyan ba si ni ọgbọn imọ ati oye o ṣọga fun alagbara o nitori pe ọgbọn o ju agbara lọ ipo ti orilẹede wa yi wa lọwọ yi kódà ipo ti gbogbo agbaye wa bi eniyan ba ni ise kan ti ko ni ise mii ti o pa wole fun lori ero ayelujara a je wipe ipo kosikosi irufẹ ni bẹẹ ma maa wa ni ọpọlọpọ igba Pips Arcade Forex Academy won n dani ẹkọ bi a ti se maa pawo wole pẹlu irọrun ni ọna to ba ofin mu bákan náà ìwọ náà mọ̀ wípé ó pọn dandan láti má japa kúrò lórílẹ̀-èdè nàìjíríà ìyẹn ni wípé o ò nílò láti sá kúrò lórílẹ̀-èdè nàìjíríà kó o tó ṣe rere ní ìgbà tó jẹ́ wípé ibi tí òyìn bá wà ni ìrà máa sàtọ̀ ọ lọ bí Pips Arcade Forex Academy ti wà ní nàìjíríà wọ́n wà ní london kódà wọ́n wà káàkiri àgbáyé lásìkò yìí mo fẹ́ sáré jẹ́ àyín sí ọ̀nà tuntun tí a lè máa gbà pa owó wọlé sí àpò ara ẹni pẹ̀lú ìrọ̀rùn pẹ̀lú ipò ọ̀wọ́n gbogbo tí orílẹ̀-èdè wa yìí wà lọ́wọ́lọ́wọ́ báyìí bí a bá ń gbé nínú ìwé tá à ń sebẹ̀ nínú ìpò ẹ̀pà ẹni máa lọ ayé o bẹ́ẹ̀ ẹlòmíràn yóò sì sùn lébi pẹ̀lú yorùbá bọ̀ wọn ni ẹni máa daṣọ fún mi tọrọ ẹ̀ làákọ́ wò ọ̀pọ̀ àwọn ènìyàn tí wọ́n ti gba ẹ̀kọ́ ní ọ̀dọ̀ Pips Arcade Forex Academy ni wọ́n ti ń ju sàdáńkátà sí ọba adédá ṣẹ̀dá nítorí ìgbé ayé wọn ti yí padà sí dáradára bí o bá ní ọ̀nà púpọ̀ tí owó ń gbà wọlé ìṣẹ́ àti òṣì kò ní yálé rẹ nítorí wípé bí èmi bá ti kúrò nínú ìṣẹ́ ìṣẹ́ bù ṣe technology and internet ni ọ̀nà tuntun tí o fi lè máa gbélé pawó owó yóò máa wọlé fún ọ ní ìgbà tí o bá ń sùn tàbí ṣeré lọ́wọ́ yẹn ni wípé ní ìgbà tó bá ti ṣe okòwò rẹ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ sí gbòòrò sí àwọn tó nílò rẹ̀ owó yóò máa wọlé pẹ̀lú ìrọ̀rùn fún ọ ilẹ̀ tí ń sàn fún wàrà àti oyin ní orílẹ̀-èdè wa nàìjíríà abalajọ tí bill gates ṣe ń gbèrò láti dá okòwò sílẹ̀ lórílẹ̀-èdè nàìjíríà tí ó máa pawó wọlé fún bí iṣẹ́ rẹ kò bá sí lórí internet a jẹ wípé ní àsìkò díẹ̀ sí iṣẹ́ náà ó lè má bá ìgbà mú mọ́ rárá ọ̀pọ̀ ni kò mọ̀ wípé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká tó wúlò tó fi ń play géèmù tó fi ń ṣeré yìí ó lè má pawó wọlé fóun kódà ó lè sọ òun di ọlọ́rọ̀ ní ọ̀nà tó tọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wà lọ́wọ́ rẹ yẹn ìyẹn smartphone òun náà ni ọ̀nà àbáyọ òun ló lè lò láti máa pawó wọlé tí ìrọ̀rùn ló sì dé bá ìwọ náà dropshipping business tàbí e-trading tí ó jẹ́ ọ̀nà káràkátà lórí internet òun lè máa mú owó tabua wọlé fún ọ yálà o mọ bí a ti ń lo kọ̀m̀pútà tàbí o kò mọ̀ o ka ìwé púpọ̀ tàbí o kò ka púpọ̀ rárá Pips Arcade Forex Academy yóò ràn ọ́ lọ́wọ́ láti di ọlọ́rọ̀ pẹ̀lú answer tó wà lọ́wọ́ rẹ yẹn bí oko kò bá jìn ilákì kò iléeṣẹ́ Pips Arcade Forex Academy ti ṣe àgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ ńlá kan ní ìpínlẹ̀ Èkó tó jẹ́ pé lórí forex trading ni níbi tí ọ̀gá àgbà iléeṣẹ́ Pips Arcade Forex Academy fún ara rẹ̀ àti ọ̀pọ̀ àwọn olùdánilẹ́kọ̀ọ́ mìíràn yóò máa fi ìrírí wọn bá gbogbo ènìyàn sọ̀rọ̀ tí ọ̀pọ̀ ènìyàn yóò sì máa bọ́ nínú ogun àìní kódà tí ìwọ náà yóò mọ ọ̀nà àbáyọ kúrò nínú ipò tí o wà yìí
níbi ìdánilẹ́kọ̀ọ́ yìí ni a ti máa kọ́ yìí bí ẹ ti lè máa lo fóònù tó wà lọ́wọ́ yín gangan yẹn láti máa pawó pẹ̀lú ìrọ̀rùn bí ẹ ti ṣe lè ṣe káràkátà lórí íńtánẹ́ẹ̀tì yín kódà kí ẹ jẹ́ oníṣẹ́ ọwọ́ tàbí oníṣẹ́ oṣù kò dí iṣẹ́ yín lọ́wọ́ rárá o oríṣẹ́ ọwọ́ bíi ìyá ẹlẹ́ja ìyá aláta ìyá elépo bíríkìlà mẹkáníìkì fọgànáìzà kódà ó wúlò fún àwọn àgbẹ̀ tó jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ àgbẹ̀ tí wọ́n máa ṣòwò wọ́n máa ta èrè oko wọn tó sì jẹ́ pé yóò máa mú owó sábà wọlé fún wọn fóònù tí ó wà lọ́wọ́ yíyẹn náà lẹ máa lo ọ̀fẹ́ ni ìdánilẹ́kọ̀ọ́ yìí tí ó súnmọ̀ sí wípé kò nílò wípé ẹ̀ ń sanwó ìwọlé rárá àbí ẹ̀ ń sanwó fún ìdánilẹ́kọ̀ọ́ yìí a kì í dàgbà sí ohun tí a kò mọ̀ bí o bá ti mọ ọ̀nà láti lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ láti máa pawó wọlé o ti di olówó tabua nìyẹn o PIMS Arcade Forex Academy kìí ṣe yahoo nítorí èrò ọkàn ẹlòmíràn ni wípé gbogbo iṣẹ́ lórí íńtánẹ́ẹ̀tì ní jìbìtì bí òkú ẹni bá dani lójú àfi gbárí ni ìwọ náà máa bọ̀ níbi ìdánilẹ́kọ̀ọ́ yìí ní friday ọ̀sẹ̀ yìí gangan bẹ̀rẹ̀ láago mọ́kànlá àárọ̀ iléeṣẹ́ PIMS Arcade Forex Academy yóò ṣe ìdánilẹ́kọ̀ọ́ yẹn sẹ́mínà yìí ní ọjọ́ friday tó ń bọ̀ yìí gangan tí yóò bẹ̀rẹ̀ ní aago mọ́kànlá àárọ̀ níbo ni ìdánilẹ́kọ̀ọ́ yìí ti máa wáyé ní 73 Allen Avenue Ikeja ló ti máa wáyé ní ìpínlẹ̀ Èkó aago mọ́kànlá àárọ̀ gẹ́gẹ́ ló sì máa bẹ̀rẹ̀ gbogbo ènìyàn ní ìdánilẹ́kọ̀ọ́ yìí wà fún o yálà òní iṣẹ́ mìíràn tàbí o kò ní ìyàwó ilé baálé ilé ọmọ iléèwé oníṣẹ́ ọwọ́ oníṣẹ́ oṣù ọkùnrin obìnrin àbí ìwọ ti kẹ́kọ̀ọ́ jáde ní ilé ẹ̀kọ́ tó ń wa iṣẹ́ má túmọ̀ má jókòó tẹ́tẹ́rẹ́ o ìwọ náà máa bọ̀ lọ́dọ̀ wa láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ yìí lọ́fẹ̀ẹ́ ni o ìdánilẹ́kọ̀ọ́ ńlá ni o nítorí àwọn àgbà ọ̀jẹ̀ yóò wà níbẹ̀ láti máa bá yín sọ̀rọ̀ ọ̀fẹ́ sì ni ìdánilẹ́kọ̀ọ́ yìí pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ yìí yóò wáyé ní friday ọ̀sẹ̀ yìí gangan kódà ọ̀fẹ́ ni pẹ̀lú o kò nílò owó ìwọlé tàbí owó ìdánilẹ́kọ̀ọ́ láti wá gba àyè sílẹ̀ ìwọ náà tẹ yes sórí nọ́mbà yìí yes ni kò send yes send yes sórí nọ́mbà yìí 08063 4226

Lórí pápá bọ 92.9 lónìí tó jẹ́ ọjọ́ ọdún iléyá àti àyájọ́ tí a fi ń ṣe ayẹyẹ ìgbédìde ìgbésókè pípa àtẹ́wà àti ayẹyẹ àpọ́nlé fún àwọn ògo wẹrẹwà tá a mọ̀ sí Children's Day. Lórí pápá àkànṣe ètò rèé lónìí ọjọ́ iléyá ẹ̀ka àbọ̀ sórí ètò wa ètò yín lórí pápá bond 92.9 pẹ̀lú ọmọ yẹn Adéolúwa Adéfọlání Okun Adé Mr. Pilot ìjọba lórí pápá ó yá ẹgẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní mú àwọn àkòrí ìròyìn tó jẹyọ nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìròyìn eré ìdárayá káàkiri àgbáláyé wá sí etí ìgbọ̀ yẹn má gbàgbé pé lórí pápá bond 92.9 lónìí ẹ máa ní orí ọ̀fẹ́ àti àǹfààní láti dá sí lórí pápá bond 92.9 ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ pẹ̀lú eléyìí pé ó máa ṣeé ṣe kí agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Ghana tí gbogbo ayé mọ̀ sí Muhammad Kudus kó pàdánù àǹfààní láti lọ sí pẹ̀lú orílẹ̀-èdè Ghana lọ sí ife ẹ̀yẹ àgbáyé tá a mọ̀ sí World Cup. Ẹ jẹ́ kí n sọ fún yín pé lórí pápá bọ́ọ̀lù 92.9 lánàá kéde wípé ọ̀gbẹ́ni tí a mọ̀ sí Lionel Messi tó ti jẹ́ agbábọ́ọ̀lù tó dá rántí káàkiri àgbáláyé tẹ́lẹ̀ rí pé kò yàtọ̀ sí pé ó ti ro kúrò lórí pápá ní ìjẹrin ni. Ní báyìí wọ́n ti kéde pé wọ́n ti yẹ ẹsẹ̀ rẹ̀ wò pé ó ní àrùn iṣan ó fi iṣan rẹ̀ tó wà nínú irúkún rẹ̀ mọ́ itan tá a mọ̀ sí hamstring injury òun ló ní o. Àmọ́ wọ́n ní hamstring injury yẹn ò pọ̀ torí pé bí ìgbà tó rẹ iṣan yẹn vatic ni wọ́n pè é. Lórí pápá bond 92.9 ẹ jẹ́ kí n tẹ̀síwájú pẹ̀lú àwọn ìròyìn tó gbé ọmọ pọ̀n tó tóbi dáadáa tó jẹ nínú àwọn eré ìdárayá wa ní òní jẹ́ mọ̀ pé ikọ̀ tí a mọ̀ sí ikọ̀ Manchester City wọ̀nyí ni wọ́n ní lọ́wọ́ báyìí wọ́n ti ń du agbábọ́ọ̀lù kan pẹ̀lú ikọ̀ Manchester United tá a mọ̀ sí Anderson kí ni ọ̀rọ̀ náà dá lé lórí mò ń bọ̀ lórí ẹ̀ ẹni tí ó jẹ́ akọ́nimọ̀ọ́gbá tuntun ikọ̀ Chelsea tí ò ti bẹ̀rẹ̀ jẹ́ Xabi Alonso ni wọ́n ní ó ní ní báyìí o kí gbogbo àwọn tí wọ́n jẹ́ agbábọ́ọ̀lù ikọ̀ Chelsea kí wọ́n gbaradì fún ìyàtọ̀ tó péye nítorí pé kíni àìmọye àwọn agbábọ́ọ̀lù ló máa yọ.

kúrò nínú ikọ̀ Chelsea nítorí pé àṣeyọrí tòun jẹ́ òun lógún o ìyẹn ò túmọ̀ sí pé kò fi àyè gba ìgbàkúgbà pẹ̀lú wọn ó ní láéláé fáábàdà ẹ jẹ́ kí n tẹ̀síwájú láti sọ wípé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan òun ti kìlọ̀ fún Victor Osimhen pé Osimhen bá rúfọ́ ọmọ ẹni agbọ́ o bá rúfọ́ ọmọ ẹni àgbà èyí tí mò ń sọ fún ẹ̀yìn nítorí ẹ̀jẹ̀ tó paápọ̀ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà o kí ni nǹkan tó sọ fún gbogbo ẹ̀ lè máa gbọ́ láàárọ̀ tó ní Nàìjíríà ayò méjì Zimbabwe òdo ẹ má gbàgbé pé ìfẹsọ̀sẹ̀ ọlọ́run ẹjọ́ rẹ̀ tó wáyé lánàá láà ń sọ èsì àbájáde rẹ̀ fún yín kí ló wá ṣẹlẹ̀ lórí pápá lánàá gbogbo ẹ̀ lè máa gbọ́ ẹ wo Julian Alvarez tó jẹ́ agbábọ́ọ̀lù ikọ̀ orílẹ̀-èdè Argentina tó sì ń gbá owó iwájú fún ikọ̀ Atletico Madrid òun ló máa tún sọ láàárọ̀ yìí o ní Argentina wọ́n ní àwọn múra o láti rí i dájú pé àwọn tún gba ife ẹ̀yẹ àgbáyé World Cup ẹ gbọ́ ṣe lóòótọ́ ni ṣé Argentina tún wá lè gba World Cup mú àdúrà àwọn ikọ̀ tó ní àkàkì tí wọ́n lọ sí ìdíje World Cup yẹn lọ́wọ́ báyìí ẹ jẹ́ kí n sọ wípé lẹ́nu ọdún léyá ó yẹ kí n bèrè ìbéèrè yìí lọ́wọ́ yín ni o àmọ́ padà bí ìbéèrè àgọ̀ bẹ́ẹ̀ kì í ṣe ìbéèrè àgọ̀ mi mọ̀ bóyá arúgbó ilẹ̀ rí orúkọ àwọn ikọ̀ tí orílẹ̀-èdè Portugal tí wọ́n tò àwọn ikọ̀ tí orílẹ̀-èdè Faransé France tí wọ́n tò ikọ̀ tí orílẹ̀-èdè England tí wọ́n tò tàbí kí n pé kí wọ́n tò lọ́wọ́ àwọn ikọ̀ ńláńlá báyìí wọ́n kọ́ àwọn agbábọ́ọ̀lù tó kọjá bẹ́ẹ̀ jọ ara wọn náà ni Argentina pẹ̀lú àwọn agbábọ́ọ̀lù ràwọ̀ tí wọ́n ní ìrírí káàkiri àwọn ikọ̀ tí wọ́n ti ṣàwọ́jọ ṣe wá fẹ́ gbàgbé Brazil ni Brazil tó ní agbára títí tó fi pé agbábọ́ọ̀lù Chelsea tó dára jùlọ ní sáàtà wa João Pedro orúkọ rẹ̀ wọ̀wé ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé wọ́n ti ń bèrè báyìí pé ṣé lóòótọ́ ni ṣé Argentina lè gba ife ẹ̀yẹ World Cup yẹn àbí Portugal ló ń lọ England ló ń lọ ni lẹ́lẹ́ẹ̀kejì àbí ó máa lọ sórílẹ̀-èdè Faransé ní ẹ̀ǹkan sí lórí pápá Bond 92.9 Gabriel Martinelli ẹ̀yọ́ olúfẹ́ kọ Arsenal ni mò ń bá wí yẹn o wọ́n máa ló fẹ́ kúrò nínú ikọ̀ yìí sí ẹgbà àbí ẹgbà èyí ṣe tó fẹ́ kúrò mẹ́ gbogbo ẹ̀ lè máa gbọ́ lórí pápá Bond 92.9 láàárọ̀ yìí eléyìí ò mà ní da tó bá padà ṣẹlẹ̀ ọlọ́run sì ń jẹ́ ìṣẹ̀lẹ̀ Samuel Chukwueze agbábọ́ọ̀lù ikọ̀ orílẹ̀-èdè Nàìjíríà Samuel Chukwueze gbogbo a sì mọ̀ pé ó ṣe dáadáa àmọ́ lọ́wọ́lọ́ báyìí wọ́n ń yàrò nínú ikọ̀ Fulani ó dàbí ìgbà tó yẹ pé àdéhùn fẹ́ yẹ o wọn ládéhùn nínú ikọ̀ Fulani yẹn wọ́n ní ó dàbí ìgbà tó yẹ pé wọn ò ní padà rà lára gbé tó túmọ̀ sí pé yóò padà kó di agbábọ́ọ̀lù ikọ̀ Fulani gbogbo àwọn ìròyìn lọ́tún lọ́sì ni máa ṣe kí ni máa mú wá sí etí ìgbọ̀nyìn Chelsea the Blues Alhaji Abdulrakeem Ogunmọ́lá Kamok Oil and Gas mo ṣe ń kí fún ọdún iléyà láti orílẹ̀-èdè Saudi Arabia ni mò ń bèrè lọ́wọ́ ẹ̀yìn àti IC Solid Adabalẹ̀ ìlú Láòkèrò ọgbọ́n inú 1 Arire Makọ̀ láti mo ṣe Comrade Obi Oyelugba Alhaji Taofeek Kerin ọmọ àwọn ti Chelsea ni mò ń bèrè lọ́wọ́ yẹn Jack Grealish ó jẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè England àmọ́ kò sí nínú ikọ̀ orúkọ rẹ̀ ò sí kíni kò wá sí ọkọ̀ Thomas Tuchel rárá àmọ́ mi ò ní parọ́ fún yín ẹni tí ò lè fi ṣeré òun ni David Moyes akọ́nimọ̀gbá ikọ̀ Everton torí pé ó fakọyọ lọ́wọ́lọ́wọ́ báyìí ikọ̀ tó lórúkọ rẹ̀ lọ́dọ̀ Man City ni ní Pep Guardiola ló bá ṣe kíni yẹn fún ó ní wo mi ò nílò ẹ mọ́ máa lọ mi ikọ̀ tá a mọ̀ sí Everton bá ní ẹjẹ́ a máa yalò ó dẹ̀ wá ṣe dáadáa ní báyìí ǹjẹ́ jẹ́ mọ̀ pé ikọ̀ tí a mọ̀ sí Maresca akọ́nimọ̀gbá ikọ̀ Man City tuntun Enzo Maresca ó ti ní ó dàbí ìgbà tó yẹ pé ó máa wà nínú ikọ̀ òun ṣọ́rọ̀ ni àbí sọkúsọ lórí pápá bọ́ 92.9 olóòtú ètò yìí láàárọ̀ yìí Túngi Theophilus Ifákórèdé Ọlálékan Baba Mayowa Baba David ni olóòtú ètò lórí pápá bọ́ 92.9 ọjọ́ iléyá ẹ wo ẹ jẹ́ mú àwọn òpólú ọjà tó ń bẹ lórí ètò yìí tí máa pàdé ẹ̀kúnrẹ́rẹ́ ròyìn ẹ mọ̀ dá sí ẹ máa bá yín sọ̀rọ̀ àjọ máa fọ̀rọ̀ jomjọ ṣé rántí luis vaha akọ́nimọ̀gbá orílẹ̀-èdè netherland yẹn ó mà tún sọ nǹkan nípa manchester united ẹgbẹ́ ta ló ṣokùnfà bí ikọ̀ ta mọ̀ sí west ham united gbódegun tí wọ́n rinlẹ̀ tí wọ́n lọ relegation oríṣiríṣi ọ̀rọ̀ tí ń jábọ̀ o wọ́n ní grand potter akọ́nimọ̀gbá chelsea tẹ́lẹ̀ ní ẹgbẹ́ ṣe lóòótọ́ ni ṣe rí pé òòyìn ẹ̀ pọ̀ kan láàárọ̀ yìí lórí pápá bond 92.9 ẹ̀yẹ ṣe sùúrù ẹ jẹ́ amúkúrú ọjà máa padà sórí afẹ́fẹ́ láìpẹ́

0: Monkeys, àwọn tí omi nìyẹn.
1: Sólà tí ó rà lọ́dọ̀ wọn ṣé kò tí tòrò.
0: Kì í ṣe sólà nìkan ni wọ́n ṣe o. Wọ́n ń ta àwọn smartphone gidi ṣùgbọ́n ohun tó dùn mọ́ mi ni wípé o lè sanwó díẹ̀ díẹ̀. Bí ìjírọ̀ ṣe ra Samsung rẹ̀ nìyẹn o. Bí Ẹ̀bẹ́ka ṣe ra Tecno rẹ̀ nìyẹn. Bí Tọ́pẹ́ náà ṣe ra tiẹ̀ nìyẹn. Èmi fún ara mi náà. Sóòrí Samsung gidi tí mò ń lò yìí ni mi ò tiẹ̀ tí ì sanwó tán. Bẹ́ẹ̀ ni o, bóyá owó rẹ̀ pé tàbí kò gbé pẹ̀lú Sunking, ìwọ náà lè ra smartphone tí ojú rẹ̀ rí báyìí, kí o sì máa sanwó díẹ̀ díẹ̀. Wọlé sí ilé iṣẹ́ Sunking èyíkéyìí káàkiri orílẹ̀-èdè yìí tàbí tí o bá Eva sọ̀rọ̀ lórí WhatsApp nípa títẹ nọ́mbà yìí 0817-946-6478. Mú tàbí o, òfin àti méjì ẹ̀mọ́ wà. Sunking, jọ̀bá dùn.

Tell me, we got a single 100. 100, you are a minute,

0: lasciala dove ti darà comunque.
1: One Expert, it's time for bonuses and wins. Download the One Expert app from Google Play or the App Store and start winning today at the heart of the game. One Expert, that's responsibly 18 plus.
2: Èyí olólùfẹ́ eré àti wọ ìṣẹ́jú àfikún ìdíje ìdúró jẹ́ ẹrúrẹ pẹ̀lú sùúrù
3: mi ò tọ́ni fún ìlò pẹ̀lú ìṣẹ́ tuntun tẹ̀lé ìfẹsọ kẹ̀kẹ́ ọmọ nínú olùpẹ̀jọ ara àti bàtà ìwé.
2: Kí ni mo ń wọ báyìí ẹrù láti bí mi àti ìyára jẹ́ láti apá òsì ìgbẹ́ tó pé

0: dúpẹ́ ojú rọ́bí o.
1: Alhamdulillah pé ẹ̀mí rẹ̀ mí. Nínú àwọn aláṣẹ́lẹ́ṣẹ́lẹ́ ní Nàìjíríà ká tìpínlẹ̀ Èkó. Lábẹ́ ìyá wa Princess Wúrọ́lá Adéríkẹ́ Adégbòkè lẹ́gbẹ̀gbẹ́ General Manager Bond FM Alhaji Wahab Alade Akọ́ṣílẹ̀ orúkọ gbogbo òṣìṣẹ́ máa túnbọ̀ bá wa His Royal Majesty Ọba Rilwan Arẹ́bí Oṣọlá ni àti Olúmi First Olúwe Èkó Bàbá Fuhadi Ọba wa ìlú Èkó pé a kú pọ̀pọ̀ òṣìṣẹ́ ọdún Ibn Kabir iléyẹ eléyìí tó wọlé de wẹrẹ. Bàbá bẹ́ẹ̀ ṣe ń ṣayẹ ọdún mẹ́tàlélógún lórí àkùrẹ́ ọba bálábàbá yìí yọ̀lá tó ń kì í pé ẹkú ọdún ẹkú ìyèdú ọlọ́wọ́ bá aláwọ̀ ní fẹ́lẹ́ ń ṣàṣeyọrùn àlàáfíà tó nara já ìfàyàbalẹ̀ tó péye lọ́wọ́ máa fi lu gbogbo ìgbésí ayé yín nígbà gbogbo ìlera ò ní jẹ́ ti nígbà kọ̀ọ̀kan. Ibn Mubarak ọba Rilwan Arẹ́bí Oṣọlá ni àti Olúmi First Olúwe Èkó Bàbá Fuhadi àwọn olùkíni aláṣẹ́lẹ́ṣẹ́lẹ́ ní Nàìjíríà ká tìpínlẹ̀ Èkó bẹ́ẹ̀ Princess Wúrọ́lá Adéríkẹ́ Adégbòkè lágbègbè General Manager Alhaji Wahab Alade Akọ́ṣílẹ̀ lórúkọ gbogbo òṣìṣẹ́ FRCN Lagos.

bẹ́ẹ̀ni o wọ́n ní bá a bá ń sunkún àmọ́ àríran níbi tá a ti ń ṣe ọdún múláwá náà la ti ń ṣe ọdún lasa bá a ṣe ń ṣe léyá ọ̀rọ̀ nàìjíríà ó dọwọ́ ọlọ́run ká máa gbàdúrà ká máa fi àsìkò tó lápẹẹrẹ yìí ká máa fi bẹ ọlọ́run pé ọ̀rọ̀ nàìjíríà yìí kí ọlọ́run kó bá wa dá sí i gbogbo àwọn afẹ̀míṣòfò kọ́lọ́run bá wa palẹ̀ wọn mọ́ gbogbo àwọn tí ò jẹ́ kí àwọn àgbẹ̀ lọ sóko tó ń jẹ́ fi wọ́n gógó kí Èdùmàrè kó fi ọlá ọjọ́ òní ọjọ́ tó lápẹẹrẹ kí ọlọ́run kó bá fi kásẹ̀ wọn lẹ̀ kí ni wá máa dùn kí ayọ̀ wá kún á kí gbogbo mùsùlùmí àgbáláyé pé a kú ọdún a kú yèdùn ọ̀pọ̀ ẹ̀ láṣẹ láyé àti ní ààyè rẹ̀ bond fm náà lẹ ti ń gbọ́ wa 92.9 iléeṣẹ́ rédíò tó ń lọ wájú táwọn tó kù ń tẹ̀lé ọdún iléyá náà ló jẹ́ kẹ́ máa gbóhùn wa àwa tá a jẹ́ kristẹni àdúró fún àwọn mùsùlùmí bá a ṣe ń ṣe náà nìyẹn a mọ̀ pé àwọn ọkọ̀ náà wà tó yẹ pé iṣẹ́ wọn àìmáṣe ni bí àwọn nọ́ọ̀sì àtàwọn dókítà tó yẹ pé ẹnu iṣẹ́ làwọn náà ti máa ṣe ọdún a mọ rírì yín o básìkò bá tó àáfẹ́yìn náà láàyè láti kí àwọn èèyàn yín bond fm láwà 92.9 a ṣe gbogbo pẹ̀lú àṣẹ Elédùmarè a bí ọdún fọlọ́run ṣe lórúkọ mi a kú ọdún a kú ìyèdún ọdún ayàbò fún gbogbo wa.

0: ẹ kú ìyálẹ̀ta o. Ìròyìn ìyálẹ̀ta ló ń dé sí etí ìgbọ́ yín láti lè ṣe Bond FM 92.9. Àsìkò ọdún akú ìyèdùn ọ̀pẹ láṣẹ lókè èèpẹ̀ Abiodun Fọlọ́nṣọ́ loníròyìn yìí o. Àwọn Mùsùlùmí jákèjádò orílẹ̀-èdè yìí àti ní gbogbo àgbà ńlá ayé náà ni wọ́n ṣe ọdún iléyá lónìí, èyí tí ó jẹ́ ọdún tí a ti máa ń pa ẹran nínú Islam. Wọ́n ní àjọyọ̀ náà ló ti bẹ̀rẹ̀ láti ayé Ànọ́bì Ibrahim nígbàtí ó ń gbìyànjú láti gbọ́ràn sí àṣẹ Ọlọ́run ba Allah nípa pé ó dá ọmọ rẹ̀ dùbúlẹ̀, tí Ọlọ́run sì wá fi àgbò rọ́pò ọmọ tó dá dùbúlẹ̀ fún pé má pa ọmọ náà mọ́, tó sì sọ pé iléyá. Láti ìgbà náà ni a ti ń ṣe ọdún iléyá o. Wọ́n ní àwọn Mùsùlùmí náà ni wọ́n gbàgbọ́ pé wọ́n kóra jọ sí yídì o, níbi tí wọ́n ti gbàdúrà àkànṣe oníráka méjì fún ìrun ti yídì tó jẹ́ pé ìmáàmù náà ni ó léwájú wọn. Níbẹ̀ náà ni ìmáàmù yóò ti sọ wáàsí tí ó sì tún pa ẹran ní ìgbọràn sí àṣẹ Ọlọ́run, tí wọ́n tún sọ̀rọ̀ nípa ìfẹ́, àlàáfíà àti ríran àwọn tó kù díẹ̀ káàtó fún lọ́wọ́ nínú àwùjọ. Níbi àdúrà náà wọ́n ní ìmáàmù tó bá ti pa ẹran tán yóò na ọbẹ̀ rẹ̀ sókè, èyí tó fihàn pé gbogbo àwọn olùjọ́sìn lè lọ sí ilé wọn láti lọ pa ẹran tiwọn náà. Wọ́n ní àwọn ẹran tí wọ́n bá pa yìí, òun náà ni wọ́n pè pẹ̀lú àwọn mọ̀lẹ́bí, aládùúgbò, ọ̀rẹ́ àtàwọn kòlàkòṣagbe láti fi ìfẹ́ àti fífún ọmọ ẹnìkejì ní ẹ̀bùn hàn. Òní tí ṣe ọjọ́ iléyá náà ni àyájọ́ àwọn ọmọ èwe ní àgbà ńlá ayé. Ó jẹ́ ọjọ́ kan tí wọ́n yà sọ́tọ̀ fún ẹ̀tọ́ àwọn ọmọdé láti ṣe ìgbélárugẹ ohun ìgbáyégbádùn àwọn ọmọ. Wọ́n ní àjọ ti àgbà ńlá ayé náà ló ya ọjọ́ ìsọ́tọ̀ o, tó sì jẹ́ pé orílẹ̀-èdè Turkey ló ti bẹ̀rẹ̀ ní ọjọ́ 23 oṣù kẹrin ọdún 1920. Wọ́n ní àyájọ́ àwọn ọmọdé ní àgbà ńlá ayé náà ni a kọ́kọ́ ṣe jákèjádò àgbà ńlá ayé nígbàtí àjọ ìṣọ̀kan àgbáyé ṣe ọ̀rọ̀ lórí rẹ̀ ní 20 oṣù kọkànlá ọdún 1954. Nígbàtí yóò fi di ọdún 1959 ni àpéjọ àjọ ìṣọ̀kan àgbáyé ni wọ́n kéde ọjọ́ 20 oṣù kọkànlá gẹ́gẹ́ bí ọjọ́ àwọn ọmọdé ní 1989. Ṣùgbọ́n nígbàtí ó tún yá kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ náà ni wọ́n wá sun sí ọjọ́ 17 oṣù karùn-ún, léè tó yẹ pé òun náà láti bẹ̀rẹ̀ sí ṣe láti ọdún 1964 báyìí lábẹ́ àjọ ìṣọ̀kan àgbáyé. Ní gbogbo ọdọọdún ni àwọn ọmọdé máa ń gba ìsinmi lẹ́nu ẹ̀kọ́ wọn, tí ìjọba yóò sì máa ṣe àwọn ètò oríṣiríṣi fún akitiyan ìgbáyégbádùn àwọn ọmọ, tó jẹ́ pé gbogbo àwọn ọmọ náà ni yóò lọ sí pápá ìṣeré o láti lọ yan bí ológun, tí wọ́n tún ṣe fàájì kẹlẹlẹ fún àwọn ọmọ nípa ṣíṣètò àwọn oríṣiríṣi àpèjẹ wẹ̀jẹwẹ̀mu fún àwọn ọmọ láti fi sàmì sí àyájọ́ àwọn èwe yìí. Ìròyìn ìyálẹ̀ta òní jù báyìí lọ. Ẹ jẹ́ ká tún pàdé ní 12:00 ọ̀sán fún ìròyìn àpapọ̀ ilé wa. Bond FM náà lẹ ti gbọ́, adúpẹ́ bẹ́ ṣe ń tẹ́tí sí wa.
1: Ẹwà fákùkọ o, ìjìmọ̀ rẹ̀ lójú rí ẹwà fákùkọ.
2: Ọba òkè lójú rí ẹwà fákùkọ o,
1: ìjìmọ̀ rẹ̀ lójú rí ẹwà fákùkọ. Níbi ká kẹ̀dẹ̀ àti pọ̀ lọ́wọ́ ó ṣèrò yìí. Bọ́ndẹ̀ ẹ̀fẹ̀ àwa máa lọ bá.
3: The Directorate of Pathfinder Studies, after the Babylon University, had worked at calling. To study at your point value. Then, Afa Babalola University, Abuekiti offers flexible programs in three key colleges, medical and health sciences. Where we offer Bachelor of Nursing Science from licensed nurses in human nutrition and dietetics. Social and Management Sciences offers accounting, business administration, and much more. And in the College of Sciences, we offer computer science, biochemistry, and more. Choose the path that works for you. It's regular 100 level direct entry at Afa Babalola University. Directorate of Part-Time Studies, designed for working-class applicants and matured O-level holders. Take that next step today. Call 0803-713-6168 or 0803-489-0082. Or you can visit the website pts.abuad.edu.ng. Directorate of Part-Time Studies, Abuad, your future in leadership.
4: ma ngba ni ile iwe ki a ma yewo ki a le mo ibi ti o ye ki a tun ti sa akitiyan ki a le se itesiwaju ni enuse wa bo ti ton ati bi o ti ye a o ma mu alaye wa fun yin leko rere lori gbogbo alaye ti oga agba pata ajo Nafdac se lori eto na won fi to wa leti ibi ti awon ti ba ajo Nafdac ibi ti ajo Nafdac wa lowo lowo bayi ati ibi ti ajo Nafdac n kori si gangan itori na nko e ma gbe kuro nbe o ah iroyin otu amojuba oke popo e ma ba wa kalo ori eto yi eto wa eto to mu ilera omo Nigeria ni okukudun eto Nafdac ati ilera re ohun na le se wa emi na si ni atoku eto omo ni ore yin ninu ilera oluwa seun odukoya omo banta mo alage mo meri dilogun omo banrin ile mi titi omo ba ni yan ro wayi asiko ti tun bayi ki agbo iroyin olorun femi kadiri ni yusuf wa ni iroyin tuni olorun femi e mo le salafia ni
5: o se oluwa seun omo odukoya
4: o seun pupo oya o ati gbaradi fun wa ni iroyin tuni
6: eyin ni shoki o lati le se to ri si mojuto ogun ounje ati lera awon ara ilu ni lede Nigeria ta mo si Nafdac oruko temi na Olorun Femi Kadri e ma ba ka lo ajo Nafdac ti se iparun awon oja ayederu oja to ti koja ojo to wulo mo ti ko soju lowo to odiwon owo bilion kan o le ni egberun lona 108 iyen 1.8 billion naira ni lu Abuja o eyi je ara igbonju o lati dabo bo lera awon ara ilu ati lati deno awon oja ayederu lati le ma wo awon le itaja wa mo isere na waye ni pati to wa ni agbegbe Koje ni lu Abuja nibi to ti se iparun awon oja na lara awon oja to parun ni awon oja ayederu ogun oti lile to pon si apopelebe awon oja isegun to ti koja ojo to wulo mo awon chemical ke ati bebe lo ton gbajake jado ilu Abuja ati awon agbegbe re ti awon oja miran je awon iti ile ise to se won o finu fido jowo re fun ajo Nafdac nitori pe ko wulo mo nibi sele na oga agba ajo Nafdac ojogbo Mojisola Adeyeye ti oga agba eka iwadi ati agbofiro ogbeni Martins Iluyomade to sa soju re o se afi ipinu ajo na lati daju pe awon oja ayederu ko wo awon le itaja wa mo won kilo pe oja ogun ayederu o ti sapa won lati farajo ojulowo eyi to mu ko tubo nira si lati da awon oja ojulowo mo si ayederu ajo Nafdac fi kun pe isele na ti se afihan ipinu won lati ko gbogbo awon oja oti lile to wa ninu apopelebe kuro ni awon awujo wa to si kilo fun awon olutaja pe eyi ta ba mu to taru awon oja be won gba oja na to si gbe awon igbese to to labe ofin ajo na wa ro awon omo Nigeria ko yera fun rira oja afurasi o oja olowo poku ki o si jabo oja ikeyi to ba furasi si office Nafdac to ba somo ojulo tabi ko pe won sori ero ibanisoro won ko kedu ko po so ki ba ile obioge titi dose to nbo ta tun ma pade orukọ temi ni Olorun Femi Kadri Omakin Omopo Omopo jigbele jigbele e ma yase
4: ehe be ni tawon oniroyin wa ri won ni si kan pe meji iroyin to munadoko ni won ma mu wa si eti igbo wa ni ojojumo o seun pupo Olorun Femi fun iroyin yen a ma re yin ba e wa yi ati gbo iroyin sugbon Yoruba bo won ni oro pupo nko ki kun agbo e je ka wa tara sasa kiakia ka darapo mo awon osere wa
7: Ẹ̀lẹ́bẹ̀wò. Ta ló wà bí yìí o?
8: Mo wà ní mò ń bọ̀ o.
7: Wo ṣe kíákíá ni o. Nítorí ọ̀rọ̀ tó wà lẹ́yìn kọjá bẹ́ẹ̀ o. Kódà ogun tó ń jà nínú báyìí ó kọjá ogun gbígbà. Tí àwọn ìjọ náà bá bínú kọjá bó ṣe yẹ lọ, kò ní lọ́gbọ́n o. Ó yọ lọ́ka ya kò sí wọn nínú kíákíá báyìí o.
8: Ó dáná ọ̀hún Àdàmú kí ló fẹ́ jẹ? Torí gbogbo jíjẹ ló wà nílẹ̀.
7: Ẹ ọ́ dábẹ́ ẹ wà fúnmi ní ẹ̀bà àti kí ni o pe ọbẹ̀ tó fún mi níjọ́ níyí o. Ẹ ọbẹ̀ mo yọ àbí.
8: Àlàmú kí ló ń pè ní ọbẹ̀ mo yọ? Ọbẹ̀ ẹja ìmòyò.
7: Ẹja ìmòyò. Ẹja ìmòyò. Ẹ ti ẹ̀dọ́ náà. Níbo ni ti ma ri awon eroja re yi o ja le moju pe okokoro ti ma ko wole nitori mi o lero pe a le ni awon eroja ti o mu ki odo o du bayi ni orile ede wa o dako ni ogo ni okokoro ti ma ko wole
9: alabu o da meri pa mi injo mo wi pe ohun to wa lo si sokoto o wa la po sokoto re bayi ile wa yi ni o koda ile wa ni mo ti ri gbogbo awon eroja ti mo fi se gbogbo nje mi eyi ti e ni igbagbo pe ohun gidi kan ko le jade ni orilede wa e si ri nkokon o e je ki wa fi to yin leti o kese kese le si ri o kasa kasa baba kese kese nbo lo na so ti gbo o da na akaseba melo lo fe te fo
7: a je wi pe ara e bayi won se takotako lati deko akoja won lati oke oko ha o ga o wo fun mi abale joje pelu obe eja e mo le wo e ni komo komo ni o
9: o da na mu nbo ah jirodu emi lo le to wa ro kale bi efo tete o ko da ki lo feje
7: nigba ti ogo ja ninu mi ni ohun ni mo ni ki o da awon ti ogo ibinu ja ninu won lohun mo ko to dira on to sori ara ko ni alabu to wo ko si ohun ti ko le ko wole o lati oko oko koda o le ku awon ohun ija to le gba ilu wa je wole
9: ah ah iro ni o ki se ni bi bayi o tori afe wahala nilu wa o
7: kini se leyi kini fe lenu nkan
9: jinodu o je ti re ri
7: o seun o seun iya bebe wa fun mi ni omi ike kan ti o ni ami mabudaki ni
9: jinodu je fi so fun bo se omi inu ke ni o abi omi inu ora awa ki ta omi ti o ni ohun te mabudaki lara se o ti gbo bo se to ba bi mu omi inu ke kan wa fun jinodu ah ah oga tunde e ma kaabo ki lo sele te wa da joko si bi bayi ti e ti e pe mi
7: jeje mo kuku joko tawon kan so wi pe ogun ja ninu ohun ti keji na nso nipa ati ko awon nkan to le pa ilu lara wole eni o si ko bi won se laja oni won o fi mo ti mo le so le lori o jeje jinodu ini ti o ga tun de gan lowo yi e je ki so fun won ko si bi a o se deko anko ko wole lori ede wa o se lo to
9: be ni a o ni deko e o abi o mo wi pe gbogbo nkan la ma ko wole ni bi oogun ounje ilekun adajoko ki ti ko igi itaye papa koda awon egbogi ti baba nla wa fi le wa lowo o ti oloko idi ni pe agbodo ko wole lati oko oko
10: eh ni saman ẹwà náà ló ń sọ lẹnu yẹn ọpọlọpọ àwọn nǹkan ló ti yí padà tí ohun mèremère sì ń ṣẹlẹ báyìí.
7: ọ̀gá tó dé mo rò pé ìjẹun lọ́wọ́ ni ṣé ẹ mọ̀ pé wà burúkú ni ká máa sọ̀rọ̀ nínú ìjẹ ni.
10: bẹ́ẹ̀ ni ó lè jẹ́ ìwà burúkú ṣùgbọ́n kò wá burú tó àwọn àlàyé àìṣedédé tó ń gbé kalẹ̀ lórí àwọn ohun tá à ń ṣe ní ìlú wa tí ẹ fi tó ń jẹ sílẹ̀ náà. tó kí n wá sọ fún ọ láìpẹ́ láì jìnà ó rí i wípé kíkó oògùn wọlé láti òkè òkun yóò dínkù pátápátá kódà kò ní ju ìdá méjì lọ.
7: yéè kò jẹjẹ bẹẹ ha lọnà wo iṣẹ àwọn ọtá rèé o.
10: mo mọ wípé láìpẹ́ ìlú bẹ̀rẹ̀ sí kó àwọn ọjà oríṣiríṣi wọlé àmọ́ nísìnyí àwa náà ti ń ṣe ètò nípa ìpèsè àwọn èròjà tí wọ́n fi ń ṣe àwọn oògùn tó ń kó wọlé láti òkè òkun. àwọn eléyìí tó ti pè ní oògùn ìbílẹ̀ tó fẹ́ kó wọlé a ó ní láti ṣe ìwádìí fínífíní láti rí wípé ojúlówó ni wọ́n. tá a bá sì wá rí i wípé àwọn èròjà tó wà nínú ẹ̀ òpójúwọ̀n a ó dá wọn padà ní faransésà.
7: ẹ ò lè ṣe yẹ o ẹ ò lè ṣe yẹ o iṣẹ́ máa bọ́ lọ́wọ́ àwọn ènìyàn ọ̀pọ̀lọpọ̀ yẹn pàápàá ni ó pàdánù àti jẹ ẹ dákò ẹ yí àdárò o ọ̀nà àbáyọ gbọ́dọ̀ wà o.
9: ẹ máa wo eléyìí àlàmú kí ló ń ṣe má sọ fún mi pé òun gbìyànjú láti fún òṣìṣẹ́ nafdac ní ìdìbàmì o wo jẹ́ kí n sọ fún ẹ ọ gba kirikiri ló máa padà wàá múlé sí láìpẹ́.
10: ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni mo wípé ọ̀pọ̀ nínú àwọn oògùn tá à ń kó wọlé yìí wọn ò jẹbi dọ́rọ̀ nítorí wípé wọn ti dínwọ́ àwọn èròjà inú wọn kù.
9: orí mi o àwọn ará bíi ti wá ba ìlú jẹ tán pátápátá ọlọ́run ló fi àjẹ wọn.
7: kí wàá lè tún wọ gbogbo ìyá o.
9: ọ̀rọ̀ ẹ̀yẹ́ ẹ̀yẹ́ ìgbọ́.
11: o se re wa won ni ma pa wa lere amo imoran temi ni gbogbo igba ti mo ma ro wa ni wipe ba se rere ka ma gbagbe lati mu eko fun ilera wa ti wa ninu ere un ka ma gbagbe lati mu lo ti wa ju si a fe ku kan je wipe awa nikan la ma ma soro a ni gbo latodo yin a fe gbo latenu teyin na ki le ro bawo le se ri si ki lo nlo lagbegbe yin nitori na nko e kan si wa nipa atejise tabi whatsapp lori number yi odo esan odo eji arun eje eta ejo eta erin okan lekan si number ti e ti le kan si wa nipa atejise tabi whatsapp lori eto yi ohun ni odo esan odo eji arun eje eta ejo eta erin okan to ba sele wipe e mo ibi okunkun kan tawo onise bi ti won tin se ogun ayederu tabi ti won fi ohun elu ayederu miran pamo e ma toju e bi asiri o iyen ki sasiri ire o asiri buruku gba ni ni kiakia ni ke kan si number odo esan odo esan eje efa eta odo arun odo eje ere lambe to ba je oto ki esi ma wa se yonu asiri yin bo lowo ajo NAFDAC
12: Dokita, ki se igba kokore ti omo yi ma ni aisan iba. Ile ise wa lagbara to yi.
13: Arabirin, aisan to so mo yi leju be se lero lo. Awon ayewo ta se fi han wa pe omo yi ti mu oti se die. O si ti sakoda to po lagbo ara re.
12: Ah, iwo lo niyan. Ko le je be.
14: O tan ni mani, o ti na ra pe lebe lo ma fi gba naira atema fun lo si eko ra lojojumo.
13: O ti mu lo nba po lo mode je mi o. O se ko ba fun bi won se ni agboye ni ile eko. Be lo se ko ba fun sise ipinu to ye koro fun o. Ninu agbo ara nko, o ma nba ikiri oni ati edo je ni. O nfa eje riru. Be lo si isina fun arun gẹrẹ lati jara bo ni agbo ara wa lojo waju
15: o tun ma soko fa irewe si okan ai ni farabalẹ ai dare ni loju tun si ma so won di omu ti parako ti won ba ti bere si mo ti nigba ti won wa lewe
13: e je ka fowo so wopo lati dekun oti ninu fa won iwe wa e je ka gboju wa gan si oti inu ora pele bi ati yi ti won se sinu igo kekeke ti oju 200 ml lo lati yo awon omo wa kuro ninu igbo kun oti ninu ka le da abubu ojo waju won
11: awon igbese ti awon gbe lati ri pe awon se atileyin to munodoko fun awon osise ajo NAFDAC
16: mo so fun awon eyan wi pe a kokko san iye ti ajo na je awon ajo kan wa ni kilele ta fi fe sanwo na pada tori ni pe ni Nigeria a kin dawo ta ba je pada mo si je kan mo pe a le je eru si eni ta ba je lowo nigba yen a ni ipenija repete ninu e awon osise wa o ni ero computer lati sise papa julo awon ko wa ti baje debi pe awon ile ise lo ma nfun wa loko eleyi si fa ere si laarin awon osise tori na mo fi koko ba awon asoju osise na so mo si je ka mo wi pe mo mu itoju awon osise lokukudu ki won le ma sise won bi ise be ati da awon osise kokan duro tori alaafia wa lo se pataki fun wa mo si tun san gbogbo gbese ta je laarin odun kan tori aleje ajo ti o ri iwe eri global benchmarking ajo to mojuto ilera agbaye iyen world health organization gba ka si tun ma je gbese tori won gbodo ri iwe isiro wa ati bi ati ntoju awon osise na
11: ojogbon adeyeye salaye pe awon itesiwaju yi won se se nipa agbekale eto quality management system iyen eto to munadoko nipa amojuto osise
16: abere eko isakoso to dara julo fun awon osise wa iyen quality management system tori mo ti ko eko re ni ile eko giga ti mo ti wa ni ile ibo ti oluko agba ile ise na fi ko wa pe agbodo ni awon onibara wa lokan eyi lo si mu ayipada otun ba ile ise na awon eko yi na ni mo wa mu lo ni ajo NAFDAC lati mu awon onibara wa lokunkundu nipa gbogbo ise wa ki a le daabobo ilera awon eyan wa bo ti ye
11: siwaju si won salaye awon igbese ti won gbe lati ri pe orilede Nigeria gba iwe eri ti a mo si WHO maturity level 3
16: abere si sise ni ibamu pelu ilana ajo to mojuto ilera lagbaye iyen world health organization bo ti ye fun ajo to sise isakoso bi ti wa ani lati tele ilana ofin to le ni 1000 lati le kese jare eyi la se
11: ajo NAFDAC national agency for food and drug administration and control ise won lati daabobo awujo wa kuro lowo awon ogun ati awon ohun elo miran ti won le je ayederu ti sise won okun oju osun awon miran to je wi pe ojo ti won wulo mo o ti koja tabi awon miran to di je wi pe awon ohun elo to lewu ni won to si je wi pe won le mu ipadanu emi wa fun opolopo awon ebi ni orile ede Nigeria
17: iṣẹ́ àti iṣẹ́ àjọ NAFDAC ó lè má jẹ́ ohun tí wọ́n rí, ṣùgbọ́n ipa iṣẹ́ àti iṣẹ́ àjọ NAFDAC ó ń kọ̀ wọ́n lára. Ni gbogbo igba ti ajo NAFDAC ba ti ri si wipe a ko awon ohun elo ti o ni idabobo kuro ni awujo wa ati wipe a mu idabobo ba awon emi eniyan siwaju si eto na tun wa je itaniji fun gbogbo wa wipe idoju ijako awon ayederu ogun ati awon ohun elo miran ti won ni ewu ni awujo wa wipe o si lo lowo lowo o leyin ikawo ti a ba se fun awon ayederu ogun gbogbo iwode ti won ba se ni oja gbogbo ayewo ti won ba se ni yara ayewo ati gbogbo ipelejo ti won ba pe awon onise ibi wonyi lejo aye eniyan emi eniyan ni o wa leyin re ti anda bobo eyi si je imoran fun gbogbo omo Nigeria wipe ka ma konjo wo ara wa wipe ifura no ogun agba ani lati la oju wa sile ni gbogbo ohun ti a ba ra ki a ma se ayewo number iforuko sile ajo NAFDAC akoko ki a ma ra gbogbo ohun ti a ba ra lati awon ile itaja ti won ni iwe ere lati ta ohun ti won ta elekeje ati wipe ki a ma soro soke ti a ba ri ohun ko to je wipe o le fi emi ara awujo wa wewu yato si igbofiro ati amojuto eto ojo na tun da lori atunto igbekele awujo wa nigba ti a ba ni awon ilana amojuto ti ati ro won ni agbara to si je wipe won munadoko awon ara awujo yo le ni igbekele si bakan na wipe ogun ti dokita ni ki omo to saisan ra tabi ounje papa ti a ba gbe sori tabili wa tabi oti eleyin dodo ti ara ninu orun losan gangan wipe gbogbo won ko won ni idabobo ti o peye fun ago ara wa ati fun emi wa ni opolopo ona eto amojuto to munadoko ki kan se nipa ofin ijoba nikan rara o wa lati mu alafia ati ifokanbalẹ wa fun gbogbo ebi to je wipe won ti ni awon idojuko orisirisi miran siwaju si awon ijiro ti oga agba pata ajo NAFDAC ojogbon mojisola adeye tun salaye won so itan injile nipa iforiti ifarada ati atunse ile ise gbogbo awon alaye won nipa atunto ilana ise sise atileyin to munadoko fun awon osise riro awon ofin ti won fi sise ni agbara ati lilepa ati ri wipe ajo NAFDAC duro gbon won si le figa gbagba pelu awon ajo alamojuto miran kakiri agbaye gbogbo awon igbese yi lo fini lokan bale wipe awon ile ise ijoba ti adakale lati sin araalu gbogbo won le se itesiwaju nipa ikora eni nijanu iforiti ati idari ti o munadoko patapari e kini imoran ti eyi mu lowo fun gbogbo omo Nigeria were ni ilera wa ki se ohun ti o ye ka fi owo yepere mu o papa julo ni awujo to je wipe awon ohun elo to lewu ati awon ohun elo ayedero won le rapala wo inu ile tabi awon oja wa ifura loogun agba o ise si kekere ki a ma se ayewo ohun elo ti a ba fe ra ki a tun ra o le dabi ni pe o kere looto amo o le je ohun ni o mu iyato wa laarin idabobo ati ewu laarin iwosan ati ipalara tabi nigba miran papa laarin wiwa laaye ati iku Roger Musso Loku Omika General Pelenu Amo Unfono Funi Je Wemiashe Agbeye wo Yanya Jo Ajo NAFDAC Lati Bati Ojo Bomujisola Adi Yitiba Opash Kegebi Ogagba Pata Ajo NAFDAC. And all about me bani lati kosi ajo NAFDAC fu omuko rara etoju awon number yi si ero alagbeka yin odo ejo odo okan NAFDAC eyi to je odo ejo odo odo okan efa eji eta eta eji eji tabi number eleyi odo eje odo odo okan NAFDAC eyi to je odo eje odo odo okan efa eji eta eta eji eji
18: ti e ba wa ni ibere nko e kan si number yi odo esan odo esan eje efa eta odo arun odo efa ti wa wa ye wipe eni esun kokan ti e fe fi kan e kan si number eleyi odo esan eje efa eta odo arun odo eje ofe ni pe lori gbogbo number ti ati kasile wonyi be si ni e tun le kan si ajo Naftac lori ayelujara ni ikanni won ni www.nafdac.gov.ng lati mo si nipa ise ati ise won be si ni e le kan sawa na lori ayelujara ni gadoagency.com.ng lati gbo awon eto miran ti ati se seyin so ki a to ma wa lo kuro lori eto tuni ise amore ile ti ose yi fun re o ri daju wi pe o nse ayewo number iforukosile ajo Naftac lori ohunkohun ti o ba fe ra ko to ra lo awon owo elo ariraju ti ati pese sile ki o si ri wi pe awon ile itaja ogun ti won ni iwe ase lati ta ogun nikan ni o tin ra ogun re o isesi kekere ni sugbon o n gba emi la lakoto ri ariraju ko to ra ti ko ba ni nti afowo si ajo Naftac Mara, Malo. Eto yi jẹ agbejade Gado Agency Limited ti ajo National Agency for Food and Drug Administration and Control NAFDAC jẹ onigbọwọ rẹ. Ọpẹ pupọ lọwọ ọgbẹni Malaki Upon fun akitiyan won lori eto yi. Ohun awon osere wa pataki ti egbọ ninu ere aladun toni, ohun na ni Elizabeth Popola, Kola Aleja, Femi Ojoye, Time Bello ati Victoria Alagbe. Godwin Odemije ni olotu eto ti Olorun Femi Kadiri ati Oluwase Gushita be si se atileyin won. E tubo ma yan idaabobo. Emi na ni omo yin ore yin ninu ilera. Oluwa seun Odukoya, omo ba ntamo alagemo 14, omo ba rin ile nutiti, omo ba ni iyoro. E je ka fi pade si otun eto ni ose to nbo. Titi digba na nko, alaafia ara ati okan yo ma je fun wa o.
19: Tẹ̀síkì ìkéde pàtàkì yìí, èyí lẹ́sọ fún gbogbo àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì Lagos State Teaching Service Commission (TESCOM) tó wà lábẹ́ Defined Benefit Scheme pé àyẹ̀wò mo wà láyé wà láàyè ara mi. Eléyìí tó máa wáyé lẹ́ẹ̀mejì lọ́dún tí iléeṣẹ́ Lagos State Pension Commission (LASPEC) ṣe àgbékalẹ̀ rẹ̀ lórí ayélujára fún ìdánrawò mo wà láyé wà láàyè ara mi lórí ẹ̀rọ ayélujára https://verify.tescomlagos.ng láti dí àlàfo tó ṣeéṣe kó ṣí sílẹ̀ nípa ìró àwọn bàbá àti màmá wa. Surname àti oracle number ayílẹ̀ nílò ẹwà gbọ́n lórí ẹ̀rọ ayélujára lètò yìí ti máa wáyè kì í ṣe WhatsApp number bẹ̀rẹ̀ látọjọ́ Monday 18th May sí 29 May 2026. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ̀pẹ̀ Mrs. Makinde sórí 09053962112 tàbí info@laspec.gov.ng. Olùkéde Mr. Babalọla Òbílànà, Director General. Last

ẹjẹ́ ká lọ pàdé ambassador Yunusa Salimoni Aremu Aye Niromo ọlọgbọmọ tó yà fọkọ lórí ètò wa ètò yin ọ̀rọ̀ tó ń lọ kí lọ̀rọ̀ tó ń lọ fún ti òórọ̀ tòní ẹ má yí kúrò ẹ pàdé ambassador Yunusa Salimoni Aremu Aye Niromo oyaro

0: iléeṣẹ́ ìtẹ̀lẹ́tàyọ̀ kado medical nigeria limited ló ṣe massive capsule jáde orí iléeṣẹ́ wa wà ní nọmba 119 ìpájà road shopping day bus stop opposite union bank agege nílùú èkó láti mọ pharmacy tí massive capsule wà ẹ̀pẹ́ 08103369434 bí ẹ̀yẹ padà kò bá sí lẹ́yìn ọjọ́ márùn-ún kàn sí dókítà rẹ o.
1: Ìtòrò tó ń lọ tọjọ́ tò ní ṣàrẹ̀ ń pẹ́kẹ̀ ẹ̀rí pé lẹ́ẹ̀kan mo ní pé múbì tó wà ní oníbùkù ògbẹ́ náà ni mo sọ fún ní ọ̀tà lọ́hùn ní ìjú ọ̀tà lọ́hùn mr lẹ́kan àmì mọ́nìjà àwọn ní ìbẹ̀rùn alàgbà bọ́lájí náà náà ni múbì tó wà ní mowó ní mowó ní badagry expressway náà ni ìbẹ̀rùn alàgbà bọ́lájí mọ́nìjà àwọn bẹ́ẹ̀ ìdí tá a fi ń dapọ̀ àwọn ìjà ìdíkútọ̀ ọmọ attendant máa ń dọ́wọ́ ogun gbà mí tẹ́ ní mẹ́ni ẹ̀pọ̀ jọ́sùn àmọ́ ẹgbẹ́ bá ti gbẹ́
2: ẹ ti mọ àwọn tẹ́ máa fẹjọ́ sùn
1: tẹ́ lọ bá ẹ̀dákun gbogbo wa ní orílẹ̀ agege pátápátá àtàgege akirawa kó ẹjẹ́ asọ́dún jẹ́jẹ́ o ẹjẹ́ abọ́dún jẹ́jẹ́ mo kí dp wa ní ìbẹ̀rùn pé wọ́n kó iṣẹ́ ní ẹlẹ́rẹ̀ àti ẹ̀sọ́ mo kì yín àti gbogbo ọfíìsà tó wà ní ẹlẹ́rẹ̀ àti sọ̀kòkò mo kì yín àti gbogbo fẹ́ǹsì nímọ̀ náà mo kì gbogbo yín pátápátá kò tó e délé epo kiri ọdún ayọ̀ láàṣẹ ọjọ́ tí ń lọ kánkànkán òun náà ni àṣekè náà lọ́jọ́ tó ni mo lába mo nígbà pé lọ́jọ́ mẹjọ ẹ̀ pàdé wa báyìí dákọ̀ ìta máa lọ.
2: Tá ọ̀ ó tún di lọ́sẹ̀ tó gbọ́ ta tó máa pàdé ó kọ́ mi ò yí padà Rafael Adéwọlé ọmọ àgbèdì tẹ́ mọ̀ sí Ayọ̀fẹ́ Ara.
1: Kí n tó lọ nínú àwọn happiness sisters club yẹn chief whip wọn madam ayélọjà ní ká bá wọn kí gbogbo àwọn tó ń wá síbi ìnáwó náà kí president wọn àti gbogbo àwọn tó ń wá pátápátá ìpè lágbára náà àjọṣọkọ náà sì kún olóyè ẹgbẹ wọn ire o. Ari ambassador yunusa rẹ mọ iná ọmọ ni mọ ń jẹ ọlọgbọn ọmọ tí yà fọkọ ní ọjọ mẹjọ òní àpàdé orí àkọtun ètò ọlọwọ bọtìmí tọjọ tòní bí ọdún fọlọǹsọ orúkọ ọdún ló jẹ kó darapọ mọ ní tiẹ ọdún mi bí ọdún fọlọǹsọ òní ọlọwọ bọtìmí tọjọ tòní olóòtú ètò mi bisola balógun ẹ ṣe ẹkọ àdótì nọmba bi 08033251408033251214 mo kí iléeṣẹ tèmi tá a tọ adúlẹ gàmìn nàìjíríà limited náà tí wọn wà plot tí wọn wà ní opposite union bank ní sọfúnde ní agege pé ẹ kó iṣẹ wọn ní oògùn tó ti iléeṣẹ tèmi tá a yọ jáde kò sí gbà tẹ ẹ lè lò ó wọn bá ti ní kẹ ẹ lò ó lágbára ọlọrun ẹ ń bá ti lò ní ìròyìn fún èèyàn tí ó kù. Ari ambassador yunusa rẹ mú ayinara mani mọ ń jẹ ọlọgbọn ọmọ tí yà fọkọ jọmẹjọ ni àpàdé àkọtẹ sọ kéré o.

gbogbo ìlú ń rọ kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ kò sówó kò sówó màálù ń ṣubú lu màálù tó bá rí alàgbà kan lẹ́gbẹ̀ẹ́ lé mi màálù méjì báyìí òní wọn sùn mú mọ̀ kójú bá máa fi délé báyìí egun ẹ̀ la máa rí àtàwọn agbẹ̀dùnú ẹ̀ tí wọ́n ti ṣe títí ẹ fún wọn lẹ́ran jẹ́ gbogbo àwọn ìtọ́ ẹ kó jáde láti inú ẹ̀dọ̀ tí yẹn kẹ́ yá wọn bẹ́ẹ̀ máa ṣe o kó má bàa díjà o kó má bàa di ó ti yé yín táwọn àpè lọ́mà síra wa o ẹ fún wa lẹ́ran ẹ̀dẹ̀ má tún fi òórùn ẹ jẹ́ ká máa kí àwọn ẹni bí ẹni àwọn èèyàn bí èèyàn ẹ jẹ́ ká máa kí màmá wa dáadáa ìyá ṣákì bó ti ẹ pé bàbá ṣákì òkè wọn wọn ní àkókò òun ni ò bá wọn ṣọ̀rẹ́ lórí ètò akínyìn akínyìn ò lágbára ọlọ́run àjíǹde ara máa jẹ́ o àjọṣọdún ọdún yìí a ṣe tẹ̀mí ìtòwó tọmọ àtọmọ ọmọ àtàlàáfíà lágbára ọlọ́run igi ìyá náà wá ń bẹ lórí àtàn kò tí ì wù rárá bẹ́ẹ̀ni lágbára Edumare bàbá ní lu màmá gbó bàbá tiẹ̀ ti ìyá tí ń lo màmá gbó mo ti rí àwọ̀ bàbá ní ìsín àwọ̀ tí mò ń wò níkan bíi 20 years ago kan nílé ìyá ṣákì ẹ mọ̀ nǹkan lò ẹ̀rá yọ̀ báyìí lò dáadáa ni ọlọ lo bàbá pilẹ̀ kan ọ̀rá yọ̀ yín lò dá èmi náà máa yọ́ tèmi náà lò mo dẹ̀ gbàdúrà káwọn tèmi náà kan ra máa yọ́ mi lò ni wọ́n ṣe ń lò mí bọ́dì làwọn èèyàn ń wọ owó ẹ́ńjìnì akí gbogbo agbogbo àwọn ọmọ wa bí ta léwédé ta tagbòde iṣẹ́ ọlọ́run àbọ̀ ọlọ́run a máa wà lórí gbogbo wọn lágbára Edumare jẹ́ kí n máa kí bàbá mi dáadáa bàbá mi ní ìlú Èkó ń bí báyìí àwọn náà ni aláìlúwà ọba musiliu ifásínà onípẹ̀dé fìrọ̀rùn gbadé olójoru ti torí òkè mo kí bàbá o lágbára ọlọ́run wà ń bẹ̀ wà ń bẹ̀ ló máa wà ń bẹ̀ bàbá ayédèrọ́mọ náà ní kínkín dáadáa ambassade unisa ààrẹ mu ayédèrọ́mọ wọn ní àwọn ni àbúrò màmá yín gba ààyè mo ní àwọn dẹ̀gbọ́dọ̀ máa tọ́jú yín o torí ẹ́díẹ̀ kì í kú kádẹ́yìn ẹ̀ náà ti bá ti rí màmá yín báyìí àtàwọn báyìí kódà gan àwọn pé àwọn lọ bí lé màmá yín pé táwọ̀ làwọn fi jọra àkọ́bí màmá wọn ò dà wọ́n ní àwọn máa tọ́jú yín náà lóòrèkóòrè wọ́n ní kẹ́ máa gbé fóònù àwọn fẹ́ wo àlàáfíà yín náà ni èmi ò wá mọ̀ àgbà láàrin ṣọ̀pọ̀nà àti ṣọ̀gó bàbá ayélujára lọ́nà sọ fún mi pé àwọn làkọ́ bíi mọ̀mí wa mọ̀ pò tẹ́yìn mú kọ́lọ̀ kí ó da gbogbo yín sí o lágbára Edumare ayé kí n máa kí àǹtí mi alájà sherifat giwa ìyá aláta ní ọjà ojú ìmá mi nìyẹn bí màámi ṣe gbé tibí yẹn lẹ̀ alájà sherifat giwa náà ni wọ́n gbé yàbejì ìbejì kí wọ́n lé wa o màámi bíbejì alájà sherifat giwa bíbejì ẹ̀gbọ́n.

0: adupe fun Olorun oba aleke ola oba to tun ni ki ile ya odun yi ko tun soju emi eni kankan wa tori wipe ogbon wa ko agbara wa ko mimo se wa ko ori ofe anu no la rigba lodo Olorun oba Allah oba to tun ka wa ye subhanaka allahu sifati munazzaati ani didat wa khaliqu li khalqin ajma'in wa jabiru li kathiro min rufat amari ore ore Olorun oba aleke ola o amari ri anfani amori ri ore ofe eyi to tun fun wa ani ya ma indu indi wa indan nasu idun gege ba ti se mo wi pe odun leya ohun na lodun ti o je wi pe odun to tu ati awa muslimi a o kin fi sere ninu odun gbogi meji tani ba se ni idun fitri be na ni atun ni ani de la hada tin se odun gbonogbon odun leya ohun na la wa wa nbe yi a ma dupe fun Olorun oba aleke ola o gbogbo eyin muslimi jake jadu agbalaye aki egboyin na wipe aku odun aku iyedun bi ati se nkira wa lati 92.9 fm ni bond fm ta kale si adekunle faju iwe ni gra oni gbogbo ikeja nipinle eko mashallah wala quwwata illa billahi al-aliyyil azim akose eto na leleyi ti awon ti won je oluse akoso ile ise bond fm ti won se agbe kale fun gbogbo awa muslimi jake jado orilede nigeria lati ma fe mi more han si olohun oba aleke ola pelu wi pe aku odun aku iyedun mashallah wala quwwata illa billahi muhammad cousin fafumi ali cousin mi mole ohun na loruko todo temi laarin se kan si keji pataki odun leya eje abara wa so ko to di pe a ma se oju pe sile tun ni kaluku wa na lori ofe ta jo pe ta jo ma kira wa ku odun ku yedun tori ka ma kira wa ku odun ku yedun ni nitori pe odun eleyi ta wa nbe yin sa'idu in gadautu ma asabi jadid ninu orin afawa mulana sha abdul latif al kabari olorun mo sai ba wa fi ke ku ke won ni al qiyamah olorun won ni fal yawma idu indi odun le ni o indi lodo temi fura mi wa inda nasu indi ku wa se lodo temi nikan ni gbogbo agbaye lo ti je wi pe ojo odun na le ni nse saidu inda dautu ta ba wa ti moju mo tolorun ba ti fi ori e to ti fi ore nta e to ti fi aponle anu e to ti fi jiwa si ojumo alaye ni aya ojo na ko si nkan to ni kaloko ana o ma se a ma ko saso tuntun a o ma korin ope a ma fe mi more ran ma saudi jadid awa ni a ma woso lati lo josin fun olohun pelu ka lo kirun eid ta ba wa kirun eid ton ko fa azali yawma tuliko ojo ba ti se wa le ri pa awon eyan ni sube leju oni kaloko a ma tuju ka latara pe kini latara popo sisin odun to nlo ogani bi nashidi pe la ma wa korin orin wo ni orin ti yo ma jade lenu wa yen na ni gbele ohun subo ohun na ni gbele ohun allahu akbar allahu akbar allahu akbar la ilaha illa allah wallahu akbar allahu akbar walilahi alhamdu allahu akbar allahu akbar allahu akbar lori ta fi fi joko sosu olohun ilagbara olohun ta ti fi ru pe ti tobi olohun ti tobi olohun ti tobi olohun oba ta ri ti tobi e fi wu nkankan oba to se wi pe ti tobi e tin be lana ko to de ni ti tobi e yo tun ma be leni ti o ni tan ti ba tun de la to ba tun de la ti tobi olohun oba o ni di ko ni yigi ko ni iku ti tobi e dani ma ndi ko amo ti tobi olohun oba gbere ni allahu akbar kabiran oba to tobi to tobi de bi wi pe nigba ti won wa di e lo ton wa di e bo ohun olohun ti olohun oba fi kire na la pada fi ki wi pe tabarakallahu azza wa jalla ti tobi to wa ni papin ti tobi laye ohun na ni olohun oba adupe fun e o adupe fun e lori odun yi ki wa ni pataki odun na gẹ́gẹ́ bá ti ṣe mọ̀ wípé ànábì ibrahim aleyhi salatu wasalam òun ni ìfi ẹ̀mí ara ẹni jìn ló wáyé lórí ẹ̀ ní ipa ti ìṣe àgbékalẹ̀ ọdún iléyá òun ló practicalize ọdún tá a wà ńbẹ̀ yìí kí wá ló fi ṣe ànábì ibrahim nǹkan ẹ̀kọ́ tó wà ńbẹ̀ pọ̀ àmọ́ ẹjẹ́ amú méjì péré àkọ́kọ́ nínú ẹ̀ òun náà ni aleimanu bila ìmúgbàgbọ́ nínú ọlọ́run ìmúgbàgbọ́ nínú ọlọ́run látara kí ni latara ipo kipo te da ba wa ninu aye ka ni gbagbo pe leyin olorun atufo olorun leyin olorun atufo olorun tori pe olorun oba nikan loba to le chanu eni ohun na loba to le gba ni ohun na loba to le la ni leyin olorun ko tu si nkan mi ma atufo olorun anabi ibrahim si practicalize e latara igba to nwa omo to du omo pon anabi ibrahim o sha ni gbagbo pe olorun na loba to le se ko si nkan temi ati e na nla koja le ni tolorun oba o le yanju e fun wa o ta ba ti ni gbagbo nu olorun ko si nkan temi ati e na nkoju le ni tolorun oba o le bi e fun wa ta ba ni gbagbo nu olorun ali imanu billahi lo siwaju ni gbagbo ninu oba ta nke pe tori ke eyan to sadua kadua yen to gba afi kiru eni be na ko ti ni gbagbo ninu olorun oba le ki ola wi pe adua mi ti gba adua mi na tara pe ni suleiman igbagbo abo ta we eyan gbe kakiri ohun lo nda nkan to nje ipeni jale fun wa igbagbo abo ta ngbe kiri ohun lo bi ipenija to nkoju onikaluku wa laye leni amo ta ba ni gbagbo wi pe olorun ko si nkan ti oba ko si nkan ti o le se olorun oba na si lo so gbe pe idiwu ni first ejibu lakun e pe mi ma da yin lohun o fi ko ida si izaza alaka ibadi anni fa'ini qaribun ujibu da'wata da'in izada an fali yastajibu li wal yu'minu bi yinu ewo tẹyin ẹdá bá fẹ pe ọlọrun àwọn èèyàn tá a fẹ pe ọlọrun wọn yìí ni níbi agbúdọ nígbàgbọ nínú pé ọba tí ń gbàdúrà yóò gbàdúrà wa ìyẹn làkọkọ tànàbí ibrahim fi hàn ó nígbàgbọ ní ọlọrun ọba tí ń sìn ẹlẹẹkejì òun náà ni atẹkùwà ìbẹrù ọlọrun tẹkìlá ìfàtẹkìwà láyìnà jáwọ arántí ní kọlíbi amórí ilá wazọl ànàbí ibrahim níbẹrù ọlọrun ó nípayà ọlọrun ìbẹ̀rù ọlọ́run yẹn ni àdéhùn olóṣè lè mú àdéhùn ọlọ́run ọba ṣe àwa náà ní àdéhùn tá a ṣe sọ́dọ̀ ọlọ́run ọba àlekè ọlá nígbà táwa náà ń ta tá a dénú ayé tá a tó máa bọ̀ ó léyìí táwọn òbí ṣe lórí wa ó léyìí táwa náà ṣe níwájú ọlọ́run àmọ́ ṣe gbogbo àwọn àdéhùn yẹn bá òdi ẹ̀ràn tí wọ́n ṣe wọn ràn wá létí wọ́n rán wá létí nígbà tá a sọ pé ìyá kana àbùdù ìlú ọlọ́run láàmọ̀ sí wá ìyá kanu stẹ́yìn ni wọ́n náà láti máa wá lórí ìrànlọ́wọ́ ṣọ́lọ́ là ń wá lórí ìrànlọ́wọ́ nínú àwọn nǹkan tá à ń ṣe ẹ mọ̀ bàjẹ́ táwọn ẹlòmíì ti ṣe nítorí wọ́n ń wápò ẹ mọ̀ bàjẹ́ tẹ́lòmíì ti ṣe nítorí ó ń wá oore kan ẹ máa burú tẹ́lòmíì ti ṣe lẹ́yìn nítorí àti lè ríwájú dé gbogbo ẹ̀dẹ̀kẹ̀rẹ̀ yóò dẹ̀sán kọ́lọ́n kó wọlá èyí tá à ń ṣe èyí kó wọlá kútúrà tí wọ́n ti ṣe lórí gbìmẹ́rẹ̀rìn àgbáńláyé ọlọ́mọṣà ìfiwáláyàbalẹ̀ lágbáńláyé lápapọ̀ ànábì ibrahim ṣàfihàn yẹn wípé ìbẹ̀rù ọlọ́run ìgbà tó yé tọ́lọ́ tí tíátà ànábì ibrahim lálàá wípé àsìkò ti tó láti mú àdéhùn ẹ̀ṣẹ́ nítorí ìbẹ̀rù ọlọ́run ìgbàgbọ́ tó ní nínú ọlọ́run pé ọlọ́run lọ́lọ́run ó máa gbin ìbẹ̀rù ọlọ́run síyàn lẹ́mìí téèyàn bá ti nígbàgbọ́ nínú ọlọ́run ìgbàgbọ́ yẹn ó bíbẹ̀rù ọlọ́run torí ìgbàgbọ́ yẹn ni ò ní jẹ́ kéèyàn ó tẹ̀tì nínú àwọn nǹkan tó yẹn fẹ́ ṣe òun ni ò ní jẹ́ kéèyàn tẹ̀tì nínú dáadáa tó yẹ kéèyàn ṣe síwájú ọlọ́run ìgbàgbọ́ yẹn bí ìbẹ̀rù ọlọ́run á bíbẹ̀rù ọlọ́run sọ́kàn ẹ̀dá ìbẹ̀rù ọlọ́run lànà bí ìbẹ̀rù mi fi wò pé àdéhùn ọlọ́run ló dé yìí àfi kí n múṣẹ àlálólà kì í ṣe pé mọ̀láíkà kan ló wá sọ fún ànábì ibrahim pásìkò ti tó ó sùn ó lálàá ni wípé àsìkò ti tó láti mú àdéhùn ọlọ́run ṣe àlálẹ́ lòmìnà àlá tá a máa sáré káàkiri tọkùnrin oníbẹ̀jẹ́ awolẹ́nujẹ́ mẹ́ta yín sìn tí wọ́n gbé ọ̀rọ̀ kan káàkiri pé atẹ́gùn kan máa fẹ́ ṣàṣẹ́gùn tẹ atẹ́gùn ṣe ń fẹ́nu ayé ni àwọn ẹlòmíràn ọ tún ṣàkóbá fúnra wa lọ lórí gírígírí a gbúdọ̀ tètè délé ọ̀nàtẹ́gùn kan fẹ́fẹ́ láìláha ìlànà nígbà tá a ti sọ àbá náà ti jìnà a ti jìnà sọ́lọ́run kò wá sípayà ọlọ́run nínú ọkàn ẹnìkankan náà mọ́ ó wá ń jẹ́ kí gbogbo ẹ̀ àwọn nǹkan tí ò nítumọ̀ awon kan tun se ma sele nu aye o wa nje ko dabi tutun loju eda o nje ko dipe eda kere gbogbo yen laje didu tahta sama ko sin kan tutun labi orun ta wa nbe yi ai mi be ru olohun lo ma won eyan ma sare ila ilo ko lohun ko wo laanu e ko mo sai siju anu e o wa ko lohun ko wo laanu e ko mo sai gbadu enikan kan wa ko wo laanu e ko mo sai duro ti wa amọ eje ka wa na mu meji yen lo eje amu meji yen lo eje lo mi gbagbo nu olohun pe un lo ba tin se nkan pe un lo ba ti tele mi ba fese ko lasan problem ti de ati ro gba lo emi ti o mo nkan to kan ninu igbesi aye to je pe un gan moju to igbesi aye ko ti riran lati ma ro wi pe o tin sare le ohun kaakiri bede keri eni eleni lo npa ti eni adehun ta wa na se siwaju olohun sadi eran ti mu se gbugbu awa ta wa na ti so pe olohun to ba fun mi lori ofe kin de odun yi to ba gba fun mi kin depo yi to ba gba fun mi kin le sase yori ise yi ma se bayi ma se bayi sa wa na ran ti ma dehun se eje a fi beru olohun eje a fi lole aye eje a fi beru olohun gbe duniya eko meji yen na le mo fe ka mu ninu odun le ya todun yi ipe ale imanu bila wateku wala ini gbagbo bi olorun oba ohun lo ba to ni kapa aye wa huwa rabbul alamin ohun lo ba to re gbogbo aye gbogbo mo fe da tolorun ba fe ni o gbogbo mo ko e na tolorun ba ko ni ta ba ti wa ni gbagbo be awa ni o ni ni problem ekeji si ni paya olorun يقول يكون المرء عن يطام نوم فيا بالله إلى من حرادة إذا ما بريوري ما بريوري يقول هذا الله أما بعد بقولنا لا تتوفي سي أما التوتي وانا سوى جو الله التوتا وانا ملا تشي سوى جو الله لا ترى جوسي كجوسي فلو ما بعليك ولا سوى أنا مدو بونغو سوى أنا مدو بونغو جوسي الله Olorun mo sai wola nu e Olorun mo sai sanu wa Olorun ko duro ti wa Olorun ko gbadu enikankan wa eje adoke lohun amọ ka si ero pe laarin seju meji meta to ku ka jo fi kira wa ku odun ku yedun pelu number 07063161916 07063161916 ka jo kira wa ku odun ku yedun ni afa wa bi odun bismillah
1: Band FM 92.9 Band FM

0: Ẹni alhamdulillah bẹ́ẹ̀ ni o wàláyì tàláì èyí tá ń ṣe léyìí náà kọ́lọ́hun kó gbà níjọsìn kó gbà níbàdà fún ẹnì kọ̀ọ̀kan wa bá a lọ mẹ́kà èyí tá ń ṣe léyìí náà àwa náà ti garafa tiwa lánàá àti alhamdulillah a sì ti gún wọn lénìí mashallah kọ́lọ́hun kó jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ gbogbo àwọn èèyàn wa tí wọ́n wà ní àràfá tí wọ́n wà ní hajj báyìí wọn ti bọ́lẹ̀ lárafa tí wọ́n wà ní hajj báyìí ọlọ́run mọ́ṣá ìṣọ́ ẹni kọ̀ọ̀kan padà sílé àwọn títí títọ́ sì ti débá lọ́hún ọlọ́run gbà á níbàdàn fẹ́ni kọ̀ọ̀kan àwa táwa náà ń jẹ̀rú ẹ̀ ọlọ́run ṣàwa náà ní ẹrú tí yóò lè lọ o ọlọ́run ṣe wá lẹ́rú tí yóò lè lọ. Sàlámù aleykùn.
1: Wa aleykùn sàlámù wa rahmatulahi wa barakatu.
0: Mashallah orúkọ yín bẹ̀rẹ̀ tí ń pè wá.
1: Orúkọ tèmi ni Yakub Ọlátúnjí mò ń pè láti Kétu.
0: Alhamdulillah.
1: Alhamdulillah mo kí gbogbo mùsùlùmí ayé pátá.
0: Mashallah.
1: A kú ọdún àkúyèdún.
0: Ẹ̀mi ó sọ pé.
1: Ẹ̀ náà mo wá kí gbogbo àwọn tí wọ́n ń bẹ ní Hajj báyìí. Pẹ̀lú ògùn ọlọ́run gbogbo wọn lọ́nà àdáyé sí ìlú ní kálukú láyé
0: wọn. Aláwọ̀ àmì.
1: Inú wa sì ń gba iṣẹ́ wọn ní ìbádà.
0: Àmì náà yà lọ.
1: Mo wá kí gbogbo ọmọ ìlú Samara lápapọ̀ pátápátá. Ṣò mo kí gbogbo ẹbí Ọlátúnjí.
0: Ẹ jẹ́ a máa ṣe ní mẹ́ta mẹ́ta yẹn náà ti tó ẹ ti kí èèyàn mẹ́ta kọ́lọ́hun kó wọlá mẹ́gbù kó gbà á níbàdà ẹ jẹ́ a tún fáwọn ẹlòmíì láàyè. Mọ̀ṣáàlá 0706-316-1916 òun náà ni nọ́mbà tí àjọba fi kíra wa kú ọdún kú ìyèdùn kí ọlọ́run kó jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún ní ayé kó jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láàyè kó wọlá títóbi alukurahán alazim. Sàlámù aleykùn. Orúkọ yín bolẹ̀ tí ń pè wá.
2: Orúkọ mi ni Injinia Amòwo láti ìpínlẹ̀ Nìkòròdú.
0: Mọ̀ṣáàlá ó yá pápápá.
2: Lọ́pọ̀ ọmọ kan kí gbogbo fámílì Amòwo á pé wọ́n dúró.
0: Èmi ó sọ pé ẹ. Àlámà mi.
2: Mo kí wọ ọmọ mi sọ fún ọmọ mi o.
0: Mọ̀ṣáàlá. Ọlọ́run jẹ ká ṣọ. Aláwùmọ̀ àmì iná yà lá. Wọ́n ti kí gbogbo àwọn èèyàn wọn. Kọ́lọ́hun kó má ṣàì jẹ́ ká ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Kó jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyè. Kó má fi eléyìí ṣe àṣemọ fún ẹnì kọ̀ọ̀kan wa. Kó wọlá títóbi ọlá àlùkò. Anilazim tó ní pé ọlọ́run ọba náà lọ́ba tí yóò fi wá ṣe kò ń gẹ̀tẹ̀ ní. Àmọ́ ẹ má jẹ́ á gbàgbé bó ṣe ní àṣẹ ẹran léyá. Ẹran léyá ẹ má jà tún fi àrámù ti nǹkan tó jẹ́ àláàlì kó má bàá di àrámù. Sàlámù aleykùn. Ìpìnyẹ́rebété kí a má fi nǹkan tí ó jẹ́ àrámù ká lọ fi so nígbọ̀wọ́ halal. Sàlámù aleykùn. Orúkọ yín bolẹ̀ tí ń pè wá ní pápápá. Mọ̀ṣáàlá. Ẹ béèrè.
3: Ẹ̀sìn tí a bá ń lọ sí
0: ìsìn.
3: Èèyàn lọ sí ìsìn ìsìn. Mo wá rọ̀ gan. Ṣé obìnrin lè kí irun nílé fún àwọn obìnrin ẹgbẹ́?
0: Mọ̀ṣáàlá. Tóbìnrin bá ti mọ útúbà tó máa ṣe tó ti ní ètò tó wádìí ẹ̀ létò náà. Tóbìnrin bá ti mètò tí ó yẹ kó fi sí náà obìnrin lè léwájú fóbìnrin ẹgbẹ́ kò sí láì fi ń bẹ̀. Àmọ́ tá a bá tún ọlọ́run fẹ́ ànábì náà sì fẹ́ tá a bá lórí ọ̀fẹ́ tí òjò yẹn bá jẹ́ pé nǹkan tó ṣe korí bọ̀ dé mọ́ṣáláṣí àwọn tójò bá ti rẹ̀ mọ́ pé àti lọ sórí fíìdì yóò ṣe díẹ̀ tẹ bá lè korí bọ̀ dórí fíìdì níbi tí oníkálukú wa ti pọ̀ dáadáa torí à ń fẹ́ ká pọ̀ níjọ níjọ níjọ ọ̀hìn ìdí nìyẹn tó fi dàbí ẹni wípé láwọn ìlú sílù ní yéèd kọ́lọ́run ọba àlékíọ́lá kó mọ́ṣá ìgbà ní ìbádà fẹ́ ní kankan. Àmọ́ tójò bá ti pọ̀ kọjá kàásì nǹkan tó dẹ̀ jẹ́ pé àwùjọ àwọn obìnrin náà lẹ́wà kẹ́yìn náà bá a bá mí sí ọ̀hìn kò sí láì fi ń bẹ̀ kí obìnrin léwájú àwọn obìnrin láti sin lóhun kò sí láì fi ń bẹ̀ kí ọlọ́run kó gbà ní ìbádà fún ẹnì kọ̀ọ̀kan wa. Mọ̀ṣáàlá ọlákúwátá ayúlá abiláì 0706-316-1916 kákọ̀ fi kíra wa kú ọdún kú ìyèdùn náà ní. Sàlámù aleykùn. Orúkọ yín bolẹ̀ tí ń pè wá ní pápápá. Ẹ gbóhùn sókè. Náà mò ń gbọ́ yín pápápá. ẹni wa yóò sọpọ ẹ aláwọ máa ní ìṣàlá ọlọ́run ó gbà ní ìbàdàn sàlámù aleykùn orúkọ yín wọlé tí ń pè wá. Mashallah.
4: Now, in the moment, I get to say, I mean, now,
0: I'm going to do it. I'm going to do it. Ẹni sùúrù ẹṣẹ ẹkọ àkíyèsí òun náà mo ti sọ mọ́rọ̀ wípé a jẹ́ pé obìnrin tóun náà mọ́ ìgbà tí mo ní pé amúútúbà amúgbòmọ́yà adìẹ̀jọ́ obìnrin tóun náà mọ̀ nípa ẹ̀sìn ló máa léwájú àwọn obìnrin mo ti kó mọ́rọ̀ yẹn ó ti yé yín àsìkò láńlò kọ́lọ̀ kó wọlá nàbíà mahama kó mọ́ṣá ìgbà ní ìbádà fún ẹnì kọ̀ọ̀kan wa kó wọlá láyé láyé lọ́la èmi náà fi àsìkò yìí kí àwọn ẹni wa alhaji wa rashidat jimba adesina àti alhaji rashidat alhaji wa abdulgani jimba adesina akuodun akuyedun láìgbàgbé alhaji abdulfatai abiodun akuodun akuyedun gbogbo wa ní bond fm aki mama wa wúrọ ọlá adenike wípé akuodun akuyedun aki ọgá wa giwa wa alhaji abdulwahab akọsílẹ akiyin akuodun akuyedun lórúkọ àwọn yìí náà láfikí olówó èkó bàbá fúwárà àti gbogbo àwọn lọ́ba ní ìpínlẹ̀ èkó lápapọ̀ akuodun akuyedun ẹ̀mẹ́wá yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé albarkola anabiwa muhammad kozim fáfúnmi alikọ́sí ní ìmọ́lẹ̀ òun náà lórúkọ tọ̀dọ̀ tèmi tí mo ń sọ fún wa wípé ọdún èyí kò ní jẹ́ àṣemọ́fẹ́ nìkọ̀ọ̀kan wa o aúṣọ̀pọ̀ ọdún láyé ẹjẹ́ àwa ṣe pẹ̀lú pẹ̀lẹ́ máa sàlẹ̀ wáyé lálẹ́kọ̀ọ́.

0: Vital Royal Health tó ní àwọn egbòogi tó jẹ́ pé yóò ṣe àǹfààní fún ìlera wa. Kí lẹ ní fún wa?
1: Orúkọ mi ni Fọlá Olúwatọ́lá, aṣojú ilé-iṣẹ́ Vital Royal Health. Àwọn egbòogi wa tí a fi èròjà Indian Ayurvedic ṣe, àkọ́kọ́ nínú àwọn egbòogi wa tí a pe orúkọ rẹ̀ ní Royal Rest. Royal Rest tí a fi èròjà Ashwagandha Extract ṣe, tó ń ṣiṣẹ́ fún ìpòrúru ọkàn tí a mọ̀ sí stress àbí àìbalẹ̀ àyà. Ó ń ṣiṣẹ́ fún palpitation. Ó máa ń fún ènìyàn lágbára àti okun láti kojú iṣẹ́. Ó ń pèsè oje fún ọmọ ọkùnrin kó lè ṣe iṣẹ́ akọni nínú ilé. Ó ń jẹ́ kí ọlẹ̀ ayọ̀ sọ nínú ọmọ obìnrin. Ìkejì nínú egbòogi wa tá a tún ní là ń pè ní Royal Guard. Royal Guard tí a fi èròjà Neem Extract ṣe, ó máa ń fọ ìdọ̀tí inú ẹ̀jẹ̀ tí a ń pè ní Blood Purifier. Ó máa ń fọ rọrẹ́, ìṣáká àti ìtalára kúrò. Ó ń jẹ́ kí ara jọ̀lọ̀ tí a ń pè ní Skin Rejuvenator. Ó máa ń sọ àgbà dèwe tí a ń pè ní Anti-Aging. Ó máa ń jẹ́ kí èèyàn rẹwà sí. Ó máa ń jẹ́ kí èèyàn dùn ún wò lójú. Tẹ́ ẹ bá fẹ́ pè wá lórí ilé-iṣẹ́ wa, ẹ lè pè wá sí orí 0806-655-5103. Ẹ jẹ́ kí n tẹ̀síwájú. Ìkẹta nínú egbòogi tá a tún ní fún yín ni Royal Intact. Royal Intact tí a fi èròjà Maca Root àti Chilajet àti Ashwagandha ṣe, ó ń jẹ́ kí ọkùnrin fakọyọ nínú ilé. Ó ń jẹ́ kí ọkùnrin ṣe iṣẹ́ bí ọmọ ọkùnrin. Ó ń pèsè oje fún ọmọ ọkùnrin kó lè ṣe iṣẹ́ akọ nínú ilé. Ìkẹrin nínú egbòogi wa tá a ní là ń pè ní Royal Insucap. Royal Insucap tí a fi èròjà Guinness Investor ṣe, ó máa ń fọ àtọ̀gbẹ kúrò lára. Ó sì máa ń jẹ́ kí ara bọ̀ sípò lọ́wọ́ àìlera. NAFDAC ti fi òǹtẹ̀lú gbogbo àwọn egbòogi wa tá a ní. Àwọn egbòogi wa ẹ lè rí wọn rà nílé ìtajà oògùn káàkiri. Ẹ lè rí rà ní Bisi Lola Pharmacy. Wọ́n wà Lẹ́gbẹ́dá àti Okunola. Ẹ lè rí rà ní OJS Pharmacy Ẹgbẹ́dá bákan náà. Ẹ lè rí rà ní Juta Pharmacy. Wọ́n wà ní Ṣẹ́rí. Wọ́n wà ní Council. Wọ́n wà Láyọ̀bọ́. Ẹ lè rí rà ní Ramsgate Pharmacy ní Sango. Ní ìdí Ìroko Road. Wọ́n wà ní Abúlé Ẹ̀gbá. Wọ́n wà ní Ìjàyè. Wọ́n wà ní Kọ́lá àti Ìyànà Ìyẹ́sí. Ẹ lè rí rà ní B Emmanuel Pharmacy ní Alásàlátù Road ní Mushin. Ẹ lè rí rà ní Zin Pharmacy ní Mushin. Ẹ lè rí rà ní Vimpol Pharmacy. Vimpol Pharmacy wà ní Mushin. Ẹ lè rí rà ní Uzo B Pharmacy ní Mushin. Ẹ lè rí rà ní M&J and Son Pharmacy ní Mushin. Ẹ lè rí rà ní Wellness Pharmacy ní Jakonde Gate, Isolo Road. Ẹ lè rí rà ní Yankee Pharmacy ní Badagry. Ẹ lè rí rà ní Satchmore Pharmacy. Wọ́n wà ní Badagry. Ẹ lè rí rà ní STB Pharmacy. Wọ́n wà ní Badagry. Ẹ lè rí rà ní Great Lord Pharmacy, Ajayi Road, Ọgbà. Ẹ lè rí rà ní Esteem Pharmacy, Ọgbà, Bus Stop. Ẹ lè rí rà ní NEB Pharmacy ní opposite NNPC Filling Station ní Bank Road, Agege. Ẹ lè rí rà ní Bruno and Matt Pharmacy, Nepa Bus Stop, Ejigbo. Ẹ lè rí rà ní Ben Eze Pharmacy, No. 1, Demoni Street, Ketu. Ó wà ní Nesco Pharmacy ní Ketu. Ẹ lè rí rà ní Promino Healthcare, Jumafac Bus Stop, Ikorodu. Ẹ lè rí rà ní Lux Pharmacy ní Ikorodu, opposite UBA and Ikorodu Garage. Ẹ lè rí rà ní Gabi's Pharmacy, Ìdúgọ̀ràn, Ìdúmọ̀ta. Ẹ lè rí rà ní Pharmacare Pharmacy, wọ́n wà ní Festac àti Satellite Town. Ẹ lè rí rà ní Ox Pharmacy, wọ́n wà ní Festac àti Satellite. Ẹ lè rí rà ní Omega Pharmacy, wọ́n wà ní Church Street, Akeogun, Nipaja, lẹ́gbẹ̀ẹ́ Post Office, Nipaja. Wọ́n wà ní Command náà. Àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni 0806-655-5103, 0703-039-8601 or 01-450872. Address ọ́fíìsì wa, Vital Royal Health, 7 Awolowo Way, Ikeja, Lagos, opposite Ikeja Local Government. Ọlọ́run ò ní fàìsàn ṣe wa o.

7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7

tí ó wà létí nípa àwọn tó bójú mu bí ìwà ìfaraẹnijì ìgbọ́n àti ìtẹríba pátápátá fún ìfẹ́ àlá àsìkò yìí jẹ́ ìgbà tí a máa ń ṣe ìtọrẹ àánú ìdúpẹ́ àkókò fífi ìfẹ́ hàn àti ìṣọ̀kan bí a ṣe ń ṣe àjọyọ̀ yìí ẹ jẹ́ kí a máa rántí ojúṣe wa lápapọ̀ sí ìdàgbàsókè orílẹ̀-èdè wa nípa ṣíṣe okòwò tó tọ́ àti títẹ̀lé àwọn òfin ojúṣe gbogbo wa ni láti gbárùkù ti ìdàgbàsókè orílẹ̀-èdè àti dídúró ṣinṣin ọrọ̀ ajé nípa jíjẹ́ oníṣòwò tó ń tẹ̀lé òfin àti ìlànà pẹ̀lú jíjẹ́ ojúlówó ọmọ orílẹ̀-èdè tó tọ́ tó ń hu ìwà tó bá òfin mu gbogbo tí a kà sílẹ̀ yìí ó ṣe kókó yóò sì ràn wá lọ́wọ́ àti orílẹ̀-èdè lórúkọ ọ̀gá àgbà pátápátá tí òṣìṣẹ́ aṣọ́bodè ilẹ̀ Nàìjíríà Bashir Adéwọlé Adéní MFR àti gbogbo òṣìṣẹ́ aṣọ́bodè kù kí gbogbo mùsùlùmí lápapọ̀ àti àwọn ọmọ Nàìjíríà kú àjọyọ̀ ọdún iléyà o kí àjọyọ̀ yìí mú àlàáfíà ìdùnnú orí ọ̀fẹ́ àìlópin àti ìrètí tuntun wá sílé ẹnì kọ̀ọ̀kan wa o a kú ọdún iléyà ẹ̀mí wa yóò ṣe púpọ̀ ìkéde yìí wá látọ̀dọ̀ ẹ̀ka alukoro òṣìṣẹ́ aṣọ́bodè

0: Àpẹẹrẹ kò ní bínú.
1: Èyí olólùfẹ́ rí àti wọ ìṣẹ́jú àti kú. Ìdí sì dúró jẹ́ ìwúrẹ̀ pẹ̀lú ìṣúrù.
2: Mi ò tọ́ ni, ó lè pẹ̀lú kíṣẹ̀ tuntun. Ẹ̀rọ ìfẹsọ̀ kẹ̀kẹ́ ọmọ, ó lè olùpẹ̀jọ́ ara àti bàtà ìwé.
1: Kí ni mo ń wọ́n báyìí? Ẹ̀rù láti dúró àti ń yára dé láti apá òsì. Ìgbà tó pé, bí iye tó rọrùn.

0: fara oil o ma ro iya lowo lati ja gbogbo ifere si ni je tutu o sara lore o se fun gbogbo ebi re golden fara oil for pure love.
1: Oruko mi ni Dr. Idris Ajibade PhD. Mo kawe ni orilede alawo funfun lorisirisi lori ona lati toju oniruru aisan ara. Emi ni oludari ile iwosan IANS Natural Medical International Limited. Nje mo pe ti eje ko ba jagere bo se ye ninu ara, ohun ni okunfa ida adorin aisan to nse wa ni aye ode oni. Gbogbo eya ara kokan lati ori titi de ese lo ni di eje gere ki won ba le sise to peye. Ṣùgbọ́n tí ẹ̀jẹ̀ kò bá dé ibi tí ó yẹ kí ó dé, ó lè fa àwọn àìsàn wọ̀nyí. Àkọ́kọ́, back pain, gẹ́gẹ́ bí lumbar spondylosis tàbí cervical spondylosis, neck pain, shoulder pain, thoracic spondylosis, sciatic pain láti ìbàrádì títí dé ẹsẹ̀. Orúnkún dídùn, pajápajá ọwọ́ àti ẹsẹ̀, kí ẹsẹ̀ kó wú, orí fífọ́ ní gbogbo ìgbà, àrùn stroke tàbí o le fa low sperm count, zero sperm count, varicocele, hydrocele. O le fa prostate enlargement fun okunrin, abi erectile dysfunction, hormonal imbalance, abi infection. Bẹ́ẹ̀ni o le fa iromo bi fun obinrin naa, gẹ́gẹ́ bi tuber blockage, fibroid, ovarian cyst, hormonal imbalance, infection. O le tun fa high blood pressure, diabetes, aisan oju, aisan inu, atawọn aisan mi bẹ́ẹ̀ tori asiko. Ki lo wa nfa ki ẹjẹ ma jagere? Akoko, si eyan ba duro pe abojoko pe o le fa ki eyan over stress ara igbesi aye ti a n gbe fun apere ki eyan ma je processed food ki eyan ma pe je won ale I ma mu siga oti amupara won le sokun fa e si kan ninu awon aisan ti mo daruko sile yi ba wa n se yin e lo fokan bale tori mo ni iroyin ayo fun yin ona meje to yato ni a n gba lati fi toju oniruru aisan ni ile iwosan wa. Àwọn ọ̀nà yìí ni àwọn dókítà ayé ọjọ́ òun máa ń lò láti fi ṣètọ́jú oríṣiríṣi àìsàn láìṣẹ̀ṣẹ̀ lo oògùn tí àlàáfíà yóò sì máa dé dé and non-medication therapies. Ọ̀nà àkọ́kọ́ òun ni physiotherapy. A máa ń lo ọwọ́ àti máṣíìnì láti fi rìsẹ́ẹ̀tì ara padà sí ipò tó yẹ tí àlàáfíà yóò sì máa dé bá ara náà. Ọ̀nà kejì ni akupọ́ńtọ̀. Mo kọ́ ìmọ̀ ìtọ́jú ìjìnlẹ̀ yìí ní ilẹ̀ China. A máa ń lo ìtọ́jú yìí láti fi ṣe ìràpadà ara lọ́wọ́ onírúurú àìsàn àti láti jẹ́ kí ẹ̀jẹ̀ débi tó yẹ kí ó dé lára àti bẹ́ẹ̀ lọ. Ọ̀nà kẹta tí a fi ń ṣe ìtọ́jú ni Egyptian cupping or ijama. A máa ń lò láti fa àwọn ìdọ̀tí tó ń dá wàhálà sílẹ̀ nínú ara bíi bad blood, bad water, toxins, heat jáde kúrò nínú ara. Gẹ́gẹ́ bí àwọn akọ́lẹ̀ kó ìdọ̀tí, bẹ́ẹ̀ ni a máa ń ṣe ń kó ìdọ̀tí kúrò lára. Environmental sanitation inú ara ni a fi ń ṣe tí àlàáfíà yóò ṣe máa sọ̀kalẹ̀ sínú ara yín. Ẹ̀yin olùgbọ́ mi, mo gbà yín ní àmọ̀ràn pé kí ẹ máa wá sí ilé ìwòsàn wa láti ṣe environmental sanitation inú ara yín lẹ́ẹ̀kan lóṣù kí ẹ bá lè máa wà ní àlàáfíà. Ọ̀nà kẹrin tí a fi ń ṣe ìtọ́jú ni heat therapy. Ṣé ẹ rántí ìgbà tí a kéré tí àìsàn bá ń ṣe wá? Wọn yóò ṣe àgbo tí wọn yóò da aṣọ bò wá mọ́ orí ẹ̀ tí àwọn àìsàn náà yóò ṣe máa bá ìlàágùn jáde kúrò lára tí ara ó sì gba ìtúsílẹ̀. A ní máṣíìnì ìgbàlódé tí a fi ń ṣe irú èyí nísìnyí. Tí ẹ bá ṣe lẹ́ẹ̀kan péré, ẹ ò fẹ́ máa wá ṣe ní gbogbo ìgbà ni. Ẹ wo ìròyìn ò tó àfojúbà. Ọ̀nà karùn-ún tí a fi ń ṣètọ́jú ni chiropractic treatment àti àwọn ìtọ́jú lóríṣiríṣi mìíràn tí à ń lò ní ilé ìwòsàn wa. Àwọn ìtọ́jú ní ìrírí wọ̀nyí ni mo kọ́ láti ilé ẹ̀kọ́ gíga títí tí mo fi gba oyè PhD ní ilẹ̀ aláwọ̀ funfun tí mi ìdẹ̀ jápa lẹ́yìn gbogbo ìmọ̀ ìjìnlẹ̀ yìí tí mo wá fi ilé ìwòsàn balẹ̀ sí abúlé ẹ̀gbá àti Ìkòròdú torí kí ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi ba lè bọ́ lọ́wọ́ àìsàn tó ń dà yín láàmú. Ilé ìwòsàn wa wà ní True Test Medical Diagnosis Building lẹ́gbẹ̀ẹ́ Gendo U-turn bus stop gangan ní abúlé ẹ̀gbá Lẹ́kọ̀ọ́. Kọ́lọ̀ WhatsApp nọ́mbà wa òun ni 0803-869-0104 0803-869-0104. A sì ní ẹ̀ka ilé ìwòsàn wa ní Ìkòròdú ní nọmba 2 Daniel Sumoli Street High School Junction Sagamu Ìkòròdú Road Ìkòròdú. Kọ́lọ̀ WhatsApp nọmba Ìkòròdú ni 0816-585-8582. Ẹ ní láti lọ sí òkè òkun mọ́ fún ìtọ́jú torí pé a ti gbé ìtọ́jú òkè òkun wá ka yín mọ́ni. Àǹfààní àyẹ̀wò ara láti orí títí dé ẹsẹ̀ sì tún wà ní ilé ìwòsàn wa àti àǹfààní fún àwọn onímọ̀ ìlera tí wọ́n fẹ́ tẹ̀síwájú láti gba ìmọ̀ kún ìmọ̀.
2: Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí oríṣiríṣi àwọn ìtọ́jú tí a ní ní ilé ìwòsàn wa tí mi ti mẹ́nuba, ẹ ò rí wọn lórí wẹ́bsáìtì wa www.ias.com. naturalmedicare.com.
1: Ti mo to yin ba yonu mechanic ni e o kesi ti aisan kan ba n da yin laamu awa ni mechanic ara e kan so wa fun itoju to peye a ma reti yin.

bẹ́ẹ̀ni o èdè àsálátù èmi gangan ló ń bá wí mo kó mọ́ra mo gbà ládùá kọ́lọ́run kó jẹ́ kí àdúrà wa kó wọlé àṣẹ gbogbo bá a ṣe ń wu láàárọ̀ ní tòní ní ìre kí èdèmọ̀rè kó má ṣàì jẹ́ kí ó ṣe kóṣe báyìí náà ni gbogbo àdúrà èké àti fẹnuwa gbà ọlọ́run á mú lọ lé àṣẹ àwọlá àyájọ́ òní àjẹ ti ìṣẹ́ bọ́ọ̀dẹ̀sẹ̀ náà láwà 92.9 ọdún lóde làṣẹ kí ni wá ń dùn kí ayẹ wá fún kí ni wá ń dùn kí àdúrà kí ọlọ́run a kú ọdún a kú ìyẹ̀dún ọdún àyàbù fún gbogbo wa tẹ́lẹ̀ ìwé yanu ó ní kí àwọn ará ilé kí n come and greet gbogbo ilé greet all your people in your own language. Yes, now. Okay. All right. We do a lot.

àwọn ọmọ wa ṣe pàtàkì wọn ṣe kókó káwọn ọmọ wa kán lẹ́kọ̀ọ́ tó ń gbòòrò ìyèsè tó dára èyí tó fẹ́ kọ́ṣẹ́ tó kọ́ṣẹ́ tó bíbí wọn àwùjọ wa ti kọjá àwùjọ tí àákọ ọmọ lẹ láì dìtọ̀jú torí pé ọmọdé àpapọ̀ ìlú máa dìbò ìlú àpapọ̀ fà.

0: àwọn ọmọ ìpínlẹ̀ ọ̀kọ́ tó yẹ kí a ṣe fún ọmọ ó á láti ṣe fún wọn ọjọ́ ọ̀la wa ni àwọn ọmọ yìí jẹ́ ẹjẹ́ ká tọ́jú wọn ká fi gbogbo nǹkan ìgbàlódé sílẹ̀ kí àtàbálẹ̀ ìraṣọ tá a lè ṣe gbogbo afẹ́ ayé mọ́ àwọn ọmọ náà wà.
1: ẹ̀wẹ̀ ó wá ṣe láàánú

0: dúpẹ́ náà ni ohun Abdulgafar tó ń jábọ̀ iṣẹ́ ìjábọ̀ etí Shelly Wuyanu sọ lórí àyájọ́ àwọn èwe àti ẹ̀tọ́ wọn sí ìlera. Àwọn àjọ tó ń rí sí kíkówó ìlú jẹ ní orílẹ̀-èdè Nàìjíríà tàbí sí EFCC ti taari ẹni tí ó jẹ́ mínísítà tẹ́lẹ̀ fún ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná alàgbà Sele Mama lọ sí ọgbà ẹ̀wọ̀n tó ń bẹ ní Kùjẹ́ ní orílẹ̀ wa Abuja o níbi tí ó ti bẹ̀rẹ̀ sí ṣe ẹ̀wọ̀n rẹ̀ ẹ̀wọ̀n ọdún 75 year prison term. Gẹ́gẹ́ bí onídàájọ́ James Omotosho tí ilé-ẹjọ́ ga tó jẹ́ ti ìjọba àpapọ̀ tó fìkàlẹ̀ sí Maitama nílùú Abuja ṣe dá pé kí EFCC kí wọ́n taari ẹ̀ lọ sí ọgbà ẹ̀wọ̀n. Àwọn EFCC ni wọ́n ṣàlàyé pé àwọn ò fẹ́ fà àkókò ṣòfò látàrí pé àwọn ti ẹ̀ ti kọ́kọ́ gbẹ́sẹ̀ lé àwọn dúkìá kan ètò ẹ pé wọ́n mọ̀ pé ti alàgbà Sale Mama ni o. Wọ́n ní tẹ́ ẹ bá gbàgbé alàgbà Mama Sale òun náà ní ilé-ẹjọ́ dá lẹ́jọ́ ní ọjọ́ keje oṣù karùn-ún ọdún yìí látàrí ẹ̀sùn 16 èyí tí wọ́n fi kàn án tó ní ṣe pẹ̀lú owó tó ń lọ bí 24.8 billion naira odidi ẹ̀ 33.8 billion naira. Wọ́n sì dá ní ẹ̀wọ̀n 75 tí wọ́n ní kó bẹ̀rẹ̀ láti ọjọ́ 13 oṣù karùn-ún tí a wà nù rẹ̀ yìí. Gbogbo ètò ló ti wà ní sẹpẹ́ o láti taari àwọn orílẹ̀-èdè Ghana tí wọ́n lọ bí 8,800 tí wọ́n gbé ní orílẹ̀-èdè South Africa láì gbàwé àṣẹ padà sí orílẹ̀-èdè wọn. Wọ́n ní àwọn 8,800 náà àwọn ìṣíkíní tí wọ́n fẹ́ taari o láàrin àwọn ọmọ orílẹ̀-èdè Ghana tó ń gbé South Africa láì bófinmu padà sí orílẹ̀-èdè wọn. Wọ́n ní South Africa ló ti ṣàlàyé pé ọ̀pọ̀lọpọ̀ wọn náà lẹ́ pé wọ́n ń gbé ní orílẹ̀-èdè àwọn tí wọ́n ń ṣiṣẹ́ bíi abánigerun àti àwọn iṣẹ́ míì táwọn ọmọ South Africa sì ń fẹ̀hónú pé ẹ̀wí fàlejò kó lọ ẹ̀tì ṣàṣàrà bàgbò. Wọ́n ní eré ló fà á tí wọ́n fi ní àwọn àjèjì gòdògbò gbọ́dọ̀ fi ìlú àwọn sílẹ̀ o torí àìríṣẹ́ ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tó yẹ káwọn ṣe ni àwọn àjèjì gòdògbò ń ṣe. Wọ́n ní àtúntò ń lọ lọ́wọ́ láti rí pé wọ́n lé àwọn àlejò kúrò ní orílẹ̀-èdè South Africa bóyá jẹ́ rẹ̀sọ̀ fún wọn wọ́n á lè máa rí iṣẹ́ ṣe. Ẹ̀yin ará a ò ní orílẹ̀-èdè méjì tó ju orílẹ̀-èdè wa Nàìjíríà lọ o. Ẹ jẹ́ ká sa ipá tiwa láti gbé ògo ilẹ̀ yìí ga yóò ṣeéṣe fún wa o. Kí a tó múra wa sópin ẹgbọ́n àwọn kókó tó wà ní ẹlẹ́ẹ̀kan sí i. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti àwọn ẹlẹ́sìn lẹ́kàn ọmọ orílẹ̀-èdè yìí ti rọ àwọn mùsùlùmí láti ní ẹ̀mí ìfaraẹni rúbọ gba ìṣọ̀kan láàyè kí wọ́n sì láàánú ọmọ làkejì wọn bí a ti ń ṣe ọdún ilẹ́yà o. Àwọn onímọ̀ nípa òfin pè fún ìjìyà tó gbópọn fún ẹni tó bá tẹ ẹ̀tọ́ ọmọdé mọ́lẹ̀ bí a ti ń ṣàyájọ́ àwọn èwe. Àjọ EFCC ti taari mínísítà tẹ́lẹ̀ fún iná mọ̀nàmọ́ná lọ sí ọgbà ẹ̀wọ̀n tó ń bẹ ní Kùjẹ́ kó bẹ̀rẹ̀ ẹ̀wọ̀n 75 years rẹ̀ níbẹ̀ o. Bákan náà la múrò wá pé gbogbo ètò ló ti to láti taari àwọn ọ̀wọ́ kínní ọmọ orílẹ̀-èdè Ghana tí wọ́n gbé ní South Africa láì gbàṣẹ padà lọ sí orílẹ̀-èdè wọn. Ọ̀pẹ́ pàtàkì lọ́wọ́ Shelly Wuyanu tó jẹ́ olótù a kú ọdún ọ̀pẹ́ láṣẹ lókè èpè àmì.
1: Ìjìmọ̀ rẹ̀ lójìrí ẹ̀wà fákùkọ́.
2: Ọba òkè lójìrí ẹ̀wà fákùkọ́ o.
1: Ìjìmọ̀ rẹ̀ lójìrí ẹ̀wà fákùkọ́. Níbi kákẹ́dẹ̀ àti pọ̀ lọ́wọ́ ó ṣèròyìn Bọ́ndẹ̀ FM àwa máa lọ bá.
3: Mo dúró ìròyìn yìí mo sọ kúrò gbogbo ẹ̀sìn gbọ̀jẹ́ àwọn ẹ̀sìn ìròyìn ọgbọ́n ìjọba ìjọba Bọ́ndẹ̀ FM 92.9 tí wọ́n ti kẹjà Alhaji Nàìjíríà tán Pius Sohe Wayne Hamilton. Màdé ní ẹ̀pọ̀ ẹjọ́ àìsínyè kọ́ra àwọn tó rí gbóògbó ọba ìdíkà gbé o sí àyájẹ̀ títò tó gbé e kò bá yọ yóò pọ̀ tó màrí sísìn sí ọba títò ẹ̀pọ̀ mẹ́ kò bá yọ báyìí dúnyà gàdó máhùlátọ́ ibrahim sí tó ń ṣiṣẹ́ náà máa wò ó gàdó yí òfìẹ́tàn tó sàvọ́ tó máa wò ó ẹ̀kọ́ máa wò ó dúnwà náà ògbọ́ ẹ̀ náà fọ́ sí sáré ọ tó lè dàrẹ́ màlúù rẹ̀ wẹ́ pín dé ìdì sí òdẹ̀hùtẹ̀n kọ́nà màlúù ṣiṣẹ́ ọmọ ẹ̀ gàdó lòdẹ̀ sì máa wò ó mọ́kẹ́rẹ́ wẹ́ máàm náà lọ́wọ́ ògbọ́. to de hoten repose se vie de pere adwa yu bo yitore to kobe anwante zi pogbo hozo si renon atonto ko vopa bodo to de fie do yon hen nukon yi hijehe wa to mwe si pogbo yi si yoti to losu losu na de malenu re gona ayonto si opovo epo to koba yi si ayaje ti to baido egbehero azonwe si we kanto daho do tozo ato monsuat adeleke ebehe to kanto denye se homero ayaje ti to awewe ti na waina benokpo awdodo bubwa minda be kola legwani walo si doya ho do tozo ato adeleke bonhudo ibi kabe wo na bofuni betoe adono setumu wa legwani Uzo bayi gwana na mehato yeton. Ewa na yeton le. Ado tindo uwe alo to kweni gwenu he. Uzo dalo shon yo povu le. Nyo kono. Gwana sekun le to kubayi lo siwe bayi. Yore jehero. E gwana ho. Do yo povu le. Si kubayi si tito. Yo bofu ni beto le po. Do yo povu le. Nyanu mo. Mokbo dagbo yi. Mo mbibu dagbo du. Wa we dagbe mo aro dashon tito yi busoro yi yirimasi dorame tuwe jehe ru na uzo hun gaji busoro zun mejo ne to sogodo era si furi so bonde fem 92.9 since to keja ara ni nigeria ton payos so he o he ru tumi na mi ka de ngi ni azi bonu ni ko de boje buzo fundo de debe ayona ni buzo hore
1: Ejimare lojiri ewa fakuko o Ejimare lojiri ewa fakuko Oba oke lojiri ewa fakuko o Ejimare lojiri ewa fakuko Nibi kakeje ati polowo o seroyin bande fm awama

0: àwọn obìnrin tó ń gun kẹ̀kẹ́ márúwá lẹ̀ ní Èkó kò ṣe agege nìkan tí mo dẹ̀ ní àwòdájú láti lè sọ wípé èmi ni mo dá wọn sílẹ̀ tí mo máa ń kọ́ wọn ní bí wọ́n ṣe ń gun márúwá tí mo máa dẹ̀ tí mo gun wọ́n dẹ̀ ń jẹ́yàn lónìí ìyẹn jẹ́ àkọ́kọ́. Mo máa tábà ti ṣe báyẹn màá bá wọn ràá màá wá ní kí wọ́n máa sanwó ẹ̀ tán bá ti sanwó ẹ̀ tán mo máa gbé fún wọn tí gbogbo wọn dẹ̀ ń sanwó ẹ̀ tán tí wọ́n dẹ̀ tún ní tiwọn lónìí tọ́pọ̀lọpọ̀ nínú wọn ná àwọn ìyá àwọn náà tí wọ́n lè ṣe àwọn tí wọ́n lè ṣe ọṣẹ nínú wọn àwọn fún wọn lówó tí wọ́n ṣe ọṣẹ táwọn náà lè dádúró lórí ọrọ̀ ọwọ́ ara wọn lénìí àti àwọn ọkùnrin wọn náà táwọn náà tún lè ṣiṣẹ́ àgbìyànjú fún wọn pé ká má máa tọrọ báárà káàkiri àdèmá fún wọn lówó ní every 3 months níwọ̀nba ìtagbára wa ká ní àwọn nǹkan tá a ti ń ṣe fún àwọn ènìyàn.
1: Wọ́n ní etí ọba lé etí ọba lókun èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ àwọn kan sọ pé súnmọ́ ìyá lọ́jà Nàìjíríà lápapọ̀ yìnyín lọ́jà ìpínlẹ̀ Èkó wọ́n ní ẹ̀ ló fún yín lágbára láti sọ pé èyí náà fẹ́ lọ díje fún ipò aṣojú ní ìpínlẹ̀ Èkó lẹ́gbẹ́ ẹgbẹ́ òṣèlú APC.
0: Ẹ ṣe olóòtú lótìtọ́ mo súnmọ́ ìyá lọ́jà General Chief Doctor Fọláṣadé Tinubu Ojo wọn ni ọlọ́jà ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n kí n tó súnmọ́ wọn náà ni mo ti ń ṣe òṣèlú tí gbogbo àwọn aráyé dẹ̀ ti mọ̀ mí bí olóṣèlú ni mí ní ìgbà àkọ́kọ́ ìyálọ́jà kan ló ní kí n contest àwọn ọ̀dọ́ ni wọ́n pè mí ni wọ́n tún kọ lẹ́tà sí ìyálọ́jà pé àwọn fẹ́ kí n wá jáde dí fún ipò House of Assembly ní oríagé pé agége ó tù pé gbogbo àwọn tó ń ṣojú wa ní ìpínlẹ̀ agége ní bíbá yìí pé àwọn dẹ̀ ti rí láì tí débi ìjọba àwọn ti mọ gbogbo nǹkan tí mo ti ń ṣe fún àwọn pé tí má tún ní oore ọ̀fẹ́ láti ní pa nínú ìjọba láti débi ìjọba pé kiní ìyá tún pọ̀ sí wọn kọ lẹ́tà sí ìyálọ́jà general wípé àwọn fẹ́ kí ìyálọ́jà general kó jẹ́ kó fún mi ní ààyè láti lè wá díje fún House of Assembly ní orílẹ̀ agége otu màmá dẹ̀ sọ fún mi wípé tó àwọn ò lè ní kí n má ṣe torí nígbà tó jẹ́ pé ìpè ni táwọn bá ní kí n má ṣe ó lè di ọlọ́la kí wọ́n sọ wípé àwọn pè níjọ́ kan kò wá torí bí wọ́n ṣe pè mí Abuja ni mo wà èmi ní SSA sí ìyálọ́jà general ní Nàìjíríà gbogbo kíní èmi náà tún ni DG fún ìyálọ́jà general movement ní Nàìjíríà gbogbo kíní yìí ó jẹ́ àwọn nǹkan tí ó jẹ́ pé out of pé ààyè òsì ni ṣùgbọ́n nígbà tí ó jẹ́ pé ìpè ni olóje kí n dá ìyálọ́jà kan ló ní kí wọ́n ṣe House of Assembly àwọn aráàlú náà pè mí wọ́n dẹ̀ tó kọ̀wé sí ìyálọ́jà pé àwọn fẹ́ kí wọ́n ṣe House of Assembly ní orílẹ̀ agége ní otu.
1: Bó lẹ ṣe wá ìrìn àjò ìdíje yẹn sí.
0: Ọpẹ́ ni Fọlọ́run lákọ̀ọ́kọ́ mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ bàbá wa President Bola Ahmed Tinubu ọmọlódòdè tí wọ́n jẹ́ kí wọ́n fi ojú àwọn tó ń ṣe dáadáa àtẹni tí ò ṣe dáadáa hàn ìdìbò lọ́tò sẹ́yìn àwọn ẹni tó fẹ́ ó tú àṣírí ọ̀pọ̀ olóṣèlú tó ń gọ sí abẹ́ ọ̀mbrẹ́là bàbá tó ń gọ sí abẹ́ àbúrẹ́là pé bàbá ló mú wa bàbá ló ní ká lọ ṣe gbà tí bàbá ní pé ẹ lọ tò kí àwọn aráàlú kí wọ́n lè mọ̀ wípé ó ṣe dáadáa tó o bá ṣe dáadáa àwọn èèyàn á tẹ̀lé ẹ̀ nígbà tá a dórí pápá ṣé mi tí mi ò tí ṣèjọba rí táwọn èèyàn dẹ̀ rí pé ọ̀nà lélẹ̀yìí nígbà tá a tò tí wọ́n tò sẹ́yìn mi mo rò ẹ̀yìn omi fẹ́ bẹ́ lójú mi pé ọ̀kadìgbò tí ò tí dépò òun làwọn fẹ́ kó ṣe ẹ bá rí gbogbo ibikíbi tá a ti dé ọ̀nà ìbú ọ̀làdìbò ọ̀làìdé ọ̀kadìgbò ló gbogbo orókè.
1: Ìbọ́dọ̀ bá wù báyìí ní àbájáde ní ìwé tó jáde àti ọ̀dọ̀ ti spíkà o àtọ̀dọ̀ yìí àtẹ́gbọ̀dì o neutral person ni wọ́n wá wọlé báyìí gẹ́gẹ́ bí olùdíje fún ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó ní 01 and 02 agege bó ló ṣe rí bẹ́ẹ̀.
0: Ọgbọ́n náà ni wọ́n fi ṣe ẹni tí wọ́n mú jáde síbẹ̀ ó ti step down fún honourable jubi ká tó lọ sí primary election so mo mọ̀ pé àwọn ọ̀jọ̀gbọ́n ni wọ́n mọ nǹkan tó ń lọ pé ò dẹ̀ ní fẹ́ kí pátì bàjẹ́.
1: Bóyá ló ń ṣèlú sí pé wọ́n gbé ìwé padà fún ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà láti padà lẹ́ẹ̀kejì àti àwọn tó jáde lábẹ́ ìsíá APC nípínlẹ̀ Èkó pé kọ́ padà lẹ́ẹ̀kejì bó ni ẹni ṣèlú sí.
0: Inú mi dùn púpọ̀ o torí aṣíwájú ṣe dáadáa aṣíwájú ò mọ ẹnìkankan kó tó fa gbogbo wọn lọ́wọ́ sókè aṣíwájú ò mọ ẹnìkankan aṣíwájú ò fẹ́ mọ̀ bóyá dráìvà ni ẹ bóyá rú ni ẹ bóyá bíbá ni ẹ t to ba se come across asuwaju asuede ni ti baba n to mo fun ni pe ti n ba ti fa lowo soke won don fa won eyan lowo soke ba de fi aje awon eyan tori gbogbo ala mo pe ko se ni to sukun lodo baba ko se ni to sukun lodo baba ti ko berin jade so gbogbo kini yi o nje ki inu wa dun pe ki baba ti won ma to continue ise won lo tori baba ti je ki o lede ko tu wa lora ko tu wa lara ko tuba ko tu se agbara olohun olohun a de lora mi baba fun wa governor wa na ti won mu ni eko incoming governor dr kadri amsat olohun a fun awon na se honorable speaker wa na olohun a fun awon na se olohun a wa pe lawon na speaker wa eyan dada ni awon ti won gbe jade awon eyan na lo n fa wahala to n sele bayi ara alu si mo n to n lo ara alu de feran pe ko dubo fe ni ti won fe ti tan kadubo fi waye ni pe nigba ti mo wa ni first sad o je ni aye igba yen ti paper kan wa tan pe tell magazine igba yen ni baba press former president Olusegun Obasanjo ti won je ari orilede tuba o kadubo yen je senate president ni igba yen o wa be si ako ileya bayi na paper yen igba yen tell magazine yen mo wa gbe wa jade wa so pe tuba o kadubo yi o gbe mess lo si ilu e
1: o le se ri ayeye ileya oni si
0: oluwa seun ilu dun o tuba o tu se ko lohun tu je ki iluwa ko ma doju bayi lo ko ma tuba ko tu se ninu gbogbo awon are to ti nje ni orilede nigeria okan gbogi ni baba wa je ti won tun ilu se baba bi won se won o sun won o wo lati je ki gbogbo wa ka le ni idagbasoke ati fokanbalẹ olohun a de baba tun orilede wa se
1: nọmba olohun de pe to je pe igun le ma n gbe eni baba pe bi ebi e tori awon to lo wa ba iroyin
0: 080-25-82-3070
1: lẹ́ẹ̀kan sí
0: 080-25-82-3070 tẹ bá dẹ̀ wá pè mí tí n bá tètè gbé ẹ send text message àbí kẹ́ ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ ṣe ọdún ayabo fún wa o.
1: Ìmọ̀ gbàgbé tí ẹ bá fẹ́ kópa lórí ètò yìí pè mí sórí nọ́mbà yìí 070-64-68-57-54 ìpínlẹ̀ ọjà àti ìkéde ló mú ètò yìí tẹ̀síwájú dáadáa o. Barricade Sala, gbogbo wúmi ní àti wúmi náà òdodo ní ìpínlẹ̀ Èkó lápapọ̀. Pàtàkì jùlọ ẹni tí wá ní àmúọ̀dọ̀ federal constituency. Àgàgà ẹni tí wá ní orí adé SCDA. A kú ọdún akúyè dó. Ìmọ̀ adé ṣe tọ́jú ìyáṣọ̀ pọ̀ láyé o. Nọ̀lá nu yìí ń gbégbá fọkànbalẹ̀. Alága ìjọba ìbílẹ̀ ìdàgbàsókè orí adé SCDA. Ọ̀rẹ́bù Abdulrasaq Akorede Ọlọ́jẹ̀dé ló fi gbogbo afúti pọ̀pọ̀ sí ọdún yìí. Wọ́n kí gbogbo ọba láyé, baálé ọkọ̀ ìlú, CDA, ọlọ́jà, ọ̀dọ́, artisan, awakọ̀, Ibo, Hausa, Yorùbá, Sausa, kí a kú ọdún akúyè dó. Ẹjẹ́ aṣọ́dún jẹ́jẹ́ o. Káàsì mú ọtọ́ tó bá gbogbo wa. Bákan náà ni ọ̀rẹ́bù Abdulrasaq Akorede Ọlọ́jẹ̀dé ń kí bàbá wa. Àríyànjú Nàìjíríà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Èkó Ọ̀nà Babájídé Sanwó-Olu pẹ̀lú incoming governor deputy governor lọ́wọ́ sí His Excellency Abdulkadir Amsat fún ọdún iléyà yìí. Ẹnu aṣọ̀pọ̀ ẹ̀láyé inú ọlá nìyí ń gbégbá fọkànbalẹ̀. Ọlọ́run ní sọdún láṣẹ mọ fún wa o àmì. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú deputy governor wa lẹ́yìn ìbò 2027 àjọba gbogbo ọpẹ́ ni ọ̀rẹ́bù Abdulrasaq Akorede Ọlọ́jẹ̀dé alága ìjọba ìbílẹ̀ ìdàgbàsókè orí adé SCDA olùkéde. Ayọ̀dẹ́lẹ̀ olóyè bàbá aláyọ̀ ọkọ̀ sìsìrí alẹ́ amálàlẹ́ àná wọn nírun àkókò ọmọ lọ́wọ́ màdẹ̀ ló sọ pé àti máa pàdé òye ọjọ́ mẹ́jọ àbá ń lọ́ba pàdé lónìí o ó dàbọ̀.

Thank you.

I'm not going to be able to do that.

FM. Fun FM. Fun FM.

Wajah deh, wanita, dia cukup sedih.

السلام عليكم ورحمة الله وبركاته. كما تقولون شكرا لك.

0246 1916 ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè pè sí láti fi kí ẹ̀yìn yàn wá. Mo rí pé ẹ̀yìn kan ti tàtẹ̀jíṣẹ́ sí mi, ẹ láǹfààní láti pè ẹ pè ẹ jẹ́ ká káwọn èèyàn wà lọ́sàn-án lórí ètò àdélébárè fún ti pọ̀pọ̀ ṣinṣin ọdún iléyá ọdún ayábọ̀ lẹ́tọ̀.

0: láti méjì ẹgbẹ́ yẹmi ọlọ́pàá ti lọ gbà ní agége local
1: government
0: aláìlúwà ọba ríwà nàrẹ̀mú akíọlú ọba
2: òlẹ́
0: wọn kú ọdún wọn kú ìyẹ̀dún ẹ̀mí wọn ṣe púpọ̀ ẹ̀ láyé àárí wọn pẹ́pẹ́pẹ́ ọlọ́run á fi wọn bá darí ìlú èkó dé ilẹ̀ ìlérí wọn tara wọn mo fi kí gbogbo àwọn ọba èkó tó kù pátá ọlọ́run á jẹ́ ká ṣe èyí ká tún ṣe mí àníṣe yìí láṣẹ mọ ọrọ wa dayọ gbogbo òlú tí gbogbo wa ń darí àárí wọn darí lágbára ọlọrun àṣe ìṣetúnṣe la máa fọdún yìí ṣe o àárí bẹẹ àṣẹ bẹẹ mo kí ká bíèsè aláìlúwà o ẹmí yá gùn kò ní gùngùn ya o àkú ọ̀nà àkúyè sà.
1: Ọba ìlú ọgbà
2: òun
1: ni ẹgbọ́ wọn ìwọ̀n ń kí àwọn èèyàn wọn ẹ̀yìn ẹ̀ láǹfààní láti kí àwọn èèyàn yín ẹ̀yà òya ọdún ayabo.
3: Hello
1: sir.
3: Ẹ mọ̀ kú ọdún àǹtí o.
1: A kú ọdún gbogbo iléeṣẹ́ Bond FM ló ń kí yín o, èmi wá ṣọ̀pẹ́.
3: Ààrẹ lórúkọ mi láti.
1: Ààrẹ láti.
3: Láti Èjìgbò.
1: Èjìgbò ẹ̀ka àbọ̀ sà. Ẹ ṣeun ọdún ayabo fún wa.
3: Àmọ̀dún pé ọdún ọba ìyàbò.
1: Àmì o.
3: Tọ́ pẹ̀lú ọlọ́run pẹ̀lú àjọ ṣíṣẹ́ ní tọmọtọmọ ni.
1: Àmì o.
3: Ẹ̀yin náà lámọ̀ bá àmì náà lámọ̀ bá ẹ̀ lámi tú báàlẹ̀ ló ń bẹ̀rẹ̀.
1: Báàlẹ̀.
3: Bẹ́ẹ̀.
1: Báàlẹ̀ mẹ̀kúnnù.
3: Ọ̀gá àgbà pátápátá ni.
1: Báàlẹ̀. Bàbá wa kọ́ ṣì.
3: Bẹ́ẹ̀ni.
1: Ókè náà. Ayìnbá dé ìbálẹ̀ lẹ́ndọ̀.
3: Àwọn ọ̀gá ni mo fẹ́ fi báálẹ̀ lè lọ
1: fún wa. Ẹ́ẹ̀ ó dà ó ti yára wọ́n á ti yé wọn. Èmi ṣe mọ̀ ní má bínú. Báálẹ̀.
3: Ó dà.
1: Ẹ ṣeun.
3: Ẹ bá mi kí wọ́n dáadáa.
1: A gbọ́. Ẹ ṣe ààrẹ. Ààrẹ.
3: Àmì
1: àmì.
3: Ó dà.
1: Ẹ ṣeun sà.

ẹni ijó ayọ̀ ìdùnnú bẹ́ẹ̀ ni tàwa àtìtì lágbára ọlọ́run ṣẹ́ràn pé bá ti ń ṣe púpọ̀ ṣiṣẹ́ ọdún iléyà bẹ́ẹ̀ náà ni a ń ṣe ayẹyẹ ọjọ́ àyájọ́ ọjọ́ àwọn ògòwẹ̀rẹ̀ wa lónìí gbogbo àwọn ọmọ wa kọ́lọ́n bá wa wò wọ́n kọ́lọ́n bá wa dá wọn sí àwọn ọmọ tó wà lákàtà àwọn èèyàn ibi kọ́lọ́n bá wa tú wọn sílẹ̀ ọmọ lọ sílé ìwé inú fo àyàfu lòbí wà kò ní jẹ́ ìpín wa ọlọ́run jẹ́ kí nàìjíríà kó dọrùn kó rọrùn fún wa ara òní ni wá àwọn ọmọ wa ò ní di pé à ń so wọn mọ́ra kiri pé wọ́n má lọ sílé ìwé lágbára ọlọ́run ilẹ̀ yìí a ṣe gbé fún wa ọkàn wa balẹ̀ inú wa dùn ẹjọ́ òbí àti alágbàtọ́ gbogbo tá a bá wà lénìí ọjọ́ ọdún ni táwọn ọmọ ń sáré káàkiri tó ń ṣe ọdún mẹ́lọ́ni ọdún là ń ṣe ọdún lóde là ń ṣe òṣùgbọ́n ká bọ́ tọ́jú àwọn ká mọ ibi tán wà o ká mọ ibi tán rìn sí ìwọ̀n ẹ̀kọ́ yá lọ́jà ohun dún bẹ́ẹ̀ ká mọ ibi tán lọ ẹjọ́ má jẹ́ kó rí bẹ́ẹ̀ lé ní o ẹjẹ́ àbójú àwọn ká mọ ibi tán wà kí kó ba lè da bá ṣe ń gbàdúrà fáwọn ọmọ wa náà ẹjẹ́ ká rántí àwọn tí wọn ò ní ní àyíká wa tí àwọn bá ti yó lé wa ẹjẹ́ ká rántí pé àwọn kan wà tí wọn ò ní bóyá ẹ̀kan tí ẹ máa wà ládùúgbò ẹ̀ ń kíra yín ni ẹ bá túmọ̀ pé

We must get patient.

0: bẹ́ẹ̀ni ayélawa fayé jẹ ayélawa jẹ láyé kò sí ìyà kò sí wàhálà kò sí ìdààmú ẹ káàbọ̀ barikade sala akú ọdún mo ti jẹrẹ yìí bíbí tọ́kẹ́ mo jẹran ọlọ́run ló fún wa ní orí ọ̀fẹ́ àti jẹran adúpẹ́ lọ́wọ́ ọlọ́run o adúpẹ́ lọ́wọ́ ọlọ́run gbogbo àwọn ọmọ ọlọ́dún gbogbo gbogbo alọ́dún ẹni tọ́dún bá láyé bẹ̀bẹ̀ ni kò sọ pé àsọdún ni àsọpẹ́ ìdásí ẹ̀mí wa àwa nígbàgbé àwọn èjìká tí ò jẹ́ kí aṣọ ó yẹ̀ kúrò lọ́rùn wa àwọn bàbá bàbá wa kábíyèsí olówó èkó baba fuad kábíyèsí ọba kẹlú ọdọọdún wọn rẹ ẹyin wáyé láti wá ṣeré ni baba ẹni yágùn lágbá ọlọrun ẹni yágùn fún wa kábíyèsí ọba àjàṣá awúsẹtì onígbòǹgbò ẹṣẹ adúpẹ lágbá ọlọrun àní wáyé tì àti gbogbo wa pátápátá tẹ ń gbọ wá lé náà lágbá ọlọrun ọdún á dùn fún wa o àní fi èyí sópin àṣẹ ìsàmọdún tọ́kùn àgbòrò pè mí wọlé àjọ sọdún náà ni lónìí méjì ni méjì ẹni ó sálápálá ó sánpápá yẹlẹnkú yẹlẹnkú orin náà yìnlá yẹlẹnkú yẹlẹnkú olórí asíndòdùn gbá dòdùn gbá mẹ́ta lápá mẹ́ta kọ́ ò méjì lónìí torí ìdí abájọ ni pé òní ni ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù karùn-ún èyí tí gbogbo àgbáyé mọ̀ sí children's day àyájọ́ ọjọ́ àwọn ìwé tá mọ rí àwọn ìwé wa bá sì ń sọdún ó papọ̀ mọ́ ọdún náà ni síbẹ̀síbẹ̀ aláti fi àsìkò sílẹ̀ fún àwọn ìwé wa nítorí àwọn ni ọjọ́ ọ̀la wa láìsí àní-àní abiodun ilúgbajú lèmi jẹ́ pẹ̀lú mi nínú agodo lónìí àrí èèyàn ńlá ẹni ńlá ní ṣeun ńlá bẹ́ẹ̀ ni ìka tó bá ti tọ̀ sí mú òun náà la fi rò mú ìyá wa tó jẹ́ matron nílé ilé ìwòsàn ti ìjọba àpapọ̀ ní gbòbí ibi tó ti ń ṣe ìtọ́jú ara àwọn eegun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí wá ṣe ẹnìkan o ohun tí wọ́n gbé lọ́wọ́ gan-an ò ní ó jẹ́ kí á pè wọ́n àti máa gbé wọn lórí rédíò ìgbà mi àmà pé wọn a máa fi fóònù pé wọn lónìí agbọ́ wọn wá ni ẹyọ wọn fẹsẹ̀ àwọn ni wa mama ẹ bá káàbọ̀ sí orí ètò ojúṣe tani lónìí ìrọ̀lẹ́ ètò ni.
1: ẹkulẹ́ o gbogbo èèyàn àwọn bàbá mi ìyá mi àwọn ọmọ mi àwọn ẹ̀gbọ́n mi akú ọdún children's day o ẹ̀mí àwọn ọmọ wa ṣọ̀pọ̀ wọn ní red dànù wọn wá lọ́wọ́
0: àmì children's day náà bá ṣe wá àwọn ọmọ náà tún wọ̀ nílé àwọn ọmọ náà tún wà nílé àwọn children ó wà nílé kó lè dùn gbọ́gbọ́n kí gbọ́gbọ́n lè kàn sí ni ọ̀dà gbogbo ẹ̀yin ọmọ yẹn kí n kọ́ sùúrù rẹ̀ fún yín o lórúkọ tí baba lórúkọ tí ọmọ àti ẹ̀mí mọ́ ọjọ́ alẹ́ ọjọ́ iwájú yín á dára o ọjọ́ yín ó máa dára o òní ọ̀la ọ̀la yín á dòjò ní lọ lágbà ọlọ́run ẹ̀ẹ́ni kú ẹ̀ẹ́ni di àbíkú lágbà ọlọ́run gbogbo ilẹ̀ máa ṣe o àfi àsìkò yìí ọkàn wa gbọ́gbẹ́ nípa àwọn ọmọ tí àwọn onísùmọ̀mí wọn kò lọ inú wa náà dùn sí àdúrà lágbà ọba tó láyé àdọ́run á jọ̀wọ́ á bá wa pẹ̀tù sí orílẹ̀-èdè wa yìí alágbà ọlọ́run àlàáfíà ọlọ́run àjọba ní agbọ̀n tibẹ̀ yẹn bẹ́ẹ̀ ni mo sọ pé abiodun ìlúgbajú lórúkọ tèmi ojúṣe ta ni ètò tí ń fi ojúṣe ìjọba hàn fúnjọba àtojúṣe aráàlú fáráàlú màmá ẹ káàbọ̀ sórí ètò yìí lẹ́ẹ̀kan sí ẹ sọrúkọ yín fún alẹ́kùnrin rẹ.
1: èmi ni matron àgbà folúṣọbọsẹdẹ ayẹni ayéwò láti ilé ìlera ti ìjọba àpapọ̀ tá a ti máa ń to egun nílùú èkó ní gbobi hospital ní
0: yaba. ilé ìwòsàn tá a fi ń to egun ní gbobi ní yaba ẹ ṣe màmá a ti máa ń gbó ohun yín káàkiri màmá tún máa ń wà lórí àwọn ẹ̀rọ ayélujára káàkiri ló wà ń bẹ kí náà ń ṣe wọn ní iṣẹ́ méjì yàtọ̀ sí kọ́gun lábẹ́rẹ́ èkejì sì tún ni pé nípa àwọn ọmọ yìí wà ní màmá. Children's Day. Àbí wà lóṣù pé.
1: Children's Day.
0: Kọ́lọ̀ máa sọ ẹyin ààrẹ. Children's Day.
1: Children's Day.
0: Okay, Children's Day. Ẹ sì wà bẹ̀. Children's Day. Àyájọ́ ọjọ́ àjọ̀dún àwọn ìwé. Nígbà tí a wà kékeré, ama yan bi ologun ama wo ibowo ama wo ibose ama yan kakakiri ni wa ma dun mama se ko idi ti a si gbe ojo ikale gangan ni abi kini idi tojo isi waye
1: a to ba nsoro nipa ayajo ojo ta ntun to ye ka ma ke awon omo wa ojo ta je ka ma mura pe ojo waju awon omo yo gudo baje nkan kan wa ta awon awon to wa ni anipa ilera lorilede ati agbaye to so pe children's rights agudo gbianju pe awon omo yi kawe agudo gbianju pe abo pe fun won agudo gbian pe won aye won o baje so orisirisi nkan lo wa nu children's right to ye ka ma se awa gege bi obi awa gege bi oluko awa gege bi ijoba abi agbegbe ta ba wa awon yoruba so wipe ko nse oju kan lo bi omo ogbegbero oju lo nto bi gba ta wa ndagba so ko nse un ta ma file fun ijoba nikan tori pe yoruba na lo so wipe ko to se bi owe ope ile lati nko
0: eso rode
1: so o ni awa obi orisirisi ona lati le tojo awon omo wa akoko na ni pe o nje jije o se koko ni so pe tori bi nkan se won eyin na bo ba je koko ni a de gbudo fi won tun won si ko won a gbudo fi te lorun ko awon omo wa opolopo wa ile lati nba awon omo je ngba te ba se ndomi to lohun o fe rice lohun tun fe tun sare lo se kare oko mi eyin bi gba ta wa dagba ya mi ani omo yo kan le di meji o so awon kan ton so
0: ni o
1: a gbudo ke omo kaye baje tori pe opolopo omo mi to nlu ya won ton se jabajaba si ba se filele fun lati ajo aro a de gudo fi anu eyi to loyin mo pe ni kindness a gudo fi ko awon omo wa tori pe ngba mi awon mi ma ni ma se dada se mi ye o sugbon ara tai abi awon family babe abi ya babe ma se dada si to ba dojo waju o ti confuse e a bere si fi kayen na o le fi ma fi ko baba abi ya ko ma se won ni ka a gudo make sure ipon lo ilewe ba ba ti e le kawe pe ilo iwe ele university giga I good to make sure pe bi oju iwe mewa to je basic ta le da koruko ara won ni bank ta le da ko nse en to se ba ma teka ko nse ni to ma gbe iwe kan wa fi to ma ni teka teka ti oni mo to wa nbe ko ya iwe akoba ni a good to ran won lowo lati ri pe ohun to ba gba ati german jama ko nse ka joko sile repete awon mo to ye ko lo school ki ya ma le kiri funra re ko ma le wa kona kan ti o ti gbe nkan le ko ma taja ko wa je pin awon omo to ye ko wa school e wa da si titi ninu odo ipe ko mo ko ye ko ri be to wa je ilu to se gbogbo awon obi yan o ye kan la won mo le ni
0: ati e ni kini kan pe ni child rights act
1: be ni
0: ofin to di eto omode
1: be ni
0: la re ni pe o di ewo fun omo ka gbe o fun obi lati gboja le omo lori lati ko to ye ko wa ni
1: ilewe
0: be ni la re yi awon eto ti ijoba ti se o na ni pe basic education ko ko na ilo en te ba lo si le we aladane aladane o we lokan yin le se lo be ijoba ti seto ni le we ijoba lati ri pe awon mo yi o dandan gbon e gboro fun oni eko to ni o se ko se o gboro pe eko me eko mefa iwe mefa sugbon asiri awon kan won si wa lori titi won gbe oja le won lori won se won ran won lo si le ti bi won ran lo ti to hun mama eh kalamari ba wi se abi se joba ran la tun ma so pe ko ti do
1: ba ni ngba ta wa ndagba iru emi ni isin gbogbo iwe mefa ti mo ka free education ni e ko fe ni ta ba ti day class bayi to ba ti bossy class tun won a fi port moto be
0: won
1: ko we si be not to be so
0: not for yourself
1: ba wa se se ni e to ba wa fe kuro ni class so bossy class bi to ba wa sonu iye ati wa be o lo wa bo so won tun fi stamp si ba se nlo lo ni e ti awon mi gan to wa ni joba le ni opolopo won pe lojo ori iwe e ko je la lu sugbon gbogbo nkan ti baje ni isin ko si so awon mi wa looto looto jo ya won obi wa ti won laye atijo yen na ngba ton pe ni free won ri igba to de di pon bere si gbowo na won tun ri se but lowo lowo ta wa here social media ninu eko yi owo wa aye wa ta ba fe komo yin lo sile iwe ladugo yin gan awon school wa nbe ko to ba de je bi to jin die boya awon iru awon igberiko ile iwe wa teyan le fomo lo because to ba dojo waju ah omo mi le se pe fun yan pe ki lo de lasiko yi ti anfani wa te je ki
0: ohun
1: lo e je education yen o se koko tori ohun ni bi foundation bi ipile eyan le decide to ba ni iwe mefa ko lohun fe se iwe mewa si to ba se iwe mewa tori pe awon egbe ohun na gbo gbegbe o le lohun fe lo polytechnic o le ni university ni ko de de nla gbogbo awon to wa ni le to nrulu to n se adari wa ni Nigeria ko si ti o kawe nu won ko si
0: to mama se ri ta ban ga ma soro awon omo
1: ah
0: o lagbara o po asiko ta ni le ma to fun wa nitori iwe mi mo gan so pe o ni omo ni iyin oluwa
1: be ni
0: omo inu si ni ere e o ni bi o fa se lo wa lagbara be na ni awon omo wori o ni alabuku fun enti le won kun fun sososo e ko ma wo eh omo eh olorun kan so pe o ni eh omo laso laye omo laso
1: laye
0: yi omo laso oni emi o ko lati ba won jijo omo emi o ko lati fori bale soro omo oro omo lokan mi o moko la omo ju sowo ori titi la mo bo lo mo gbe ise omo le ma se mama atun fi asiko yi be olorun awon kan si wa won woju olorun o ju ba so gbogbo oni oni ki ajo alai ni ki ayo oga ogo si ya pese fala ibimo la kuru butubu omo alaju omo ni yeni mama omo yi won ni afuni so ni won bawo la ti fe se ta fi ni jebi
1: ah olorun na lo le ba wa se igba mi eyan ro ko ohun tin fun awon omo yin ni ilana to to ninu boya ilana muslimi la wa ni o boya na ti kristeni ni abi abaleye ati wo pe ona to to ni mo n to mo ibo su o ma jade kuro nu ile won lo bi ekose won jade kuro nu ile won lo bi ton ti lo sisu ile iwe so opolopo omo lo de ti ma n darapo ibe lopolopo omo ti ma n darapo mo ran ton mu ogun oloro ibe na ti n darapo mo ran omo ton sholosho so orisirisi ni so on dat inu ile te yan ba ti fi ko omo e pe ni te lorun awon mi laye ta wa nsin on fi ogun oloro on fi n se indomi on fi n se rice on fi n se eran beyan ba fun omo ti o ba jeja lo fomo ti e to re ti omo beyan kan ti fi ogun oloro se indomie abi eye eran to won toju e wo to mu won le gbe kan mo fi pa ba lo lasopo won le gbe lo kan lo ge oyan kan ge ka je ko te to ba je phone 100 lagbara mi gbe tin ba ti ra fun e je ko te olorun to ba be je pe iphone la won ore ni ma wo be to ba da bi mo se wa nsin tin ba fe ra iphone le ni ma ara so pe ojo la won ma da ka je ko ma ye won ka ma fi omo we omo ori baye ti won se ri ori baburu e se mo we ori baye ti e se baje ori ka o ra ore e ohun lo ti lo loyinbo yen ohun lo ko e tin lo moto e mo ru ise toko re nse e mo nse ti awon obi titi yen nse ton fi ra iPhone ton fi fi moto gbe wa school e ma je ka fa awon omo wa ni ipaya ipan yin keke ka ma ti won ko ma lo subu
0: e se mama te yin ba sise darapo mo bonde film la wa 90.9 lori itoju setani ohun ta n wo loni ni ayajo awon ewe n ta si n gbalejo lalejo ni iya wa to je alaga nipa awon metro metro ni won ni ilewe ilewosan ijoba ti orthopedic won si je eni to gbe ipolongo aye awon omo won gbe dani temi dope n je ka lo soke ọrọ n ta ba de a ma tesiwaju. Ben oni ko sin ka fun wa oda e je ka mama ni sentele e so de bi kan o pa mi laya awon mo yi te ba de igboro e ma ri awon mo ti o to nkan obirin papa julo le ton ti wo awon to ni arun opolo mama anu mo abi a ma se yin
1: ben
0: omo kun lo po nbe awon okunrin wa tutu mu kin to awon obirin yo legelege bayi ni nkan ton fa mama oju setani ejo tani ebi tani
1: ah ebi yen teyan ba ni ko ma se blame game bi awon oloyinbo ka ma so pe ebi lagbaja ebi ta ma du yo ma lo fa otunba tori pe se omo te bo omo pastor bi for example ni si to je babe be church ni laaro ko to kuro nle ohun lo ma lo nu church ohun lo ma si church toko eyan ti bale pe ah ohun ti mo ti fi lolo omo mi lowo to de school to pade eni ti on ba yo eje ton so pe ki lo wa nbe o ti e ti ma nse kini ju to le ye pe omo ti o ba si ni okan awon omo won kan wa to je pe won ti laya lati le to je pe to ba ki laya
0: won ti gbe si gidi ni
1: won ti gbe mi mo mo awon ti mo ti pade to je pe iya ma ni pe pastor lohun koda won le gba awon omo yen lo si awon igboro ni bi ton tin tojo awon oliwo yi awon wa ti awon aladani kekeke ton ma le toju won ni tori bi ton loruko de won fe ki oruko yen baje tori ori omo lomo la won tun se so awa na gudo ni aye fun awon omo wa iru omo ti mommy mo fe ba yin soro dadi mo fe won bi raye ti eja le latoro ti mo si lo e omo pe mo te ti yin na ni mo nse to ba nse ti won wa gbu nkan ton so tori opolopo aye ki teti si won ka ba won soro ka gbon ton fe so ka la won ni mo ka gba won loye pe ma se be o bayi ni ko se se o o ko ba won omo yen ibi o le ba iya ati baba soro tori pe iya ati baba won ti sora won do lohun kekere sinu ile omo o le joko ti yin bayi be se nwo television omo o le we fara royin ko le se afi ton ba si kere ton gbon ton ba tin gbo bayi e ma ma le won sock door ti tomo mi ti e ma fi baje so a gbudo make sure pe afa omo wa si ore wa awon omo na kan ranti pe ojo ola to ba baje o le dun ya o le dun baba wa ye ti won lo run won le omo to wa ni bi ile oliwo ni si baba ati ya debe a pe kini kan won ba ti won lo ni won saye won ba ma je ogbe okan osugbon mo yen ogo to mu waye ko le ri lo mo tori o ti wa loju kan nile oliwo
0: dada e ka di oke lona ka parade a ma si ero sile ka won yan pe ibere kan tabi meji pe a o ma ni nkan kan fun yin

0: Oda, bọ́dẹ̀ fẹ̀mí náà lásìwà lórí ètò ojúṣe ta ni, ti rọ̀ lónìí, ohun tá ń wò tó ṣe pàtàkì ni nípa ti àjọ̀dún àwọn ìwé, àjọ̀dún àwọn ìwé, à ń wò, ẹni tá sì bá lájò ni màmá wa, ẹni ayé ń wò, màmá, pẹ̀lú ipò tí orílẹ̀-èdè yìí wà, dandan ni pé kí ọmọ kó ran àwọn òbí ẹ̀ lọ́wọ́. Ìjọba ti sọ pé òfin tó de ọmọ láti máa kiri ẹ̀yin kiri nígbà tó wà kékeré.
1: Mo kiri o lábúlé ṣùgbọ́n mo lọ ilé ìwé o. Nígbà ara mi gan ni màá sì lọ sóko bí ó bá jẹ́ mọ́ngòrò ló wà káṣà wálé bó bá jẹ́ mo lóko fúnra ara mi tí mo dá bó bá jẹ́ pákí mi ló ṣe tán mo já iṣu ni mo wá kó lọ sọ́jà màá dẹ̀ kówó fún àwọn aláwọ̀ bá mi tọ́jú ẹ̀ dìgbà ọdún.
0: Ọ̀nà wo làwọn tó fẹ́ bèèrè ánì pé orí ọjà àti ọ̀nà wo ni wọ́n lè lọ́mọ ní ọmọ ọmọ ìlú ìgbà láti lè ran òbí wọn lọ́wọ́.
1: Ọ̀nà tó lè gbà náà ni tọ́mọ bá lọ iléèwé tó close lago méjì nítàwọn tìjọba lago méjì náà close àwọn aládàáni náà máa sọ pé àfikún tún ṣe lẹ́sìn ọgbọ́n àti kówó jọ lóríṣiríṣi fún àwọn èèyàn ìgbà tí ò ti sí ìjọba kankan tó ń ràn wọ́n lọ́wọ́ but àwọn eléyìí tó bá close tí wọ́n bá ń gbé ládùúgbò tó close ní 2 o'clock tó délé lago mẹ́ta kò sí irú ọjà tẹ́ ẹ ní kó bá yín tà tí ò bá ti ń ṣe bí mọ́tò tó ti máa sá fún mọ́tò lọ́tún lọ́sí. Kí ló wà nbẹ yín ọ̀rá àlè ní kọ́ mọ́ máa ràn òun òbí lọ́wọ́ ó tètè jí láàárọ̀ gba táwa kiri àkọ́kọ́ jí lọ sóko láàárọ̀ àgbẹ̀yà iṣu tó wà nbẹ àsáré lọ kó yẹn wálé tá a bá ti tún ṣe tán lago méjì báyìí iṣu tá a jẹ báyìí bóyá máa fi sórí àrò tó ń gbóná bẹ a tún lọ sóko ni ó tún dalẹ sunday nìkan la kì í lọ sóko gbogbo sátidé oko ni.
0: Sọ pé ọmọ ayé ìsìn náà wọn gbọdọ ní
1: àǹfààní láti ọwọ́ tí ó bá dilẹ̀ lè ṣùgbọ́n máa ń wá iṣẹ́ fún.
0: Màmá nínú ìpolongo àti ìlàkàkà yín láti rí pé ọmọ orílẹ̀-èdè yìí a rí pé ẹ máa ń lọ sí iléèwé láti iléèwé kan dé iléèwé kejì láti iléèwé kejì kí ni ó tó tẹ̀ sọ yín sí pé ọ̀rọ̀ kan ẹ̀kan yan ọmọ iléèwé ọmọ ìwé wẹ̀rẹ̀ láàyò láti jẹ́.
1: Ibi tá à ń gbé níbi ọdún mẹ́rin sẹ́yìn níbi agége níbi ẹlẹ́rẹ̀ yẹn mo máa ń ra àwọn ọmọ kan níbi area fence ni màá yẹn àárọ̀ tí bá ń lọ bí iṣẹ́ ní ìdájí báyìí wọ́n á ti mọ tí yó wọ́n á ti bì sára mo máa wò pé èmi gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìlera nọ́ọ̀sì ó ara nǹkan tán kọ́ wa náà nílé ìwé pé a lè ṣe ládùúgbò wa giving back to the community mi kúkú ń gbowó tí n bá lọ ẹ dákun ara mi ò ṣáà wá gbà á wá dàbí pé mò ń rí wọn lójú oorun wọn bí ìgbà tí nǹkan léèyàn tó wá ń dì nira fún mi bó ṣe dijọ́ kan báyìí mo kàn lọ ṣọ́ọ̀ṣì níbi pásítọ̀ ṣe wá ń gbàdúrà ẹgbà ẹ̀rìn sọ ni pé kinní kan wà lọ́kàn ẹ̀ ọlọ́run ni kò ṣe pé ó máa ran ọmọ làkejì ẹ lọ́wọ́ pé ṣùgbọ́n ẹ̀rù ń bẹ̀ pé ṣàwọn èèyàn ò ní fi ẹ́ ṣe yẹyẹ ó ní kó lọ gbé ìgbésẹ̀ ó jẹ́ october 26, 2022 bí mo ṣe gbéra nìyẹn pé àbí èmi ni ẹni ń bá sọ̀rọ̀ ni bí mo ṣe sáré gba àwọn skul lọ látijọ́ kejì ọ̀dún 27 ni ẹ ra ṣá o ẹjọ́ o à ń bá àwọn ọmọ sọ̀rọ̀ nípa oògùn olóró nípa ìbálòpọ̀ tí ò tí tásìkò nípa cortis tó bí mo ṣe bẹ̀rẹ̀ láti ọdún kẹrin ní ọdún yìí náà ló máa pé ọdún márùn mo ṣe bẹ̀rẹ̀ sí ń lọ káàkiri mi ò dẹ̀ ń ṣáàjì owó mo ti lọ over 200 skul ní Lagos state ní west african country Ghana Togo Liberia Benin Ejigbo Lọ́sun state àti Abẹ́òkúta for Abẹ́òkúta mo ti jáde secondary school mo ti lọ sáwọn schools mo ti jáde mo ti lọ bá àwọn ọmọ sọ̀rọ̀ ọ̀fẹ́ ni.
0: So n tẹ́ sọ fún wa pé àwọn tó lè báyé ọmọ jẹ́ o ni egbògi olóró ní mímu
1: bẹ́ẹ̀ni
0: ìrùn tá ń gbé egbògi olóró mímu yìí ṣé òbí lásán pé kò kí ní àkíyèsí ara tó ni.
1: Ìgbà míì àwọn ọmọ míì tán bá ti ń mú wọn máa ń ṣó àsọ́ṣálì àwọn ọmọ tó bá jẹ́ ọmọ tó ń ṣeré tẹ́lẹ̀ yáyáyá dájú mi àmúmi mi tẹkàn dédé rí i pé ṣe ló wá dé láti iléèwé ó wá kárí sọ sínú yàrá kò bẹ́nìbọ̀dì sọ̀rọ̀ ó wọ yàrá ẹ̀ àwọn fóònù wọn irú àwọn ilé ìbẹ̀ ṣe wáyà lè rí password lórí fóònù wọn mo ti sọ fún wọn kò gbúdọ̀ sí password ẹni tàn ó lè jẹ́ ń sùn máa
0: lẹ́yìn èyí ẹ̀sùn sọ̀rọ̀ nípa ẹgbẹ́ òkùnkùn ọ̀nà wọn la lè gbà láti dẹ́kun.
1: Ilé náà láti máa ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́.
0: Àwọn òbí ò lè máa bá wọn lọ káàkiri
1: gbogbo dáná. Ilé ẹ̀yìn tá a bá ti ṣe ń léyìn náà kádẹ̀ fọ́ ọlọ́run tí ọ̀pọ̀lọpọ̀ irú ọmọ nǹkan tó ń sọ fún mi ó ní kò sí bí mo ṣe ṣe tó UI ló lọ. Ó ní wọ́n fi oògùn olóró lọ̀ mí ó ní mi ò mú. Ó ní wọ́n fi kinní lọ̀ mí ó ní mi ò mú torọ́dọ̀ mi ló gbé dàgbà. So inú mi dẹ̀ dùn pé fa ọ̀rọ̀ tá a ṣe ń sọ bí ọ̀rọ̀ tó ọ̀sẹ̀ tó kọjá yẹn ni pé òun dúpẹ́ pé òun gbé lọ́dọ̀ kódà ìgbà mi tiẹ̀ tí ìbẹ̀rẹ̀ nǹkan tá à ń sọ yìí tó ti jáde yunifásitì. So Ọlọrun ko gba fun wa ni eyan le so pe gbogbo obi na ni awon mo yen pretend ti to ko ati awo ba fe fe ra won ta ba rira wa lona a ma se dada ngba ba wole la mo wa onikalu
0: a ma tu kasa sile nka ko ti wese mama ninu awon obi awon isoro kan wa a ma ko nkan ni single parent ah o da be ni pe ofisi odo won sa ni se jagbara won lo kini amoran ta fe fun won tori pe kini ojo waju won gangan ni awon omo yi o de nje ogbo ekan fun won
1: eh ko nse omo ti single parent ko ni omo to nba yeje to le se mistake ko to yegere omo ti iya ati baba duro sile to je pastor to je senior pastor omo won yegere olorun nikan ni o le je ko ju ti ni omo mi ti single mother to o gbadun je omo to
0: wa ojuju omo to wa le kan bi si
1: so in talk awon kan mi kan wa nfe nu tori culture pressure societal pressure lawon yan se ma nso wi pe obirin to ba da to mo okunrin mi o wa nu le gan o worst ju oku aye lo to ma lu yawo ko responsible ni bi owo onje ko toju ko sanwo school ko sanwo ile kini yato e si sungu monda to toju awon mo e to de fun won lo onje to sanwo school won to de ton won ni land to de se rere
0: to 070-6316-1916 Only magba. That's the other one. Be where I be the contact. Meji, there might be your lady nipa and one way at the or Joe Wajuma. And to repay Oshe Pataki. Hey, Omiwa. Hey, Joe. Awon ojo wa na laye atijo oju kan ni bimo igba oju lo nwo nkan ti ye pada bawo si se yi si o si ka pada sese aro
1: o ma difficult o tori aye ta wa ni isin aye get inside lopolopo omo wa opolopo wa go fi ko awon omo pe bi mo se wa nu flat to ba ri en to wa nu flat keji ninu flat merin le ko kunle ko ki won ni o se iru eni yen lo wa ro mo
0: hello Ekuro le sa ta run pe mo le si soro.
2: Ah, yes, beta. Lo pe o.
0: Aku odu, aku ye duro.
2: Oh, a so pe Allah bi atayo, e ja mo la o.
0: Ah, ami wa so pe.
2: Allah bi atayo, lo ja mo bi so pe ta
0: Ami, ami a se dumare.
2: Eh, yi ni mo ri mi lo lo ti e so ba yi.
0: Be ni baba.
2: O ni pe baba ti ya, awon la leto lati se eto lori omo.
0: Oju se baba ti ya ni.
1: ko wa siru ise ta le ma se ba se fe busy to e je ka waye fa awon omo wa ni papa ton ba se grow ton ti idade agbalagba omo teyan le so pe mo ran e lo lo ma gbe lo ma dagbe o ti le 25 o ti pe 26 bo omo o n dagba lowo obi o ni time ton need wa yen awon baba nsin won a fowo lele won a sanwo school won a se gba won a sawo ni to ba ti en se o opolopo ogbomo soro ri ni jokan pe iwo mo mi se o te ti balaga se o ti wiwe ibere si nse nkan osu iwo mo mi okunrin se o te ni kini omo to ti fe jade university a ba won soro ri to ma ti fe ba so a ma le won ijo toro gidi ba ba wa awon ore no ma lo gba imoran no
0: we
1: imoran to ngba ti eni ti o ti igbon to funyan ti o gbon bi ti eni inu koto ni gbogbo won fe ko si so e je ka fu fun awon omo wa laye ka de fi kindness ko won
0: ta adupe lowo olohun ma boya tun le temi to ka gbe gbe si
3: ara
0: ara ara ya ma lo le o ko pataki lowo olohun mama wa ogbe pataki lori tori pa pe n te ja wa lohun lagbo olohun lala yin lori omo ko ni ja sasan te lagbo olohun gugu pata olohun a se wa ni olo omo lori oba oba fun mi abi
1: oba mure wa
0: oba mure wa o se o ati oluwa to mi sona olorun ato yin sona
1: amen
0: gugu n te n gbole awon moyin won ni omo komo
1: amen
0: eyin o ni omo komo awon to n wo oju oluwa afola o ni to tu se keje ojo ta nse odun ah lagbo olorun aba mi dun won ninu
1: amen jesus
0: bi kibi ton ba wa olorun aba mi dun won ninu
1: amen jesus
0: mo so nu orin yen pe ko nse pe oga ogo ko ni o gbagbe won iro o si ma pese asiko de ti de bayi bo si ma ri yen
1: amen
0: ogo pataki lo agiwa le se wa alhaj abdul wahab akosile amba bala so la e se se won e kuro aduro ti wa ti aro temi to pe agoro oya kirole o se won ada fun o odun adun fun o olorun adun e ninu lopolopo abi odun ilu gbaju le mi je o tun di gba kun mi ta tun ma pade lori eto aku odun aku yedun e da ko ejo e ma gbagbe o e ma se on temi oni se o emi oni se on ti o gbo ko ba mi je o ire o

Eyi to n bẹ ni kẹjọ, ka sọ fáwọn adáwọn.

Thank you.

identity, my energy, my strength. It deserves care.

Bond FM.

Bond FM 92.9 àwọn tẹ́sí ń gbọ́ wa má bínú fún àwọn ètò àti àwọn ìmọ̀ sí ti gbọ́ ilé ní fún ti pẹ̀kọ̀ ṣinṣin ọdún iléyà ni àti fún àwọn ọ̀rọ̀ wa tó bá lọ́la máa mú àwọn ètò wa tẹ̀síwájú àti lọ́sẹ̀ tó ń bọ̀. A kú ọdún ẹ̀mí wa ṣe ọ̀pọ̀ ẹ̀ a kú ọdún ẹ ṣé ẹ̀yin èèyàn wa.

ẹni ọlọ́run níṣẹ́ ló pe fún gbogbo ọrin igan lásán ó ti ṣàlàyé tí ọdún iléyà tá ń ṣe pọ̀pọ̀ ṣiṣẹ́ ẹ̀ tó dalé lórí ẹ̀yìn ìyẹn wáyé kátẹ̀ láwọn àwọn ìmọ̀ràn tí wọ́n fún wa láńlọ́ọ̀dù wa bàbá wọn ní góńgò ọba àwùṣe onígóńgò ọba adéyẹmí àjàsà kábíyèsí ó kádépẹ́ lórí kí bàtẹ́pá tẹ́lẹ́sẹ̀ àwọn ọlọ́ni ilé o tá wà yí o akú àlàjọ ọdún o àwọn oníkàkí gbogbo aráalé o pé ẹ̀mí wa ṣọpẹ́ kàṣọdún jẹjẹ o ta ló fi ṣẹ́ ràn wá ẹni tí ó jẹ́ ọba wa nílùú onígóńgò bí ìyẹn rọ́bà fi hàn ìforíbalẹ̀ fọ́ba kábíyèsí àwùṣe onígóńgò oníkàkí wa pé akú ọdún akú ìyẹ̀dùn ẹ̀mí wa ṣọpẹ́ ẹ̀ṣọdún jẹjẹ o.

You buy it from Hausa.

olùmọ̀ràn ọkọ̀ ẹ̀dá arìngidi lówó arìngidi lọ́mọ ùràgàdà búyọ ọ̀gá tí ò lọ́jà òjì lóge ṣògo ìdí nìyàn òfin nìyàn.

Revelation movie di ọrọ yi mule ni oni ibi adura Eid ti o waye ni the Barracks ni Obalende ore tenimo pe omo Nigeria papa awon Muslim ni pataki gbodo ko eko lara odun ileya yi ti o bere kan ni asiko yi kan ni fi ara won ki won si fi ife ran si omo le ki gegebi tele ọrọ Olorun Allah Ààrẹ Tinubu rọ ọmọ Nàìjíríà pé kí wọ́n dáàbò bo ara wọn kọ́ sí rí pé wọ́n mú ẹ̀mí ẹnìkejì wọn ní pàtàkì pé ẹni tó bá mú ẹ̀mí ẹnìkejì ní pàtàkì pé dẹ̀ bọlá fún ẹ̀mí ẹnìkejì rẹ̀ wọn ni máa ṣekú pa ẹnìkejì wọn nípakúpa nínú ọ̀rọ̀ tiwọn. Igbákejì gómìnà ìpínlẹ̀ Èkó Dr. Babafẹ́mi Hamsat gba ọmọ Nàìjíríà ní ìmọ̀ràn láti rí pé wọ́n tẹ̀lé ìlànà àti ẹ̀kọ́ àti àlàáfíà láti máa gba ẹnìkejì wọn láàyè àti láti jẹ́ kí àlàáfíà jọba ní àárín wa èyí tí ó jẹ́ ìtẹ̀lé àti ìlànà tí aláwọn aláàlá kalẹ̀ kí ìlọsíwájú lè wà ní ìlú Nàìjíríà nínú ọ̀rọ̀ àmọ̀ràn wọn àti ìgbaniníyànjú wà sí wọn níbi ìdí ọ̀hún ẹni tó jẹ́ chief imam ìpínlẹ̀ Èkó Sheikh Suleiman Abunola wọn rọ ọmọ Nàìjíríà láti sá fògbó wàhálà àti wàhálà ìṣekúpani àti sáré kiri àti máa yọ ìlú lẹ́nu kí wọ́n tẹ̀lé ìwà bí ọlọ́run kí wọ́n sì jẹ́ kí àlàáfíà jọba ní orílẹ̀-èdè yìí lára àwọn tí wọ́n ti wà níbi ayẹyẹ náà lónìí ni gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Oyeṣọlá Sanwó-Olu ẹni tó jẹ́ mínísítà ọ̀rọ̀ iṣẹ́ òde àti ilé nílẹ̀ Nàìjíríà tẹ́lẹ̀ Babátúndé Fáṣọlá àti ẹni tó jẹ́ olùdámọ̀ràn ààrẹ ilẹ̀ Nàìjíríà lórí ọ̀rọ̀ ètò ààbò Nuhu Ribadu àti agbẹnusọ ilégbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó Mudashiru Obasa. Alága ẹgbẹ́ òṣèlú All Progressives Congress nípínlẹ̀ Èkó APC Pastor Cornelius Ajelabi ti gbóríyìn wọ́n sì ti kí gbogbo ọmọ mùsùlùmí pátápátá ilẹ̀ Nàìjíríà pàápàá ti ìlú Èkó kú oríire ọdún èdè Kábírì tọdún yìí. Pastor Ajelabi ṣàpèjúwe ọdún èdè Kábírì gẹ́gẹ́ bí ọdún ìfaraẹnijìn tí ó jẹ́ èyí tí ó fẹsẹ̀ múlẹ̀ ní gbogbo àgbáyé tí gbogbo àwáyé sì tẹ́wọ́ gbà èyí tí ó jẹ́ ìtẹ̀lé ọ̀rọ̀ tí Ọlọ́run là kalẹ̀ láti fi ara wa yìn fún ara wa fífẹ́ hàn ká sì gba ọmọnìkejì wa láàyè nígbà tí a bá ń fi ìgbàgbọ́ wa hàn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Ànábì Muhammad fi lélẹ̀. Wọ́n rọ gbogbo mùsùlùmí ní Nàìjíríà pátápátá láti tẹ̀lé ìlàálẹ̀ ọ̀rọ̀ tí Ànábì Muhammad kọ gbogbo wọn nínú ìgbé ayé wọn ní ojoojúmọ́ kí wọ́n sì parapọ̀ wá àlàáfíà ìṣọ̀kan àti ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà. Alága ẹgbẹ́ APC náà wá wòye pé ní àsìkò tí a wà yìí káàrùn ara wa lọ́wọ́ ó jẹ́ àsìkò tí a máa jókòó ronú ká wá ọ̀nà àbáyọ sí àwọn ìṣòro tó ń bá a fínra nílẹ̀ Nàìjíríà ká fàyè gba ara wa ká sì jẹ́ kí àlàáfíà jọba fún ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà. Alága ẹgbẹ́ Road Transport Employer Association of Nigeria RITAN ẹ̀ka tìlú Èkó Alhaji Comrade Ajala Kausara ti nọwọ́ àdúrà àti ìkíni kú oríire fún gbogbo mùsùlùmí ìpínlẹ̀ Èkó pàápàá àwọn ẹgbẹ́ wọn ti RITAN káàkiri gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. Ẹni tó jẹ́ Barrister Samuel Agbede àti Elder Titi Layo Efele wọ́n rọ̀ wọ́n pé kán tẹ̀síwájú ńlá àlàáfíà àti ìṣọ̀kan ilẹ̀ Nàìjíríà pàápàá láàrin ẹgbẹ́ wọn nígbà tí wọ́n bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní ilé iléeṣẹ́ wọn ní Akẹ̀sán Alhaji Ajala tó ń ṣàpèjúwe ọdún èdè Kábírì gẹ́gẹ́ bí àsìkò tí àyàn ń fi ara hàn jà láti fi fúnni fún àwọn ẹgbẹ́ wọn ó jẹ́ àsìkò tí a gbọ́dọ̀ gbàgbọ́ kí a sì tẹ̀lé àwọn àlàálẹ̀ tí Ọlọ́run Allah fi lélẹ̀ ká jẹ́ àwòkọ́ṣe rere gẹ́gẹ́ bí Ànábì Muhammad. Wọ́n ní ó yẹ kí àwọn mùsùlùmí pàápàá ọmọ Nàìjíríà tẹ̀lé ọ̀nà àlàáfíà àti ìṣọ̀kan ní ilẹ̀ yìí gẹ́gẹ́ bí wọ́n ti fi lélẹ̀. Alhaji Ajala wọ́n gbàdúrà fún gbogbo Nàìjíríà tí wọ́n wà ní ìlú Hajj ní Saudi Arabia pé wọ́n mọ́ṣẹ́ lọ láyọ̀ wọ́n á padà láyọ̀ wọ́n sì rọ̀ wọ́n pé nínú gbogbo àdúrà tí wọ́n bá fẹ́ ṣe kí wọ́n fi ti Nàìjíríà ṣe àkọ́kọ́ síwájú sí alága náà wọ́n á kí Ààrẹ Bọ́lá Tinubu kú oríire àti gbogbo ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress fún àṣeyọrí wọn nínú ìdìbò abẹ́lé èyí tí ó wáyé pàtàkì jùlọ wọ́n gbóríyìn fún igbákejì gómìnà ìpínlẹ̀ Èkó Ọbáfẹ́mi Hamsat fún ìfarajìn wọn fún gbogbo àsìkò tí wọ́n bá gómìnà Babájídé Sanwó-Olu ṣe ìjọba. Wọ́n pe ọmọ Nàìjíríà fún ìṣọ̀kan
àwọn àlàáfíà kàtìmádà gbogbo ara wa pàápàá àwọn ọmọ ẹgbẹ́ wọn. Ìjọba àpapọ̀ ilẹ̀ wa ti kéde pé àwọn ti yọ ìdá 50% kúrò nínú àwọn fún gbogbo àwọn arìnrìn àjò tí wọ́n ń lo ojú irin ní ilẹ̀ Nàìjíríà fún kòkò ṣiṣẹ́ ọdún ìjákèjádò gbogbo ilẹ̀ Nàìjíríà gẹ́gẹ́ bí ìgbésẹ̀ láti mú kí ó rọrùn fáwọn èèyàn láti lọ bọ̀ lásìkò ọdún torí bílù ṣe rí. Wọ́n ní owó tí wọ́n yọ yìí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 16 oṣù yìí títí dé ọjọ́ 1st oṣù kẹfà ọdún tí a wà yìí. Gẹ́gẹ́ bí àwọn arìnrìn àjò ṣe sọ, wọ́n ní àwọn tí wọ́n ti gba tíkẹ́ẹ̀tì tẹ́lẹ̀ tí wọ́n sì fowó rọ̀gùn owó tí wọ́n tà tẹ́lẹ̀ rà, wọ́n ní wọ́n fún wọn ní àǹfààní láti lò títí di ọjọ́ 1st oṣù kẹfà ọdún tí a wà yìí. Ìjọba ìpínlẹ̀ Èkó ti ṣàpè àgbéyìnde àti àtúntò ọ̀rọ̀ bí wọ́n ṣe máa pèsè oògùn fún àwọn olùgbé ìpínlẹ̀ Èkó kó lè rọrùn lábẹ́ ètò tí wọ́n pè ní Drug Access Expansion DAE. Wọ́n ní ètò yìí ni wọ́n gbé kalẹ̀ lábẹ́ ìlera Èkó, wọ́n ní Èkó Social Health Alliance ECOSHA nípínlẹ̀ Èkó, nígbàtí wọ́n sọ̀rọ̀ níbi ìpàdé ọ̀hún ní Aláùsá Ìkẹjà. Ẹni tó jẹ́ akọ̀wé àgbà Lagos State Health Management Agency LASHMA Dókítà Emmanuel Zamba sọ pé ètò yìí jẹ́ ètò tí ìjọba fi pèsè fún àwọn aráàlú láti lè máa jẹ́ kí ìlera lè sún mọ́ wọn, kí wọ́n sì kọ́ lè jẹ́ tí ó lè rọrùn fún àwọn olùgbé ìpínlẹ̀ Èkó. Dókítà Zamba ṣàlàyé pé ètò DAE yìí ni wọ́n gbé kalẹ̀ ní ọdún oṣù kẹrin ọdún 2024 lẹ́yìn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ fáwọn pé àwọn òrógùngbà ní àwọn ilé ètò ìlera kéréje ládùúgbò wọn. Wọ́n ṣàpèjúwe ètò náà gẹ́gẹ́ bí ètò tó jẹ́ ètò lọ́rìn tíjọba ìpínlẹ̀ Èkó gbé kalẹ̀ fún ìlera ìpínlẹ̀ Èkó pàápàá kí àwọn olùgbé ìpínlẹ̀ yìí lè ní àǹfààní àti máa tètè rí oògùn gbà níbi tí wọ́n bá ti lọ ṣe ìlera ìtọ́jú ara wọn. Akọ̀wé àgbà náà gbóríyìn fún gbogbo àwọn olùtọ́jú aláìsàn pàápàá àwọn tí wọ́n wà ní àwọn ilé-ìwòsàn kéréje ní agbègbè ìpínlẹ̀ Èkó fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe láti gbà tí wọ́n ti fi ẹsẹ̀ ètò náà múlẹ̀ nínú ọ̀rọ̀ tiwọn tó jẹ́ Registrar Pharmacy Council of Nigeria PCN ti ẹ̀ka ìlú Èkó Ibrahim Ahmed. Wọ́n wòye pé ètò tí wọ́n gbé kalẹ̀ náà ó jẹ́ èyí tí ó máa sún àjọ LASHMA síwájú tí ó sì jẹ́ kí iṣẹ́ wọn túbọ̀ yọ ní àwùjọ ìpínlẹ̀ Èkó. Àwọn ọmọ Nàìjíríà àti àwọn tó ń rọ́pọ̀ ti pé kán dáàbòbò àwọn akọ̀ròyìn pàápàá kí wọ́n dáàbòbò wọn kí wọ́n rí pé wọ́n fi ààyè gba àwọn akọ̀ròyìn láti máa ṣiṣẹ́ wọn bó ti tọ́ àti bó ti yọ láti má sì jí wọn lọ́wọ́. Wọ́n sì dẹ́kun àti máa dúnkokò mọ́ àwọn akọ̀ròyìn pàápàá jùlọ pẹ̀lú àti máa fi àwọn ọ̀rọ̀ òfin dẹ́rùba àwọn akọ̀ròyìn nígbà tí wọ́n máa ṣiṣẹ́ wọn jákèjádò ilẹ̀ Nàìjíríà. Ìpè yìí ló wáyé níbi ètò tí wọ́n pè ní Journalist Time Out Civic Space Guard Edition èyí tó wáyé nílùú Maryland nílùú Èkó gẹ́gẹ́ bí wọ́n ti sọ níbi ìpàdé ọ̀hún tó jẹ́ adarí Wọlé Sọyìnkà Center for Investigative Journalism Ọ̀gbẹ́ni Richard Akinola. Wọ́n sọ pé àwọn akọ̀ròyìn nílò òmìnira láti ọdún pípẹ́ ni wọ́n ti ń dúnkokò mọ́ àwọn akọ̀ròyìn pẹ̀lú àwọn gbígbé wọn lọ sílé ẹjọ́ àti láti máa dí wọn lọ́wọ́ lẹ́nu iṣẹ́ wọn bí ó ṣe jẹ́ pé àwọn akọ̀ròyìn gbégbèsẹ̀ àti pé wọ́n gba gbogbo àwọn wàhálà yìí mọ́ra. Wọ́n kìlọ̀ pé àwọn akọ̀ròyìn sì ń kojú àwọn ìṣòro ìdúnkokò mọ́ni bí ó tilẹ̀ jẹ́ pé a wà nínú ìṣèjọba àwa ara wa. Ọ̀gbẹ́ni Ọkùnrinlá wa rọ àwọn akọ̀ròyìn láti dádúró kí wọ́n di òpó tí ó di iṣẹ́ náà mú kán sì pé wọ́n ṣiṣẹ́ wọn pẹ̀lú ìtẹ́lọ́rùn aráàlú kí wọ́n sì tẹ̀lé àwọn àlàálẹ̀ èyí tí ó tọ̀nà fún ìlọsíwájú iṣẹ́ wọn. Nínú ọ̀rọ̀ tiwọn nígbà tí wọ́n kí àwọn àlejò káàbọ̀ níbi ìpàdé ọ̀hún, ẹni tó jẹ́ Chief Executive Officer ilé-iṣẹ́ náà abilékọ Motunrayo Alaka sọ pé àwọn akọ̀ròyìn ń bèèrè fún ọ̀nà tí wọ́n fi gbà ṣiṣẹ́ wọn tí ó fi táláàlú lọ́rùn tí àwọn náà wọ́n sì lè fi ọkàn balẹ̀ lẹ́nu iṣẹ́ wọn. Wọ́n rọ àwọn akọ̀ròyìn láti tẹ̀síwájú láti máa jábọ̀ ìròyìn lótìtọ́ àti lódodo láti má ṣe fìgbà kan bọ̀kan nínú ìjábọ̀ iṣẹ́ wọn. Ìròyìn àgbáyé lẹ́gbẹ̀ẹ́ ti ṣe ilé iṣẹ́ wa 1.9

0: a cup of butter. And we're paying 36 while we are buying test regulation. We're Bond FM 92.9 Kenya. And our Allied People's Movement, and go Shelu, Allied People's Movement, LPM. I'm studying more. I want in your. I want equal. See, one shark was so a grand on to. In fact, you want your ability called Shakiraz at the Yemo. It can be state chairman. I want to see your Abiodu Abari. It can be in Toji Ako. We are going on equal. A good new Abaru. Ni won't ni ability called Halima Abdurrafiu. You ma she won't look. It can be Bakiji Ako. We ni be it to know. To you, why you knew Yaba. Ni if you see a Joe I next you want to do one. Tí wọn àwọn ètò aláàbò náà sí wọn bẹ̀rẹ̀ láti rí pé ètò ìdìbò náà wáyé bó ti lọ gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú náà ṣe sọ wọn ni ètò àwọn tí wọ́n tó wáyé ní gbogbo ìjọba ìbílẹ̀ Okòwò tó wà ní ìpínlẹ̀ Èkó pé àjọ INEC ni wọ́n wà nídìí ẹ̀ tí wọ́n sì ti ètò tí ó yẹ kí ètò náà lè fi kẹsẹ̀ járí wọn ni lọ́gán tí wọ́n ti ṣe ìdìbò ìtàn ni wọ́n yan àwọn tí wọ́n fẹ́ yàn síṣẹ́ tí wọ́n mọ̀ tí wọ́n mọ̀ ṣàkóso ẹgbẹ́ náà gẹ́gẹ́ bí àtẹ̀lé òfin ilẹ̀ Nàìjíríà lákọsílẹ̀ nígbà tí wọ́n sọ̀rọ̀ lórí àbájáde ètò náà ẹni tó jẹ́ olùdíje dupò ẹgbẹ́ ọ̀hún APM nípínlẹ̀ Èkó Prince Lara Adeoye ọgbóríyìn fún àwọn ikọ̀ wọn wọ́n sì rọ̀ wọ́n láti pé wọ́n ṣiṣẹ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run wọ́n tún wá fọwọ́ sọ̀yà pé ẹgbẹ́ yìí àwọn tí wọ́n jẹ́ ikọ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn náà wọ́n ṣiṣẹ́ takuntakun ní ìpínlẹ̀ Èkó tí wọ́n fi mú wọn jáwé olúborí nínú ètò ìdìbò tó ń bọ̀ ní ọdún 2027. Kí wọ́n iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ Nàìjíríà látún jíjì sù ti pé kí gbogbo ọmọ Nàìjíríà fọwọ́sowọ́pọ̀ láti ṣètọ́jú dáàbòbò àti láti náwó rọ̀gùnrọ̀gùn àti kọjú mọ́ ìtọ́jú àti ìdàgbàsókè àwọn ọmọ ọdẹkùnrin wa nílẹ̀ Nàìjíríà IGP Tudi Dùsù sọ̀rọ̀ ẹni mímọ́ nígbà tí wọ́n bá akọ̀ròyìn sọ̀rọ̀ ní iléeṣẹ́ wọn ni tí a bá fẹ́ gbógun ti ìwà ọ̀daràn àti pé kí a kọjú mọ́ ìtọ́jú àwọn ọmọ ọkùnrin nípa dídáàbòbò wọn àti nígbà tí fààyè gbà wọn wọn nígbà tí àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọkùnrin bá ń dàgbà wọn á ní kán má sọ̀rọ̀ kán má dàkẹ́ kí ọkùnrin má sunkún wọn ní irú ìgbésẹ̀ báyìí bí wọ́n máa mú wọn wá wùwàkiwà tí wọ́n bá jókòó sí ìkọ̀rọ̀ kan tí wọn ò rẹni tí wọn ò ráyè sọ ohun tó wà nínú wọn síta gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ẹni tó wà ní tó jẹ́ head of the force níbi nípa ètò ẹ̀kọ́ DCP ìbídàpọ̀ olùdarí olúbì wọ́n tẹnumọ́ pé àwọn ọmọkùnrin nílò láti máa sọ̀rọ̀ síta nígbà tí ọ̀pọ̀ tí wọ́n bá ní ìṣòro kan tàbí èkejì èyí lórí ràn wọ́n lọ́wọ́ láti da àgbà bó ti yẹ kán dàgbà wọ́n sì lè bẹ́gbẹ́ mu àti láti pé káwọn náà lè máa bẹ́gbẹ́ mu ní àsìkò tí ó bá yẹ kán sì lè máa sọ ọ̀rọ̀ tó bá ṣe yẹ kí wọ́n bá wà bọ́ sí àwọn ọwọ́ àwọn tí ò tọ̀ nígbà tí wọ́n bá ń dàgbà wọ́n wò yẹ pé àwùjọ wa ò fàyè gba ọmọkùnrin gbọ́dọ̀ láwọn kò sọ pé ẹ̀rù ń bà wọn tàbí kó ní ara ń rò wọn àbí kó ní ìṣòro kan tàbí èkejì ó ní ẹni ọkùnrin tó bá dìde tó bá jígìrì tó bá ní nǹkan kan ṣe wọ́n máa ní pé ọkùnrin náà kò ṣe ọkùnrin tó dúró déédéé gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọn ní kí ọkùnrin máa lanu sọ̀rọ̀ àwọn ọmọkùnrin wa kí a ràn wọ́n lọ́wọ́ láti máa lanu sọ̀rọ̀ bí àwọn ọmọbìnrin wa ti ń lanu sọ̀rọ̀ kí ròyìn máa rọrùn fún wọn káwọn náà lè máa bẹ́gbẹ́ mu kí wọ́n sì lè máa wu ìwà tó tọ́ láàrin àwùjọ wa kán sì lè dàgbà bó ṣe yẹ kó tọ́ ní ọjọ́ ọ̀la. Ìròyìn láti ilẹ̀ òkèèrè. Wàhálà tó ń lọ lọ́wọ́ ní orílẹ̀-èdè Democratic Republic of Congo ni wọ́n sọ pé ó ń dí àwọn òṣìṣẹ́ elétò ìlera lọ́wọ́ tí wọ́n yẹ kó dóòlà àwọn ẹ̀mí àwọn tí ó ní àrùn ebola ẹni tí ó jẹ́ adarí ọ̀gá tó ṣojú wọn lọ sí orílẹ̀-èdè náà Tedros Adhanom ṣèkìlọ̀ lórí ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí dókítà náà ṣe sọ wọ́n ní agbègbè kan ní orílẹ̀-èdè náà wọ́n ní ibi tí wàhálà náà ti ń ṣẹlẹ̀ tí ìjà náà sì ń gbilẹ̀ níbẹ̀ tí wọ́n ti ń yìnbọn kọ̀ṣẹ́kọ̀ṣẹ́ ó ní àwọn ò sì lè kó àwọn èèyàn jẹ́ kán máa dóòlà ẹ̀mí wọn nínú àrùn ebola nítorí pé ìbọn tí wọ́n yìn àti wàhálà tó wà bẹ́ẹ̀ ti fẹsẹ̀ múlẹ̀ nínú àtẹ̀jáde sí Dr. Tedros Sesode wọ́n ní àjọ ìṣọ̀kan àgbáyé ti ń kórajọ láti ṣèrànlọ́wọ́ fún wọn ní orílẹ̀-èdè ṣùgbọ́n ìbọn tó ń lọ kọ̀ṣẹ́kọ̀ṣẹ́ àti àwọn ìṣòro tí ó wà bẹ́ẹ̀ lásìkò ìjà tó ń gbilẹ̀ ni ò jẹ́ kí àwọn tó ní àrùn ebola gba dóòlà ẹ̀mí wọn wọn ní okòólénígba ni àwọn tí wọ́n ti pàdánù ẹ̀mí wọn sínú àrùn yìí látìgbà tí ó ti gbilẹ̀ ní orílẹ̀-èdè yìí ẹ̀yin èèyàn wa akiyin fun koko sedun le ya to bode kan ati simi to wa lasiko ye je ka sedun jeje ki alaafia joba odun ayo la ma se kin to muro ina wa sopin gbo koko to je ninu e ni e kan si are bala sinubu ro omo nigeria lati faye gba ara won ki a faye gba alaafia ki isokan le fese mule ni ule de nigeria joba papo buwo lu ida ejinwo adata gbogbo ara ilu to fe woko oju ohun lasiko odun ta wa yi Iwa ile ise olopa ile wa Nigeria lati ni Yesu pe fun itoju ifoso opo lati to daabobo ati koju isoro awon okunrin wa ni ile yi ajo ile to dera agba yi so pe ija to nwa ni orilede Congo ni o ndi awon itoju won lowo lowo lati dekun arun Ebola nibe eyi ni okun iroyin na sisi le seti gbe lati ile ise wa Bond FM 92.9 Ikeja shani wo yanu lo ti iroyin yi temi to pago ati won le loruko mi adupe pe gbo wa ojo ayo la ma se lai le ma ba le wa
1: ejimare lojiri ewa fakuko
2: ejimare lojiri ewa fakuko
1: oba oke lojiri ewa fakuko
2: ejimare lojiri ewa fakuko nibi ka keje ati po lowo o se royin.

I'm not going to be able to do it.

bẹ́ẹ̀ni ijó láwọn máa jó ayò láwọn máa yọ tó bá dijó àgbéǹde àlùkíámọ̀ pẹ̀lú ògùn ọlọ́run torí pé a ṣe ìbàjẹ́ láyé a ní rí ìbàjẹ́ ní ọ̀run a kí gbogbo mùsùlùmí òdodo pé a kú ọdún gbogbo apáta tiẹ̀ ní ọlọ́dún ṣebí king sunny ade náà ló ń kọrin kristẹ yìí bàbá wa aláìlúwà ọba adéyẹmí olúwa tó yìn olúwa tó sìn àjàsà awúṣẹ tí onígbòǹgbò kristẹni ni wọn ń jẹun lakọkọ jẹ láàárọ tìtò ni ọwọ àṣẹ wíìdù yẹn bí ìgbà tí àwọn ẹgbà bá ṣe wíìdù wọn fi rúpẹ tẹ já dáadáa ó ní gbígbé ṣé ló ń ṣe tipọn tipọn iná bọ kó bá fi ìyá àmàlà síbà ṣó máa gbé gbogbo eré bí kókó tán nù ún àbọ ó lágbára ọwọ dín ata ọbẹ ẹ báwọn ìgbà ṣe máa ń dín ata ọbẹ gangan ó ṣe jẹ ṣù ó ṣe jẹ búrẹdì ó ṣe jẹ ẹrẹsì ó ṣe jẹ òkèlè ó lágbára gan mo pé ààrẹ bí sẹ́ẹ̀ ti rí ewédú àwọn ẹ̀gbà báyìí àwọn ìmáàsì àfi kó jẹ ayàwó kò jẹ gbà ẹsẹ̀ ní mọ̀ owó ewédú ẹ̀ bí àwọn ẹ̀gbà kẹ́ẹ̀bá rí ewédú ojúra fi ń dámi rẹ̀ ká bá ti tọ́ ewédú tọ́ bá àfojú dá omi kò gbọ́dọ̀ pọ̀ jù àwa mú kọ́hún búlálà wa akọ kọ́hún ara jù sí é gbọ́dọ̀ pọ̀ jù é gbọ́dọ̀ máa ṣaláìtò yẹ máa mú ewédú yẹn rọ̀ dáadáa àwa wá àpasun àyà sí tẹ́rẹ́ tẹ́rẹ́ tẹ́rẹ́ tẹ́rẹ́ ó jì gbìjìgbìjìgbì ó lágbára oró kó bá gbọ́ oró kí àbá ń jẹun kó ń gbọ́ oró ògùn àmà bọ́ é paripa àbọ̀là ìgbóná màmá fi tẹ̀ bàbá fi tẹ̀ nínú ewédú bẹ́ẹ̀ é wọ ẹran àfọmọ ìbálòlè kó bá ti jọmọ kékeré kí ẹ bá ti ya àpasun sínú ewédú kẹ́dẹ̀ ti fi ọbẹ̀ yẹn dín dáadáa tomati kò ní pọ̀ jù tata ṣe kò ní pọ̀ jù ó jì gbìjìgbìjìgbì àwọn ẹrúfà wọn mọ iye oúnjẹ dáadáa a kú ọdọ àkú ìyẹdùn ọmọbìnrin ìyẹtò ní bọ́ndẹ̀ fẹ̀ kékeré wa pátá kí aláìlúwà ọba olúwa ṣẹ́gun adéyẹmí olúwa tó sìn àjàsà àrùntẹ́ tí onígbòǹgbò àkíyẹ kú ọdún ẹkú ìyẹdùn a ṣe ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí.

bẹ́ẹ̀ni ọlọ́run ti ṣe àtẹ̀ ti ṣọdún ayọ̀ ọdún dùn lọ́nà ni ó mìrì gidi lẹ́tọ̀ láti lè ṣe Bond FM 92.9 bá a ṣe ṣọdún tá a fò fáyọ̀ tínú wa ń dùn tá a ń jẹ tá a mú mo fẹ́ bẹ́ẹ̀ lẹ́bẹ̀ẹ́ kan mo mọ̀ pé máa ṣe fún mi torí ẹ fẹ́ràn mi ní kẹ́lẹ́kẹ́lẹ́ ọkàn wa láàyè tí a bá wà ẹ jẹ́ kí a fàdúrà ran àwọn tí àwọn ajínigbé tí wọ́n

ẹ̀bẹ̀ kọ́ṣọ́ tí mo fẹ́ bẹ̀ wá òun náà nìyẹn ọlọ́run á dẹ̀ ṣe wọ́n ní rí lágbára ìdùnmàrè a máa lẹ́nu ọpẹ́ inú wa máa dùn ọkọ̀ wa máa balẹ̀ lórí àwọn ọmọ náà lágbára ìdùnmàrè Bond FM láwà 92.9 omi ìgidì lẹ́tọ̀ iléeṣẹ́ Bond FM 92.9 fún pọ̀pọ̀ ṣíṣe ọdún ìlẹ̀yà.

One FM 92.9 níbi tí a ti ń ṣe ọdún lásàrọ̀ láti ṣọdún múláwà assalam alaikum múmìnì múmìnà bí àwọn èèyàn wá ṣe wà ní hajj tí wọ́n ti parí hajj báyìí ṣùgbọ́n tí wọ́n ṣe wà ní orílẹ̀-èdè saudi arabia àkókò náà rèé láti bá wọn sọ̀rọ̀ tó pé wọ́n ti ṣiṣẹ́ hajj èyí wọ́n lọ ṣe wọ́n ti ṣe ní àṣepé kọ́lọ́ bá ṣàìṣe hajj náà ní alọ́gbà àlọ́fíwá ṣe oríire ẹ fẹ́ bá wọn sọ̀rọ̀ láti orílẹ̀-èdè nàìjíríà sí mecca àbáwọn náà fẹ́ bá yín sọ̀rọ̀ padà ìrìn àjò tí wọ́n lọ rìn àwọn pé ìrìn àjò ẹ̀mí ni ìrìn àjò èyí tó kún fún ọ̀pọ̀lọpọ̀ ìbùkún àti oríire lọ́dọ̀ ọlọ́run àlá ìrìn àjò ìgbàgbọ́ ni ìrìn àjò téèyàn ń wo ẹ̀yìn wò tó dẹ̀ ń gbàdúrà pé kí ọlọ́run kí ó fóun ní ìbùkún tó yẹ pé òun àti múdélé ìbùkún yìí kò ní jẹ́ lórí òun nìkan lórí gbogbo àwọn tí ó fẹ́ òun fẹ́ ire ni bọ́n ṣe wá ní ìrìn àjò gbọ́dọ̀ gbàgbọ́ tó ṣe kókó kí ló tó ṣe kókó láti rí pé a súnmọ́ra ẹni nípa ìkànsíra ẹni kọ́ máa bára sọ̀rọ̀ lóòrèkóòrè èèyàn tí èèyàn bá fẹ́ràn ẹ gbọ́dọ̀ máa jọ ṣe àjọpín èrò àti àwọn ọ̀rọ̀ ní òrèkóòrè ìdílé tí iléeṣẹ́ mtn ṣe ní ètò kan gbòógì tí wọ́n pè ní mtn travel pass eléyìí ló máa jẹ́ kí àwọn tó bá wà ní ìdálẹ̀ kí wọ́n lè máa bá wa ta wà nílé sọ̀rọ̀ láì sọsẹ̀ wọ́n lè gba ìpè àwọn náà lè pè wá bákan náà ló jẹ́ pé gbogbo tí wọ́n ń ṣe nílé náà ni wọ́n lè ṣe ní gbogbo àyè tí wọ́n bá wà pẹ̀lú mtn travel pass yìí wọ́n fún wọn ní wákàtí kan ìpè àti ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tó ṣe ìṣẹ́jú márùnléníàádọ́rin 75 minutes àti gigabyte data kan lọ́n máa gbà eléyìí wọ́n máa lè lò fún ọjọ́ mẹ́rìnlá get 75 minutes and 1 gigabyte of data for 14 days pẹ̀lú owó péréte ẹgbẹ̀rún lọ́nà okòó náírà 20,000 naira tẹ bá fẹ́ ṣe eléyìí ó rọrùn ẹ kàn tẹ *316*2# tàbí kí ẹ lọ sórí app tí a mọ̀ sí my mtn lórí fóònù tí wọ́n ti download my mtn app ẹ lọ síbẹ̀ láti lè rí pé bẹ́ẹ̀ bá rìnrìn àjò ẹ lè kàn sílé pẹ̀lú ẹ̀rọ mtn ní ó ṣeéṣe lórí my mtn app àsìkò tá a wà yìí ó jẹ́ àsìkò tó kún fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbùkún ọlọ́run tí ó dẹ̀ mú kí ìgbàgbọ́ wa tún kún kẹ́kẹ́ nítorí náà a nílò láti ṣàjọpín eléyìí pẹ̀lú àwọn èèyàn wa pẹ̀lú mtn ẹ ṣe gbogbo ẹ̀ ṣe ń tẹ́tí sí wa.

0: Jimbo olúwa ìkùnrin tí ó kọ̀ sọ ọmọ nítorí wípé ó kọ̀ fẹ́ràn orúkọ náà lásán. Rárá o, orúkọ pàtàkì táwọn oníjìnlẹ̀ ká tó fún ọmọ ẹni ni Àdìsá ń ṣe. Kọranjọ́gbọ́n ọmọ líle jíjẹ́ Àdìsá, ọmọ líle àti kọranjọ́gbọ́n tó jẹ́ pàápàá jùlọ fún àwọn ọ̀tá rẹ̀ ni, nítorí Àdìsá cannot be held bound. No body, no situation, nothing at all can hold Àdìsá prisoner against his will. That is what ni ó sì rí, nítorí orúkọ ọmọ ní ọmọ Àdìsá ọmọ ológun ribiribi, ẹni ìjàmbá ò tó dì mọ́lẹ̀, ẹni ewu ò tó múlẹ́wú, àpáta gàǹgà tọ́ta ò lè ṣí nídìí. Ọmọ rírọ̀ níwájú ìyá ẹ̀, kọranjọ́gbọ́n níwájú aṣebi. Ẹ kírà fàdìsá, ẹ tẹ aṣọ sílẹ̀ fún ẹṣin rẹ̀gùn. Alájìsá ọmọ ọba ní í ṣe wàá ṣeré.
1: Ọmọ Àdìsá ọmọ ọba náà ní í ṣe ọmọọba Àdìsá. A kí gbogbo etí tó ń gbọ́ wa láṣálẹ̀ nítorí pé a kú ọdún, a kú ìyèdùn, ọ̀pọ̀ ẹ̀ láṣe ní òkè èpẹ̀ lágbára elédùnmarè. Ọdún yìí ti dùn tàmọ́dún náà máa dùn lágbára ẹlẹ́dà. Abiodun Fọlọ́ọ̀ṣọ́ lorúkọ tèmi, Àdìsá ikọ̀ ikọ̀ olókun ọ̀la. A ti kalẹ̀ fún ẹ̀ka tó gbẹ̀yìn ní iléeṣẹ́ Bond FM fún ti òní láti sí títí di aago méjìlá. Èmi pẹ̀lú yín náà ni o, tá a máa mú àwọn ètò tí àwọn aláṣẹ ti là kalẹ̀ fún ìgbàládùn ẹ̀yìn olólùfẹ́ wá sí ètò ìgbọ̀nyín. Torí fẹ́ lọ́lọ́run ẹ̀sìn òfàjà, ètò tá a máa fi ṣíde náà ni ètò wa ètò yín òpó ìgbàlà fún ti àṣálẹ̀ tòní. Ẹ wá ǹkan fìdílé
2: tàbí kẹ́ fìdílé ǹkan láti gbádùn àkọ̀tun ètò òpó ìgbàlà fún ti àṣálẹ̀ tòní. Ẹ ṣé o, bẹ́ẹ̀ ṣe ń tẹ̀sí sí wa.

0: ebe ni yo ba mo noro yi o mo bo ti e ko dupe lowo Olorun oba alaye be da ba mo noro yi o mo ba ti dupe lowo Olorun oba to je pe won nu anu re to tun da wa siti letile si o je ki buburu kan so buluwa ko si je karun karun kan so wa lojo kabiyesi oba mi edumare ti owo gbogbo ba ti ni wa ko wo tese wa ko wo ba ti soro ko wo wa ti se wa ko to da wa siti letile ko to pa wa mo bi eyan oju ti o je ka kan lagba mi wa la kan bo ti le hun ko mo ogun foruko re loke orun ori ofe la rigba lodo re ki se mi mo se wa ki la je ki la mo ki la le da se bi ko se nipa agbara Olorun baba to tun fun wa lori ofe lati tun wa sori eto leni eto yin eto wa po gbara gege ba ti ma mu wa se ti igboyin ni gbogbo asale Wednesday papa julo logogan bi ta tin soro yi ni Bond FM 92.9 oruko mi o yi pada oludosun omo Koladeun lemi nje akanjo olohun oro tin fojojumo won Olorun oba tin se atoko eto yi lore kore awa la ma wa eyin la si ma ba a se wa fi asoko idupe lowo gbogbo awon kan ti won tin fi okan beto ibo lati bata aya eto ti bele mo gbaladura pe ile atona yo ni daru eti ta se fi ngbo wa oni de o mo wa gbaladura pe gbogbo ti olorun ba emi ti se nu aye yin ni daada nipasẹ eto yi isu ese aye yi o ni ba be je be ba se nlu bayi ni o ma dun be ba se tin pe bayi ni o ma je atun ti de na nu ni gege ba ti ma se lori eto yi eto yi eto wa opo gbala ebi ti a tin ni ore ofe lati ma gbohun awon baba wa Reverend Dr. Lagun Adesoya awon oluṣagutun agba ti ijo Celestial Church of Christ Afonifoji Ibukun Parish to wa ni Challenge Bus Stop ni mo se ni ilu Eko awon ro mi Reverend Dr. Lagun Adesoya ti tun wa lori eto pelu mi ni asale yi lati ma mu wa lo sinu awon asayan oro Olorun lati ori itemimo Olorun wa gege bi ise won lore kore sugbon ka awon baba wa to kon lagba mi oro Olorun gege ba ti ma se lori eto yi fun gbogbo eyin ti e ni ohun kan te fe ba awon baba so ni ida kon kan tabi fe ki awon baba ko gbadura fun o tabi ni ohun kan to yo lenu yala boya fun idi kan tabi idi keji o ni ore ofe lati pe awon baba wa fun adura tabi imoran to yoranti o ni ore ofe lati pe awon baba mi Reverend Dr. Lagun Adesoya leyin eto yi sori oro ibanisoro ti won pe fun oyi nigba ti won ma pa se oro sinu aye ore ti gbese aye ore o si ni ri bakan na mo 07065896331 07065896331 tabi ki e pe 08059681221 e je n pe lekan si 08059681221 ero ibanisoro te pe awon baba wa Reverend Dr. Lagun Adesoya si re leyin eto mo se n gbaladura pe gbogbo awon ireti baba o ma so fun o ni o ma mo lori ti o ma to aye re se ti gbese aye re o se ni re bakan na mo ni gbogbo asale ojo Wednesday ni dede agogo mejo le ma ba awon baba wa Reverend Dr. Lagun Adesoya pade lori eto yin eto wa mo gbala eto yin rere ta ma mu toyin wa logogan bi ta wa yi ni Bond FM 92.9 ni bi ta tin da bi edun ta n ro bi owe aya wa ti wa bele bayi tori awon baba wa ti wa ni ikale bayi lati ma mu wa lo sinu awon asayan oro Olorun awon asayan oro Olorun lati ori itemi mo Olorun wa gege bi won ti ma se lore kore nitori pe oro Olorun iye ni ibukun benu re ìwòsàn ń bẹnu rẹ fún gbogbo ọkàn tó wá gbà láàyè láti túnlé ayé rẹ ṣe ọrọ ìròyìn náà látún mú tọ wá lónìí fún gbogbo etí tó ń gbọ mi lákòókò yìí mo sì gbàládùra pé ìgbé ayé rẹ ò ní wà bákan náà mọ ní báyìí a máa pe àwọn baba wa Reverend Dr. Lagun Adesoya wọlé báyìí àwọn baba wa Reverend Dr. Lagun Adesoya àwọn olùṣọ́àgùtàn àgbà ti ìjọ Celestial Church of Christ Afonifoji Ibukun Parish tó wà ní Challenge Bus Stop ní mo ṣe ní ìlú Èkó àwọn ni ó máa mú wa lọ sínú àwọn àṣàyàn ọrọ ọlọrun láti orí ìtẹ̀wìmọ ọlọrun wá gẹ́gẹ́ bí ìṣe wọn ẹ máa bá wa bọ̀.
1: Ìgbà láwọ mẹ́tọ̀ ló ní ọ̀rẹ́.
2: Má gba ìgbàlà oríire.
1: Iye ìgbàlà tó lù fòwò rárá.
2: Má gba ìgbàlà ṣe yọrí o.
3: Ẹ jẹ́ ká tẹ̀rùba fún àdúrà. Jehova, the Supreme, Michael Mimọ, láti inú oyún ló ti pè wá ní orúkọ. Níbikíbi tí ẹnìkankan ń gbé ìrẹ́ ló pàlà wọn síbẹ̀. Lónìí olúwa ní ibi abágbóhùn rẹ ká má ṣe sí ọkàn lé. Gbogbo ọkọ̀ òkúta fi ọkọ̀ ẹran rọ́pò. Ní orúkọ Jésù Kristì, ọ̀rọ̀ tó dàpọ̀ pẹ̀lú ẹran ara tó gbé láàrin àwọ ènìyàn wá gbénu wa. Ní orúkọ Jésù Kristì wá sọ wá di mímọ́. Gbogbo ohunkóhun tí kìí ṣe ti Ọlọ́run, àwọn ọ̀rọ̀ tí mú lọ sínú ìdájọ́, ìsúnṣọ́ tí ń jáde kan gbẹ dànù. Ìtura àti àlàáfíà kò jẹ́ ìpín wa. Jésù Olúwa wa. Hallelujah. Hallelujah. Ọ̀rọ̀ Ọlọ́run. lọ́rọ̀
4: Zakaria.
5: Angeli ti ń bá mi sọ̀rọ̀ sì tún dé, ó sì fi mi bí ọkùnrin tí a jí láti ojú oorun rẹ̀, ó sì fún mi pé kí ni ìwọ rí, mo sì wí pé mo wò sì kíyèsí ọpá fìtílà tí gbogbo rẹ̀ jẹ́ wúrà pẹ̀lú kójọ rẹ̀ lórí rẹ̀, pẹ̀lú fìtílà méje rẹ̀ lórí rẹ̀ àti ara méje fún fìtílà méjeje tí ó wà lórí rẹ̀, igi olífì méje sì wà létí rẹ̀, ọ̀kan ní apá ọ̀tún kójọ náà àti èkejì ní apá òsì rẹ̀. Mo sì dáhùn, mo sì wí fún Áńgẹ́lì tí ń bá mi sọ̀rọ̀ pé kí ni ìwọ̀nyí olúwa mi. Áńgẹ́lì tí ń bá mi sọ̀rọ̀ dáhùn, ó sì wí fún mi pé ìwọ kò mọ ohun tí àwọn wọ̀nyí já sí. Mo sì wí pé ó ń kọ mọ olúwa mi. Ó sì dáhùn, ó sì wí fún mi pé èyí ni ọ̀rọ̀ olúwa sí Serubabeli wípé kìí ṣe nípa ipá, kìí ṣe nípa agbára, bí kò ṣe nípa ẹ̀mí mi ni olúwa àwọn ọmọ ogun wí. Ta ni ìwọ, ìwọ òkè ńlá, ìwọ òdi pẹ̀tẹ́lẹ̀ níwájú Serubabeli. Òun ó sì fi ariwo mú òkúta tó ń tẹ orí rẹ̀ wá, yóò máa kígbe wípé orí ọ̀fẹ́, orí ọ̀fẹ́ sí i. Ọ̀rọ̀ olúwa sì tọ̀ mí wá wípé ọwọ́ Serubabeli ni ó pilẹ̀ ilé yìí, ọwọ́ rẹ̀ ni yóò sì parí rẹ̀. Ìwọ ó sì mọ̀ pé olúwa àwọn ọmọ ogun ni ó rán mi sí yín. Ṣùgbọ́n ta ni a ń kẹ́kọ̀ọ́ ọjọ́ ohun kékeré, nítorí wọn ò yọ, wọn ò sì rí ìwọ̀n lọ́wọ́ Serubabeli pẹ̀lú méje wọn ni àwọn ní ojú olúwa ti ń sáré sí yìí sóhun ní gbogbo ayé. Mo sì dáhùn, mo sì sọ fún pé kí ni àwọn igi olífì wọ̀nyí túmọ̀ sí tí ó wà ní apá ọ̀tún fìtílà àti ní apá òsì rẹ̀. Mo sì tún dáhùn, mo sì sọ fún pé kí ni àwọn ẹ̀ka méjì igi olífì wọ̀nyí túmọ̀ sí títú òróró wúrà jáde lórí wọn láti inú ìkòkò wúrà.
4: Hallelujah. Hallelujah. Igi olífì méjì àbí ìkan máa ń pè náà. Hallelujah. Ìkan dẹ̀ rèé, ó ń sọ fún òkùnkùn péyà. Àwọn méjèèjì jẹ́ wòlíì àti olófì. Wòlíì ìlíjà máa ń pè náà ṣùgbọ́n fi Mose fún òkú níyà, ó wà under the law, ó fail. Hallelujah. Àbí wọ́n fail? Wọ́n fail. Mose fail Ọlọ́run sọ pé gbòkèlè lọ wo ibi tó ń lọ, òní débẹ̀ kó dẹ̀ kú. Ó dẹ̀ gorí òkè, ó dẹ̀ kú. Àwọn áńgẹ́lì ló bù mọ́lẹ̀ ń bẹ̀, tí dè ní lélẹ̀ẹ́, wọn ò mọbi tó kú sí. Ṣùgbọ́n bẹ́ẹ̀ jẹ́ ká mọ̀ pé àwọn áńgẹ́lì ló lọ gba òkú ẹ̀ lọ́wọ́ Sátani.
6: Hallelujah.
4: Ọmọ tí Ọlọ́run lò nínú ayé nìyẹn, law and prophet. Ọlọ́run sì ń sọ fún pé kì í ṣe agbára wọn ló ṣe ń tọ́ ṣe.
6: Not by your power, not by might, but by my spirit. Hallelujah. Àbí Ọlọ́run kọ́ ló lò wọ́n?
4: Ọlọ́run ló lò wọ́n. Olúwa náà kò fi wá sílẹ̀. Ṣùgbọ́n àwọn méjèèjì tó fi ènìyàn náà lọ lọ bá Jésù lórí òkè, wọ́n sọ fún Jésù pé àwa fèlè o, ò lè fèlè o.
6: Hallelujah.
4: Wọ́n sọ fún ní orí òkè, ọmọ yìí lọ sí orí òkè, wọ́n rí pé ó yẹ ká pa àgọ́ mẹ́ta, ọ̀kan fún ọ, ọ̀kan fún Elija, àti ọ̀kan fún Mose. So
6: the spirit you feel, hallelujah, when you follow the law or follow prophets, hallelujah, Ọlọ́run jẹ́ ká mọ̀ pé ní ìgbà ìkẹyìn yìí
4: Ọlọ́run sọ̀rọ̀ láti ẹnu ọmọ, kì í ṣe lẹ́nu wòlíì mọ́. Ohun tí Bíbélì jẹ́ ká mọ̀ ni pé ó bẹ́tà kó jẹ́ ọmọ Ọlọ́run
3: ju kó jẹ́ ìránṣẹ́. Àbí èwo ń tájúlẹ̀ gajù? Ó ní ọmọ ọ̀dọ̀ mọ́núkọ tó lú ẹ̀ ń ṣe. Àbúmọ̀ ìránṣẹ́ tí ó wà tẹ́lẹ̀ gbogbo tó àwọn ìránṣẹ́ tó ti ṣe ìránṣẹ́ fún Ọlọ́run ẹ̀mí Kristi náà lò. Hallelujah. Ọlọ́run sọ pé inú ń bàjẹ́ torí tí mo dá ènìyàn. Ẹ̀mí mi kì yóò gbé nínú ènìyàn mọ́. Ó gbogbo èrò inú ènìyàn ibi ni. Kí ló ń produce ibi? Hallelujah. Ó tó produce ibi ni envy, jealousy. Hallelujah. Àwọn ohun tí èso ń produce ni ẹ̀dẹ̀ mọ́ bó ṣe produce ẹ̀. Àbámọ́ bó ṣe produce ẹ̀ ni pé ẹ̀rọ adúpẹ́ lọ́dọ̀ mi. Ìkan sọ pé tó dá. Ìkan sọ pé anyhow. Anyhow, Ọlọ́run wá sọ pé èyí tí kejì ẹ̀mú wa ló bẹ́ta. Kò kọ́lẹ̀ ṣùgbọ́n bínú. Hallelujah. Ọlọ́run dẹ̀ ló ní ìbínú. Ọlọ́run sọ pé tó bá bínú má ṣe. Ọlọ́run ló ní ìdájọ́. Hallelujah. Ẹni tó bínú tó ṣẹ̀ ni pé ó fẹ́ ṣe ìdájọ́. Ọlọ́run sì sọ pé tèmi ní ẹ̀sìn. Hallelujah. Ẹnikẹ́ni ò gbọ́dọ̀ gbẹ̀sìn. Now, arákùnrin tí ké nípa Abel, àbí àwọn ìṣẹ̀lẹ̀ ló pa. Bíbélì sọ pé ẹ̀jẹ̀ Abel kígbe fún ìgbẹ̀san. Bíbélì dẹ̀ sọ fún wa pé ó bò ó mọ́lẹ̀ nínú ilẹ̀ ṣùgbọ́n ohun rẹ̀ jáde dé ọ̀dọ̀ Ọlọ́run. Níbo lòun yẹn ti wá? Hallelujah. Blood. Blood ń sọ̀rọ̀. Blood Abel ló kígbe tí Ọlọ́run sì gbọ́. Ó bèrè pé arákùnrin ẹ̀dà ó ní ṣé èmi jẹ́ my brother's keeper ni. Hallelujah. Ọlọ́run dẹ̀ sọ pé ẹ̀jẹ̀ arákùnrin rẹ̀ ó ti gé pépé mi. Job 16. Job 16 from verse 18. Ha ilẹ̀ ayé má gba ẹ̀jẹ̀ mi kí ẹkún mi kó má ní ipò kan. Hallelujah. Ilẹ̀ ayé má gba ẹ̀jẹ̀ mi kí ẹkún mi má ṣe ní ipò kan. Jẹ́rìsìsì kíyèsí. Ẹlẹ́rìí mi ń bẹ náà. Hebrew 12 from verse 22. Ṣùgbọ́n
5: ẹ̀yin wá sí òkè Sioni.
3: Ẹ̀yin wá sí òkè Sioni.
5: Àti sí ìlú Ọlọ́run àlàyé.
3: Sí ìlú Ọlọ́run àlàyé.
5: Sí Jerusalemu ti ọ̀run.
3: Sí Jerusalemu ti ọ̀run.
5: Àti sí ẹgbẹ́ àwọn angẹ́lì àìníye.
3: Àti sí ẹgbẹ́ àwọn angẹ́lì àìníye.
5: Sí ìjọ ńlá.
3: Sí ìjọ ńlá.
5: Àti ìjọ àkọ́bí.
3: Ìjọ àkọ́bí.
5: Tí a ti kọ orúkọ wọn ní ọ̀run.
3: Tí a kọ orúkọ wọn ní ọ̀run.
5: Àti sọ́dọ̀ Ọlọ́run.
3: Àti sí ọ̀dọ̀ Ọlọ́run.
5: Onídàájọ́ gbogbo ènìyàn.
3: Onídàájọ́ gbogbo ènìyàn.
5: Àti sọ́dọ̀ àwọn ẹ̀mí ọlọ́ọ̀tọ́.
3: Àti sí ọ̀dọ̀ wọn saints àwọn tó ti kú.
5: Ènìyàn tí a ṣe.
3: Tọ́ wà lọ́dọ̀ Ọlọ́run sí.
5: Tí a ṣe ní àṣepé.
3: Àwọn tí a ṣe ní àṣepé.
5: Àti sọ́dọ̀ Jésù.
3: Àti sí ọ̀dọ̀ Jésù.
5: Alárinà májẹ̀mú titun.
3: Ẹ tó jẹ́ pé òun ló àrin májẹ̀mú titun.
5: Àti sí ibi ẹ̀jẹ̀ ìbù wọn ni.
3: Àti sí ibi ẹ̀jẹ̀ ìbù wọn ni.
5: Tí ń sọ̀rọ̀ ohun tí ó dára ju ti Ébẹ́lì lọ.
3: Hallelujah. Ẹ̀jẹ̀ Jésù sọ̀rọ̀ ohun tó dára ju ti Ébẹ́lì lọ ilẹ̀ má gba ẹ̀jẹ̀ mi. Èyí tí ilẹ̀ gbà ń bèrè fún gbẹ̀san mi. Èyí tó ní ilẹ̀ má gba ẹ̀jẹ̀ mi. Bàbá dáríjì wọn torí wọn kò mọ́ mi. Ohun tí wọ́n ṣe. Hallelujah. Ọlá yóò ṣàánú fún wa. Bàbá dáríjì wọn wò. Ṣé àwọn ló ní kó dáríjì? Dáríjì wọn bí wọ́n ṣe ṣe èèyàn lẹ́lòmíì ṣe ẹ̀. Ta ló máa ṣe ìdájọ́ gbogbo àtẹ tó ṣe àtẹ tá ṣe. Nígbà tí tó dẹ̀ máa ṣe ìdájọ́ sọ pé dáríjì wọn. Tó dẹ̀ sọ pé tí wọ́n fúnra ẹ̀ ò bá dáríjì, àánú dáríjì ẹ̀. Hallelujah. Ní Zakara 4 tí wọ́n kà yẹn. Wọ́n ní candlestick wà bí. Ó ní stand méje which is the spirit of Christ. Hallelujah. Now, igi olifi méjì wà. Àwọn tán ti ṣe. Ẹ rí pé wọ́n sọ pé candle stand yẹn they are a supply on come on flow sínú wọn. Hallelujah. Now, ta ló flow sínú wọn ṣe tó ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀. In the spirit of God. Àbíṣe mi Ọlọ́run bá gbọ́ ṣe ṣe. Ṣùgbọ́n Ọlọ́run fúnra rẹ̀ sọ pé you can never be perfect.
6: except I say you are perfect. Olorun look for perfect people. It's looking for imperfect people to empty them. Hallelujah. We want to one while he got here. Latin bad daddy. Only our Pharisee won't for the cup, nor for him. Hallelujah. Oh, that's a way. I want money and Jesus. Oh, she'll tell me what it is. This is just a fun way. It won't go on me a for. Jesus day. Oh, then you free. Hallelujah. But they bone your own bed. You know. Ọ̀rọ̀ tó dẹ̀ ń gbé nú ènìyàn ó ní ẹ̀mí tí ń jẹ́rí rẹ̀ ẹ̀mí mímọ́ hallelujah ẹ̀mí èṣù náà wà ẹ̀mí ọlọ́run wà ta ló dá méjèèjì ọlọ́run gbó méjèèjì ti wá látọ̀dọ̀ ọlọ́run ni kò handle everything fún sátani at all ẹ̀mí èṣù tó wá látọ̀dọ̀ ọlọ́run bí èèyàn bá ń tọ̀ yàn wọ́n máa tọ̀ náà jẹun tán jacob abọ́tán How many years will serve? 21. Hallelujah. Who served 7 years for the first woman? O be me lilowo. Ere ayowa ayo ni gba mo wa lowo. Only go to serve another 7 years. Ki egun wa le, agun le ku le. Ki egun wa le. Hallelujah. Who served another 7 years. Olorun ni mo ran ni ti pe ni ma pade e nibi ti o ti ba mi ja mo de tin bo de lati jo e mo ti lo extra 6 years nigba yen hallelujah 6 years ye ni o so pe mo fe sise ti ara mi pe gbogbo ise ti mo se anu mi ni ba abi 4-7 years o to mi emi na election mo pade election hallelujah mo to wa ni End time union. Tanjelo kun end time. Babi Safua never said to Louis, for who have described the day of small things? Unkoton siyo koloko niye. Problem. Now, niba choma kuru. Ufe bribe ume. Entu tonje. Yeni ondugu lalo. Shugoti ta. Ugu ibiye. Aiko ta. Funi mpuri kini. Tonje. Nde nwa Jesu wa joba le wa lori itori kini ori oje oje na ponopo se nwa olorun kini fe je kini fe mo kini fe wo kini fe no wa wa olorun tokotok hallelujah ijoba run ke se nipa jije ati mimo bi ke se ayo itura peace and righteousness of the Holy Spirit kini
7: Chapter 16, verse 10.
6: Verse 10 in call.
7: Nitori. Iwa ki yo fi aka mi. Sile ni ipoku.
6: Iwa ki yo fi aka mi sile. Si ipoku.
7: Beni iwa ki yo je ki eni mi ma re ki ori di baje.
6: Aleluya. Aje je lo nje be. Onti ele ki lo fi aje ki lo fi mu. O ro gwe ya ye. Bolo fe endes. Aleluya. So fun Lazarus ko wa fun mi ni omi ko fi kan mi lenu o so fun pe ogun wa laarin wa lati bi nsi hallelujah lo si oke orun ki na pe ogun o la ni ja jabo sinu e to ba ti jabo be hell hell fire lo je be hallelujah isa oku agbara re da iku oro re da Ki lo pe agbara ise ofi
7: Iku oro reda
6: Yes
7: Isaku isegun reda
6: Isegun reda
7: Oro iku ni ese
6: Ese
7: Ati agbara ise ni ofi
6: Agbara ise ofi lo je ko mo pe you are guilty Hallelujah
3: But God now took you out of Ofi to bring you under grace, and you don't realize it. Hallelujah. Oni ireki o fi okan mi si isaku ireki o je ki eni amuro re ki le yan se nje eni amuro olorun. Hallelujah. Bible so yi pe when you die, Lord so yi pe Christ can die. Hallelujah. Won be pe Jesus oro iku ti mo fi so pe ko le ku ile ti so oro iku. Hallelujah. Now iku yen ni ko lu de si ase olorun anything ti olorun da o le gboro se lenu. Hallelujah. Ko lo gbogbo ti olorun da lo gboro se olorun lenu. Isaiah 40:13
8: owo mi pelu ni o si ti fi ipile aye sole atelewo otun mi ni o si na awon orun nipa ti mo pe won won tun mo dide duro.
3: Hallelujah. Ngba ti Olorun fe pa aye re ngba won mo bi ti o ma ti nkan to fe lo wa. But every instrument of destruction Olorun fi pa mo si awon bi to mo strategic purposes mo ba le osi Olorun o le ko re sinu le ke de ki wa mo inu le o de je de ke nu ma pa wa de lo kan fun ko ni mo se ita lo ti get here. Hallelujah. O to ma pa yan o wa legbe o to de ma la yan wa legbe o lo ayo sanu fun wa oju Olorun o lo si he sohun si gbogbo aye everything to look out se ni Olorun ri. Hallelujah. Abi kori Olorun to da oju o da fun kini sugbon ko loju ko loju to je ran lo be ran latare ko ni owo. Hallelujah. Owo ti e lo fe lo ebi to ba de clean lo fe lo ebi to debt ni esu fe lo. Hallelujah. So olukaluku lo ma sise igbala e o ba ma gbadura ko ni gbadura ko lo ma gbo na ọpọlọpọ ló ń gbàdúrà sí ọlọ́run ò gbọ́ ní ìpápá sọ fẹ pé ẹ̀mọ bọ́ ṣe ń gbàdúrà àbí ilé ló ń gbàdúrà fún wa ó dẹ̀ lẹ́mọ́ ẹ̀mí ẹ̀mọ́ ló kún gbogbo ara ó dẹ̀ fẹ́ gbàdúrà sí ẹni mímọ́ it's not possible. Lọ ayé ṣàánú fún wa olú àtọ́ wa sọ́nà olú àbùkù ọ̀rọ̀ rẹ̀ jésù ló wà wá yehova jésù kristu michael mímọ́ ọlọ́run rẹ̀ ló ń darí ẹ̀mí ènìyàn toro n to ba fẹ ni ounjẹ kan se ṣugbọn to sọ ni pe o farapamọ sibẹ linṣi lo n lọ sinu ìṣìnà si o wa wo pe emi mọ ọ larada ninu gbogbo n to ti fi pọn wa loju iyan yi wa pada lai jẹ ko furara rẹ ṣe ni orukọ jesu kristi ra kọwa kúrò labẹ ẹtọ satani awọn agbara ti n fi pamọ ni ṣẹru ọba ti n de igbekun ni igbekun ẹ̀mí tó fẹ́ dè wá ní ìgbèkùn yìí olúwa dè wọ́n ní ìgbèkùn tú àwọn ọmọ rẹ sílẹ̀ tú àwọn ọmọ rẹ sílẹ̀ tú ìjọ rẹ sílẹ̀ gbogbo agbára ní ọ̀run àti ní ayé ní ìsàlẹ̀ ilẹ̀ jésù là fún gbogbo agbára ayé òtúbá ń tẹnu asán ni wọn olúwa fi wọn sábẹ́ àtẹlẹsẹ̀ wa ọgbọ́n láti ọ̀run wá oníṣàbèrè ọpọ láti ọ̀rọ̀ wa kò ṣòro láti tì lójú tó bá ṣe é má bínú ó tán ẹ̀mí ọlọ́run ló ń jẹ́ bẹ̀ẹ́ jésù ní ọpọ náà kò ṣe tó wá sọ́dọ̀ rẹ tó kọ̀ sílẹ̀ kí ló fẹ́ ló ń bèrè tó bá sì sọ wàá ṣe ní orúkọ jésù kristi ọmọ ọlọ́run alààyè àwọn ìbéèrè wa má fi dò wá lò wá ìrẹ́ nìkan ṣoṣo ló lè mú wa yàtọ̀ síbi a ṣe jẹ́ lónìí jésù olúwa wa.
9: Adúpẹ́ lọ́wọ́ yín bàbá wa Reverend Dr. Olagun Adesanya fún àṣàyàn ọ̀rọ̀ ìmísí ìtàṣálẹ̀ yìí. Adúpẹ́ fún ìmísí Ọlọ́run nínú ayé yín. Mo wá gbàládùra pé bí ẹ ti ń jáwọ́ fásí iṣẹ́ Olúwa bá ti ń pè yín tẹ̀ ń jẹ́ wa. Ọlọ́run ọba ẹ̀mí yóò ṣe gbogbo iṣẹ́ yín ní àṣepé ẹ̀ ní tẹnu gbó lọ bí ọ̀rọ̀. Ìjọba ọ̀run náà ti gbogbo wá sì wà nílépa báyìí. Ọlọ́run ní ṣe ilé ìwọ̀fún kó wá wa. Àmì ní orúkọ Jésù. Fún gbogbo ẹ̀yin tẹ́ wá fẹ́ ìmọ̀ síwájú sí lórí àkórí ọ̀rọ̀ tí bàbá ti fi bá wa sọ̀rọ̀ ní àṣálẹ̀ yìí. Bóyá ẹ fẹ́ kí bàbá kó gbà yín ní ìmọ̀ràn kan tàbí ìkejì tàbí ẹ fẹ́ bá àwọn bàbá sọ̀rọ̀ ní ìdàkan nko ta ba fe ke awon baba ko gbadura fun yin kan pase sibi orisun ibanuje aye yin tabi o ni nko ti e dawole tabi ti e fe dawole ti e fe ke awon baba ko fi adura ran yin lowo e le re fe lati ko awon baba Reverend Dr. Lagun Adesanya sori awon ero ibanisoro yi nigba ti won ma ba yin soro ti won si ma pase oro sibi igbesi aye yin ti aye yin o si ma gba atunse igbesi aye yin o si ni ri bakan na mo e ko awon baba Reverend Dr. Lagun Adesanya sori awon ero ibanisoro yi 0806589 6331 0706589 6331

wákàtí ìgbédìde pẹ̀lú ìlé olórun alàyè Prophet Peter B. Oladejo Glorious Star wákàtí ìgbédìde ó tún ti tó àsìkò fún ọwọ́ Ọlọ́run láti kan gbogbo ènìyàn nípasẹ̀ ọ̀rọ̀ agbára láti inú ìwé mímọ́ pẹ̀lú àsọtẹ́lẹ̀ agbára lẹ́nu wòlíì wákàtí ìgbédìde wòlíì Peter B. Oladejo Glorious Star iṣẹ́ wo ni Ọlọ́run rẹ̀ sí wa lónìí lónìí. Curious Child, 21 days annual fasting and prayer. Hey, hey.

0: Fọlàndé, àìlèṣojúṣe ẹni láàrin lọkọláyà àti àìsàn ara míì tí ń bàgbọ́ ara wọ̀yá àjà. Agbára Ọlọ́run nílànà tiwe ti gbègbà lóde ká. Ẹ pé iléeṣẹ́ Salirem Aba Center sójú òpó yìí 08032135466 tàbí 09154345507 mo tètè dé mo ríre gbà mo pẹ́ lẹ́yìn àánú ṣe mí.
1: Alhamdulillah bí èrè bíi èrè ìjìrá 4047 kọ́sẹ̀ nílẹ̀ bí 4048 ṣe ń kọlẹ̀kùn lọ́mú ìjọ náà lòmù tanzani nomsam 46 old ipaja road babsk new central mosque ìyànà pẹ́jẹ́ ìpínlẹ̀ èkó máa pẹ́ gbogbo ènìyàn síbi ìdáwọ́dùnú anua ìjìrá islamic new year celebration 4048 tó máa wáyé lọ́jọ́ sátidé ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹfà 27th June 2026 bẹ̀rẹ̀ aago mẹ́sàn-án alẹ́ bí àfẹ̀mọ́jú kẹrẹlẹ bí evening la ní lion field opposite àlìmọ̀ṣọ́ central mosque mọ́ṣáláṣí bus stop ìyànà pẹ́jẹ́ ìpínlẹ̀ èkó spiritual father of the day tí wọ́n tún máa ṣe wá sí fún wa fadilat sheikh al islam alhaj daud alfala abdul majid ẹlẹ́ha lára àwọn bàbá wa tó tún máa jẹ nínú àlùbáríkà wọn ní fadilat sheikh abdul fatah muhammad raji afakọfi bàbá ni mo ṣe lábẹ́ olùgbàlejò àgbà mukadam lukman aisha tọmọrí nusan leader and founder fún àlàyé kíkún 08024274577 àti 09155561600 Nelson, alright.

0: iléeṣẹ́ bẹ́ẹ̀rẹ̀ fẹ̀rẹ̀ àwáko sáwà sẹ́lẹ̀ ọba ọba tí èdè dúradúra àti ìwá o iléeṣẹ́ bẹ́ẹ̀rẹ̀ fẹ̀rẹ̀ àwáko sáwà sẹ́lẹ̀ ọba níbílẹ̀ tìrí tó ní hálẹ́bẹ̀ wíwọ́n adékúrú fẹ́bì agbe ní ìjọba onígbèrò kíndà ìkẹjà lẹ́kọ̀ọ́ lọ́bẹ̀ kábíyèsí rns gbàdúrà ní oníwà tó ẹ̀jẹ̀ sáwúsẹ́ tó ní gbogbo káfọ́tà ọmọdé àgbàgbé lọ́lẹ́ ti tòní ẹja ńlá ní ìrora mọ́ ó ní àgbàǹgbà nílà ní àgbàkìjà ní pa à ń kọjá lọ sí ìpínlẹ̀ ọ̀sùn pàápàá jùlọ wọn ní nǹkan ní ìgbẹ́lu méjì kí ló bíyẹ̀ gẹ́gẹ́ chief imam lba bon fm yàrá ní ìkẹjà alhaji asan babalẹ́dẹ gbàgbọ́n ní wọlé ẹgbẹ́ àgbàjúlá lọ́ọ̀sẹ́ mọ́júdára ní gbogbo gbàgbé ìgbò wíwà ń kàlẹ̀ lálẹ́ ti tòní ẹ̀ka lọ́wọ́ babawa
1: ẹ̀ka lọ́wọ́ orúkọ ilé ẹ̀kọ́ rẹ̀ orúkọ tèmi ni alhaji isaac adele hasan tẹ́lẹ̀ ń pè mí ní babalẹ́dẹ
0: adé sùúrù mi láti ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀
1: ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀
0: ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tìmí ẹ náà ni à ń pè ní ilé ẹ̀kọ́ kan ní mad lárágbé ní ìlú ìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ àti ibẹ̀ náà a ti lọ sí fásitì ìbàdàn a ti lọ sí àwọn blue university lẹ́yìn ìgbà náà ẹlòmíì tó fáwọn yọ̀ǹda a ti lọ sí ilẹ̀ lárúbáwá ẹ̀sọ́ sudan àlọ́ sí madina nílùú saudi arabia a tún padà a ti lọ sí lasso láti ṣe masters wọn bẹ.
1: ọlọrun ṣe
0: alhamdulilah.
1: àwọn èrò ìjọ ẹ̀kọ́ tó ń pẹ̀lú tásìkò
0: ó yàtọ̀ díẹ̀ ṣàyàtọ̀ tí ó wà nílẹ̀ náà ni pé àwọn tó wà níjọ́ wọn ka ẹ̀kọ́ kí àwa tá a wà ní ìsìn àpapọ̀ kódà ìmọ̀ kìíní kan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kan máa ma lé ní àwọn àǹfààní ń ṣe nígbà tí ń ṣe wàá ẹ̀kì wọn ẹni yóò mi ṣe wàá ẹ̀kì ẹ̀kì ẹ̀kì ní ilé ní pépà lọ́yà ọ̀là tó ní pépà lọ́sọ̀ ń pé àwọn ní pépà lọ́yà ẹ̀sẹ̀ máa kàwé
1: ṣẹlẹ̀ bẹ̀rẹ̀
0: gbà kan ìwà ẹ̀kì àbíjì ṣe bá ti kú oṣù mẹ́ta ọ̀pọ̀lọpọ̀ máa ka kéètì ń lé wọ́n kò ní ètò oṣù mẹ́sàáṣì ètò oṣù church títí ó parí ìdáwọ́ mẹ́sàn gbà wọ́n mẹ́sàn gbà nǹkan ní ìsìn àwọn ọmọ wọn ka ẹ̀kọ́ lọ títí mọ́
1: kọ́lọ̀ bá kọjá ìgbà padà
0: alámọ̀ mi.
1: tó kábí ń sọ nípa gbóhùn sáfẹ́fẹ́ ayọ̀ bẹ́ẹ̀ ṣe
0: fọwọ́ ṣẹ́ báwọn ẹni àtiwájú ṣe gbé kalẹ̀ àkọ̀dá akọ́mẹ́hẹ̀ tó lórí ìpàdé pé ní à ń pè ní ntdd tá a gbà sọ lórí atẹ́gùn ní nǹkan báyìí rẹ̀ ó ní ẹ̀kọ́ tí ọkọ̀ wa torí ọ̀pọ̀lọpọ̀ wa nígbà kan ní pàtíkùlà níta abágbọ́lé rédíò bí ìpín kwan lọ́sọ bí ìpín bẹ́ẹ̀bù lọ́sọ nísìn ní so ntdd yẹn ká gbìyànjú àwọn atábáṣẹ̀wà ń bẹ̀ nísìn nítorí ẹgbẹ́ bá sọ ó lè dàrú tàbí ó lè tó nǹkan tí ọ̀gá ń bá society kí n jìnnà sí.
1: ìṣàkóso ìjọba àwaraba láàrin ara wa tá a bá ń sọ nípa ẹ̀sìn islam ìmọ̀ràn náà wà fún yẹn náà lórí ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà lásìkò ìṣèlú gbígbà ìṣèlú ìmọ̀ràn ẹni fún wọn. láti jọba o àti àwọn atọ́wọ́ pé ó lè ṣèjọba ni.
0: ìmọ̀ràn aláwọ̀ àti pé bọ́yá àtúnyẹ tó ń ṣẹlẹ̀ lórí ìbẹ̀rẹ̀ ọlọ́ọ̀dẹ ni tọ́ba wà lọ́kàn kan pẹ̀lú ọ̀dọ́ ní gbogbo tí wọ́n bá ń ṣe yóò máa ṣe é ṣe ni. ìyẹn ìjọba ń gbìyànjú o ẹgbẹ́ agbára àwọn ṣe mọ báwọn ará ló ṣe gbìyànjú ṣùgbọ́n ìbẹ̀rẹ̀ ọlọ́ọ̀dẹ kò kú tó bá a ṣe rẹ̀ ní tó ń ṣe dáadáa àtúnwọ̀n kan
1: náà tó ṣe dáadáa àgbẹ̀ ìlú ló wà ẹgbẹ́ ìlú ọ̀dọ́ àṣì.
0: ní ọ̀lẹ́ ní ìdọ̀kan
1: òkú ṣàlàyé
0: látàrí o ìdáwà náà ni quran lani pẹ̀lú àti ìgbàgbọ́ pé ọ̀dọ́ bá ti lọ́nà gbogbo nǹkan lómi kò sí ọgbọ́n kankan yàtọ̀ sí pé kí ni quran sọ kí ni ànábì sọ kò gbà ń lọ.
1: orúkọ ẹlẹgbẹrẹ rẹ àti ojú òkú tó yẹ kó lè pè é sí.
0: orúkọ mi yẹ kò sí òun náà ni alhaji isaac adele hasan nínú ojú òkú ọgá mọ́ ló tara náà ni 090 57 57 1797
1: lẹ́ẹ̀kọ́sí
0: 090 57 57 1797.
2: lérò ìyẹn ẹgbẹ́ àpèdè Yorùbá ẹgbẹ́ gbọ́ba ní ìmẹ̀ràn àti Happy People's Club Alhaji Agbemisola Ọlanu kan aláṣẹ Twins Mother Food Canteen akówọjọ ṣàṣálẹ́kọ̀ kí gbogbo oníbàárà wọn tí wọ́n bá wọn ráńjẹ àpamọ́wọ́ owó àtàjèrè ọjà bákan náà ni wọ́n kí gbogbo ọmọ ẹgbẹ́ gbọ́ba ní ìmẹ̀ràn land láìgbàgbé Ìbàdàn Pillars Club lọ́mọdé lágbà Happy People's Club ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá tòótọ́ àti ẹgbẹ́ àpèdè akúṣẹ́ ọpọlọ a ò ní tọ́sájò a ó kó èrè òkò délé ẹgbẹ́ yóò máa lékún a ò ní tọrọ jẹ a ó máa ríná rílò a ó tayọ nínú ẹgbẹ́ pẹ̀lú ẹ̀mí gígùn àlàáfíà la ó fi lò gba o àmì.
3: Ọjọ́ ibi ṣe pàtàkì ọṣẹ kọ́kọ́.
4: Ọjọ́ àbínibà wa sábà ọjọ́ tó ṣe pàtàkì nínú ayé ẹ̀dá nílé ayé ló jẹ́ ká máa rántí ọjọ́ 28 oṣù kẹta 28 March 1956 tí a bí màmá wa olóríire sílé ayé olórí tó kúbọ̀ àdùnní àjàsá olùwà a wá dúpẹ́ ọjọ́ 28 oṣù kẹta 28 March 2026 ìta wà yìí màmá wa tó kúbọ̀ àdùnní àjàsá olùwà pé àádọ́rin lókè èèpẹ̀ 70 years ní gbogbo òní bá ń kù fáyọ̀ ojú wa lè pé kẹsẹ̀ ní pèlé la fi ọjọ́ sátidé 30 oṣù karùn-ún 30 May 2026 ní ọjọ́ àyẹ́sí ká ó fi lépọ̀ tí fọ̀nà ru kà bá màmá wa dúpẹ́ orí kádún nínú olùwà royal nursery primary school ló ti máa wáyé ìyẹn ní 68 Salami Street olóde àpápá ìpínlẹ̀ èkó kékulé gbọ́ ó sọ fótó po kádọ́gbọ́ kó rò fún òbẹ̀ ojàre màmá wa tòkúbọ̀ àdùnní àjàsá olùwà ọmọ bàbá lámìlà ọmọ òjígìrì tagìrì ọmọ apẹyẹ tọbí ẹ nílédé ọmọ òdáṣọ tóyìnbó ò nílé ọmọ apẹkùn lóòyẹ happy 70th birthday to you ìgbà ọdún ìṣẹ́jú kan ni lágbára wa ìdùnnókè.
1: Ibi afẹ́ tí ó sọ bí ìlásọ̀rọ̀ ìlú ọ̀dọ́fẹ́ àti ìṣó bí omi láwà kọ́mọ lásìkò yìí káfí ló kí mò ń ẹgbẹ́ ọgbà ìlà ọ̀làdínlẹ́yì ọgbà bíbí ìlú ẹ̀rẹ̀ ẹ̀kẹ́rẹ́ òkòdélé bákọ́lẹ̀ rí tẹ́rẹ́ sí pè lọ́lá ògbóòrò ìyẹ́rẹ́ rí ẹgbẹ́dá ìdíwò ìwọ dáadáa ẹṣẹ́ ṣe dáàbí ọmọ ẹṣẹ́ ẹgbẹ́ ìwọ padà. Iṣẹ́ náà tó wá ṣe pàtàkì látọ̀dọ̀ òrìàdé ọba adé oní àjàsà lásìdè gbọ́n àwòsàtẹ onígbòǹgbò káfàtà tàbí lórí láàbù ní káfà àsìkò yìí káfí kí abẹ́rẹ́wà ọba ìlú èkó ọba rírọ̀rùn láì pàpà tó bá rẹ̀ ní sọ lálẹ́ akéwì lórí èkó bàbá fúwàd fótókọ fásisì ìtọ́rọ̀ rẹ̀ ti ọdún olúwa ìdí kàbí ìdí bùbá àtẹ́wọ́pẹ́ ó gbé òdì kan kò ń sọ̀kọ̀ pẹ̀lú láyé àti ní àlàáfíà rẹ̀ agbádé ọdún àjàsà lásìdè rẹ̀ òwúrò rẹ̀ káfàtà lórí kí àwọn àjọ ìṣe rẹ̀ lásìdè ìfaradé ètò ìwà tó ń ṣe fún ti alẹ́ ìlú ẹgbẹ̀fẹ́ pèmí ẹgbẹ̀fẹ́ pèmí sí àkíyèsí ọmọwé ọlọ́kọ̀ 00340571411 tàbí whatsapp 08169136 ẹgbẹ̀rún ọkọ̀ ní kí n pé ìyá òṣì bá òṣì ẹlẹ́fìà tọ́lẹ̀ òkú ọ̀rọ̀ máa sàrà.
5: àríkẹ́ríkẹ́ ẹgbẹ́rún tó rọjú kókó báyìí.
6: Ojúmọ̀ ṣe tí àwọn tí ìyàbọ̀ ẹ jẹ́.
5: Ẹni ṣe.
6: Ẹni bá yẹ bó ṣe ní fùrùkọ̀kọ̀ bí ẹni bí ilé sọ kìdí lẹ̀ ká tó wọ̀ bùsùn. Yóò rò pé irinṣẹ́ ti di lóńtó lọ sí ìdílé lánìí. Bẹ́ẹ̀kẹ̀ òkétẹ̀yẹ òní ti tọ sàdédàjì ọ̀nà tí ó ti kárí wọnú bí èkó ló tó fẹnu kan rò.
5: Àìsàtàrò yìí máa ṣe nǹkan o. Ìmọ̀ wa ni ṣíṣe báyìí olólùfẹ́ mi.
6: Ṣé èmi ni màá ṣẹ̀rẹ̀ sọ fún ike kẹlẹ lójú tó ara yín? Bẹ̀rẹ̀ bá ìfẹ́ gánà kárí o. Ó lè mojú bàbá òkè wò.
5: Ìwọ́n lè sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè wò. Kọ́ màá láyé tó gun jà lẹ́ẹ̀rẹ́ fún gbò jẹ. Ọ̀pẹ́ yìí fún rogorogo. Ara títa jẹ, ara títa ara yíyí. Nígbà tó máa bọ́ lẹ́sọ̀ ní ènìyàn tó fún ọ. Kẹ́lẹ́ máa ṣẹ̀lọ́ sẹ́rẹ́sẹ́rẹ́ tàbí tó pọ̀ lápọ̀ jù. Iṣẹ́ ara tó ń gbin so. Bàbá òkè wò lè ní kò jẹ́ atura. Lórí èyí tí ìyá ìsọ̀ tàbí àrùn tó fẹ́ dàbí gúnlẹ̀. Bàbá òkè wò kalẹ̀ sí. Shop 10A Oyèkọ́lá Shopping Complex Ladojukọ Deeper Life Church Jákàndé Gate Egbèrò Ìsọ̀lọ̀ Ìpínlẹ̀ Èkó Ẹ̀pẹ́ 08094471143 08094471143 Bàbá òkè wò èmi kò yí gbogbo ẹgbẹ́ ẹgbẹ́.
2: Ẹkú dédé wòyí ní gbogbo ibi tí ọwọ́jà iléeṣẹ́ rédíò tẹ ti ń gbọ́ wà yìí dé. Yorùbá ní igbá tó tó gbá báyìí òun ló ń ṣọba gbọ́mi-gbọ́mi. Kọ̀kọ̀ tó ń tó kọ̀ọ̀kọ̀ òun ló ń jẹ bálẹ̀ lódò tá a bá rí ògbóǹtarìgì tó mọ̀ nípa ewé. Iṣẹ́ tí ewé ń ṣe egbò àti oje igi iṣẹ́ tó ń ṣe. A ti mọ̀ yí pé onítọ̀hún ni wọ́n ń pè ní ògbóǹtarìgì oníṣègùn ìbílẹ̀. Ẹ máa wò pé mò ń pa àṣàmọ̀ kí nìdí àṣàmọ̀ mi. Mo tún ti ní àlejò pàtàkì gẹ́gẹ́ bí ìṣe wa bàbá
7: Eba mi ki ara ile kesi daruko yin.
8: E seun atokun oruko temi ni Taufik Ajiboro. Eni ti gbogbo aye mo si baboki o. O na lo nki wa pe ni alaafi Olorun Oba ko ni fi gbogbo asile.
7: E ja sami witi witi. Eh baboki o a ma tun ri yin.
8: E seun atokun be na la bi ni. Bo se je pe bi le ba ti su be na ni le mo. O na lo fa te fi tun ri baboki o la ko tun nipa ilera ara wa. Ndori gbe ma ipe nipa ilera eda o je baboki o logun pupo. E si ma baboki o lori pe baboki o kan se amulumola o lori nkan yo kan soso o na ni sara.
7: Gege bi ibere ti a ma bi ni gbogbo igba. Kini awon nkan to ma nfa ipenija isara?
8: E seun atokun lakari yun ni daru.
7: Ase
8: nipa ipenija to ma fa isan inu ara akoko nbe o ni pe teyan ba ni arun tan pe ni arun gbajumari tan pe ni atosi a ma sakoba fun isan ara. Elekeji o ni keni to nba obirin sere lasiko to nse alada re lowo a ma sakoba fun isan ara. Eleketa o ni ka ma seyo bi emeji bi emeta kile to mo abika yo ti wa ko te ma jade dada ko ma jade sere sere a ma sakoba fun isan ara. O n ta sabapade re latara ile igbonse gbogbo awon nkan wonyi a ma sakoba fun isan inu ara ti ko ni jekeje ori bi lo dada. Toba yi ti koba isan ara o ni se dada ma gbogbo awon eyan si mo pe aboke o mo nkan meji ju isan ara nikan na lo lori aisan isan ara yi toba ti wonu ara a ma fa ile se dede fun omokunrin tan pe ni idakole. Iwa mokunrin to wura e dada to je pe laarin seju kan si meji ara re o ti wale abiwo to je pe o ti e nile ba obirin re sere le meji bi e meta kile to mo abiwo to ti e je pe ni ara ti o ti e ni gbira dada depo pe o le se ojusin re monito ba ti nipe nije nipa isan ara ti ma fa idakole fun omokunrin dide le ma bo baba boke o ni shop number 10A Oyekola Plaza opposite Deeper Life Church Ninja Kande Isolo Road ibe ni baboke wo wa bayi ero banisoro to le ko baboke ozi 08094471143 mekanzi 08094471143 08022613442 08022613442 omo odun melo ni wo o ti ju omo 40 years lo o ti ju omo 50 years lo o ti ju omo 70 years lo to je pe laarin seju kan si meji o ti da to wo ele monito ba wa baba boke o iwo ge o mo ipe ni olorun be leyin baba boke o awo mo nkan meje o ju isara ti ma fa idakole fun omokunrin tiki je ki omokunrin le soju se dede lodo aya re lori isara ti baba boke o nso nipa yin nkan to ti sele se mi gan fura mi ri ni ti mo si lo orisirisi ogun lori nkan yi ti nkan yi o lo yo tun pada wa nigba to ya ni mo pade baba kan baba yi lo se toju arun idakole ifun mi oun lo fi je ti pe ni gbogbo eyan to wa sodo baba oke o lori idakole ti ma so omokunrin dole awon naa gba pe ah olorun be leyin baba oke o pelu ase lodo olorun oba to mi ti wa to mi ku nbe to ba dodo baboke o ni shop number 10A Oyekola Plaza ni waju Deeper Life Church ni Jakande Gate ti Isolo Road ibe ni baboke o baba yi pelu ase lodo Olorun ti enu ni sorisi ero banisoro baboke o 08094471143 lekanzi 08094471143 abi 08022613442 08022613442
7: nle ti gbọ yen se mo wi pe Yoruba bo won ni iriri lagba on ti o ba ti se ni ri ki awosan a o le so pe bayi ni won se yin se iwosan re on le ti gbe lenu baba oke oyi on to ti se won fun ra won ri ni ki Olorun to lo eyan fun won eni to Olorun wa lo fun won yi o tun wa je ki baba oke o na tun lo wa imo kun imo lati mo nipa itoju aisan isan ara baba oke o nipa aisan onibe ta to mo n bara won rin ojura arabeku ati dakole kini yato to wa laarin meteta
8: e se wa tokun idakole na tin ba obirin re sire to je pe ni yo le se ndede bo si ye ko si sugbo ko ni lagbara lati se emekeji arabeku ara o tide laarin seju kan si meji ara ti wale ojura nti te ara o tide keyan fe ba obirin re sire yo da igba to ran ti nkan kan ara re o ba wale ti o ba ti ri be ndele ko ma bo wa kan si babo ki o lase lodo olohun lagbara lodo olohun to ba dodo babo ki o ogba olohun bo lodo wa odun si ba wa si
7: babo ki o ka ma te si waju yato si pe nkan lo mokunrin aisan sara yi se o ni bi to tin ko ipalara ba obirin atokunrin lapapo
8: e seun atokun be ni gbogbo alama ipe ni se ni waya ninu ara nigba ti eje o ba ti ri bi lo bo si ye ko ma lo to ninu isanu ara yo bere ma mu awon ipinija kokan wa akoko na nku bi ta o se se ko je ti kwarin laarin seju kan si meji ka bere si ma mi elele elomi yo ma rin gege bi eni ti bata fe boyo ninu ese re kanrin kan ma terin elomi yo da bi gba to te igbo mole ni tori pe atele so ma kan gorogo elomi pajapaja lowo pajala pajala se elomi owo ma gbon be ni gbogbo aro bere si ma gbon elomi nbe nko ma rin kakiri inu ara titi emi abi kinu ara bere si tayan elomi nbe o te ni le ronun su dede kori ma fu elomi elomi ese re yo bere si wu ni ka te bayi abi ke elomi o te ni ri gbo se se dede dada eyin yo ma fa elomi so ise ese ko ma fa elomi so ise pa ko ma fa yan so awon nkan yi ipenija isan inu ara ti ege ori bi wole to ninu awon ise ni awon yi lo nsa ko ba fun awon ise yi pelu ogbo lodo olohun to ba dodo baboke o iwo go gba pe ni olohun be leyin baboke o ijori baboke o mo nkan meji du isa ara yi ti ma so omokunrin di ole ti ko ni je ki omokunrin lo soju se dede abi to ma so ara di ole ti ko ni je keyan rin dede dada ti ko ni je keyan le gbese dede ki salenu ma kanyan kayin ma fayan opa yi ko ma ro ni gorogo eruku ko bere ti ro elomi elomi nbe to da ji gba de pe pajapaja owo pajapaja ese kaya ma lu pipi kalomi ma ro orun su dede kori ma bere si fo ni gorogo koju eyan ma su elomi nbe go ma rin kakiri inu ara emi abi ki nkan ma so kulukulu abi kara bere si tayan to ba ti ni ipenija yin pẹlu agbara lodo olohun pẹlu aseto olohun ti mi o fi n soro yin to ba dodo baboke o iwo na o gba pe olohun be leyin baboke o baboke o ti wa wa ni shop number 10A oyekola plaza niwaju deeper life church ni jakande gate ni isolo road ibe ni baboke wa ero banisoro mi 08094471143 lekazi 08094471143 abi 08022613442 08022613442
7: o lagbara o nte de obama ma sagbare o inu imo yi pe aisan nu sara o ku gbogbo nkan to po to bayi o ko sinu afi be se laye wa o de ti wa ye wa ye ke bayi awon ti iru nkan be yen se lowo lowo nile bayi bo se gbo yi wa ti ma gbianju ati pe oju opo yi sugbon ka to ma ka seto yi nle opolopo awon ti ejo wa ni lana kan na ma so wi pe e wa fun ajegun e wa fun ajegun sugbon mo ri pe eyin ma nfi nkan kan kun ajegun todo ti pe ajegun adayeba si iya to nbe laarin ajegun lasan ti ajegun adayeba na ti pe ki lo bi adayeba to wa ninu ajegun todo ti
8: atokun ibere te bere ibere to lagbara gbogbo e ma tokun pupo ajegun adayeba ti mo so yin pe baba to bi baba baba mi lo ni ajegun yi nitori pe ode ni won ana ni ajegun adayeba yi nipa ima lo soko ode ibe na ti ba pade nigba ti won wa ba pade won ti saso tele pe ti ọmọ ọmọ mi bá ti bímọ ọkùnrin ní kẹgbẹlé lọwọ òun ni wọn fi wá pípé baboke o adiju tó ń bẹ nínú ajẹgùn ìdáyébá ti wa tó fi yàtọ tó fi jẹ pé ní ajẹgùn ìdáyébá ò ní wọn pè nù.
7: kábíyèsí lédè
8: báyìí tó fi já sí pé ní mo ti ná gbára mo ti ná gbòòrò mo ti lọ wá mo ti lẹyìn tó bá dọdọ baboke o àwọn náà máa rí i pé ọlọrun bẹ lọdọ baboke tọrọ lọ ń bá wa ṣe.
7: a dupe fun olorun pe o n ba yin lowo si be se n ta bayi te n to olorun je ko di eran ni di mo lowo e ka to ma lo e ba wa pe address office yin le kan si kede so oju opo e wa fara balẹ pe tori awon elomi ti won tete ri nkan mu
8: baboke o ti wa ni shop number 10e oye kola plaza ni waju deeper life church ni jakande gate ni solo oro ibe ni baboke wa ero ibani soro ti ele pe aboke oji 08094471143 lekazi 08094471143 abi 08022613442 08022613442 asi ni ero igbalode yi ta ma fi ti awose o fa won eyan ti won na ma foju ri gbogbo nto nsele ninu ara o si ma ri awon ipenija to ba ba isan kokan pelu ase lodo olohun oba to mu ti wa to mu ko nbe mo ni gbagbo ti enu ni soro si baboke o ti wa wa ni shop number 10A oyekola plaza ni waju deeper life church ni jakande gate ti solo ibe ni baboke wa
7: o le ti gbo yen gbogbo eniyan bi a fuya ko koja si shop number 10A to ba tin bo lati solo bayi bi eni pe o lo si ikotun to ba ti de jakande gate bi shop meji si meta o ti ri oyekola plaza ni waju church nla kan deeper life church to wa nbe iwo sa ti wo be bere shop number 10A ibe ni baboke o kale si ero ba ni soro won le kan si 00 94 47 11 43 o tun le pe 08022613442 aisan ko ni fi agbo ara wa se bugbe o iwo na se igbese won a ma reti re ni le se baboke o o digba kana
9: a rite rite inmo de toro ju koko bayi
6: oju lo siri ti awon ti na bo nje
9: ah inmo lo se
6: eyin ba ye bo se ni furu koko furu koko bi eni pe le so kidi le ka to wo busu yo ro pe ni se kidi lo nto la se dere la ni beke o ke pe o ni ti to sade da je ona ti ti ka iwo ni bi ko lo to fe nu ko o
9: ah ai sa ta ro ni ma se ko ibo wa ni ti se bayi lo bu fe mi
6: se emi ni ma se so fun pe ka lo ju to ara yin mo da ko fe ga ma kari o o le mo ji baba o ke ho
5: wọ́n lọ sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bọ̀ ókè fọ́mọ aláyé tó gun jalẹ́ rẹ fún ìgò jẹ ọ̀pẹ́ ìfowórógógó ara títa jẹ ara títa ara yíyí fúnpà sọ máa bọ́ lọ́sọ̀ ọmọ ènìyàn tó fún ọ fẹ́ẹ̀ lọ́wọ́ àṣẹwọ́ ṣẹlẹ́ṣẹlẹ́ tàbí tó pọ̀ lápọ̀jù ìṣara tó gun so bàbá òkè ò lé nígò jẹ àtúrà lórí èyí tí ìyá ìsọ̀ tàbí àrùn tó fẹ́ dá nìgúnlẹ̀ bàbá òkè òwe kalẹ̀ sí shop 10A oyekola shopping complex ládojúkọ deeper life church jakande gate egboro ìsọlọ ìpínlẹ̀ èkó ẹpẹ 08094471143 08094471143

Sorry.

0: rocho, why you never want to be a dual like what I said, Tabia, Casuani, 41 Guru Miro, the Dimu Legos, that's a Korea, like Happy Alpha, sorry, is 080-542-76137 at 081-396-82421. Kun fire, kun tolani, Papa Yisani Lolo, and say, Lago, and you know your way.
1: Ilese Radio Band FM ibe la wa 92.9 Femi Oguye nire ye enti gbogbo aye npe ni ologuro omo baba tin be leleru baba nbadan ah adupe alaji marufu oluyege boni eyan mi pataki aye re oni ta ati jo fawo ebo je ojo pe koni su akoni re wa lase lowo olodumare ewa gbo orisirisi isele ni tele si o ma dama mo so fa pe ma pe nkan kan ni egun odile to ba je egun odile ori enikan lo ti ye ko pin je o pe lori re ti mo pe je o pe lori re elomi nbe iya re ni o mo ri loju iworan to je pe ko si nkan kan ti ya mo nipa ntin se o se wa bere ko ye wo ko mo hule hule oro aye re ko le mo bo se je ile aye yogun ni looto ile aye ogun awa njo ta ti dele aye lati mo pa wa jagun bi pe wo meke tin ke huwa huwa huwa oni mo wa ina mo wa ina yo ti da gbogbo owo le ko mu nkan kan wa njo ti ba lo ngba ba ta se gbogbo se na ori pa ni mu nkan kan lo ni amo ya agbadun ati eto oku o esu ta ba ti mo to ti pe ayo ba le osa jangeli ta ri bo a ti ma aye bo se ri a mo borun se ri kẹyin o ti e kẹyin na o mo pe o n gbadun le aye ni oba lejo nu bo ba wa loogun loogun ti oba sise lara re o se kukuru ose to peyan ose to peyan a je egun ose ni bo ba ti ose to peyan to we bo ba ti eyan to ti oda kadara ti oda tele olohun si yi pada yo si so di rere opabida so bi dire lala je tawon eyan fun awa ko la fun eyan na ni afun be ni gboro ma lowo ebo lowo ori po sise ani akolo lu ebo e ti akolo won tun bere si ti to fi ranse si han agaga won mo yoruba to wa nbe won mo ririn ti an pe ni ose to pe yan to ra won mo ke yoruba iye won yeke yeke dinu won na ma dake o bayi ko yan o akan na bo de pese pese odo ah bo ba so nkan kan bo ba fe da wole nkan re mi taye ba ti gbo nkan won to sese ma ti opin o to rose to peyan bo ba wa fe rose to peyan wo mi o ke se nti en ta ki ese tite o elomi le pe awa na ni baba yi sa wo wa bere number re bere number re bere bi office baba isa wa bere oko baba isa iru eyan wo baba isa bo lo se ri ibi jebe te o ti gbo mo le alonu ose to peyan baba isa nikan lo le so bi en se lo ti si fi ri be be nikan ba n kiri elese titi mo da lohun o ko to ba ti da kaluku afẹ ma fi mu nkan je idinu to ba to gbo baba isa nbo mi ile ise fini nikan fini baba fini awon nikan ni baba isa I've been dancing with you. The number is 0-54-27-61-37 Tabi 081-39-68-24-21 081-48-25-60-32 Pelu 081-71-33-50 awon number to le fi pe baba isa nu e meje ja sa o baba isa one and only ha ani so ma to so nu e ja doke lon o
2: ẹ̀rí lọ́kùn tí mo fẹ́ gbọ́ lórí ètò yìí bọ́bá pé ayé wà ká máa gbé ẹ̀rí ni gbogbo àwọn tọ́lọ̀ ti gbàdúrà àwọn lọ́dọ̀ iléeṣẹ́ bàbá yísà ẹlòmíì tó pé egun ní fi ń jẹun tẹ́lẹ̀ títí ń fẹ́ràn gidi jẹun ẹlòmíì tó jẹ́ pé àlákàlà ni tọ́lọ̀ ti pé ọ́ bọ́m̀bẹ̀ àbá ní ká máa lò ó ṣùgbọ́n yóò tún dàbí nǹkan kankan ìpìlẹ̀ ètò yóò fara mọ́ bẹ́ẹ̀ bí àbá tiẹ̀ wàá fara mọ́ àjọsọ pẹ̀lú àwọn ọ̀gá wa ni ẹjẹ́ máa fèyí ṣe lọ fún tòní ajá abàlí kí ayépọ̀lá ibrahim mo kí yóò ojú òní tì yóò ẹ̀yìn ọ̀gá wa lọ́kọ̀ ọ̀jọ̀ kan iléeṣẹ́ bond fm tẹ́ mọ́ gí wá wa mo kí yín ayé yóò ní bàjẹ́ ẹyin tẹ́ ẹ wà lẹ́nu olóró náà ẹ mọ̀ kú akitiyan ọlọ́run dì í sẹ́ wa ládé fani ogunyemi rèé ti gbogbo ayé ń pè ní olóògbòrò ọmọ bàbá tí ń bẹ lé lérú nọ́mbà ilẹ̀ lè pè mí sí bẹ́ẹ̀ bá fẹ́ pè mí 08033 70 37 28 bọ́yẹ fẹ́ káwa báyìí kí oríkì ìdílé yín níbi ìgbéyàwó yín tàbí ṣílé tàbí oyè jíjẹ ńlò owó ká ẹ máa ṣe nínáwó àwa ń kí oríkì o a sì ń bá wọn ṣe mc ẹ pè wá bẹ́ẹ̀ sì fẹ́ dínkù tó dógbin tó dáa iṣẹ́ wa ni sísè ọjọ́ mẹ́jọ jẹ́ mi ọmọ lọ àá pàdé

láti ìdímù ẹjọ́ ọ̀kadà tàbí kẹ̀kẹ́ mọ́rúwá ẹ sọ wípé nọmba 41 ògúnwòmí street lẹ́nu ọlọ́run ọba yìí sá tàbí kẹ́kẹ́ wọ́n sórí àwọn nọ́mbà wọ̀nyí 08054276137 tàbí 08181713350 àti 08139682421 bàbá yìí sá ọlọ́run ti gbà fún yín kò ní kọ̀ fún yín o.

ẹkànlẹ́ ìròyìn ṣókí ló ń dé sí etí ìgbọ́yìn láti lè ṣe bond fm 92.9 ìlú ìkẹjẹlá tí ń ròyìn ààrẹ bọ́lá ahmed tinubu ti fi àìdùnnú wọn hàn lórí bí wọ́n ṣe ń pa àwọn aláìṣẹ nípa ìfọnáfọṣù ní orílẹ̀-èdè yìí látàrí àwọn alákatakí tí ẹ̀sìn àti àwọn ọ̀bà ẹjẹ́ tó ń jalè onílé bò tí wọ́n lẹ́yìn ààrẹ sọ̀rọ̀ dímọ̀ níbi ìran yídì etí wọn ké ní dọ̀dánbara ní ọbalẹ̀dẹ lẹ́kọ̀ọ́ níbi tí ààrẹ ti rọ gbogbo àwọn mùsùlùmí àtàwọn orílẹ̀-èdè lápapọ̀ láti rí pé ẹ̀kọ́ tó wà nínú ọdún iléyá òun náà ni wọ́n

0: gbọ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà àwọn ẹ̀kọ́ bí fífẹ́ràn Ọlọ́run àti ènìyàn àti ṣíṣe ìgbọràn sí àṣẹ Ọlọ́run ọba. Ààrẹ rọ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà pé a gbọ́dọ̀ bọ̀wọ̀ fún ẹ̀mí ènìyàn, nítorí náà ẹ̀dá kankan ò gbọ́dọ̀ gba ẹ̀mí ẹgbẹ́ yálà lórí ẹ̀sìn àbí lóhun rí ohunkóhun. Ẹni tó jẹ́ igbákejì gómìnà ìpínlẹ̀ Èkó, ọmọwé Ọbáfẹ́mi Hamsat, rọ àwọn ọmọ orílẹ̀-èdè láti tẹ̀lé àlàálẹ̀ òfin kí wọ́n sì máa gbé ní àlàáfíà pẹ̀lú àwọn akẹgbẹ́ wọn. Ó ní ìbágbépọ̀ àlàáfíà ṣe kókó nínú ìdàgbàsókè orílẹ̀-èdè wa Nàìjíríà. Nínú wáàsí tí Chief Imam of Lagos Sheikh Sulaiman Abunola ṣe náà ni wọ́n ti rọ àwọn ọmọ orílẹ̀-èdè láti yàgò fún ìwà ipá àti ìfẹ̀míṣòfò, nítorí pé kò bá òfin Ọlọ́run mu. Lára àwọn èèyàn pàtàkì pàtàkì tó wà níbi ìrún yídi ọdún iléyà ti ọdún yìí tó wáyé ní dandanba náà láti rí gómìnà ìpínlẹ̀ Èkó alàgbà Babájé Olúṣọlá Sanwó-Olú, ẹni tó ti fìgbà kan jẹ́ mínísítà fún iṣẹ́ òde àti ilégbèé ní orílẹ̀-èdè wa Nàìjíríà alàgbà Babátúndé Fàṣọlá, àti alámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ètò ààbò Nuhu Ribadu, tó fi mọ́ abẹnugan ilégbèmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó alàgbà Mudashiru Ajayi Ọbasa. Ìjọba ìpínlẹ̀ Èkó ti ṣe àgbéyẹ̀wò lórí ètò kan tó ní ṣe fífún àwọn èèyàn ní egbògi nílé ìwòsàn, èyí tí wọ́n pè ní Drug Access Expansion, èyí tí yóò mú kí ètò fífún àwọn tó wà lábẹ́ ìlera Èkó àti Èkó Social Health Alliance Èkó ṣá ní àwọn oògùn tó tọ́ sí wọn. Nígbà tó ń sọ̀rọ̀ níbi àgbéyẹ̀wò ètò ọ̀hún, ẹni tó jẹ́ akọ̀wé àgbà fún iléeṣẹ́ tó bójútó ètò ìlera nípínlẹ̀ ti Èkó pàápàá Madam Dofo Lashma, ọ̀mọ̀wé Emmanuel Zamba, ni àjọ àwọn ti ṣetán láti mú kí ètò ìlera kálékáko fún gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó láì ní làwọn lóògùn. Ọ̀mọ̀wé Zamba tó ṣàlàyé pé ètò ọ̀hún ó ti bẹ̀rẹ̀ láti oṣù kẹrin ọdún 2024, ṣùgbọ́n látàrí bí àwọn èèyàn ṣe ń bẹnu àtẹ́lù tí wọ́n sì ń ṣe àríwísí pé àwọn ò rí àwọn oògùn tí wọ́n kọ fáwọn lọ sí bítù rà ní àwọn ilé ìwòsàn tó jẹ́ ti Lashma náà ni wọ́n ṣe ṣe àgbéyẹ̀wò ètò ọ̀hún. Ẹ̀yin ará, àlàáfíà náà ni ọ̀pákùtẹ̀lẹ̀ fún ìbágbépọ̀ àlàáfíà ní orílẹ̀-èdè. Ẹ jẹ́ ká gba àlàáfíà láàyè, yóò ṣe ṣe fún wa. Ẹ pàdé wa láago mẹ́fà ìdájí ọ̀la nígbà tí a tún máa mú àwọn ìròyìn wa lákọ̀tún wá sí etí ìgbọ̀nyín. A dúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa.
1: Ọba òkè lọ́dírí ẹ̀wà fákùkọ o.
2: Ẹ̀dùnmarẹ̀ lọ́dírí ẹ̀wà fákùkọ. Níbi ká kẹ̀dẹ̀ àtìpọ̀ lọ́wọ́ ó ṣèròyìn.

0: àsìkò yìí níbi gbogbo tí ẹ ti ń láǹfààní láti máa gbọ́ mi. Ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé tá a bá ń sọ̀rọ̀ nípa ìlera wa kò yẹ ká fi ṣeré rárá. Ọ̀pọ̀ àkíyèsí la máa ń fojú tàbí fọkàn fò léyìí tó ń ṣàkóbá fún àgọ́ ara wa. Àìsàn rọpárọsẹ̀ jẹ́ àìsàn tó jẹ́ pé kì í tètè jẹyọ lágọ̀ọ́ ara. Àfìgbà tó bá wọra tán, ohun tí ọwọ́ tàbí ẹsẹ̀ bá fi ń daṣẹ́ sílẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Tọ́wọ́ ẹnu èèyàn ò bá fẹ́ já geere mọ́, èèyàn ti ń sọ̀rọ̀ bí ìgbà tẹnu ti fẹ́ máa wọ́. Ẹ mọ̀ pé àìsàn rọpárọsẹ̀ stroke ti wọlé dé nìyẹn. Ẹ má wá bẹ̀rù, ẹ má fòyà. Egbògi ìbílẹ̀ kan wà tá a fi ń dènà àrùn rọpárọsẹ̀ ìyẹn stroke. Bẹ́ẹ̀ ló sì ń ṣẹ́gun rẹ̀ láàgọ́ ara. Ìyẹn fún àwọn tó bá ti wọ̀ lára kọjá bẹ́ẹ̀. Stroke prevention powder lórúkọ egbògi ìbílẹ̀ yìí. Stroke prevention powder.
1: Stroke prevention powder. Stroke prevention powder. Àgùnmu tí a fi ń dènà àrùn rọpárọsẹ̀. Ẹ̀sẹ̀sẹ̀ gbọ́rọ̀. Gbogbo ẹ̀yin tí ẹ ti ń ṣàkíyèsí bóyá ó máa fọyín ní gbogbo ìgbà. Tàbí kí pátápátá máa múni lọ́wọ́ kó máa múni lẹ́sẹ̀. Àti gbá padogo àti gbẹ́sẹ̀ di wàhálà. Kí gbogbo ara máa sanni gbogbo. Kí ìfúnpá máa ga ní gbogbo ìgbà. Ọjọ́ orí èèyàn tí ìdébì kankan wọ́n ti ń ni ẹpẹ̀lẹ́ mà. Ẹ rọra mà, ẹ máa rọra bẹ̀rẹ̀ sà. Ṣé ká bá yín gbé? Ṣé ká bá yín wọ̀ pa? Stroke ti kanlẹ̀ kò kọ́kọ́ nìyẹn. Kí lẹ wá wò tí ẹ tètè dènà rẹ̀? Stroke prevention powder ni àgúmọ̀ tí a fi fẹ́rẹ́ tegbò ìbílẹ̀ ṣe. Oríṣiríṣi ọ̀nà ni àrùn tàbí àìsàn rọpárọsẹ̀ stroke lè bá wọlé sàgọ́ ara. Ẹlòmíì ọfà ní tiẹ̀, ẹlòmíì sì rèé àìsàn inú iṣan ló fa tiẹ̀. Nígbà tẹ́jẹ̀ bá kọ̀ tí ò já geere lágọ̀ọ́ ara, ìfúnpá gíga ni tẹlòmíì. Bí èèyàn bá lè sùn dọ́kàn, àpẹẹrẹ àrùn stroke nìyẹn. Ẹlòmíì yóò gbà di àrùn rọpárọsẹ̀ stroke nípasẹ̀ iṣẹ́ tí wọ́n ti ṣe nígbà tí wọ́n wà lọ́dọ̀. Bí àwọn tó ń ṣiṣẹ́ agbára. Stroke tí à ń sọ yìí kò mọ ọmọdé, bẹ́ẹ̀ ni kò mọ àgbà, kò mọ ọkùnrin rárá, bẹ́ẹ̀ ni ò sì mọ obìnrin. Ṣùgbọ́n ìròyìn ayọ̀bẹ̀ ni pé stroke prevention powder yìí gan ni egbògi ìbílẹ̀ tó kájú ẹ̀ tí ẹ fi lè kojú àrùn stroke lágọ̀ ara. Stroke prevention powder máa ń ṣiṣẹ́ ní gbogbo ọ̀nà, yípo àgọ̀ ara ni. Ẹ gbọ́ mi, fún ẹni tí kò bá tì ní àrùn stroke yìí, ó wúlò fún yín. Torí stroke prevention powder máa ń dènà ẹ̀, kò tí ẹ̀ ní súnmọ́ èèyàn rárá bó ti wù kó mọ. Béèrè fún ti ẹ lónìí, nọ́mbà yìí ni kẹ́ máa pè 08084350 08084350 Bákan náà, fún ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ ń rí àpẹẹrẹ rẹ̀ lágọ̀ọ́ ara, stroke prevention powder ní kẹ́ fi kojú ẹ̀, kẹ́ sì fi ṣẹ́gun ẹ̀ pátápátá, tí ò sì ní jẹyọ mọ́ rárá. Tá a bá wá rí ẹni tó ti mú, tẹ́ ti gbé káàkiri títí, ṣùgbọ́n tí ò tíì sí ọ̀nà àbáyọ rárá. Ẹ̀yin ti náwó náwó, ṣùgbọ́n bí ìgbà tẹ̀ ń sowó ná ni. Ẹ béèrè fún stroke prevention powder ti yín lónìí, egbògi ìbílẹ̀ tó múnádóko ni. Àjọ stroke prevention and care initiative ló ṣe egbògi ìbílẹ̀ stroke prevention powder yìí. Nọ́mbà yìí ni kẹ́ ẹ máa pè 08084950435. Ẹ gbọ́ dáadáa 08084950435 08084950435. Stroke prevention powder, ojúlówó egbògi ìbílẹ̀ tá a fi ṣẹ́gun àrùn rọpárọsẹ̀. Stroke prevention powder. Stroke prevention powder. Àgùnmu tí a fi ń dènà àrùn rọpárọsẹ̀. Ẹ̀sẹ̀sẹ̀ gbọ́rọ̀. Gbogbo ẹ̀yin tí ẹ ti ń ṣàkíyèsí bóyá ó máa fọyín ní gbogbo ìgbà. Tàbí kí pátápátá máa múni lọ́wọ́ kó máa múni lẹ́sẹ̀. Àti gbá padogo àti gbẹ́sẹ̀ di wàhálà. Kí gbogbo ara máa sanni gbogbo. Kí ìfúnpá máa ga ní gbogbo ìgbà. Ọjọ́ orí èèyàn tí ìdébì kankan wọ́n ti ń ni ẹpẹ̀lẹ́ mà. Ẹ rọra mà, ẹ máa rọra bẹ̀rẹ̀ sà. Ṣé ká bá yín gbé? Ṣé ká bá yín wọ̀ pa? Stroke ti kanlẹ̀ kò kọ́kọ́ nìyẹn. Kí lẹ wá wò tẹ́ ẹ tètè dènà rẹ̀? Stroke prevention powder ni àgúmọ̀ tí a fi fẹ́rẹ́ tegbò ìbílẹ̀ ṣe. A fi dènà stroke and paralysis nínú àrùn rọpárọsẹ̀. Tí àjọ tó ń gbógun ti àrùn rọpárọsẹ̀ stroke prevention and care initiative tí wọ́n ṣe agbátẹrù ẹ̀ kì í bàjẹ́. Bẹ́ẹ̀ kò ní ìpalára kankan tó ń ṣe fún ara. Kódà tí àrùn rọpárọsẹ̀ bá fi ṣe èèyàn yìí, ẹ lè lo àgbo òyìn láti lè jáde kúrò náà gbọ́ ara pátápátá.

0: Baba Shemilore Opela Adu Wemuki Dr. Kadi Obafemi Amzat Ati Ayawo Mrs. Oluyemi Amzat Madupe Lawo Olorun Oba Allah Are Bola Ahmed Tinubu GCFR Senator Oluyemi Tinubu CON Governor Babaje Sanwo-Olu Ati Ayawo Dr. Ibijoke Sanwo-Olu That Honorable Mudashiru Ajayi Obasa Ati Gbogbo Member Lagos State House of Assembly Baba Tajudeen Olusi Ati Gbogbo GAC Pastor Cornelius Ojolabi Ati Gbogbo Agba Ẹgbẹ́ Òṣèlú APC Lekoro Lagos State Executive Council Council of Congress 57 Ati Alailu Ọba Rilion Babatunde Aremu Sọlani Ati Olubifo CFR Ọba of Lagos Ati Gbogbo Lọbalọba Ìpínlẹ̀ Èkó Fún Àtìlẹyìn Tí Ẹ Ṣe Fún Dr. Kadiri Ọbáfẹ́mi Amzat Láti Ṣojú Ẹgbẹ́ Òṣèlú APC Dípò Bóyá Lọ́dún 2027 Dr. Kadiri Ọbáfẹ́mi Amzat Mọ Lóru Ẹ Ṣeun Gan Lágódé Dàálù Àdúrà Wọn Ni Pé Ìdàgbàsókè Tí Ọlọ́run Ti Ṣètò Kalẹ̀ Fún Ìpínlẹ̀ Èkó Oní Ṣẹ̀yìn Wa O Àmì Bákan Náà Ni Wọ́n Kí Gbogbo Mùsùlùmí Òdodo Pé Báríkádé Sàlà Àkú Ọ̀dọ̀ Olùkéde Honorable Fatai Adédayọ̀ Ogunwúmi SSA to the Lagos State Governor Office of the Deputy Governor.
1: Ibo obinrin te plejo
2: se yin le jo ni en siro en tepa e wa n da soro ijo
3: ah dero nte lenu e emi ti fa anu ijo ale oni e da yan mo
1: ebe le o ki lo fa to to mu
2: baba eyin na ti so panu ohun ti awon eyan so ni pe ofa ala to ti pe lara yin ti ba isan egungun ati eran ara yin je
1: baba agba te ni be gbe mi o se o mo lo gbogi baba agba du ami gba mo so panu
3: to je pa lohun lo yo mi lo wa ni te koruba mo bo lo wa ara sita oro si so mi n jaja ara bayi atelese to wa mi le mo iye ti da ti seyin ewo ni keyan ma ta gege bi keke mario olorun gba wa lowo isan fini pamo awa finish se tide mi ja oju to ba fakoko eni sofo ajegun wa lodo baba agba baba agba wa ni number 20 amoka street delara bus stop off abaroje road ikotun lagos state ero bani soro won 0806821 6859 le kan si 0806821 6859 dero nke o si na igbon re lowo ko mu dodo baba agba ko na le so panu
4: oruko mi ni baba agba te ni bedi loju ilu maka onisegun ibile to nfi wi ati gbo so mara ilore mo ki gburu awon baba mama atawon aburu wi pe a o ni five sandugba
5: a wa ni number 20 amoka street dele ara bus stop off abaraje road ikotun mo ni ero ibanisoro wa ni 0806821 6859 0806821 6859
4: lori awon aisan kan si keji ta ma soro nipa eni aisan nu isan tabi wo to ni awon kaabi aromole egun mo ni ki lopolopo to ma nfa tori pe lomi o ma to ma nfa bo se rin tati rin dogun omi pe opolopo mi to ti suduri abẹn to fi ni jamba moto ri abẹn to ti sise boya na lo nda to ti faragba ina orisirisi awon nkan lo le se okunfa wahala to le fa pe ki ati ori ki o dogun ki ati bere isadua ko di ona mo ni to ba ti ri apere gbe boya ara n romi apariru ese kikan elomi o ma rin lo ba ibato ma bo lese to fe jabo to ba ti lawon apere tete ma ri bi aisan tabi arun lo n bo inu agbo ara re ni ati ri o dogun ibadi ko ma buwo so ni gbogbo igba kati ri o dogun keti o ma pariwo kaya o ma lu pipipi elomi aye ado o ma ja ni elomi apatara lati oke desale ni okuta itai elomi nkan gbogbo nkan lo ma ma se pipipi inu agbo ara to ba ti lawon nkan bayi
5: a wa ni number 20 amoka street dele ara bus stop off abaraje road ikotun gbogbo ibi te ba ti n bo te ba ti de koto roundabout ewo marwa to n lo si abaraje road tabi te ba n gboko bo abaraje road ni ke bere e bole ni dele ara bus stop apa otun ile yasi number 20 amoka street dele ara bus stop off abaraje road ni ilu ikotun lekoro
4: ibe baba agba wa ero ibanisoro te mi fi pe mi 0806821 6859 tẹ̀bọ̀wádé màní náà láìna má bá a sọ pé náà bàbá àgbà tẹni bẹ gbé tó bá ti dé ìdá kọ́ máa fún ẹ tó bá ti lónà àgbà rẹ mo lo òògùn kò sí sí òsín bẹ ìwọ náà dáwò kọ́ máa bọ̀.
5: a wà ní number 20 amoka street dele ara bus stop off abaraje road ikotun mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 0806821 6859
4: ìwọ́n láti rìn gbogbo fún bóyá ọ̀rìn wọ́nkú wọ́nkú ọ̀rìn ọ̀rìn fẹ́ kò lóba ẹlòmíì etí ẹ̀ máa pariwo ni ẹlòmíì bí sẹ́ẹ̀rì lójú ọ̀nà ni ó máa jókòó bí sẹ́ẹ̀rì ni ó máa jókòó ẹwọ́ gbogbo àwọn bàbá wa màmá mi ń fẹ́ wò tó jẹ́ pé bá sẹ́ẹ̀rì ẹ̀ máa fẹ́ rẹ́ ni ẹ má rẹ́ ni
6: bo se se yan were were to fi di oni yen ti se gbe ma se bi awon na ni yen iwo ko wo enku abe me kara ku to tete jade bayi ko ma bo wa fun ijitoju ati mara nipa towo tegbo
5: ni number 20 Amoka Street Daily Ara bus stop off Abara Road Ikotun
6: lodo baba agba te ni beje ju wa fun itoju to peye orin won ku won gu orin on te kuluba ati ni di ora fun wo iwo gan gbogbo badi gbogbo eyin lo ti bi wala bo se nbere ni mo ma je kiti o bi be to ba ti ra pere kekeke tete gbira bayi
5: ma bo so baba agba awa ni number 20 Amoka Street Daily Ara bus stop off Abara Road Ikotun
7: ero ibanisoro wa 08068216859 08068216859
6: gbo adugo to ba tin gbo wa bayi de te ma bo lodo baba agba lori ati ni gbogbo ni ati se igbase ndora ni te lo mi ti ba bo lo sa nu wa to ba gbo wan gbo ka to se igbase ni be se ngbo mi ba de le mechanic ni elo mi e ni le ba soro ntori be lo mi o le nawo sa jo are agbo ara ise pataki lati toju e jade bayi jade ke ma bo gbogbo eyin de ro pe boya mo ti lo leko sise e ma so be sugbon olorun oba fe nikan se je nikan lo bo na se ma ti ko se ti ma bo sodo wa olorun ti n gbadura a ti mo pe adura ti gba ko to gbara le ni to ba ti ra pere gbogbo yo ni bata n bo lese re a se nko paja paja lowo lese ati ori gbogbo apa ro mi egbe kara ro mi ati gbora gan baba ni pati ya yo le lo ogun lo ni ogun omo ni olorun o ni ja rogun an gbe ni sugbe ni to an gbe ni sugbe ni to ameri o an di magidi mo pe ka to ni olorun bi je keri sugbon adura la so ran ju ka gbe igbese nko to ro ju olorun to nbe gbogbo ona ti so kan si keji ba ti wa lagu are to nfura si tete ma bo
5: si number 20 Amoka Street Daily Ara bus stop off Abara Road Ikotun
7: lodo baba agba te ni gbogbo ju ero ibanisoro wa 08068216859 08068216859
6: etite kole te ba ngbo lale ejide be ndaji te ba ngbo losan e ma ti je pari ke fi ba bo ke ma bo e wa fun imoran atalaye ati ona abayo lori ti owo tegbo ti o mu kara ye se kebe kebe elomi ni mato ti o toju mato eyin lo ri bi o se ni gege be na lo ara wa ara dabi mato ni ti a ba gbe mato sona ta ba service eno bo le ta ko soju ona odun wo ni won ti wa laye to ti je to ti mu to n gbadu to si jo toju ara eri ti mo wa soro pe bye bye le ra wa o ti wa jido iro na ma pa ma ba so be o baba agba te ni me gbe gbogbo bi ti mo n de pata adura na ma se se mi bo ya gbogbo ara lo n te ni ara yin eni owo nkan mi gbe kara ro mi ni to ba ti wa ri awon apere kan ogbodo gbe igbese lati wa toju ara
5: ni number 20 Amoka Street Daily Ara bus stop off Abara Road Ikotun
7: ero ibanisoro wa
6: 08068216859 sugbọn wo to ba wa wo oju olodun be na na to like sankan si keji nu agbara iwo kan si baba agba te nbe gbeju ona abayo olodun lo se to ba ti de lori gbogbo nkan kola le ma fe mu ba gbogbo ti ona ba je ko to ri pe se olowo lowo bayi mo pa sa tarun ta ba ti bi mo ma bo si
5: number 20 Amoka Street Daily Ara bus stop off Abara Road Ikotun
6: tete ma bo ko ma bo mo se soro yi lokun lo gbe lo mo de lagba olóògbé ò sọ wá dẹ tó máa ti ro àti ó ṣe àfin wá ṣe yẹ ṣùgbọ́n nǹkan kan ló ṣe òkùnfà ẹ tẹ ẹ bá ti rí pápá ń kú ni ẹsẹ̀ ń kú ni àbí wọn tó ti ṣiṣẹ́ agbára rí ìwọ tó ti bá wọn ṣe ìdáná lóríṣìíríṣìí tí náà ti di gbogbo ara ó máa ń fa kíṣà ara àbí ẹ̀já ó bá ń jẹ́ kó wíìkì ọjọ́ orí máa ń fà á alẹ́ tó bá ti fa ti ìwọ tètè máa bọ̀ ṣàgbàdo ìwé márùnún ta nílé lọ́dọ̀ bàbá àgbà tẹ̀lé gbogbo ọjọ́ wá ti dẹ́gbẹ̀ẹ́ rọ náà bàbá wọn ní ìtọ́wọ́ là ń máa dún ọbẹ̀ a kì í gbókèrè máa dúdú ọbẹ̀ ẹ̀rọ ìwà ti fowó rẹ̀ ìwẹ̀ kò kọ̀ lójú ẹ̀yìn ẹ̀ gbìyànjú mo ti wá bí tẹ́lẹ̀ mo ti ẹ̀ máa ń sọ bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi báyìí ẹ̀ dìde fíá ẹ̀ máa bọ̀ fíá ó bẹ́ẹ̀ jẹ́ ti ẹ̀ wá ẹ̀ mú gbàgbọ́ yín lọ́wọ́ tẹ bá ti ń bọ̀ sọ́dọ̀ bàbá àgbà tẹ́lẹ̀ gbogbo
5: ní number 20 Amoka Street Daily Ara bus stop off Abara Road Ikotun
6: ẹ wá kẹ wá jàǹfààní ìwé àti gbòpẹ́ ní láfíjì ẹ̀yìn náà dìde kẹ máa bọ̀ kí ló ń ṣe ọ́ kí ló yọ ẹlẹ́nu
4: wàhálà àti ìdààmú olówó àánú àgọ́ ẹ̀ tó ti fa àìsàn bóyá àti ìlú gbogbo àti gbẹ́sẹ̀ di wàhálà gbogbo ẹgbẹ́ kara kú tàìta jẹ̀ǹjẹ̀ níbí ni ẹ ilé ìwọ síbí ni ọlọ́ọ̀bù òní jẹ́ káwá rógbó ọfà ọfà burúkú òní bá wa fẹ́fẹ́ burúkú òní fẹ́ lù wá oríṣiríṣi ọ̀nà ló ń gbà wá ẹlòmí afẹ́fẹ́ ni tiẹ̀ ẹlòmí ọfà ló fà ẹlòmí kò sí bá àti ẹ̀lẹ́mọ̀ tó bá ti dé ẹ̀yìn náà mọ̀ lórí bá ṣe ń bi àti àyẹ̀wò àti tó bá yẹ ká sí pé kí ló fa ti léyìí sọ́dún ohun ló ti ṣẹlẹ̀ ni àbí nígbà tẹ́ ń lọ ní ìkẹ́kẹ́ bá ń pì tẹ́ mọ̀ bóyá bóyá tó wá ti dàgbò ara tó wá ń bara jẹ́ kí ó mọ̀ bá dóni ara ní ẹ̀jẹ̀ ní ẹgbẹ̀gbẹ̀ ọ̀hún náà lè jẹ́ kárí ṣùgbọ́n tẹ́lẹ̀ bá ti wá rí ẹjẹ́ ká tètè gbé mẹ́sẹ̀ ká mọ̀ pé ọ̀dọ́ bàbá tẹ́ ń bẹ́jú lójú.
5: ní nọmba 20 amoka street délé ara bus stop off abala jẹrọ ìkọtún.
4: ní bàbá àgbà tẹ́lẹ̀ bẹ́jú lójú wa.
5: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0806821685 9
4: ẹmọlẹsì náwó àbẹtidé nìkan ẹwú ẹmú gbàgbọ ìdání ẹwọn ní bí náà bá tán bá sọ ẹjẹ ìtàlẹ nǹkan mọ ẹ gbà pé bẹẹ bá ti rí mi lélẹ tẹ bá ti dúró ẹ ogun àti wàhálà àtàìsàn tó náà náà bó ti ṣe.
5: ẹ̀wọ̀ márùn-ún tó ń lọ sí agbára jẹ̀rọ̀dù tàbí bá ń gbọ́kọ̀ ọ̀bọ̀ agbára jẹ̀rọ̀dù ní kẹ́ bèrè ẹ̀gbọ́lẹ̀ ní délé ara bọ́ọ̀sì apáàtú rẹ̀ Nọmba 20 Amoka Street délé ara bus stop off agbára jẹrọ nílùú ìkọtún lẹkọọ ni.
4: ìgbẹ́ bàbá àgbà wa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè fi pè mí.
5: 0806821685 9 0806821685 9
4: Amari ti n ro.
2: Fẹ́lá ni bẹ́ẹ̀ pè.
4: Ó sì bá tó lásán.
2: Ibà òbí ni tẹ pè jọ. Ṣé yìí lè jo ni? Ẹ̀ ń tiro, ẹ̀ ń tẹ̀pa, ẹ wá ń dá sọ́rọ̀ ijó.
4: Dèrò ntẹ lẹ́nu ẹ, èmi ti fọ anu ijó alẹ́ òní. Ẹ gbà yàn mọ́.
2: Ó bẹ̀lẹ̀ o, kí ló fa tó tó mù? Bàbá ẹ̀yin náà ti sọ̀ pálù. Ohun tí àwọn èèyàn sọ ni pé ọfọ̀ ara tó ti pẹ́ lára yín ti ba iṣan, egungun àti ẹran ara yín jẹ́.
1: Bàbá àgbà tẹni bẹ́ẹ̀ gírógbò ń ṣe ògbóni egbògi bàbá àgbàdúrà mi gbà ló sọ fánù.
3: jẹ́jẹ́ pálọ̀ ló yọ mí lọ́wọ́ àǹtẹ̀ kòlùbà mo bọ́ lọ́wọ́ ara síta ọ̀rọ̀ sísọ mi ń jáde ara báyìí àtẹ́lẹsẹ̀ tó wọ̀n mí lè mọ̀ ìyẹn ti dà ti sẹ́yìn. èwo ni kẹ́yìn máa ta gègé bí kẹ̀kẹ́ mario ọlọ́ngbàwá lọ́wọ́ ìsàn afinipamọ́ àwọn afiniṣẹ̀sí ìdè mi já ojú tó bá fàkókò ẹni ṣòfò ajẹ́gun wà lọ́dọ̀ bàbá àgbà. bàbá àgbà wà ní nọmba 20 amoka street délé ara bus stop off abarajẹ road ìkọtún lagos state. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0806821685 9 lẹ́ẹ̀kan sí 0806821685 9 dèrò ǹkẹ́ ó sì lẹ́gbọ́n rẹ lọ́wọ́ kó o mú dọ́dọ̀ bàbá àgbà kó o náà lè sọ pánù.
0: bá a ṣe ní lóore ọpẹ́ làádù ló mú kí dr kádìrì ọbáfẹ́mi hamzat àti aya wọn mrs olúrẹmi hamzat máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba àlá ààrẹ bọ́lá ahmed tinubu gcfr sẹ́dítọ̀ olúrẹmi tinubu con gọgbọ́n babájẹ sanwóolu àti aya wọn dr ibijọkẹ sanwóolu látọrẹbù mudashiru ajayi ọbaṣà àti gbogbo mẹ́mbà lagos state house of assembly bàbá tajudeen olusi àti gbogbo gac pastor cornelius ọjọlabi àti gbogbo àgbà ẹgbẹ́ apc lẹ́kọ̀ọ́ lagos state executive council council of conference 57 àti aláìlúwà ọba rilwani babatunde arẹmi sọlẹni àtẹrúdìfọ cfr ọba of lagos àti gbogbo lọbalọba ìpínlẹ èkó fún àtìlẹyìn tí ẹ ṣe fún dr kádìrì ọbáfẹmi hamzat láti ṣojú ẹgbẹ òṣèlú apc dípò bóyá lọdún 2027 dr kádìrì ọbáfẹmi hamzat mọ lóore ẹ ṣeun gan lágòdè dáálú àdúrà wọn ni pé ìdàgbàsókè tí ọlọrun ti ṣètò kalẹ fún ìpínlẹ èkó kò ní ṣẹyìn wa o àmì bákan náà ni wọn kí gbogbo mùsùlùmí ìwé ìròyìn pé barikade sala àkú ọdọ olùkéde ọrẹbù fatai adédayo ogunwumi ssa to the lagos state governor office of the deputy governor.

0: Non, a male si ni o a ni di o la se du mare. Adupe lodo Olorun so won mu wa lo ni ijejo ton da pada sori eto leni to de wa je pe eni gangan oni ojo odun oni na tun ni Children's Day gbogbo wa kederi ta ba wo ewe ni esin temi won ni pe omo Olorun la nse asimo awon mi ma ni eru Olorun na ni bo ini Olorun ni eru atomo ini Olorun ni gbogbo wa je ini de ni Children's Day wa ni pa tori Olorun na lo fun wa lawon omo ti an celebrate won le ni seri bo se je ojo sala fun gbogbo wa yala lesson Christianity ni yin ni o abe lesson muslimi gangan ton ti ni sala gangan eni todun ba laye o lo nsodun so odun ni fun gbogbo wa iye sala ni to je fun everybody Children's Day gege mo se so everybody na ni papa julo awon omo wa ton si wa ni children even though gba na ni children in at one point or the other and anytime to ba ti e je gangan children na la mo je awa mi to je pe baba wa at omo orukan ni wa ba ko si baba ko si iya children na si ni wa adupe lodo Olorun awon mi eni bayi gangan oni ojo bi won awon mi kedere ojo igbeye to se igbeyawo on lo je o sa je ijo to special ojo ni gangan o special one way or the other so eyin gangan lo wa fun abi en to wa legbe yin special na ni tori nkan to ba kan ara le mi o ti kanmi na ni so gege bi olotuwa de se so akanse ni eto yi special nitori pe ojo to special on lo bossi a de dupe lodo Olorun a dupe ope nla laju lodo Eledumare te wa nbe te n gbo wa ti ti odun yin lati gbo wa ti awa na de wa nbi lati mu eto iwa Olorun lo se laarin gbogbo wa to pawapo be a de dupe ni owo Olorun bakan na ni a dupe lowo Olorun fun awon oga wa ni Bond 92.9 FM lati ori giwa wa titi de odo awon managers wa manager program engineering marketing ati titi de olo odo olotu wa ati olowo button ni wa ogbeni abodun fun Olorun se baba ni baba legba ni poro ake a dupe lowo Olorun fun wa a dupe lodo Olorun fun gbogbo awon oga wa ni Bond 92.9 FM bakan na ni a dupe lọ́wọ́ Ọlọ́run náà fún gbogbo àwa ẹbí labalábọ̀ ọ̀rọ̀ ní gbogbo ibi tí a bá wà yálà àjọbẹ̀rẹ̀ ètò yìí nígbà tá bẹ̀rẹ̀ ní ọdún náà Ọlọ́run tó ti ń lọ sí ọdún tó bá di next year lágbára ọlọ́run a máa ṣe 10 years labalábá on Bond FM party ni o àti fòun yẹn sílẹ̀ nsìn kọ́lọ́run kí gbogbo àwọn ẹlímẹ́ǹtì ayé kan bá wa ṣe àmì sí ẹ máa wà ń bẹ̀ àwa náà máa wà ń bẹ̀ lágbára Ọlọ́run wa nífẹ̀ẹ́ nìkan kan ṣàwátì nínú wa so yálà ẹ ti bẹ̀rẹ̀ sí jẹ́ ẹbí ètò yìí láti bẹ̀rẹ̀ àbálẹ̀ gangan ló máa jẹ́ gbà àkọ́kọ́ tí ẹ máa di ẹbí gbogbo wa àti àwọn ọ̀gá wa ń Bond gíwa wa ni o àwọn managers wa ni o olótú wa ni o ẹbí labalábá ni o old and new ni o young and old ni o gbogbo wa ẹjẹ àgbà ṣẹkẹrẹ yes ṣẹkẹrẹ ni kọ́kọ́ la máa gbà láìpẹ́ yìí olótú wa náà máa bá wa fi orin sí ká máa fẹsẹ̀ rajó ní ráńpẹ́ a ti wà lórí facebook lórí page wa labalábọ̀ ọ̀rọ̀ radio daba ti ń wọlé kẹ máa bá wa fi ọwọ́ ìfẹ́ kẹ máa bá wa búlù torí pé ó ń ṣò láti ibi tí mo wà sí ń ṣò àwọn èèyàn pọnyin kan pọ̀n ti darapọ̀ mọ́ wa ó tún ń ṣò sí pé àtúnrí wọn ń bẹ̀ mọ́ so tẹ bá ń fi ọwọ́ tẹ bá ń fi ń tẹ ìfẹ́ ẹ láìkẹ́ yẹn a máa lè rí àwọn míì náà a dẹ̀ rí pé ok kí làwọn èèyàn láìkì jẹ́ kèmi náà kí n lọ́bẹ̀ kí n lọ bá wọn dá sí labalábọ̀ ọ̀rọ̀ ohun lè tó tá à ń gbọ́ akọ́ṣe ni o gẹ́gẹ́ bá ṣe sọ a máa gba ìpè a máa pè wọlé báwo la ṣe ń pa ta ṣe ń ká àdàgbà ọdún sálà báwo la ṣe ń ka ńlẹ̀ níbi tí a wà àwọn nǹkan tá a máa sọ ni àwọn nǹkan tó bá dẹ̀ tún yẹ tó yẹ ká tún yà ká yà lù ká yà bá a máa ṣe gbogbo ẹ̀ náà ètò yín ètò wa lába plus lába ló máa tún wá plus lába tó bá plus lába tán a wá máa ṣe kí ni a máa la ewa la oluwa ti laba laba one of africa loruko temi e ja lo sodo lotu wa na emi fe jo so ni neji de ni mo wo pe e ba gbe sijo e ba bu owo lu lori facebook e kaabo
1: to my Spotify mostly when I'm here.

0: you, do me, I do you, hold me, I hold you. Sonny Neji Loko. Only the reason why I rock and run away before, now so that we can rock another day. And that another day, now this night too. I learn you. Mama, to bati man she ton sa, tele tele. Face daddy, bye. Face you, bye. Face me, I face you. Ani eja face rawa. Nkan si laba laba fun ni yen. Ngba sa so pe laba. Laba le yan kan, laba le yan keji. Ta ba papo di laba laba. Kini laba laba fun awon color, color, beauty, beauty. Ewa, ewa, color to fine, to fine. Bi color se ma wo oro abi aso wa un le to iwa fun. Ko de si better thing lati se ju pe be ba se ngbe to e keji o mo lo be. E ti stop we like kini mo. Ki lo nsele en ton pe wa yen ati se oju opo le en pe wa a le block yin be yen ke ma ri wa pe mo tori ko wa oke a se pe nkan ta ba si so ni ke je ka ma follow agbalagba ni wa special people de ni wa lori eto yi mature people ni wa lori eto yi celebrity ni wa lori eto yi e ma je ma rufin now e ma worry mo pe nkan to nse ni pe ke ti tepe ti ki oju opo to busy opolopo awon yan la ma pe wan ya oju opo ma busy a ka rin yin pe te ba se to ton la ma rin pe la ba rin yin pe eyan ma won te ba ti farabalẹ o ni se pelu bi labalaba wa se ma fu dada o igba mi tin ba ra won mi ton ma run fi ma ni ah bawo ni labalaba yin se ma fu dada labalaba o se ti rurufin te ba ma rufin gan lona to to ni tori mi ni ton wa igba mi agbido rufin ni oro labi aso ko se gba every time ni ko ma lo bayi e le tun pepe ke tun gere ese legbe so ti ye wa mo so mo na ma soju opo le bo se ri face me I face you so ni neji so ni neji la nko lori eto lale yi o se pe ita ko gbo wa ni pe oruka ti dowo na ha nkan e monu fun ara e na you get time a wa lo si face me I face you. Only thing about it, to run before me run anymore, me osamo. The only reason, see, I shall need especially yellow mansa. I'm baba konsa o. I'm baba konsa to ye pe. Nkan ton se nsa ni pe. Won wa bi ti tele mo. Won de fe ka se ri yen tu si ya won lowo. Gege mo se ma nso to raarin odon moran ni. Iwo yawo na o tin duro de igba ti baba le gan o ti gbe jade o ti lo sorisirisi nsin o ti pada wale so iwo o ti duro de igba ta ko bere to mama kan 70 something ni won gba yan ko won 80 something baba si fe se labalaba iya de mo iya na fe se but tori po birin ni o ti busy are ma lo so mugu o ma lo so gbe o nta ja won mama yen ma nta jewelry won busy gan won ma nta gan won de me pe wo emi ma fi awon kan block gbogbo be yen bo ko won won ri won ni de kini won de mo awon mo won be won ti won ni nkan to omo baba yi ti se fa won awon ni gba mi so pe ko ri be o mo kan so ni pe ta ba pon mi le do ngbe to ngbe ba de ko si nkan ta ma ra ma mu e de ma je atan wa ngbe ma de won lo nse dale aye ni igba kan ma wa to ipupo ma wa igba kan ma wa to ma je gba orun ojo tin ro ba yin igba tojo ba nro leyan ma nina won ni akilo wa de igba tojo ro ta ro omu la wa nina nkan to jele ni pe tojo ba ti ro ibi omi to ma power kini omi yen ma po won ni da ti gbe to ale e kan ma le lo oni na se ma wa sister mi to sise ni nepa gba yin lo so fun mi so e ja always pon mi le do ngbe awon kan to de ma ran wa lowo ni pe ka ma se gberaga sira wa to ba ye ka se pe ma binu eyan kon ma so ni ati cup ba ti fo awo ti fo o ba so ma binu dola ko le lepo to ba ti so se be npo lepo omi o le duro nbe mo be loju onu e mo e ma ja wo yen ti asise ba ti wa nigba kan ka je ni li pe ra wa pe o mo kan ma binu igba e mo ni gbogbo yen ka wa na ton de nbe ka le mi dariji ka lemi dariji ka wa na le lo ni e ma binu oro mi npo abi e ma binu e ba mi tap lori Facebook o ke ma like kini and all that ke ma gbe sori kini so ma soju opo le gege bi mo se so awa ta n se rock me I rock you ni mo fe ka pe wa ka je ki a gbo ringing to yen ko le inspire awa ta n gbo wa na then ka le fi wo pe a olohun igba temi na de se ti ye wa e ma kun sinu fa won to nda fun sin to je ba kun sinu ti na le ma de o ko den se pe yawo yin lo saju abi oko lo oko papapoda arin yen ni o ti se kini ben bo te ba fi ti won toro te de yi arin yen te de je ki te gbanu le yin to mo e le sun si bed to wa pati o ni yepe emo ti yamba ti yamba ti te bed to ti pe e si gbese te fi jade sibe e se orisirisi awon yepe kekeke another te ba gbon bed e ma sun si be a ma gun yin lara ma se soko soko soko sugbon te ba gbanu le yin to mo tori bed na tete to new si gbogbo en saint saint saint mo fi soro ni o e mo pe en gan ma enjoy pe wow wow adi wa bi o salami mu ki wa won ni akweto so number wa ti a mo ni ba je kin so fun a je kin nkan to mo ti fa so la te nkan ti mo tin soro pe keyan wa ni ki baba kon ki ya kon wa fowo ra be yen ki kini yen de dide ko se bo se ye ko wa bo se ko ri ni o de possible ko ri be mo ma daddy wa kon ton wa ni eti kini kon ago marun aro ago mefa aro won si ma mo pe a okunrin gende se ti wa but you ba three be o ma lawon nkan ti kini yen o se lo be e won de ma ran wa lowo keje ru lo sibi to ma ru lo ma se ri ju opo sile o mo kan ni kin fi to wa leti ni then fun ti odun sala promo wa lori A1 mo so fun wa pe A1 ti ni sizes meta nla medium ati kekere promo to wa yen mo ti so fun wa sin pe promo wa ni ale iyawa ta ba bere fun ta ba ti fi atejise ranse ma so bi promo yen se lo te ba ra medium e ma gba small one free medium size on la npe ni small one tele e gba small one yen e gba free money 30 bottles emi ni mo ra mo fe fun awon eyan free ni ore to boys ko se pe kekan wa gba ohun free e ma ra medium te ba ra medium even ko ba je yokan medium la tele nkan ta se ni pe te ba ra meji medium e gba small free but ko ba je yokan medium le ra e gba small yen free ni ori eto ni ale ko to di aro la awon atejise to ba wole fun yen ta won to de ti sanwo o na ma je anfani yen boya titi ago mewa aro la lagbara olohun awa ti a ba bere nipa e ta de ti make payments la ma je okay won ni ka fi sa ago mejila osan ola lagbara olohun 28 may 12 noon awa ti owo wa ba wole atatejise wa ba wole atowo wa ba wole a ma je anfani free small one so number ti a ma pe ta ma fatejise ranse si fun labalabo oro oni number wa ta ti mo 08023135773 lekan si 08023135773 ona la ma fi pe lori eto nsin sugbon ni party A1 atejise ni ke fi ranse ijo atejise ni o ni ke fi ranse den te ba fe pe wa ka ba yin da si anything e mo pa ti man solve laarin ago mewa aro sago merin role la lanfani Monday si Friday weekend e ma wule brother te ba de si pe wa ta ba ti gbe e yi radio yin pa patapata ka le gbora wa ye dada ke tete soruko yin ati bi te tin pe wa ka le lo si ibi tan lo mo so pe awa ta ba wa ni di ise nikan ni ka pe wa o hello sir era sa e ka bo so le to e yi radio yin pa patapata sa je ti yi pa hello eya ohun ejo e ma binu bo se han yen a le gbo wa dada so ti ye wa e tun wa pe 08023135773 ekabo sa ele ekalema era se ekabo so reto labalabo ro ruko yin ati bi te tin pe wa barikade sala
1: first time caller
0: ekabo so reto labalabo ro ṣe ẹ tí ń bẹ́tò bọ̀ nígbà tá ti bẹ̀rẹ̀ ẹ gbọ́ gbogbo nǹkan tá sọ.
1: Bẹ́ẹ̀ mo ń bẹ́tò bọ̀ bọ́.
0: Ok.
1: Mo ti mẹ́fẹ́ ti mẹ́fẹ́ sọ owó sọ mi ní Gani láti mú ṣe.
0: Ok sir.
1: So mo ti mẹ́fẹ́ sọ ni pé ìyàwó tèmi ṣe ń gbọ́. Mo ìgbà tèmi ìgbà tèmi fẹ́ yàtọ̀ sí ó yàtọ̀ sí nǹkan tí ẹ rọ̀. Ṣé pé ìyàwó tèmi ká máa sọ yìí ó kó dùn lọ́lọ́pọ̀ púpọ̀. Ẹ máa ṣe lójoojúmọ́ ó pè rẹ̀.
0: Ẹ̀hẹ́ ó pè mí náà fún yín. Kẹ́yìn ò lè ṣe lójoojúmọ́ ni.
1: Mi ò lè ṣe lójoojúmọ́ o.
0: Kí ló dé irú iṣẹ́ wo lẹ̀ ń ṣe ọdún kí ló jọ orí yín.
1: Mo bi 45.
0: Kí ló wá dé tẹ́lẹ̀ ṣe lójoojúmọ́ máa bẹ́gi fún yín kẹ̀ kí lẹ mí.
1: Lójoojúmọ́ ìgbà náà fẹ́ o kí ẹ máa ṣe lójoojúmọ́ lóru gangan.
0: Ẹ dúró ná ẹjẹ́ ń gbọ́ rízì yín kí ló dé tẹ́lẹ̀ ṣe lójoojúmọ́.
1: Àdúgbò pé iṣẹ́ mi ṣe iṣẹ́ night mi ṣe security mi ṣe.
0: Iṣẹ́ night.
1: Iṣẹ́ security.
0: Ṣé tẹ bá lọ night ẹ kì í dé ní day ni.
1: Mo máa ń dé.
0: Ẹ̀hẹ́n ẹ mọ̀ pé ní ìdẹ̀ fún kí night yẹn lè dúró dáadáa gan náà.
1: Lójoojúmọ́ torí máa tún fi lálẹ́ mi lọ́bí sọ́wọ́n tó fi pé ọdún tọ́wọ́ta mi lọ́jọ́ ìṣẹ́lá lẹ́yìn.
0: Ṣé wàá ń lé báyìí.
1: Mo ti jáde nítorí ẹ̀gbọ́n ló jẹ́ kí n jáde. Torí ẹ̀gbọ́n ló ti jẹ́ kí n jáde.
0: Kí ló ń ṣe bàbá ìráyìí? Ṣé fẹ́ kọ́ bá yín ṣe bẹ̀ ni? Ẹjẹ́ lọ fi kìrìnkúrìn yín. Ẹ má jẹ́ kí èèyàn lọ́ba yín ṣe bẹ̀ o. Máa invite èèyàn síbẹ̀ yẹn o. Mo ń ṣe yẹ̀yẹ́ ni náà but why? Kí o dé 45 time tẹ ní láti fire ni o. Ẹ pọn mí lẹ̀ dé ǹgbẹ́ báyìí o. Ọlọ́run máa fún yín ṣe o. Ẹ lọ báyàwó yín kẹ mọ kẹ explore ara wọn kẹ mọ bẹ ṣe máa fún wọn lójoojúmọ́ kò ní dandan kó jẹ́ gbògi every time. Ọmọ ọdún mélòó ni ìyàwó yín?
1: Ó ti wà ń gbáyà bíi 30-something.
0: 30-something ẹ tún mọ éèjì wọn. Ó yẹ kí n bẹ́gi fún yín látòrí fóònù. Ọlọ́run máa fún yín ṣe ẹ padà sílé ìkẹ́ lọ ṣe dáadáa pẹ̀lú wọn. Kò kọ́ mọ̀ àwọn kankan ń gbọ́ yín bá máa wish pé ìyàwó àwọn gan rí bẹ̀. Hello sir, hello ma. Hello. Ẹ kalẹ̀ sá o, ẹ kàbọ̀ sórí ètò labalábọ̀ rẹ̀. Orúkọ yín àti tẹ̀sí ń pè wá. Ewo wá ni ẹ̀rín tẹ̀ rí? Ṣé màmá yẹn ti ń fi ríǹgì tó ń dá wa lónìí?
2: No, mi sọ àdá tó.
0: Ah, ẹgbẹ́ bọ̀dá yìí, ẹgbẹ́ dádì wa. It's not like that, it's like how.
2: Nǹkan tó ń sọ ẹ ní ìsìn tá a bá kọ̀ sí pẹ̀lú máa sá àwọn tó wà ta yìí o.
0: Kí lẹ rí?
2: Nǹkan tó ń sọ ní ìsìn.
0: Bẹ́ẹ̀ni.
2: Fọmọkùnrin.
0: Bẹ́ẹ̀ni.
2: Tí ò bá máa ṣọ́ọ̀tù.
0: Ok, ṣẹ́yìn ò tí màchọ́ tó ni.
2: Kí ló dé tí mo màchọ́ mọ́ mi?
0: Ok, ṣe ti níyàwó.
2: Mo ti níyàwó.
0: Ìyàwó yín wá dà.
2: Ìyàwó mi ò tí pẹ̀lú rí.
0: Kí ló gbóná wà?
2: Ó ti àwọn tírafì ni.
0: Ẹ má jọ ń tírafì pẹ̀ ju pé wọ́n wáyé nínú ọdún báyìí tó yẹ kẹ́ máa fọ́ balẹ̀ báyìí. Bọ̀dá ìpápá lè rẹ̀ rìn jù. Hello sir, hello ma. Lórí Facebook, dádì wa Taiwo Anjorin, wọ́n ní ẹ pé to God bless your hand work. Thank you sir. Hello sir, hello ma. Hello. Ẹ bá wa lò ó. Ẹ jọ ní kọmọkọmọ. Hello. Hello. Hello, ẹ bá wa gbóhùn sókè. Hello. Ló bá tán, wọn ò fẹ́ lò. Dádì wa, ó dà ń pẹ́ máa fún wa lórin ká lọ sí ọ̀hún. Olótú wa, ó dà ń pẹ́ máa fún wa lórin. Ẹ jẹ́ lọ sókè lọ́hùn. Àwọn èèyàn tí ìfẹ́ bá wa lò ó, tán bá ti rẹ́dì. Labalábá ọ̀rọ̀ òun lè tó tá ń gbọ́ láti Bond 92.9 FM takalẹ̀ sí nọmba 1 ìyá Adékúnlé Fájúwe. Ohun ẹni tẹ́ ń gbọ́ òun lòun tí ní tòótọ́. Olúwa tóyìn the Labalábá One of Africa. À ń ṣe special Sallah edition ni o. A fẹ́ máa gbọ́ ringtone bẹ́ ṣe ń fọ balẹ̀ níbi tẹ́wà. Ẹ gbé sókè lọ́hùn. À ń bọ̀ àti dé. Lórí Facebook, àwọn dádì wa Taiwo Anjorin.

0: ẹ kábọ̀ padà sí rétò wa ètò yín labalábọ̀ ọ̀rọ̀ sọ́ní méjì ń dá mi lọ́rùn lálẹ́ ìmẹ̀rin àwọn legend music àwọn fine fine music ẹ́ adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run fòrin ó ní tòló tòló kéne tòló tòló na tọ̀kì tó bá wù yín ẹ̀jẹ̀ tọ̀kì yín bó ṣe wù yín tó ti yé wa ó ṣe pàtàkì ètò labalábọ̀ ọ̀rọ̀ ń là ń gbọ́ ní bond 92.9 fm a ní káwọn èèyàn pè wá kan jẹ́ ka mo bó ṣe ń lọ bọ́n ṣe ń fọbalẹ̀ fún ti sáláì ni anybody ò tí pè wá kan jẹ́ ka mo bó ṣe ń lọ àwọn èèyàn kan pè wá ń sọ nǹkan míì ni hello sir ẹ̀rọ àṣẹ káàbọ̀ sórí ètò yìí orúkọ yín àti tẹ̀tí ń pè wá.
1: Orúkọ mi ni Saheed.
0: Dádì wa Saheed láti bo nìyẹn.
1: Láti Oshodi.
0: Láti Oshodi ẹ̀yin wa ń bilẹ̀ wà. Yes, sir. A kó àtura yìí ṣe ń lé òjò náà.
1: Mi ò dogun yẹn rí fọ́sà tí máa pè náà ni.
0: Mo ní ṣe ń lo òjò, òjò yẹn ṣe ń lo bó ṣe ń rọ̀. Mo ní ṣe ń lo fún labalábá yín. Ok, ẹ tí gbétò rí. Ṣé ẹ tí gbétò wa rí ìgbà kọ́kọ́ tẹ máa gbétò rè. Ok, torí ká wá sọ pé ṣe ń lo òjò, ṣe ń lo òrùn. Ṣé ẹ ń lo fún labalábá, ṣé labalábá ń fò? Gba ìgbà kọ́kọ́ tẹ máa gẹ́ẹ̀tì wa lórí fóònù rẹ àbí? Ẹ káàbọ̀ sí orí ètò. Ó yá ṣé màmá wà ń bẹ̀ tó ń sọ rin tó ń fún wa tó fẹ́ fún wa rin tò. Ó yá yá yá ẹjẹ́ àgbọ́ rin tò ẹ̀ fọ́balẹ̀ fún wọn ni. Ó yá yá yá ẹjẹ́ àgbọ́ rin tò màmá ẹgbẹ́ fóònù fún màmá. Hello ma ẹjẹ́ àgbọ́ rin tò yóò bá òun ọ̀hún ọ̀fún ọ̀ṣọ́kọ ní. Kọ́ file yín kọ́. Ẹ afọ àbáwo ló ṣe ń lọ. Ọdún àṣekù ọdún kọ́ṣọ́ fọbalẹ̀ ṣé labalábá fò.
2: Bẹ́ẹ̀ni
0: ìwẹ́ jẹ́ ń gbọ́n rin tò báwo ló ṣe fò báwo lẹ ṣe dún gbà tó ń fò. Oní ok o ajé agbọ́ next one hello sa hello ma hello hello hello. Ẹ bá wa gbóhùn sókè ẹjọ́ ìpè wá padà tẹ bá ti pè wá ẹgbóhùn sókè tá bá ti gbé ẹgbóhùn sókè káwọn èèyàn lè gbọ́ wa káwa náà gbọ́ wa ń bí. Alright olórí Facebook dádì wa Solomon Ọláwálé wọ́n ní great work ma happy sala bẹ́ẹ̀ ni o ẹṣin gan ni sir happy happy sala tẹ bá wa go wa ẹ rí i pé àrọ́jọ́ múso lókun wọn àti ìrírú call tá fẹ́ gbà. Bọ̀dọ̀ àwọn mọ́mì tán pè wá yẹn dádì láti òṣòdì yẹn aláìkí bí bàbá yẹn ṣe sound ẹ̀rín ló bá dé tẹ́rin bá dẹ̀ ti yọ dámì sọ ṣe dáadáa nìyẹn ló sà ẹ́ káàbọ̀ sórí ètò labalábọ̀ ọ̀rọ̀. Ẹ̀rọ àṣà ẹ̀ ká lẹ́sà orúkọ yín àti ìfitẹ́ tí ń pè wá sà. First time lẹ́jọ́ sálà. Ọdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ ti wọlé báyìí ẹ lọ síbẹ̀ ẹ lọ síbẹ̀ ṣé mọ́mí wa ǹdẹ̀ ṣe ẹ fẹ́ ka gbọ́ ríńtò ni àbáwọ̀ ló ṣe ń lọ. So ẹ fọbalẹ̀ lómi ni abẹ́ ti fọbalẹ̀ lọ́sàn. Ẹ sọ sókè káwọn èèyàn lè gbọ́ wa.
3: Ó ní òun ti wọ manipulse pé ẹnì kankan lè fún ọmọ kíní kan mọ́tà ìgbà àjọ tàbí fẹ́ra wa wọn náà sá ló dún gbogbo ọmọ fún mi kò sá àwọn kò fẹ́ gbà fún mi báyà tọ̀.
0: Mo fẹ́ bìlí pé ṣé lè pa fóònù torí pípẹ́ credit yín kẹ́ máa gbọ́ mi ṣe gbọ́ sà.
3: Mo lè pa
0: kẹ́ máa gbọ́ mi ṣe arábìnrin tó bá ṣe pé àwọn ti wọ menopause kò sí nǹkan kan mọ́. Obìnrin náà wọn ò mọ nǹkan tó ń lọ ni wọn ò mọ bó ṣe ń lọ wọn ń fa nǹkan tí ò yẹ kí wọn ò tọ́jú ara wọn ni o àìmọ̀ ló ń ṣe wọn o. Obìnrin tó bá sọ pé wo mo ti wọ menopause mo ti sọ fún wa tipẹ́tipẹ́ obìnrin wọ menopause ìgbà yẹn ló yẹ kó ṣe labalábá jù tó rọ nídìí ẹ̀ ṣe ní nǹkan tó lè mú kárí obìnrin kó jọ̀lọ̀ kí àwọn òróró tó máa join ní egungun sí egungun orunkun ṣe mọ̀ pé orunkun àwọn egungun kan wà ń bẹ tó join ara wọn ọrùn ẹsẹ̀ nkankan àwọn mùdùmùdù tó yẹ kó wà lára obìnrin olóúnjẹ menopause wọ́n ti ṣe tán won ti castle won ti retire won ti lo ko si nkan to ngbe iru nkan be yen wa si arobirin mo on lorisirisi kekun kan ko se sele sugbon ninu ibalopo awon nkan ti o ma se obirin ni anfani nigba menopause at least adupe lowo olohun pe o le gba ona balopo ma to si obirin lara so obirin to ba ti wo menopause to ni wo kini ka o are lo nse o but ko wa se are ni kan baba ti o gba laye o nse baba yen na that's why te pe ru mama be yen ko ye ke je kon sun time yi anything te ba le fi be won te ba le fi ro won te ba le fi distract won kon wa up mo ma so fun wa e je ajo ma gbe to e o se pataki e ru to ba pe mama yen o sun sin ton ma gbo ti mo ba se le emi na nu menopause mo wa 56 ni mi so ti ye wa awon nkan to je pe obirin o ma tun fi lo to ma fi set dada obirin to wa ni wo mo ti wa menopause nkan ko le se awon ko ri ni gan ma so pe awon mi ti wa menopause mi le fo kan mo to lo so pe eyan ma larun jejere kini kan ma sele iro ni gbogbo e mo ti so odun pon han mo ti so ipe ro ni o ko si bi to kan ko sinu iwe o ko si bi to ko sinu iwe se ri igba te e mo pe iru ba se wa lale nsin so pe ko kin si traffic lale te ba lo sori third mainland ba e furu le ma rin be bi menopause se ri niyan pe loro ibalopo o ko so ro pe he ki ma lo gbayan mi eh kekini kan ma lo ju te ba ti wo menopause e ti confirm ko se perimenopause lo mi pe menopause o si wa waju si ngo ti wa o ti wa nearby pe le ti wo menopause o si meji la gba ko e ri nkan osu yin e de wa laarin 45 ati 55 as obirin to ba te ba ti confirm pe e ti wo menopause nkan pupa o yo money gbogbo osu eyin ma worry express ni third mainland ni lale no traffic no bumper no bumps ko si speed breaker e kan wa lon ti dem ma anytime to wa won yin le se e de le se skin to skin ti baba o ba jade ko lo ma ko nkan wa ki mama na o jade ko lo ko risirisi wa ko je pe jo wa nle fun ra yin ni so ti ye wa te ba wa go e pa sin lo si ibi ti e pe o tin fe wonu ajin a de gbudo mu eto yi ka mu wa si ibi idanuduro fun ti eni ni nitori pe lagbara olohun lo ma so wa o ma so yin bi te o ba sawa na bi ta wa atun ma mu akotun eto yi wa lo se to nbo an lagbara olohun ta ba ma fi pada wa sori eto ati wo june ati wo june ngba yen eto ma continue labalaba wa na ma continue lati ma fo e ma gbagbe pe mo so fun mo lero pa gbadun eto ale yi o nitori pe kini mi gbadun awon rin ye gbon papa e lo download e lo gbon won lale e lo tun won gbon eyin ti awon yawo yin ti sun e try lati fi shoko e shoko fun ti mo so yen eleyin sin ko wa se pe ma fi na ya e pe ya ti sun e kan ra gbe si won leyin ko ma je ki be gbona die kan ma pa igi wo lo nse mi yanoda ke ba be wole so ti ye wa ke make sure pe na e ma se gri te ba se be gan kan da another iyen sha e kan ba sibe e lu go sibe te duro nbe te ina ba fe sun lo e sun lo te ba wa ji ke ba se gbo e be mo fi adura mo fi olohun sin bi pe bi o ti e sele nsin te ba ma fi ji gbo nkan ma set to ma wa okay ngbon ti ba wa okay to je pe kini yen le o le duro ke to wonu le ati romi ati se gbo e any day one abi ke ba soro lori atejise any day one mo de so te ba re one boya big one ni o boya medium ni o ni sala promo yi ma fun wa ni small one yen sori e free ni oluwa to yin labalaba nkan ti mo fi se sala fun ni yen elomi ya e se sala fa oyoku nkan ti mo se fe kere e won fun ti yin na ni especially te ba tin wo te ba mo pe e se munadoko bo se hun yin e ma gbe nkan le lo ta o mo n gbo pastor kan ni ana ton soro lori kini ni a tori pe eyan nbe ira won mo jo nbe lo e pe ba ah o ni concoction o ti ye mi o ni boya baba e gan o ya ara won customer e won wa ni e de mo A1 agbe ni o ti wa ni ibile ni o ko de payan la.